I'm going to go to the hospital.

0: Eka ro aku ojumo re
1: ibolachi onye oma na egenti kubochi ta mitarage mkpuru oma
2: jamaa baraka moda asuba mune muku pata samu rana mai tarin albarka amin
3: ojumo bati ma ifeso rapo gala bama agba ojogba bebe di ofe afiju radio afede feyo apate de oku fofo agbede amo wi ohun to ba jora won la wa fi di won ara won nile ise radio ti wa awon eyan to dan to dalenu dalo ni pede ifaso wa po amejeje 92.9 awala pede kinu elede odun to ba gbo bo sausa la ba so ko ni sipa sipa yo awala gba ni bi ka so didun lede igbo ọgá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde yorùbá pọ́nbélé níbi ká má fẹ́ pọ́pọ́ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lẹ́sùn lọ́yẹ́ bẹ́ẹ̀ bond fm 92.9 ìfẹsọwọ́pọ̀ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní bẹ́ ìfẹsọwọ́pọ̀ àmẹ́lẹ̀ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀

lókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn tó ń gbóhùn mi láàárọ̀ yìí lórúkọ jésù àánú ó ṣe tiẹ àní gbogbo ẹni tó ń sàmí láàárọ̀ yìí níbikíbi tó bá wà àánú máa yanjú ọ̀rọ̀ matthew àmì rẹ ọjà dáadáa láàárọ̀ yìí ní ló ń ṣẹlẹ̀ àbí ní ti pa ọ́ ni àwẹ́ wà ń ta ẹsẹ ká kọkọ fún ẹsẹ múná kali raye gba awe kali raye gbadua ke ma jọ jesu won ko gba se mo akoko ma jata ma jepo o de di december ko to yanju matthew o keri adua o ka ju adua o ma n to sele ijo te yan gba awe o se ni ti mo ṣugbọn ijo tere re ba de ijo yen lagbaye re o ma ka ju adua eyin wo leyin na n gbọ mi n bẹ yen pe ma bo ye n ba wa gba. Nínú àwẹ̀ yẹn 150 days on the 1 ló ti bẹ̀rẹ̀ August 1 o lè jata o lè jepo o lè jẹyọ 50 days àkọ́kọ́ bá a ṣe gbanú aago mẹ́ta ọ̀sán ló dẹ̀ máa break ṣùgbọ́n o láǹfààní sómi o ta aago méjìlá bá ti lò matthew o láǹfààní sómi torí wípé àjẹ́ ara onígbàgbọ́ o ń la àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni a ti mú balẹ̀ ìgbà tí ò sí nǹkan kan nínú ẹ̀ o sanra o tó. Ṣùgbọ́n nínú ẹ̀mí o fẹ́lẹ́ matthew mo gbàdúrà o kájọ àdúrà gbogbo ẹ̀yin soja of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soja of Christ ní orí òkè inú mọ́wọ́ ní ìlú apàtẹ́rẹ́ àwọn wo la ń pè ní soja of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè ní ọmọ wọ̀ nílùú apàtẹ́rẹ́ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí oyè dèjì ẹ wá sọ̀kalẹ̀ ní apàtẹ́rẹ́ orí òkè ní ọmọ wọ̀ ní lagelu ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apàtẹ́rẹ́ ẹ ti gbórí òkè ẹ kà bèrè bàbá ak 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá ó máa ń ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony jésù olúwa wa àánú a tún máa tì í lẹ́yìn ẹnìkan sọ pé àánú lè ṣe gbogbo ẹ mo bu ẹ̀rín mo ní àánú wo lójú jésù lọ matthew ṣébi jésù gan ni àánú tó yẹ kó gbá àwẹ̀ àánú fúnra ẹ gbá àwẹ̀ ìwọ náà ò ní gbá àwẹ̀ àwẹ̀ ni máa ń pe àánú wá bí ọba sí àwẹ̀ àánú gangan fúnra rẹ onírú eléyìí ò ní jáde bí ọba ṣe nípa àwẹ̀ àtàdúà ta ló sàmì àánú jáde sí ọ láwẹ̀ mo ní àánú jáde sí ọba yìí àánú jáde sí ọba yìí àánú jáde sí ọba yìí matthew ẹ̀mí mi máa ń kọ orin kan fún mi mi ì mẹ́ tó lè mọ̀ olóríire ńlá kan ní ọ̀kọ̀ọ̀kọ̀ mọ̀ olóríire kejì yọ tẹ̀lé tó wá rí àwọn olóríire 1000 tó bá kọ́kọ́ mọ́rin kọ́sẹ̀ yìí tó parí wọ́n ò rí ìyànú máa gbọ́ orin yẹn o tó máa kọ́ ó sọ pé ibi mo dé lónìí o àánú ni èmi ò mọ̀ bó ti ṣẹlẹ̀ àánú làlàyé tí mo lè ṣe ó yá o.

0: gbàdúrà fún
1: lórúkọ Jésù.
0: Ẹ̀rí tó ń jẹ́ nípa Jésù. Ayé ò ní dàrú mọ́ lọ. Ayé ò ní bàjẹ́ mọ́ lọ. Gbogbo ọ̀nà ló fi gajú ọ̀tá rẹ̀ lọ. Gbogbo ẹni tó dúró wípé àwọn bẹ̀rí rẹ̀ jẹ́ àánú ọjà fún un. Wọ́n ní rí ṣe. Sọ pé wọ́n ní bẹ̀rí mi jẹ́.
1: Wọ́n ní ba ẹ̀rí mi jẹ́.
0: Ẹ̀rí mi nínú Jésù.
1: Ẹ̀rí mi nínú Jésù.
0: Sọ pé wọ́n ní bàjẹ́.
1: Wọ́n ní bàjẹ́.
0: Òkùnkùn ní bàjẹ́.
1: Òkùnkùn ní bàjẹ́.
0: Ẹ̀ẹ̀ni rí ẹ̀rí mi bàjẹ́.
1: Ẹ̀ẹ̀ni rí ẹ̀rí tèmi bàjẹ́.
0: Ojú Olúwa wà lára mi.
1: Ojú Olúwa wà lára mi.
0: Ọ̀sẹ̀ ilé mi ó gba ìròyìn ayọ̀ mi.
1: Ọ̀sẹ̀ ilé mi ó gba ìròyìn ayọ̀ mi.
0: Ojú Olúwa yóò wà lára òwò mi.
1: Ojú Olúwa yóò wà lára òwò mi.
0: Ojú Olúwa yóò wà láyìíká mi.
1: Ojú Olúwa yóò wà láyìíká mi.
0: Ẹ̀ẹ̀ni rí ẹ̀rí àwọn ọmọ mi bàjẹ́.
1: Ìròyìn ayọ̀ mi dé lọ́sẹ̀ yìí.
0: Àánú yí mi ká.
1: Àánú yí mi ká.
0: Ojú mo ti ń wá tipẹ́.
1: Ojú mo ti ń wá tipẹ́.
0: Yóò tẹ̀ mí lọ́wọ́ lọ́sẹ̀.
1: Yóò tẹ̀ mí lọ́wọ́ lọ́sẹ̀ yìí.
0: Aṣọ ni mú òkùnkùn.
1: Aṣọ ni mú òkùnkùn.
0: Tó di ọ̀rẹ́ mi.
1: Kó di ọ̀rẹ́ mi.
0: Olúwa yóò kíná bọ̀ lára.
1: Olúwa yóò kíná bọ̀ lára.
0: Olúwa yóò kíná bọ̀ lára.
1: Olúwa yóò kíná bọ̀ lára.
0: Mo gba ìròyìn ayọ̀ mi lọ́sẹ̀.
1: Mo gba ìròyìn ayọ̀ mi lọ́sẹ̀ yìí.
0: Gbogbo ìròyìn ayọ̀ mi.
1: Gbogbo ìròyìn ayọ̀ mi.
0: Tí a ti tilẹ̀kùn mọ́.
1: Tí a ti tilẹ̀kùn mọ́.
0: A fi àánú sílẹ̀kùn mọ́.
1: A fi àánú sílẹ̀kùn náà.
0: Ìròyìn ayọ̀ mi wọlé wá.
1: Ìròyìn ayọ̀ mi wọlé wá.
0: Ìròyìn ayọ̀ àwọn ọmọ mi wọlé wá.
1: Ìròyìn ayọ̀ àwọn ọmọ mi wọlé wá.
0: Ìwé ìgbélé àwọn ọmọ mi wọlé wá.
1: Ìwé ìgbélé àwọn ọmọ mi wọlé wá.
0: Ọjọ́ ayọ̀ ọmọ mi wọlé wá.
1: Ọjọ́ ayọ̀ ọmọ mi wọlé wá.
0: Mi máa ní ọjọ́ ayọ̀ lóṣù yìí.
1: Mi máa ní ọjọ́ ayọ̀ lóṣù yìí.
0: Màá ní lọ́sẹ̀ yìí.
1: Màá ní lọ́sẹ̀ yìí.
0: Nípa ọ̀rọ̀ Olúwa.
1: Nípa ọ̀rọ̀ Olúwa.
0: Má jẹ̀mú adúró tìmí
1: o. Má jẹ̀mú adúró tìmí o.
0: Ohun Olúwa bá mi ṣe.
1: Ohun Olúwa bá mi ṣe.
0: Ìrìnàjò àyàn mú mi nira fún mi.
1: Ìrìnàjò àyàn mú mi nira fún mi.
0: Ayé ò ní rí dì mí.
1: Ayé ò ní rí dì mí.
0: Gbogbo ẹni tó ń ṣọ́ mi mú káàkiri.
1: Gbogbo ẹni tó ń ṣọ́ mi mú káàkiri.
0: Òfo ni wọ́n mú.
1: Òfo ni wọ́n mú.
0: Àmì.
1: Àmì.
0: In 2 Kings chapter 6, only Oba ran mi lọ́wọ́. Verse 26 and 27. Oba ran mi lọ́wọ́. So ìrànlọ́wọ́ tó súnmọ́ wájú náà lèyìn. Ọba ran mi lọ́wọ́. Ìrànlọ́wọ́ tó súnmọ́ ìyàwó jùlọkọ ẹ̀. Ìrànlọ́wọ́ tó súnmọ́ òbí jùlọ àwọn ọmọ tó bí. Alẹ́gbẹ́ náà ti mọ ilé wọn lé. Ẹ ti invest ilé wọn lé. Investment ni. Ó yẹ kán san padà fún. Ìyàwó náà ni wọ́n ti invest lọ́kàn mi rí. Nígbà tí ó jẹ́ kankan, wọ́n jẹ́ jì. Àkọlé bí mẹ́rin náà sì. Ìyàwó náà jọrọ. Àwọn ló campaign fún ọba tó fọlé. Sọ̀rọ̀ sáré lọ bá ọba. Ọba ẹ̀rín gbàgbọ́ nígbà tí wọ́n sọ pé àwọn kan dìde kán má fi ń jẹyà. Àwọn ará àwọn tó dìde pé wọ́n. Ọba ràn mí lọ́wọ́. Ọba náà ké. Ó ní bí Olúwa pa ràn lọ́wọ́. Níbo ni kí n ti ràn lọ́wọ́? Bí Olúwa ò bá ràn ẹ̀ lọ́wọ́. Bí o ti ń ṣàmìlẹ̀ ọ̀yọ́ àtòkè wá. Ìrànlọ́ àtọ́jọ́ Olúwa yóò jalu ayé o.
1: Àmì.
0: Nothing is yours until God give. Nothing is yours until he help is enough. Àmọ́ ìrànlọ́wọ́ àfẹ́gbà tó bá nílò ẹ̀. Ẹ jẹ́ ràn pé èèyàn lè nílò iyọ̀ fíìsì kan rẹ̀ tí wàá dé máa wálé kiri. Ọbẹ̀ ló bẹ́ẹ̀ ń jiná táwọn kan dẹ̀ ní odidi páàgì ẹ̀ ńlé. Jọ́ọ̀sì pínsì kò kàn bí sọ́bẹ̀ kó dẹ̀ chíńjì téèstì ẹ̀ kó má bàa jàtẹ̀. Mo gbàdúrà ẹnìkan nílò ìrànlọ́wọ́ kan. Eyín ò kí mọ ìyà àlàáfíà àfi tó bá wà nú àìsàn. Sójú dùn ẹ̀rí sá. Ewu òmù ẹ̀ ń dirí. Yẹn sùúrẹ̀ fún un. Lórúkọ Jésù wà á rí ìrànlọ́wọ́.

0: gbé àmọ́ sókè rọ ojú ẹsìn ẹ ò ní rọ ojú tó ti ọ ìyàwó de o tí wọ́n tó kí ọ kú ewu ọdún wá kí ọ kú orí lórí ọ̀rọ̀ ọmọ ìyàwó àkókò àdé lórí ọ̀rọ̀ àìsàn tí ń ṣe ọ ìyàwó àkókò àdé èkejì nípa ìrànlọ́wọ́ àtòkè wa tó gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ ni kílẹ̀ tó fi gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ àtòkè wa nọ́mbà tù ní wípé ó súnmọ́ ojú ilé kristi ó súnmọ́ sáfẹ́sílẹ̀s wà ó lò ní lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nígbà lọ́wọ́lọ́wọ́ ìjọsìn kráyèrè ẹwù pétérù tó ń rí omi ó ti pariwo jésù gbà mí wọ́n ní jésù sí ìnáwó àmọ́ bí ọ̀nà wọn ṣe jì síra tó torí jésù ti rìn lórí omi ni ó lọ́wọ́ ní ọkọ̀ ìdí ń dà wọ́n náà ní ọkọ̀ ni jésù tún ní èmi ni wọ́n tún wá rí wọn rẹ́ nìkan tí wọ́n ní ìlú ilé olóhùn ìlú ní ń bọ̀ yẹ jésù yóò ní ṣe yìí olómi ni jésù pétérù ní tó bá pé wọ̀ ní sọ pé kí n máa bọ̀ ó dẹ̀ ní máa bọ̀ pétérù bá bẹ́ kúrò ní ọkọ̀ ń bá rìn lórí omi pàápàá bí ti ń rìn ní jìtá ń wí ìtúndé ló bá rò pé ṣé ò ṣe pé ogun jẹun ta ló ti rìn sórí omi nínú òkun apẹjáde ni ó mọ tí wọn sọ wọn ní bó ti rí jì báyìí wọn ló bẹẹ sì ní rí wọn ló parọ jésù gbà mí jésù dẹ náwó àmọ dísítàǹsì àwọn méjèèjì but ọwọ jésù fàjà bẹẹ ni ìrànlọwọ súnmọ ẹ ọgá yìí ó súnmọ ẹ ẹ wò ńgbà tí pétérù rẹ jà ó dẹ lo ọkọ pétérù tán ó ní kó sọ àwọn ìpara sí ìyẹn ni abẹ́ mo ń tẹ́ ń sọ sá ewu òru láfi ṣe sí àmú kankan ẹ tún ti pariwo ń bì ẹ wá tún ní kí n sọ ṣé ẹ já wá gbọ̀ tó bẹ́ẹ̀ ni ẹja tí ìfarin àṣẹ bí james ṣe ń sọ̀rọ̀ ni gbogbo àwọn ẹja ń sáré bọ̀ pé àbá tó dáhùn àwọn fọ́gbọ̀n bàbá àwọn ni gbogbo àyíká ti kún fẹ́ja ó ti ń sọ pé sọ àwọn ọ̀rẹ́ báyìí gbogbo ẹja bẹ́ẹ̀ sí rọ̀ wọ́n ní ó kó ọkọ̀ mẹ́ta àwọn ya ọkọ̀ ń rì ẹja ò bọ́ sómi ni bàbá wa bishop benson dausa pé ni best sinking net breaking mirror ìyanu ti ń yá àwọn tí ń lé ọkọ̀ ẹ̀yìn wẹ̀rí gbogbo ohun tí àyẹ̀mọ́ rẹ nílò fún ìrànlọ́wọ́ the resources available ò bá ayé rẹ sọ gbogbo ohun tó o nílò láti jí èèyàn a ó tari rẹ yọ
1: àmì
0: a ó tari rẹ yọ
1: àmì
0: a ó tari rẹ yọ
1: àmì
0: a ó tari rẹ yọ
1: àmì
0: ẹ ti ṣoríire
1: àmì
2: gbogbo yín pátá ìsìn ìfàmì oróyìn ọ̀hún jọ thursday yìí ẹ múra
0: ẹ̀yìn abiyamọ ẹ̀yìn àkọ́bí ẹ̀yìn oníṣòwò ọwọ́ olúwa yóò nà jáde a ó sì fún yín ní ẹ̀rí a ó fún yín lẹ́rí lágbára ọlọ́run ẹ ó rí gbá mu ìlú ọ̀rẹ́ ní iwájú access bank ní ẹ̀gbẹ́ daystar níbi 7 up ní otto gate yẹn aago méjì sí aago márùn-ún ní ìlú ọ̀rẹ́ gan wákàtí mẹ́ta
3: gan ẹ lọ múra
2: ọlá thursday yìí
3: gbogbo ẹ̀yìn ìlú wa ní lagos island thursday ní láfíàjì community center yẹn ní lagos island aago méjì àárọ̀ sí aago mẹ́sàn-án àjò mẹ́rin láàrin ìsẹ̀ ọ̀ ní láfíàjì ẹ friday àjùmọ̀ ní kúrẹ́ kìlá center ní 94 akute road ní ẹgbẹ́ access bank ní àwọn aṣọ orí àjùmọ̀ friday yìí máa jẹ́ ọjọ́ tó lágbára láàrin ìsẹ̀ ẹjẹ́ ń fẹ́ ṣiṣẹ́ ọlọ́run àánú kó ṣáájú ẹ̀
1: àmì
0: ìpè ayé ò ní ràn ọ́
1: àmì
0: ìdájọ́ ọlọ́yẹ ò ní mú ọmọ
1: àmì
0: yàrá ikú ò ní súnbẹ̀
1: àmì
0: alàyè lápẹ̀ ọ́
1: àmì
0: ò ní fi kú lógo
1: àmì
0: ò ní fi kú jọ àwọn òbí rẹ̀
1: àmì
0: ò ní ráre ọ́
1: àmì
0: ẹrù àyàn mọ́ rẹ tí wọ́n jókòó ní mọ́lẹ̀ ọlọ́run gbà fún
1: àmì
0: ò ní dààmú mọ́lẹ̀
1: àmì
0: ó ti rí bẹ́ẹ̀
1: àmì
0: ó dínà yí ọ̀ká
1: àmì
0: ó dínà yí ọ̀ká
1: àmì
0: nàìjíríà kú wọlé aláàfin
1: àmì
0: ó ti rí bẹ́ẹ̀
1: àmì
0: jésù olúwa
1: àmì
2: ẹ mọ̀ pé fún àdúrà bá ti ń parí ètò
3: 070-4912-3572.
4: Ètò eré òwúrọ̀ ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn láti ilé iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Bàbá wa Adéníyè olóòpọ̀ ọ̀kú ni wọ́n fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Kí Ọlọ́run kí ó bùkún fún yín. Jésù lolúwa.
5: Band FM.

0: ọjọ́ kẹsàn nínú oṣù kẹsàn 9/9/2026 ẹ ma kú ìdájí sáà kú ìdájí máa káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́nà ṣe rí apá kìíní iléeṣẹ́ bond 92.9 adéolúwa adébọlárin okùn adéyín mr pilot ìjọba worldwide náà ni ojú àwọn èèyàn máa bo lójúnà márosẹ̀ lagos ìbàdàn express road lánàá mo sì sọ o mo kìlọ̀ mo gbìyànjú láti jẹ́ ká mọ̀ pé ó máa padà ṣẹlẹ̀ ọ̀pọ̀ ló gbà mí gbọ́ ọlọ́run ṣeun ọ̀pọ̀ ní ó gbá adéolúwa adébọlárin okùn adé gbọ́ ọlọ́run tún ṣeun náà ni àmọ́ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ tí wọn ò gbà mí gbọ́ wá wà nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ yẹn wọ́n wà ń pè mí ìgbà yẹn mo ṣe wàá gbà wípé wòlíì ò kí ń níyì nílé rẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fún jésù wọ́n sì ṣe bẹ́ẹ̀ fún ànábì wa muhammad sallallahu alaihi wasallam àmọ́ ohun tó ṣẹlẹ̀ lójúnà márosẹ̀ lánàá nítorí àtúnṣe ọ̀nà kárà tí wọ́n ṣe báwo ni rò tó ṣe ní wáyé lónìí ó ṣe pàtàkì ìbéèrè ńlá nìyẹn o ìgbàgbọ́ mi rèé ihun táwọn aráàlú tí wọ́n wa ọkọ̀ tí wọ́n wọkọ̀ tí wọ́n rí ìjọba ò rí o kódà adéolúwa adébọlárin okùn adé wọn ò rí ẹ gbà bí mo ṣe sọ fún yín ni mo ṣe máa ń fi àpọ́nlé tó péye ìgbésókè tó tọ́ àti ìdúpẹ́ yàtọ̀ sípa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ìdùmàrè mo máa ń fi ránṣẹ́ sí àwọn olólùfẹ́ wa ẹ̀yin ìbàdàn motúndé lónìí o gbogbo ẹ̀yin ọmọ ìbàdàn tó ń bẹ lẹ́kọ̀ọ́ motúndé sí ń lọ́rùn lónìí o gbogbo ẹ̀yin àwórì tó ń bẹ lẹ́kọ̀ọ́ àti àwórì ọ̀tà gbogbo àwórì tó ń bẹ nípínlẹ̀ ogun ni pàápàá àbí yòówù tẹ́yìn àwórì ti ń gbọ́ mi motúndé sí ń lọ́rùn lónìí kí ti gbé o ẹ̀yin ìjẹ̀bù adéolúwa adébọlárin okùn adé mr pilot ó tún dé sí ń lọ́rùn láàárọ̀ ọjọ́ wednesday tòní ọjọ́ àánú ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2026 mo gbà aládùúrà fún ẹbí ọlọ́run mi ti ń bẹ tí ògo rẹ̀ ń bẹ lónìí ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án a gbé olùrànlọ́wọ́ mẹ́sàn-án olùrànlọ́wọ́ ògo mẹ́sàn-án dìde fún ẹ lórúkọ jésù ó yá lọ gba oore mẹ́sàn-án nínú ìrìn àjò ayé rẹ oore mẹ́sàn-án tí ó sún èdè èèyàn títí láláì gbà láàárọ̀ yìí àwọn ọmọ rẹ gba oore mẹsàn-án ọkọ rẹ gba oore mẹsàn-án aya rẹ gba oore mẹsàn-án wo tó ń gbọ́ mi sẹ́ mo níbikíbi tí wọ́n ti rù ọ́ pin oore mẹsàn-án dìde fún ọ ìrànlọ́wọ́ mẹsàn-án dìde fún ọ lórúkọ jésù kristi olúwa wa ẹ káàbọ̀ sórí ètò pẹ̀lú ọmọ yẹn adéolúwa adéfọlárin okùn adé mr pilot lórúkọ àwọn aláṣẹ iléeṣẹ rédíò nàìjíríà ní ìpínlẹ̀ èkó màmá wa ọmọbabìnrin adénìkẹ wúrà ọlá adégòkè our director lagos operations àti ọ̀gá wa tí wọ́n jẹ́ ọ̀gá wa olórí okùn káfàtà ní iléeṣẹ bond 92.9 ọ̀gá wa gbẹ̀ngà fàtìlẹ̀ tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti aago mẹ́ta àbọ̀ báwo ni ẹ ṣe ṣe o ẹ ṣe báyìí o ẹ ṣe àpọ́nlé fún àwọn olólùfẹ́ wa àwọn ni wọ́n ń gbọ́ wa o kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀gá wa ti bẹ̀rẹ̀ iṣẹ́ nù lórúkọ ọ̀gá wa gbẹ̀ngà fàtìlẹ̀ general manager bond 92.9 akin káàbọ̀ sórí ètò bọ́nà ṣerí iléeṣẹ́ bond 92.9 mo gbọ́ pé ọkọ̀ kan takú bí ọ̀gá yẹn ṣe ń ṣàlàyé fún mi bóyá láàrin ni wọ́n sọ ni o bóyá ìṣẹ̀rí wọ́n ṣàníkà tó dé ìṣẹ̀rí àmọ́ bó ṣe ń sọ wọ́n sọ bí ìgbà tó yẹ pé láàrin ẹ ti mọ láàrin bus stop tí àwọn ọkọ̀ akólẹ̀kùdẹ̀ tí yẹn máa wà wọ́n wá ní kan takú sójú ọ̀nà ó ṣàníra fáwọn èèyàn alàgbà lúpọ̀ ni wọ́n sọ yẹn fún mi àmọ́ ohun tó ń sọ ò yé mi dáadáa mi ò sì fẹ́ dà wọ́n láàmú dàbí alára kí n má bàa gbàgbé alàgbà gbadéyanká abdulrahim aramide tí wọ́n jẹ́ alūkkóró lagos state task force akin fún ọjọ́ ìbí yóò ní o gbogbo ẹni ti lagos state task force lábẹ́ ọ̀gá wa csp adétayọ̀ akérèlé chairman lagos state task force ẹ bẹ̀rẹ̀ sí ní kí ọ̀kan nínú àwọn ọ̀gá wa náà director of public affairs lagos state task force àgbà ọ̀jẹ̀ ni wọ́n àgbà aṣẹ́ ni wọ́n o alàgbà gbadéyanká abdulrahim aramide onílọ́jọ́ ìbí wọn o ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè yín o situation report at abúlé ẹgbà inward ìyànàpájà is moving well ó dàbí pé fọ́tò ni wọ́n yà ránṣẹ́ sí mi fẹ́sàáyé orúkọ wọn adégbọlá alàgbà adégbọlá saheed ni ẹ ṣe mo rí pẹ̀lú gbìyànjú àti pèmí sí pé gbogbo ẹ dá àmọ́ bí gbogbo ẹ ṣe dá tó àwọn tí wọ́n kọjá lagos ìbàdàn express road lánàá òyà mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lẹ́nu wọn ni o tó bá dorí ètò ẹlẹ́ẹ̀kejì wọn á wá pè gbogbo te lo le lana won oju yin ri akesi te se atunje te fe odun re tele ki je ma lanfa ni ati pe amo bayi e je ka gbo won awon ti won ti fun ranse si wa bi alagbamu wa demola
1: Mr. Pilot e ku se ano family nko ni aso wa e jo toju wa ri lana lati koja ni kara yen o lagbara e jo boya e ba appeal si awon to sise yen kan o tete ba wa jakun akiakia kan o le tete pare tori to bi awon ri lana yen o ku lo office ni ko yi ni kan bi quarter to 5 but if ma de ibi ti won ti demarcate ona yen but atalapere gara ti wo traffic 10:30 lale ni mo de o gan bi ti demarcate ara lapere so spend more than 6 hours o se tun para lo bi se laro yi ejo to bi awon eyan ri lana yen o lagbara o re moto o ro ni moto a to wi po to tun won ni
0: si
1: ejo to wa ni ti ba wa ja jara mo kia kia ko fi le ti pari e e se nkan sa
0: ti e bi won tun so won lo re oko o re eni to wa ko ni Lagos Ibadan express road lana wakati mefa tori pe a lo le ngbo ya so e ba kero ko e de ya lo woro ara gbo lo ade ko ya o da pe mo ri pe tori pe e ti gbe eto laaro ana e wa sa e jade rara abi
2: mo gbo gbo jade pilot e ka so
0: je wa pa sa
2: Yes,
0: sir.
2: That's the Ikeja. Pay of the dollar on only 3 hours.
0: Lati Ikeja lele bi di o te dola e lo wakati meta. Di o te dola ni o lati o te dola e wan ko. Eh?
2: O di re secretariat la ra bi se mba iso bai bai.
0: La ro ya la o so ba ko pe tu ti pada.
2: Lati secretariat ma lo si kara bai ni. Bai bai.
0: Se gbe gbe to ba tun lo ba na bai wa tuko.
2: Wa tuko.
0: Ko ye ko sele la ro bai ke awon to lo no be yo ko.
2: Mr. Pilot, don't
0: have a good book. Give me more solar, no. More solar, run on your bammy ball. One last year, poor. What's it like? I do. Cherry.
2: In Iran,
0: I Olorun ni ni wa lara sa o de ro tele keji o de ro tele keji ko ti to sibe o e je sare mu irin ado kan ti oga mi kan fi ranje si mi latona kila poruko e ona mu we ona kila poruko e winners yi ehn e ja sare mo dakun
3: bide ale asabotiere ko se gona se ri fun yin lati yana ye si de ikotun de avaran je road bi asiro clean for lati ko lati yana ye si ti de fi de ijore ko si wa lati won ijore won ti block ona ye
0: se gbo
3: ti divert wa gba ori
0: ori bridge loju ore
3: se lo gba bi council lo won ja pada si two gate ko ta de wa ko lati wo two gate ta ko ja two gate so ajo die won ti divert ona ye no ti block bi ko won to fira ti won wi pada
0: mhm
3: so bi o to drop ti won wa be die die ti wa trailer e po gan loju lojo ona ma bo ko sara se die nbe ti ti ta fi jade pada ngba to kule kare ara pada so ati wa pada si lane ti wa ka to go ri bridge oke o de ati pada si lane ti wa de ara pada ko so ala ko lati ara pada na de ke da ara pada to wa ni alago to yan ti bo si tan be ara nda won to duro nbe tan gba to ro ko bo won be so lati be de dimu na ko so ala de ko tun na ko so ala o to ra ti wa de die ni iko tun e na mi mo ko to ni ta won trailer to gba won we ni ko tun na about ato garage bai won we na gba di new guy ni
0: ise bi ti won ma se loru le ri yen amo mi o gboro feti fo to rokobo te so pe awon olopa n gba la lagutan mi gboro se bi gba to pe mi o gbo amo mi o raye lowo lowo bai I don't have time
4: Karo Mr. Palot e ku se oruko mi ni Segun amo wa ni ona Ibadan laro ibai ati one odo ko jona ton se yen odo pe ti koja egbun ga ati duri $10 bridge egbun kan no ti to je kin send message pe mo no ti pe awon yan tin gba won we
0: jerry
4: lati 7 of mo tin wo so won tin gba won we gospel ti e mu frara mo boya gaga mi tun block e ni ojo mu frara e se e karo thank you sir
0: ile ise bond 92.9 adeoluwa adefolani okun ade mr pilot ijoba worldwide I dey here for you you dey here for me hello sir alajari gola e tun pe pada
5: e
2: kan wa ba mi Mr. Pilot.
0: Idobale mo wa sir.
2: Eh alo agbagba e.
0: Yes sir.
2: From alakuko ya Mr. Pilot mi ko tama ko so pele ti we.
0: No.
2: O pe ti eja. Patade Newton mi e ka Javat mi e. Tin wo ti lo paja. Special report be o mo ya mo tell ti yen. O mo for now.
0: But one day, you
2: start
0: to have that a mental mother and twist. Bibelu bridge Jubilee bridge wa la bule egba bridge e lo ga ye npe ni ile epo bridge o da sa o da npa nkan da ilamu nbe yen
2: so
0: e ni
2: o bo ton ja wo ni mo se
0: ka o da sa
2: e
0: si sa no cause for alarm e si no cause for alarm oga mi wahab akosh mo wa pelu yo ga mi eyin na si nbe pelu mi olowo si ni fi sile baba lawori how are you
5: in sile tore ni lo ba fe damu are to ti yan bo be ti di olomo di aye o le yawo be o ki yale yana be ki e karora gba be kala jade le sale aye ki lo
0: yana be ki e se legbe le po epi
5: ori e
0: ka lo jade ni oda gege road lo le olori odo
5: Baba,
0: Baba, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, Eti, E

dáwọ́ padà sórí ètò wa ètò yín ṣeré apá kínní iléeṣẹ́ bond 92.9 lẹ ti ń gbọ́ àwọn tí wọ́n ń bẹ ní uk mrs mobolaji johnson láti ike bank oní ẹ̀ka àrọ́sà the reception is so crisp and morning kudos to your team sir wow bóyá ká wá dá bond fm ti uk ẹ̀ka ti uk àbí bó o ní bond fm ò pé méjì ibà ṣe ń dénú latifat ọ̀rọ̀ olúwa ogun láìkè lólóòtú ètò yìí ẹ kù ṣe máa bẹ́ẹ̀ bá rí wọn kí wọn wọn ṣiṣẹ́ takuntakun olóòtú ètò ẹ jẹ́ sáré jẹ́ iṣẹ́ àwọn ọ̀gá wa kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọ̀gá mi general manager

103.5 Ogawa Biola Peters. Àwọn ni wọ́n lọ́mi níṣẹ́ ìwọ́n ní Happy 63rd Bay to Alhaji Tajudeen Afolabi Ibrahim Sirike ní ìdí Àràbà Central Mosque ní Mushin Lekun bí. Òní ni ọjọ́ bí ọdún 43 ẹ̀sìn wá fún wa ní odidi ọmọ làǹtí láti tó tún bí tó jẹ́ ìyàwó ọ̀gá mi Abiola Peters. Torí náà Anoyin Loft In-Law Alàgbà Abiola Peters GM Radio 113.5 àwọn ni wọ́n ní kí n kéyìn o pé ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ayé bàbá wa lọ́jọ́ òbí òní Alhaji Tajudeen Afolabi Ibrahim Sirike ti ìdí Àràbà Central Mosque ni mo ṣe gba ọdún ọdún kan ni o. Ẹ jẹ́ kí n lọ sọ ọ̀gá mi. Àwọn ni wọ́n ní kí n kí ọlọ́jọ́ òbí òní tí wọ́n pé 60 ọdún Happy 68th birthday sí Mama Mother in Celestia MIC ló ń jẹ́ bẹ́ẹ̀ Mother in Celestia Otoyin Owolabi tí gbogbo ayé mọ̀ sí ìyá Lúlì. Wọ́n ní ìyàwó Olùṣọ́ Àgùntàn Owolabi Olùṣọ́ Àgùntàn rí tí wọ́n jẹ́ Olùṣọ́ Àgùntàn ìjọ Ọlọ́run Celestial Church of Christ Lólè Cathedral ní Àjùwọ̀n ìjú Ṣàgá Lẹ́kùn bí. Wọ́n ní ká gbà aládùúrà fún pé bẹ́ẹ̀ bá lókè ṣe o màmá wa ọlọ́jọ́ òbí òní Mother in Celestia Olúwa Tóyin ìyá Lúlì ìgbà ọdún ọdún kan ni ò tẹ́ bá gbọ́ tá à ń kí honorary senior evangelist Abiodun Solomon Elúgbajú jẹ́ HOD ẹ̀ka ìròyìn HOD News Bond 929 àwọn àti mọ̀lẹ́bí wọn ni wọ́n fiṣẹ́ ìran wa sí yín o pé ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún. Wasiu ọmọ tó mọkọ́lọ̀ Salahudin ọmọ tó mọkọ́lọ̀ ló ní Alhaja Jurat Musa MD Rakis màmá àwé tí ọkọ ìyàwó wọn lónìí lọ́jọ́ òbí ti yín náà o. Wọ́n ní ọjọ́ ayọ̀ ní ọjọ́ ìgbéyàwó àwọn ọmọ yín o. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́jọ́ òbí òní Alhaja Jurat Musa MD Rakis màmá àwé tí ọkọ ìyàwó ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé ọjọ́ tẹ́ẹ̀dẹ̀ mú yóò kò láyọ̀ o. Adéolúwa Arífọlárin Okan Alágbàgbádé PRO Lagos State Task Force òní lọ́jọ́ òbí ti yín náà ìgbà ọdún ọdún kan ni o. Ìlàgò méje àbọ̀ á wá sọ ohun tá a lè jọ ṣe lórí ọ̀rọ̀ kára ìbàfò súnkẹrẹ fàkẹrọkọ tó ti bẹ̀rẹ̀ láàrọ̀. Bó bá lọ bàfò lónìí àfàìmọ̀kójú ẹ má bo ẹ lọ gbọ̀n ọ̀nà kòròdú ó kọjá abẹ́ lásìkò yìí yóò bó ìrọ̀lẹ́ ó ṣe wá rí Ọlọ́run aṣáánú wa.

0: Band FM.
1: Ẹkú ojúmọ́, ẹkú ojúmọ́, ẹkú ojúmọ́ retí mọ́ àárọ̀ ti tòní. Ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ayọ̀ lóní máa jẹ fún wa. Oní ọjọ́ àràánú gbà láṣẹ ti Èdùmàrè. Wé mọ́ ní ẹni tó tọ́ Ọlọ́run wá kò ṣàìnígbà Ọlọ́run bẹ. Ọlọ́run a sì máa sẹ̀sọ fún àwọn tó farabalẹ̀ wa. Jẹ́ Olúwa ìwọ náà látọ̀ wá láàárọ̀ tòní. Kó wá ṣáájú wa kó kẹ́yìn wa lórí ètò kókó inú ìwé ìròyìn. Àbíọdún fọlọ́run ṣọ lórúkọ mi.
2: Ìbẹ̀rù Ọlọ́run là tọ́kọ̀ ẹni fi balẹ̀. Ẹni tí ń ṣe tó ń tọ̀ bọ́lọ́run ní àtọ̀. Irú wọn kì í tẹ́, irú wọn kì í kàbùkù. Làfẹ́dùà kí ó fi bẹ̀rù Ọlọ́run sókun àyà àwọn tó ń darí wa lórílẹ̀-èdè Nàìjíríà. Kàláàfíà lè bá àjọba lórílẹ̀-èdè wa Nàìjíríà o. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́. Gbogbo àìtẹ́ tí ń gbọ́ iléeṣẹ́ wa Bond FM 99. Kókó inú ìwé ìròyìn náà rèé. Ìṣọ́ Ọlọ́run àbò Ọlọ́run kó máa bi kàlùkù wá wọ́lú àhùyà àsùnmúkan mínà náà sí. Làtàkà àfúdára wàlà àtàkàṣà wàlà àhàwùlà wàlà àkúwọ́tà ìlà àbìlà. Abdullahi Abdulgafar ló kọ́ tọ̀dọ̀ tèmi. Ẹlẹ́ kú kalẹ̀.
1: Kókó ìwé ìròyìn náà ló ń tẹ́ ẹ síwájú. Àwọn àgbà bọ̀ wọ́n ní bí nani-nani. Tí nàyànnàyàn bá ń nàyàn, tẹ́tọ́ tó nígbà òbá sọ̀rọ̀ ajé olóni kì í máa nani o. Àgbáríjọ àwọn tó ti díje fún ipò ààrẹ rílé orílẹ̀-èdè wa Nàìjíríà, àwọn náà lẹ́gbẹ́ o. Wọ́n máa sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kó dá padà bí owó bàbá ti bí lórí yíyọwọ́ ìrànwọ́ lórí epo bẹtiró. Wọ́n ní kó fi sọ́bsidì lẹ̀, kó dá sọ́bsidì padà. Ẹbí àgbáríjọ àwọn tí ó ti díje dupò fún ààrẹ rílé wa Nàìjíríà o.
2: Owó la fi ń dọlọ́lá, ìdókòwò la fi ń dènìyàn àtàtà láwùjọ. Àti wípé bẹ́ni ò bá lọ́wọ́ lọ́wọ́ ọjà rẹ̀ ò ní gbèrú sí o. Ààrẹ Tinubu pàṣẹ fún àwọn ilé ìpamọ́ láti máa fàyè lẹ̀ fún ètò ẹ̀yáwó fún àwọn oníṣòwò lójúnà dídẹ́ kí ọrọ̀ ajé oru gẹ́gẹ́gẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n bẹnu ìwé ìròyìn lówùrọ̀ tòní.
1: Àwọn oníwákà wọn ní bó bá ń dá àdúrà ni. Bó bá kù díẹ̀ káàtó àdúrà ni. Má fàdúrà sílẹ̀ ní ìgbà kankan. Ó mọ ní ọ̀rọ̀ tí àwọn Kristi àti àwọn

0: àwọn àyè kan ṣòfò ipò òṣèlú níbẹ̀ ìpínlẹ̀ Gombe ìpínlẹ̀ Kano ìpínlẹ̀ Osun àti ìpínlẹ̀ Delta àjọ elétò ìdìbò ilé wa ti ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn tí a wà nù rẹ̀ yìí làwọn ṣètò àtúndìbò láwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí.
1: Ẹgbẹ́ òṣèlú APC ti ké sí àjọ tó ń rí sí ìgbógun ti ìṣòwò ìlú mọ̀kúnmọ̀kún bí owó ẹbí àjọ EFC àti ICPC wípé kí wọ́n lọ túdìí ẹ̀ wò ó di túdìí ẹ̀ wípé ẹ̀sùn kan tí Ọbásanjọ́ tó fi kan Àtíkù àti èyí tí Àtíkù tí ó fi kan Ọbásanjọ́ ó yẹ kí EFCC àti ICPC kó tún déjèèjì wò ó ṣe bí ẹni wípé ìṣèjọba wọn tó ré kọjá wọn kówó orílẹ̀-èdè pọ̀ ara wọn.
0: Wọ́n ní ẹni pẹ̀lẹ̀ sí yàrá tó wá lọ alábàrá àtúwá lorúkọ ẹ̀ ó mọ ní tí ọ̀rọ̀ òṣèlú olóore wa Nàìjíríà pé wọ́n ní ní ìpínlẹ̀ Taraba àwọn àgbààgbà wọ́n máa jókòó wọ́n gbé iṣẹ́ gómìnà Agunkefasi yẹ̀wò pé gbogbo àwọn ọ̀rọ̀ tó ṣe bí akọ aláǹgbáǹgbà tó ń polongo àwọn eléyìí ò tíì di ṣíṣe àwọn eléyìí ò tíì di ṣe àwọn míì jáde nínú àwọn àgbàgbà ẹ fi lọ́rùn lẹ̀ lè mọ̀ ọ́ ṣe bí Elédùmarè ṣùgbọ́n àwọn àgbàgbà ní látàrí pé kò múlẹ̀ ó dàbí pé kó yẹ̀bá fáwọn díẹ̀ nípínlẹ̀ Taraba.
1: Ibi ayé là yí sí ibi ayé bá kọjú sí ńlá kọjú sí o wọ́n ti sọ di mímọ̀ oníṣẹ́ ìwádìí àwọn ọmọ tó mọ yóò gbé ní gbogbo fásitì lórílẹ̀ Nàìjíríà kí wọ́n gbárùkù ti ohun tó ń jẹ́ AI lójúnà àtijọ́ iṣẹ́ àti ìmọ̀ràn iṣẹ́ ìwádìí kó tún bá yanrantí sí gbogbo àwọn fásitì wa lórílẹ̀ Nàìjíríà.
0: Wọ́n ní Ọlọ́run lóhun mẹ́ta ló ń pa àwọn ẹni láàrin ọmọ aráyé wọ́n lóhun tó sọ pé ó ti ṣe iṣẹ́ téèyàn wá sọ pé kò ní ṣe é ṣe Ọlọ́run pọ̀ lọ́run lẹ́rìn o ohun tó ń ní kò ní ṣe tọmọ dábàá sọ pé ó ń fọwọ́ sọ̀yà pé ó máa ṣe é ṣe ó ló tún ní ó tún ní àwọn nǹkan míì ó tún kú tó ń pa òun lẹ́rìn o ohun ayé ti ọ̀rẹ́ gómìnà ti ìpínlẹ̀ ti ọ̀ṣun gómìnà Adémọlá Adeleke wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú APC wọ́n wọ lọ síwájú tribunal pé ìbò tó gbé wọn wọlé kò yanrantí ǹjẹ́ jáde báyìí PDP ní owó ọmọ ń pa ọ́ kódà gan Adémọlá Adeleke ẹ̀ka fún ìyá díje wọn APC ní báyìí náà ọ̀rọ̀ ti gbé ọ̀rọ̀ wọn kú ilé ẹjọ́ báyìí pé àwọn ò ṣẹjọ́ mọ́ àwọn APC ìpínlẹ̀ ọ̀ṣun wọn ní àwọn gbé ìgbẹ́jọ́ táwọn gbé lọ sí tribunal àmọ́ ẹni rán ẹni tó gbé tribunal ṣe APC wọn ti wọ ìgbẹ́jọ́ kú ilé báyìí
1: ó di gbódògbódò nù gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun Adémọlá Adeleke ni o lánàá alánàá ó rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀ṣọ́ nílé ẹ̀kọ́ tó jẹ́ ti ọ̀ṣun yunifásitì wípé kí wọ́n dákun kí wọ́n lọ jèbùrí awolùgbẹ́bẹ̀ o ìfẹ̀hónúhàn ṣe lórí wípé kí wọ́n fi ọdún méjì kún ìṣàkóso ọ̀rọ̀ Clement Adeboye wọ́n ní kò lè ṣeéṣe o ìwọ́de wo nítumọ̀ kálukú sórí agbẹjẹ́mọ́wọ́ kálàáfíà ò jọba lórí ìdàgbàsókè ilé ẹ̀kọ́ èyí tó jẹ́ ti ìpínlẹ̀ ọ̀ṣun.

0: hospital's 50 ml sachet, not there among the ones with them. He not get alcohol. He did together with a capsule and bottle version for shop, supermarket, and pharmacy near you. Now, Ablat Company Nigeria Limited, they make them. Take yo yo, take nature.
1: FM
2: 92.9.
1: Band FM.
3: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn? Ọwọ́ ìṣèlú ni mo fẹ́ra. Olúwa bú ọtí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
4: Àmọ̀ pé
3: lọ́tí pé ìfà máa fani lákòóyá o. Ọ̀rọ̀ náà ló wá fẹ́ kí n rà báyìí. Ọwọ́ ró Kings ló yẹ kó ra. Ó jẹ́ ọ̀rọ̀ ìsebẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣara lóore. Ọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ ni o pààrọ̀.
3: Ó lè rẹ ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó sì mọ̀ pé wà á gbádùn.
4: Aládùn tó bá fi òróró náà sí.
3: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìsebẹ̀ tí Even Kings ní ọ̀rọ̀ ìsebẹ̀ tó dára.
4: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Even Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀ Nàìjíríà.
5: Ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́.
6: Ibùsùn. Ìyá mi, ilé ìbùsùn tí mo sì nílé àti ṣadé ni mo fẹ́ o. Múkà.
5: Òtí. Ọwọ́ náà ni jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà ó di dandan kó pebi dé nínú ẹ̀ka àwọn dókítà.

0: ní Salam Annals. Àwọn àkókò yìí kì í ṣe àtìlẹyìn nìkan, ó jẹ́ ìrírí pẹ̀lú iṣẹ́ takuntakun, ìfọkànsìn ìpìtìlẹ àti ìlọsíwájú. A kì í wọ àwọn àṣeyọrí pàtàkì wa nìkan, a máa ń ṣe ayẹyẹ gbogbo àwọn tó ràn wá lọ́wọ́ láti ti ibùdó wa pẹ̀lú àwọn ìtọ́nàdàn tó fọ wa tó yẹ tí ìdájú wípé àwọn àkókò yìí ní ìlú kò ní sí ìbànújẹ́. Kàn sí www.salamannals.com.ng láti rìn sí Salam Annals pẹ̀lú ìgbéga.
1: Èmi ló dé tó rojú koko báyìí.
2: Ojú lọ ṣì rí. Ṣé mo ti máa bọ̀ jẹ?
1: Mo ṣe.
2: Ẹni bá rí ẹ bó ṣe ilé fùrùkọ̀kọ̀ bí ẹni pé o lè sọ kìdí lẹ̀ ká tó wọ́n. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ́sẹ̀dẹ̀ eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀yẹ ò ní ti tàdé dájú ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yọ?
1: Àìsàn àtàrùn yín kan o, èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
2: Ṣé èmi ni màá ṣàlàyé
1: kí lóun ní ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yóò jẹ alẹ́ rẹ fúlùkù jẹ ọ̀pẹ́ yìí tó ń roni gorogo ara títa jẹ ara títa ara yóò kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sùn ọ́ bàbá òkè o lélẹ́ àtúrà lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúlẹ̀ bàbá òkè o kan. Shop 10A Oyekola Shopping Complex ládojúkọ Deeper Life Church Jacob òkè afá ìgbèrò ẹ pé 08094471143 Baba Oke o ele debedebe.
3: Golden Chance Lotto, Golden Bonus Promotion. Gbogbo eyan lolufẹ Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti set up for 50 million gbedunnu ko opo eyan. Bi na ja se nsajoyo odun ominira. Dapo ma won olorire. To ja anfani owo tulu tulu. Teni ko kata Golden Chance Winning Game, Golden Book. Lo ba kaju osunwa lati je ninu 125 million cash answer. Gege bi ebun fodun ominira independent game. O le tala imoye igba. Mo ti ta be lo se je to. O ya gbera so ma dolu ara e. O tarata se yikeyi Golden Chance Lotto sauce. Tabi so bu wa gbogbo. O le ta lori online wa. Our website www.goldenchanceloto.com tabi USSD code *7005 app the MTN kanu ka morning game ka mosi golden ball scan QR the ticket tabi sticker poster na me drop ko drop o ebun minera independent money game for you fit la na wa ayo yo wa fe ni odun medidinlogun soke oya latas we this September 27 you free play 200,000 naira 100,000 naira 5,000 enter zone category golden chance loto loni airina oni bawa lodun minera.
4: Russians, it's another election season. Let's do the needful by electing all the candidates of the All Progressives Congress APC. Just search for the broom and thumbprint on your ballot. For president, vote the man of courage and wisdom. President Bola Ahmed Tinubu, vote the man who laid the foundation for the Lagos economy. Now the third largest in Africa. Vote consistency and doggedness. For Lagos State, cast your ballot for Eileen Cerebral, Dr. Kadiri Obafemiyan Zani's deputy, Damilola Shonayo James. For Senate, vote APC. For House of APC. For Lagos State House of Assembly, vote APC. Talk is cheap. Be fooled by propaganda. Remember that President Bola Ahmed Tinubu promised Nelson Sons and it's ongoing. He promised economic reforms and from day one, he hit the ground. He promised infrastructure improvement and presently his legacy projects can be seen in Nigeria. He, therefore, deserves a second term as president or governor. Vote the man with the requisite experience, Dr. Kadiri Obafemi. Vote APC. APC! Announcer, Honorable Dr. Abdulrazak Balogu, RFB, former Chief Whip, Lagos House of Assembly, former CEO and ES, Lagos State Security Trust Fund.
5: Àpàtẹ èdè ó kú fọ́fọ́ agbédè àmọ́ wí ohun tó bá jọra wọn làwọn àfi ní wọn ara. Iléeṣẹ́ rédíò ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pé. Ìfẹ́sowọ́pọ̀ ọmọ èjèèjì 92.9 àwọn alápèdè kínú elédè ó dùn tó bá gbọ́ bó ṣàwùsá labá sọ kò pàṣípàyọ àwa làgbà níbi ìkásọ dídùn lédè igbó. Wọ́n nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde Yorùbá pọ́nbélé nígbà fẹ́ gbogbo ọyọ̀ nínú èdè gbogbo la fi já síwájú wọn. Abájọ ìrìlẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lé sùnlọ́ yẹ́bẹ́. Bond FM 92.9 ìfẹ́sowọ́pọ̀ rédíò àmì ìjìnlẹ̀ tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ ń bẹ ìfẹ́sowọ́pọ̀ àmì ìjìnlẹ̀ tó mọyán lórí aṣíwájú ẹnu gbogbo ìjẹ.
6: Kókó onúwèrè náà ló ń tẹ̀. Ìjìtàbádé abala àgbéyẹ̀wò kí ni a fẹ́ gbéyẹ̀wò. Ṣíṣe ìdájọ́ lọ́wọ́ àti àmọ̀ sí jungle justice. Òun náà ni a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ ti tò ní. Àríkọ̀ ìgbà làwọn èèyàn máa ń bínú lọ́ máa ń fara ya látàrí bóyá wàhálà kan ti ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà lágbègbè wọn. Bóyá àwọn èèyàn kan wọlé àwọn iron condemn. Wọ́n jí gbogbo alumi tó yàn ti ṣe. Àwọn mi àtọ́bá jẹjà wàhálì kan mú báyìí

0: àwọn tó mọ̀ nípa ètò ilé ìfowópamọ́ ìdókòwò tó jẹ́ ti annual banking and finance conference èyí tó wáyé Abuja lánàá lánàá níbi tí minister torí sí ọ̀rọ̀ ìdókòwò àti ọ̀rọ̀ ajé lórílẹ̀-èdè wa Nàìjíríà Alàgbà Táíwò Òyìndélé ti ṣojú Bọ́lá Ahmed Tinubu níbi àpérò náà tó ń sọ mọ̀ pé láì mọyọdún sí ẹ̀ka ètò ààbò ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba àpapọ̀ ń darí owó sí láti jẹ́ kí ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n balẹ̀ àwọn ilé ìfowópamọ́ kọ́kàn wọn balẹ̀ iléeṣẹ́ ńláńlá kéréje-kéréje kí ọkàn balẹ̀ torí pé ìlú tí ó bá mi tí ò bá ní ètò ààbò owó tá a bá kó síbẹ̀ padà ṣòfò dànù ni o ó ní lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ó ti dẹ̀ díẹ̀ ètò ààbò ti dè lórílẹ̀-èdè wa Nàìjíríà o wọ́n wá ké sí àwọn ilé ìfowópamọ́ ńláńlá kéréje-kéréje wípé kí wọ́n ṣílẹ̀kùn ètò ẹ̀yáwó sílẹ̀ tá a mọ̀ sí lóònù fún àwò kan máa rí owó yá eléyìí ni ó jẹ́ kí ìdókòwò kó gbẹnu sókè lórílẹ̀-èdè wa Nàìjíríà Alàgbà Táíwò Òyìndélé ó fi ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lókun àyàbalẹ̀ wípé ìlànà tí ìjọba tí wọ́n ń gbà ná owó àmójútó ti wà lórí ẹ̀ tá a mọ̀ sí government financing wọ́n ní àmójútó ti wà lórí ẹ̀ ìnákúnà ìnú àpà kò sí ní ẹ̀ka ètò ìṣèjọba mọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n lọ́wọ́ tá a wà yìí oníṣòwò kéékèèké àti ńláńlá bá àpapọ̀ fẹ́ dojúkọ láti jẹ́ kí wọ́n máa ní àǹfààní sí owó yíyá láfowópamọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà kí iléeṣẹ́ ńláńlá àti lókè òkè kó máa wá sórílẹ̀-èdè wa Nàìjíríà láti máa da iléeṣẹ́ lẹ̀ àwọn sósìsì ń bẹ ńlá kí wọ́n jáfáfá kí wọ́n ṣe pàkínrẹ̀ kí pẹ̀lú àwọn tó ń bẹ lókè òkun eléyìí jẹ́ kó lórílẹ̀-èdè wa Nàìjíríà kó rí ọwọ́ mú lọ sẹ́nu àtàwọn aráàlú inú ìwé the nation lẹ́ti ríròyìn náà èyí tó jáde lówùrọ̀ tòní.
1: Nínú ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ tòní ní ìròyìn wà pé kí Sóòbì Atódegbò tó bẹ́ẹ̀ là á ké sí o. Ọ̀rọ̀ yìí máa ní ẹni tó jẹ́ adíje fún ipò igbákejì lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NDC Alàgbà Rábì Kwakwaso Adimọ̀ ní àárọ̀ ti tòní o. Látàrí kíni látàrí bó ṣe ní àwọn ọ̀kan etí alámọ̀ràn pàtàkì tí gómìnà ìpínlẹ̀ Benue tí wọ́n ní wọ́n lé ju wọn tí ó jẹ́ pé wọ́n lọ dí Alàgbà Peter Obi lọ́nà tí kò ráyè wọlé sí agbègbè Gboko ní ìpínlẹ̀ ti Benue o. Jẹ́ bí wọ́n sọ dímọ̀ Alàgbà Rábì Kwakwaso ó ní ṣe rí àwọn gómìnà àṣejù wọn pọ̀ jù ìfẹ́ ju yìí wọn pọ̀ jù kárí mi pọ̀ jù pípẹ́ bọ́ bá sì dálẹ̀ tán orúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n máa dálẹ̀ o. Àwọn gómìnà wọn ò fẹ́ fàyè gba àwọn alátakò láwọn ẹ̀kan gbogbo ó ní ṣe ti gbọ́ àwọn tó sọ pé ẹni tí ò bá ti ní ṣe ìpolongo ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó má yàmọ̀ wá sí ìpínlẹ̀ ti tàwọn ó ní ìyẹn dèní o. Ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò mọ̀ pé nínú òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn tá a mọ̀ sí constitution wípé àǹfààní wà fún èèyàn láti lọ síbi tó bá wù ú tá a mọ̀ sí freedom of movement nítorí náà

0: much more goodness.
1: Now in a new pack.
2: NATO Service to the Nation, Nigeria Association of Road Transport Owners, NATO Alaba Unit, Labe Al Haj Rashid Iyoda, Gbogbo Megbe, NATO Alaba Unit, CB General Meeting, Ipade Gbogbo, Eleyi to Mawe Lojo Thursday, Ojo Keta Osu Kesan, 3rd September 2026, Lago Mewa Aro, Ni Aboki Garage, Maituoke, opposite YTK Filling Station, Lotima Waye, Bo Bajo Megbe, NATO Alaba Unit, Iwa Gagan, Ipade Iwa Fun, Emagbagbe O, Ojo Thursday, 3rd September 2026, Lago Mewa Aro, Ni Aboki Garage, Maituoke, Lotima Waye, Alma Reti Yi, Olukede, Al Haj Rashid Iyoda, Chairman, NATO Alaba Unit, Up NATO, Service to the Nation, No NATO, No Nation.
3: Fún ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò ọjọ́ kọ̀ọ̀kan máa ń rí bákan náà. Ìyọ̀ǹda ìṣirò ìránṣẹ́ owó gbogbo náírà ló ṣe pàtàkì. Àpò ìfowópamọ́ kan wà tí ṣe àdínkù owó tí ń jáde lọ́wọ́ rẹ. Stanbic IBTC ń ṣe àfihàn Bismart account èyí tó ní ìbẹ̀rẹ̀ pẹ̀lú ₦5,000 fún Bismart tàbí ₦1,500 fún Bismart Plus. Ìgbádùn ìdíwọ́ current account maintenance charges àti enterprise online charges fún àwọn oníbàárà tuntun àti káàdì ọ̀fẹ́ fún àwọn ìṣòwò tí ó yẹ. Kàn sí www.stanbicibtc.com tàbí kí o fi email ránṣẹ́ sí enterprise.direct@stanbicibtc.com tàbí kí o pe 0700 333333 láti bẹ̀rẹ̀ lónìí. Ìgbésẹ̀ àti ìlànà wà.
4: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before you use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
5: Mo fẹ́ ra àwọn òbí mi.
6: Bẹ́ẹ̀ ni o ya ẹ tẹ́tíléko ẹ̀yin òbí àti alágbàtọ́ ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa o. Ṣé ẹ fẹ́ kí àwọn ọmọ yín gba ẹ̀kọ́ tó dára fún ọjọ́ ọ̀la rere lábẹ́ àwọn olùkọ́ tó ní ìmọ̀ àti ìrírí pẹ̀lú àyíká tó dára fún ẹ̀kọ́? Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ máa bọ̀ ní iléèwé Golden Anchor, iléèwé tó ń kọ́mọ lẹ́kọ̀ọ́ tó yè kooro pẹ̀lú ètò ẹ̀kọ́ ìgbàlódé. Golden Anchor wà ní Lady Luck Bariga Sumuru ní ìlú Èkó. Àwọn òbí tí wọ́n ní ọmọ ní iléèwé yìí ń sọ bí wọ́n ṣe ń gbádùn ilé ẹ̀kọ́ náà tó. Owó ìbánisọ̀rọ̀ wọn ni 08033554777, 08033554744 tàbí 09053867856, 09053867856. Golden Anchor, iléèwé fún àwọn ọjọ́ ọ̀la rẹ̀.

tó ṣètò ìrìnàjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 ní ti wí pé àjọ tó mú tó ìrìnàjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san fún ìrìnàjò àjì tọdún yìí jẹ́ 7,882,822 naira péré. Bẹ́ẹ̀ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kí wọ́n sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kótó di gbèdéke 24th October yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá ń fi àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 0808076-6813 tàbí 0802317-4373. Olùkéde Ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbeni akọ̀wé ìgbìmọ̀ arìnrìnàjò àjò ní ìpínlẹ̀ Èkó.

0: nígbà tí wọ́n bá kí orí kan ọ̀tọ̀ níbi ayẹyẹ akẹ́kọ̀ọ́ jáde ọ̀rọ̀ kan ṣoṣo ló máa ń gbọ́ ṣùgbọ́n bí a bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òbí tí ẹ fi gbàdúrà kíkẹ kíkẹ ọ̀fẹ́ àti ìtọ́sọ́nà nínú bàbá àti àwọn àwọn aláìsàn tí akẹ́kọ̀ọ́ lápá fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ọ̀rọ̀ kan ṣoṣo fún wa ní Sanlam Alliance àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀rí ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsìn ìtìlẹyìn àti ìlọsíwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mọ́dàntófò wa tó yanrantí àwọn rí i dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbẹ̀rù jẹ́ kàn sí www.sanlamalliance.com.ng láti rìn sí Sanlam Alliance ìwé ìgbésí ayé pẹ̀lú ìgbéyà.
1: 7 a.m. Every great morning starts with Quaker Oats. New look, much more goodness.

ìkẹjà àti ìkòròdú àwọn òṣìṣẹ́ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ yanjú tí wọ́n máa wáṣọ ìdánimọ̀ tó ní àmì ètò ìdènà ibà wọ́n máa ṣe àbẹ̀wò sí agbègbè yìí bẹ̀rẹ̀ láti oṣù kẹjọ tí wọ́n sì máa padà wálẹ̀ kan lóṣù fún oṣù márùn-ún pẹ̀lú fífí oògùn apẹ̀fọn biolafisai tá a ti lò lóǹtẹ̀ sí àwọn ààyè tí omi ń darogún sí pẹ̀lú àwọn ààyè mìíràn tí ẹ̀fọn ti ń pamọ́ kí ẹ̀fọn wẹ́wẹ́ má baà dàgbà débi tí wọ́n máa tan àrùn ibà ká fífí oògùn apẹ̀fọn biolafisai yìí kò léwu fún ènìyàn ẹranko ẹja àti ohun ọ̀gbìn ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí wọ́n ṣiṣẹ́ dé gbogbo àwọn ààyè tí ẹ̀fọn ti ń pamọ́ láì sí ìdíwọ́ kí gbogbo ẹ lè lọ ní mẹ̀lọmẹ̀lọ ẹ máa sọ àwọn àpàtì àti ohun èlò tí ẹ ò nílò mọ́ tó lè di omi nù bákan

0: Adi.
1: Sẹ́rí bí kí wọ́n ṣe lọ́wọ́ lórí kára bìdì yẹn. Téèyàn bá ní àṣídẹ́ǹtì àwọn tó ti ṣe yìí tán ti kán lápá tó ti ṣẹlẹ̀ ní ìjẹ́. Kódà tán bá sọ pé ní ó máa ju ọ̀sẹ̀ méjì ọ̀la ti fi ṣe ó yẹ ká ní sùúrù ká fún ìdáàbòbò gbogbo wa ni. Sẹ́rí lánàá nígbà tó máa bẹ̀rẹ̀ sí nǹkan bíi áfítà ìtì yẹn. Láti igun kára bìdì yẹn wọ́n block ẹ̀ wọ́n sọ túlẹ̀ tí àwọn pélé mẹ́rin ló wórí ẹ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Wọ́n sọ di túlẹ̀. Dẹ́ndé áfítà kára bìdì náà túlẹ̀ yẹn lẹ́ máa bá lẹ́ máa fi kọjá kára bìdì kan tó kù yẹn padà áfítà kára bìdì. Bẹ̀ṣẹ̀ Bárà mú yan wà inú wọn lánàá. Láti ibi kára bìdì yẹn ṣe náà ń pa wọ́n wì wọ́n ń pa wọ́n wì lọ́sàlẹ̀ lọ gba jáde láti ibi OPIC. Intersection OPIC yẹn gbẹ̀ náà ń gbà. Tí bí ṣe bá ń sọ̀rọ̀ yìí nìsín, wọ́n ti tún bẹ̀rẹ̀ láàrin ọtí ń pa wọ́n wì. Wọ́n pe àwọn ọmọ àjọ LASMA ẹ máa gbẹ́gbà. Àwọn àjọ LASMA àti Commissioner because báwọn LASMA ṣe àláàtì Commissioner kò lẹ́sẹ̀kẹsẹ̀ náà ti dìpé àwọn ọlọ́pàá síbẹ̀. Wọ́n ti kọ́ ọ̀pọ̀ báyẹn ti kò sí wọ́n wì mọ́ láàárọ̀ yìí nìsín.
0: Ọlọ́run
1: ṣeun. Ṣé káwọn èèyàn wa kan ṣe sùúrù then alternative route yẹn gbogbo mọ́tò tó pọ̀ nínú àwọn mọ́tò tó ń travel ni. Ní kí èmi fẹ́ believe ni pé bóyá púpọ̀ nu wọn ń gbọ́ rédíò.
2: Wọ́n gbọ́ rédíò gbogbo àwọn ọ̀nà tarí kan máa lọ gbà ẹ́ náà jí epo ni.
1: Ó fì kan lẹ ní ẹgbẹ́ ọ̀nà lẹ́gọ́tà bẹ́ẹ̀ kó ta jáde sí fọ̀ tó máa gbà ẹ́ náà.
2: Ìyẹn ò dá ọ̀nà bẹ̀yẹn ò gbádùn.
1: Mr. Pilot ó bẹ́tà kan máa nìjẹ́ láti gbà kan gbogbo ẹ̀ náà níjọba ń ṣe. Wọ́n lè dájú láwọn ṣe gbogbo ojú ọ̀nà yẹn náà lọ́jọ́ nípa kan náà.
2: Ṣé pé ká pínra wa káàkiri àwọn ará ọgbà kó lọ gbọ̀nà fọ̀. Àwọn ará àpòrò kọ́ mórí lọ́nà Sàgám.
1: Ògìjọ kan gbà Sàgám yìí tó máa gba ìtọ́kìn lọ sí ẹgbẹ́ yìí tó dẹ̀ máa gba ìtọ́kìn lọ sí ìyàwó òde bẹ́ẹ̀.
2: Sọ́dà ní jẹ̀yà o.
1: Ṣé rí Mr. Pilot ti kọ́ o kíkà ríra là ń kọ là ní o tó bá jiná tó a tún ṣe ni o. Ẹ mọ̀ kọ́ ta fẹ́ sàn gbà pé ẹ tó ń tún gbogbo ọ̀nà wọn yẹn náà ṣe. Ọ̀sẹ̀ méje yẹn ò pọ̀ jù láti dúra ẹ̀mí
2: gbogbo ọ̀nà. Àwọn tí wọ́n lọ́ọ́njì yọ wọn ọ̀tún ní padà jíyọ ká tún padà sẹ́sí àárọ̀ ẹ̀sà wọ́n ti ṣe kíní ìtẹ́lẹ̀ àwọn kan ní lọ́ọ́njì yọ àwọn kan ti ẹ̀rọ àwọn fúlàṣà ọkàn gíga pé ẹni tó wúlò fún ni ó máa padà lọ ẹ̀sà ṣáà tún ní jẹrú ìyá mọ́.
1: Èmi ní bìrìf yìí pé ìfọwọ́sowọ́pọ̀ àwà láti mọ́nítò ẹ̀ láti mójútó. Torí ipò kan ló bá gbogbo àwọn èèyàn wa tẹ́lẹ̀ náà bẹ̀ nítorí oníkálukú náà a máa mójútó. Ṣọ́ọ̀tì ṣe nǹkan ìjọba ti ṣe àwárí àlùlà máa protect yẹ. Yíká náà bá rí something you say something bí àṣà Lagos State Government. Bẹ́ẹ̀ bá kàrò kí gbogbo àwọn láti dúpẹ́ mọ́ LASMA síbẹ̀ lẹ́nìí nìsín. Tẹ́ bá gbà bẹ̀yẹn láàárọ̀ ẹ̀ ti gbogbo omi tọ́jú mu yẹn. LASMA tó wà bẹ̀yẹn sì they cannot be less than 1750.
2: Ẹ̀sà ẹ̀mọ tó ń bá lẹ́rù pẹ̀lú akitiyan yín pẹ̀lú commissioner of police báyìí sìn police no dey arrest police police no dey arrest soldier soldier no dey arrest soldier soldier go take one way police go follow.
1: Gis mo ibo ele tan se laarin ti ko ti anybody to n ba won we bẹẹ mo ko ti anybody bi se n fi to yin leti
2: be
1: kawon eyan wa come make use of alternative bi general manager latun eyan bakari fi se ṣalaye fun wa.
2: Adúgbò sáré wa àwọn ajé adébáwò tàbí ẹ ṣe o ẹ ṣe àdúpẹ́ o ẹ ti ń gbọ́ báyìí ẹ̀yà lé o. Kí ni nǹkan tí ẹ fẹ́ fi kún ọ̀rọ̀ tí ọ̀gá àgbà fún ẹ̀ka ìbálòsọ̀rọ̀ LASMA Alhaji Adébáyò tàbí sọ ẹ pa rédíò máa kọ́ọ̀tù kọ́ọ̀lù torí kẹ́ mọ́ máa fi dàmí láàmú ni mo lẹ̀ ti kọ́ọ̀tù ẹ̀ èmi ò ráyè mi ìlú pé kẹ́ pa rédíò tẹ́ ẹ̀ bá ti pa èmi apá kọ́ọ̀lù yẹn ẹ jọ̀ tó bá dọjọ́ mi ẹ̀rí ti ra kakẹ́ tó wọlé tó bá dọjọ́ mi tẹ́ bá wọlé ẹ mọ̀ pé máa pa rédíò yẹn. Hello. Mo ti kọ́ọ̀tù ẹ̀ torí pé ẹ pa rédíò yín tẹ́ bá lẹ́yìn ò ní gbà ẹ̀yẹ mi ìlú máa bẹ̀ yín pé kẹ́ pa rédíò tá èmi apá kọ́ọ̀lù yẹn ẹ jọ̀ tó bá dọjọ́ mi ẹ̀rí ti ra kakẹ́ tó wọlé tó bá dọjọ́ bá wọlé ẹ mọ̀ pé máa pa rédíò yẹn. Hello. Mo ti kọ́ọ̀tù ẹ̀ torí pé ẹ kọ̀ láti pa rédíò yín tẹ́ bá lẹ́yìn ò ní lẹ́rọ̀ èmi náà ò ní gbà lélẹ̀ 08181592900 rédíò ìrọ̀bá ti dàmí láàmú mi ní báyìí rojọ́ máa kọ́ọ̀tù ẹ̀ ni ẹ ló jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo kọ́ọ̀tù ẹ̀ láti bí ni. Hello. Hello. Iléeṣẹ́ bond 92.9 wájà gbàgbé ntọ́jú àwọn èèyàn rí lánàá ọ̀sẹ̀ Lagos Ìbàdàn express láàfẹ́ kójú wọn rí lónìí bá ṣe máa ṣàtúnṣe ẹ̀ láti gbogbo wákàtí kan ṣètò yìí ó tó bẹ̀rẹ̀ ojú bẹ̀ lọ alága túnde kí ló ṣẹlẹ̀ lánàá ẹ̀rọ ṣé ẹ̀ fọ́kọ́ ọkọ̀ ṣá ẹ̀dúró láti ìyàlẹ̀ òru lánàá ẹ̀rọ lọ́gbẹ́ mọ̀ òwe bàfún kábásí.
1: Ọ̀sọ́
2: ti rí oní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wákàtí mẹ́fà ní ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́n
1: Mr. Pilot,
2: sir, carry
1: Lodunna yen ti apo la ko se, mi to ti so no be yen ti so. But now, I

0: ìfọlọ́run ọba ọba àjọ kí ayé ọba àṣẹ ọ̀rọ̀ ọba aláàánú ọba tó ń dá wa sí lọ́jọ́ gbogbo tó fún wa láǹfààní láti wà lẹ́ẹ̀tọ́ kókó onúwèrò iléeṣẹ́ Bond FM 92.9 láàárọ̀ tòní ti ṣe ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2026 èni àsọ̀wàsówó àsọ̀wàsọmọ àsọ̀wàsàìkú ti ṣe báàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sà ẹ̀káàárọ̀ mà ẹ̀káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ iléeṣẹ́ Bond FM 92.9 tó fi kalẹ̀ sí DR ní onígbòǹgbò nílùú ìkẹjà láti ike ipẹ́ ẹ̀kọ́ ojúmọ́ ganiya pelo aṣírò lórúkọ tèmi.
1: Àwọn àgbàbọ̀ wọn ní gbòǹgbò awó jáná kígbìjà awó òde ìta apò mínimìnì ní ṣàfọ́ nílùú òmìnìmìnà wọn ló ṣe fárùn mìlà nígbà tí bàbá òrìṣẹ́ṣe tí ọ̀rọ̀ náà kan yà sí tán fi rin pé báwo ló ṣe fẹ́ pẹ́rajẹ jẹun ọ̀rọ̀ mìlà ní wòwò ló ní ẹwo bire fi mí sí o lọ lórí lọ̀mí ṣáré pèpè ló ní ẹpè mí fúnre ògòdì ọmọ ẹlẹ́wùjì iṣẹ́ kéré owó ńlá ò bá wọn ṣe láṣẹ ti Èdùmàrè ẹ kojúmọ́ gbogbo olólùfẹ́ iléeṣẹ́ Bond FM àti gbogbo olólùfẹ́ ètò kókó onúwèé ìròyìn kókó onúwèé ìròyìn náà síwájú Abiodun Fọlọ́run sọ lórúkọ tèmi.
0: Kò ní tẹ̀síwájú láàárọ̀ ẹ̀ Bond FM láwa 92.9 ní ìwé New Telegraph láàárọ̀ yìí wọ́n ní táyé báyé ká máa báyé yìí o. Ẹ̀jẹ̀ mẹ̀pẹ́ tó jẹ́ olórí ológun jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Lieutenant General Waheed Shuaibu ọmọ àti ń sọ di mímọ̀ láàárọ̀ tù ní wọ́n ní ṣe rí ìmọ̀ ẹ̀rọ technology ìmọ̀ ẹ̀rọ aṣọ́rọ̀dọ̀tọ̀ AI àti àwọn ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé wọ́n láwọn làwọn máa lò báyìí o ti káwọ́ ìṣòro ètò ààbò èyí tó yẹ pé ó ń kojú orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀rọ̀ ìjẹyọ níbi ìpàdé ìdánilẹ́kọ̀ọ́ kan èyí tó wà agbègbè Gírí nílùú Àbújá òní wọ́n ti ń sọ di mímọ̀ ẹni tó lọ délé àgbà Shuaibu níbi ìpàdé ọ̀hún ó ní Major General Omar Yusuf nígbà tí wọ́n sọ di mímọ̀ pé ní gbogbo àgbà ńlá ayé báyìí ọ̀pọ̀lọpọ̀ ìgbàlódé oní tẹkinọ́lọ́jì ni wọ́n lò wọ́n ní wọ́n ti pa gbogbo àwọn ti àtọ́ ti padà wọ́n ti ń lo ìmọ̀ ẹ̀rọ AI láti máa ṣe àwọn wọ́n ní fìdí èyí orílẹ̀-èdè Nàìjíríà kò ní máa jó àjórẹ̀ yìí wípé àwọn náà yóò ṣì máa tẹ̀síwájú lórí àti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ ológun lórílẹ̀-èdè wa Nàìjíríà láti rí pé gbogbo àwọn ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì táwọn àgbáńlá ayé lò báyìí àwọn orílẹ̀-èdè àgbáńlá ayé lò yóò máa wáyé ní orílẹ̀-èdè wa Nàìjíríà torí pé àwọn máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè lójúnà àti gbógun ti àwọn afẹ̀míṣòfò èyí tó yẹ pé ń da wa Nàìjíríà láàmú inú ìwéèrò New Telegraph ìròyìn ọ̀hún wà níbẹ̀ láàyè.
1: Kókó inú ìwéèrò náà ló ń tẹ̀ síwájú nínú ìwéèrò àtẹ̀jáde láàárọ̀ ti tòní ní ìròyìn tí ń sọ pé bí ọ̀nà èèyàn bá wọ ọ̀hún yóò sì mú kí àwọn ọ̀tá rẹ̀ kó bá rẹ̀ o. Ó máa ní ti ọ̀rọ̀ gómìnà tìpínlẹ̀ Ọ̀ṣun alàgbà Adémọlá Adélékè ṣe pé òun náà ló jáwé olúborí nínú ìdìbò tó wáyé ní ogúnjọ́ oṣù keje ọdún tí a wà ní. Wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú PDP lọ́mọ àgbà ilé ẹjọ́ lọ o tó sọ pé wọ́n lọ pé gómìnà ní ẹjọ́ wípé ìbò tó gbé wọlé kò yọ ọ̀rọ̀ tí ó a kò ní gbà o. Òpin ọ̀sẹ̀ ni wọ́n ní wọ́n pe ẹjọ́ náà o ní báyìí ọ̀rọ̀ mà ti bẹ́ẹ̀ yọ jẹ́ bí a ṣe ń gbọ́ o. Wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú APC ìwọ̀n wọ́n fa ìbínú yọ pé ta ló pe Adémọlá Adélékè ní ẹjọ́ nígbà tẹni náà fi jáde ó jẹ́ olúṣèyí Ọ̀yàgbìlé tó ní ààrẹ ìpẹ̀jọ́ náà ní orúkọ igbákejì gómìnà ìyẹn Adíje fún igbákejì gómìnà lábẹ́ ẹ̀sẹ̀ ẹgbẹ́ òṣèlú APC Kánò Adé retí wípé òun náà ló buwọ́lu ní orúkọ Bọ́lá Òyèbáyọ ní báyìí ẹni tí ó jẹ́ olórí àwọn amòfin fún ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Abiodun Láyọ̀nù SAN wọ́n ti ní báyìí àwọn ọmọ kankan nípa ìpẹ̀jọ́ wípé kí wọ́n yá fagilé kí wọ́n gbé e dànù Ọ̀yàgbìlé ilé ẹjọ́ lọ báyìí pé ọ̀rọ̀ tó ń sọ pé ẹ tẹ́lẹ̀ ní báyìí ó sọ pé ń kò kí wọ́n máa fa ìpẹ̀jọ́ náà yọ bákan náà ni

0: àwọn èèyàn tó jẹ́ àwọn obìnrin ló jẹ́ pé wọ́n ṣe fàní fún torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè kan ní orílẹ̀ ni wọ́n ti ń wò pé ẹ̀kọ́ ò ṣe pàtàkì fún àwọn ọ̀dọ́mọbìnrin wọ́n ní ṣùgbọ́n níbàyìí wọ́n láyé àtijọ́ nìyẹn wípé wọ́n ti ń kó àwọn akẹ́kọ̀ọ́bìnrin kẹ́kọ̀ọ́ báyìí káwọn náà lè kẹ́kọ̀ọ́ tó yè koro alákòóso ọ̀hún ó tún wá tẹ̀síwájú ọ̀rọ̀ wọn wọ́n ní ṣe rí ètò ìrónilágbára fún àwọn olùkọ́ àti pé ìdánilóòrèkóòrè àwọn tún gbé kalẹ̀ fún àwọn olùkọ́ tó ń kọ́ àwọn ọmọ àwọn wọ̀nyí lórí ìdánilẹ́kọ̀ọ́ tó jẹ́ ti ìgbàlódé kí wọ́n lè máa lò fún àwọn tó wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ wọ́n ní gbogbo àtúnṣe yìí ó wà lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹrì ní Hope Agenda lẹ́ka ètò ẹ̀kọ́ táwọn ológun gbogbo ìṣòro kò sọ ọmọ ní yàrá ìkẹ́kọ̀ọ́ wọ́n ní ìṣòro ẹ̀ òun náà sẹ́yìn tó gun alárẹ fi ṣọ́tọ́ wípé mílíọ̀nù kan àwọn ọmọ tó rìn káàkiri tí wọ́n fẹsẹ̀ gbàgbòrò káàkiri lásìkò tó yẹ kó hàn ní kíláàsì làwọn ti dàdà láàrin ogun oṣù ọmọwé Túnjí Aláúsá ni wọ́n sọ ní ìwé ìròyìn New Telegraph láàárọ̀ yìí.
1: Band FM
2: 92.9. Ó fọ̀pá ìyájọ́ alẹ́ ò lọ.
3: Àbínú kí tiẹ̀ ní gbà. Ẹni gbogbo wá ń di ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ló fi mọ́.
4: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara yín dà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
3: Ẹ̀gbọ́n ọ̀rọ̀ mọ sọ mi. Iṣu fà mí so. Oríkèéríkèé ara ń dùn mí. Ìbàdí tó wí ìparu. Ẹ̀tẹ̀ mi. Ìlérí ogbó náà kan ṣe kejì mọ́.
4: Àárẹ̀ ara ni. Oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó. Ní Steve Capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Mọ́ Steve Capsule. Kẹ́ ẹ máa ta kébékébé padà. Mọ́ Steve Capsule wá Chris Pharmacy Ìdúmọ̀tà. Gbogbo Pharmacy Bolúkẹ́. Microsyn Pharmacy Sango. Pharmacy Àtàn. Chidex Ìdúmọ̀tà. Roma Pharmacy Ìkòròdú. Gbogbo Pharmacy Ramsgate àti Juta Pharmacy Ìṣẹ̀rí Roundabout. Iléeṣẹ́ Tèmítayọ̀ Tradomedic Nigeria Limited ló ń ṣe Mọ́ Steve Capsule jáde láti mọ Pharmacy tó súnmọ́ yín. 081-033-69434 bí a bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o.
5: The Lagos State Muslim Pilgrims Welfare Board wishes to notify the 2027 Hajj intending pilgrims that a sum of 7,882,822 has been announced as the final fare for the only pilgrimage by the National Hajj Commission of Nigeria, NAC, while Hajj form costs 20,000 naira. In view of this, all Lagos State intending pilgrims are urged to pay the fare through bank draft raised from any commercial bank in favor of Lagos State Muslim Pilgrims Welfare Board on or before deadline of September 26, 2026. For further inquiry, contact 0808-076-6813, 0802-317-4373. And now Mr. Abdulhakim Ajomagbirin, Board Secretary.
6: Devon Kings, Olorun Aladun, Adun to ko ebi atara mora. O wa ni gbogbo ile itaja Jackie Jado, orilẹ-ede Nigeria.
7: Matiresi yóò lè wọlé.
8: Kò lè wọ.
9: Kí ló dé tó? Ìdáka torí pé o fẹ́ gbé matiresi kọjá. Ǹjẹ́ o mọ̀ pé o lè sunrun tó dára lórí matiresi
10: wà nínú àpótí.
7: Dúró. Àpótí kékeré yìí jẹ́ matiresi tó kún lóòótọ́.
9: Bẹ́ẹ̀ni, matiresi restorer àti compressor láti iléeṣẹ́ Tafo mi.
7: Ha, ó mọ̀ ń fẹ̀ sí. Ó ń tóbi sí lóòótọ́ o.
9: Lóòótọ́ ni, ìdúrà ńlá nínú àpótí kékeré kan. Ó rọrùn láti gbé. Ó ṣeé gbé kọjá lẹ́nu rẹ̀ kò tóró. Ní wàhálà nínú.
7: Ó sì rí bí ẹni wípé ó dúró dáadáa lóòótọ́. Ó dà ó rọrùn dáa.
9: Bẹ́ẹ̀ni, pẹ̀lú mátírẹ̀sì rẹ̀stọ́rà àti kọ̀m̀pẹ́sọ̀ sun orun ìtura. Mátírẹ̀sì Vitafoam nínú àpótí ìtùnú, ìrọ̀rùn àti ìníye lórí gbogbo rẹ̀ nínú àpótí kan. Vitafoam, ọ̀nà ìgbésí ayé tó dára.
11: Life no dey play sake of say person get headache, backache, muscle ache, menstrual pain. Hey, that's now why millions of people dem trust Panadol Extra. In combination for clinics, saying they give extra relief for pain wey tough. If Panadol, enough it be like Panadol. Make you always dey well before man use am. If the symptoms no come out after 3 days, I beg go to a doctor or physician.
12: How are you?
13: One of a father's gift, ciao,

0: Caiu.
1: Ẹkùnrin dí àsìkò gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ tèmi ni Ṣọlá Ẹgbẹ́rungbé. Ṣé Bex Among Communication iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lóríṣiríṣi. Ẹ jẹ́ fàsìkò ìkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníbàárà wa tó ti bá wa ra ìbánisọ̀rọ̀ wa. Mo ní dúpẹ́ lọ́wọ́ yín. Owó yín ò ní kọ́ ìsàlẹ̀ pò. Ẹ ṣe tẹ̀ ń bá wa rajà. Ẹ̀dẹ̀ kú ìfẹ́ wa. Ẹ jẹ́ fi àkókò yìí fún pé fóònù kan ti jáde sìn. Fóònù iṣẹ́ ìjáde ni fún gbogbo àwọn Android phone tó wẹ́ ọ̀pọ̀. Tó dẹ̀ máa ṣe oríṣiríṣi. Fóònù yìí à ń pè ní V45. It's a smartphone that has WhatsApp, Facebook, Opera Mini, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sí nǹkan tẹ fẹ́ kí Android phone ní. Ó ní 2GB or 4GB RAM. Ó dẹ̀ ní 32GB and 64GB storage. Extendable to like 250 to 120 memory card. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Ó ní 4000 mAh battery tó túmọ̀ sí pé battery ẹ̀ alòpẹ́ ni tẹ bá ti ṣáàjẹ̀ nígbà tí bá kọ́kọ́ ra battery ẹ̀ máa lo ọjọ́ méjì sí mẹ́ta after tẹ bá ti ṣáàjẹ̀ tán. Ó ní 4G network, ó ní 5MP front camera and 8MP back camera.

0: to tumo se camera mole kedere te ba fi ya photo ba o mole ke ati waju ateyin oni fingerprint o de ni face unlock to tumo se pe e le mu ikayin ke fi ti to se lomi to ma ba yin si abi ke fi ju yin ke fi ti pa to o de si afoju yin nikan lo le si it's type C charging point and AI power for an improvement battery. The two must be AI power. Quite more AI ni nkan to nlo lowo lowo bayi. Phone to AI. In fact, ko se phone mo. O de ni Android phone 14. 14 Android version ni. Phone ni wa lori bi meta. E le pe ero ba ni soro wa ti e ba fe mo e kurere ni pa 090 23 23 49 55. Kosi fun awon to fe ra ko sanwo die die cash ni elo ni ero ba ni soro ta san pa 90,000 naira ni promo price there for now 98,000 naira ale mu wa ba yin libi kibi ti e ba wa e de le ti ilu Korodu ni office wa wa Lanti Kenny bus stop li ilu Korodu gbogbo eni ba ti ba ara ero ba ni soro ebun wa nle pe fun yin ani solar panel sona pane ye el charge phone bi meta si marun le ojo ko osina ni pe ere ti nepa el bi charge laptop yin ofe la fun solar panel 98,000 naira ni promo price for now osi anfani pe fe sanwo die die e ma sanwo to ba mu dodo yin ni ofe de la ma mu wa ba yin libi kibi ti e ba wa le eko ofe la ma mu wa ba yin e ni sanwo moto a lori awon ero ba ni soro ti a fi le yi e kan si wa lori e ke wa si ile ise Bex Among Communication ile ise to nta ni soro to fi ni lokan bale e je sare pe ero ba ni soro yi 090 23 24 95 0 90 23 23 49 55 abi ke pe mi si 081 65 130 800 081 65 130 800 ero bani soro mejeji lo wa lori whatsapp e le pe wa sori e
1: eni yara ni ogungbe yoruba lo so be e ba ru pe v40 iyen ti ko le v45 la tun bye bye iti wa muti e ko to di pe promo price yen ku
0: ile ise Bex Among home of quality phone gbogbo eni ba ti ba ero ba ni soro lo ma gba ebun
1: bo ba je ni pe ero ba ni soro ni among lo ni ka so fun yin pe irorun lo ba de
2: lára orin tó wọ́pọ̀ mọ́ ń pẹ̀jù lásìkò yìí ni pé ó ṣùgbà bàbá láwọn bàbá lókè kó wáyọ nínú ìbànújẹ sẹ́ǹbà kó má kó wa mẹ́rù lọ lágbára náà gbogbo ṣùgbà bàbá kò ní kó wa mẹ́rù lọ àmọ́ nínú ṣùgbà bàbá a máa rí dùnú nǹkan gbogbo wa máa pò kìkí ẹ̀ táyọ̀ bá wa yọ ọlọ́run máa ṣe fún wa ń tá à ṣe gbọdọ̀ fi ọjọ́ alẹ́ wa ṣe fún ń gbọ́ mi àbó gbọ́ mi iléeṣẹ́ Elevation Point pàápàá pẹ̀lú àkànṣe ẹ̀dínwó special ember promo tí wọ́n gbé kalẹ̀ àwà yìí odindi ẹ̀dínwó ìdá ọgbọ̀n 30% wọ́n yọ ìdá ọgbọ̀n kúrò lórí gbogbo owó tọ́sán Elevation Point ẹ̀ ń dára ẹ̀ gbà bẹ́ẹ̀ ẹ pé kí ni mò ń sọ bẹ́ẹ̀ ni lórí ilẹ̀ tẹ́tí mọ̀ náà lórí ilẹ̀ ìlú wúrà tí àwọn èèyàn ti ń kọ́lé wọn ilẹ̀ ìlú wúrà olókìkí lórí ilẹ̀ ìlú wúrà tó ń bẹ ní owó dé ìdíroko yẹn ni owó dé ìdíroko wa náà ni owó dé kan náà owó dé winners chapel owó dé sango mílẹ̀ nípa owó dé ìdíroko owó dé èso omi tí mò ń sọ ni o wá gbọ́ mi o ṣùwárí àǹfààní ẹ̀dí ohun tó o ṣe gbọ́dọ̀ gbà á mú tó o gbọ́dọ̀ jẹ àǹfààní ẹ̀dí yóò gbọ́dọ̀ mú ẹ lọ́wọ́ ni pé ó ṣe é ṣe kó o má rí rẹ̀ mọ́ wo iṣẹ́ ìmọ̀ ìsọ fún ẹ ṣùwárí ìgbà tó bá tún di ẹ má golo ni future assured for all of us ni golden town ìlú wúrà ọjọ́ ọ̀la tó dájú ni ìlú wúrà ọ̀rẹ́ mi dákun torí ọlọ́run 30% discount láti iléeṣẹ́ Elevation Point di mú àǹfààní ẹ̀dínwó òpin ọdún ni o ó dàbí àpẹẹrẹ ilẹ̀ 250 square meters tá a lè pè ní quarter of the court ǹjẹ́ jẹ́ mọ̀ pé 1,700 naira tẹ́lẹ̀ ní báyìí wọ́n ti já 200 naira kúrò lóye ó ti wá di 500

$5,000 gẹ́gẹ́ bí àdéhùn ẹ̀dà ọgbọ̀n 30% discount. Jẹ́ ká lọ sórí ilẹ̀ wọn tá a lè pè ní kan. Àmọ́ plot kan yìí ó jẹ́ 450 square meters. $1,000,000 ni kó tó gbọ́n mi. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó máa san $700,000. Sàràárẹ̀ o, wọ́n pé àwa jẹ́ o, àgbẹ̀ ọjọ́ wọnú pé súnmọ́ o. Ilẹ̀ ti ní deed of assignment. Ó ní register survey. Kò sí wàhálà ọmọ onílẹ̀. N tó ṣe ni pé ìwọ kan gbalẹ̀ rẹ, tó o bá ti gbalẹ̀ rẹ, bẹ̀rẹ̀ sí ní kọ̀ọ̀kan rẹ lọ. Bẹ́ẹ̀ bóyá àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí wọ́n wà lórí WhatsApp. Àwọn number elevation point 09033193505 09033193505 tàbí 08136699 adúbẹ̀wọ̀rẹ̀ láti ní nínú ilẹ̀ ẹ̀ pẹ̀lú àǹfààní ẹ̀dínwó yìí ìjọ túbọ̀ pé dandan kọ́ tún sanwó tọ́lẹ̀ nǹkan ìwọ kan san $200,000 ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà ó máa gba oúnjẹ kò sí tó ò lè bá ń bẹ àwọn nǹkan tó gbà pa pé o kò tiẹ̀ san $200,000 báyìí o wàá kó gbà ẹran iléeṣẹ́ elevation point kù díẹ̀díẹ̀ fún oṣù mẹ́rin 4 months ló máa fi spread ẹ pé iye báyìí pé ṣe wàá dẹ̀ san fífi mẹ́rin kí wàá lè wá ń dúró dè jọ ń torí ọlọ́run gbé ìgbésẹ̀ báyìí lọ sí iléeṣẹ́ elevation point pé kó ṣe inspection o elevation point bóyá bó o bá fẹ́ wò ó bó ṣe rìn rèé Saturday yìí wọ́n á lọ fún inspection tó bá rí ráyè ìwọ pé elevation point pé èmi ò lè ráyè Saturday yìí o báyìí báyìí ni mo ráyè o wọ́n á dẹ̀ ṣe ètò bí wàá ti lọ ó yẹ jẹ́ ju office elevation point fún ẹ. Office wọn wà ní number 74 Ẹgbẹ́dá Ìdímọ̀ Road Orí Lópé Bus Stop nínú ilé epo NNPC tó wà ní Orí Lópé Bus Stop ìyẹn tó bá ti wọlé pé gbó wà ń bẹ̀ office elevation point ní. Bóyá àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí wọ́n wà lórí WhatsApp àwọn number

0: 0159. O le kan si won lori Instagram ati Facebook Elevation Point NG. Wa jopo ni tabi website ko wo awon gbogbo aseyori Elevation Point lori website won www.elevationpoint.ng. Elevation Point Ire Estate Owode Ogun State je nla mutemi ko to ton
1: ka je oga la bala oro aje.
2: Eku dede asiko yi gbogbo bi ti e ti lanfani ati mo gbe mu oriko mi la kan o ti gbogbo aye pe ni baba gbe ora olochu sara ti le se wa wa ni number 13 Akinwale Street of Tomosa lako ogba bus stop ogba nikeja ni lokunbi ni le se wa arun sara nikan le mi moju to ati mu kodogun ati bere kodi jegbon ka duro ka mo le duro ka bere ka mo le bere gbadun paja paja owo paja paja ese ti ba to si bo lese elomi kunima elomi a ma ri tage tage bi eni to fe suru tabi bi omode to se nko irin tabi ara kuku tai tai tabi ko dabi pe ko si eje ninu ese tabi gbogbo ara mo arun sara yi ti so elomi di arugbo ose gangan tabi ko ri egbe ara kan pugele tabi ko ri die ko mo wa ibi ti lo fi dile be ri arun sara yi le fa ayoru sun tabi apele bi ara tita ara jijaje tabi ki nkan ma rin kaakiri ago ara elomi ti ti o ma pariwo tabi te gbe ara kan wuwo ori fifa abadi ni telomi tabese yin tete ti de fun ya bayi ko mo bo wa si office ya ni number 13 Akinwale Street off to Mosalako ni ogba bus stop ogba tabi ke pe ni sori 080-36-39-26-11 ti e ba de a fun yin ajegun be ni asayewo fun yin pelu ero ayewo igbalode ti o mo so bi tawon kan woyi gbogbo si inu ago ara re opa mo si eyo lasiju tabi ke lo yi mu jade daada ko mo se sere sere a ti se awari lori ogun iseto to je pe laarin ojo marun e ti mo dupe fun olorun lori aarun iseto oto ni iseto be ni oto ni ito suga eyi te yi ti o ba je o dupe fun olorun isara ni olorun fi gbe omi ateje kaakiri ago ara omo eniyan ti o ba lagbara tan o le ko ba eriri eniyan ti o mo orikurukuru tabi ri bi oye tabi ko fa idakole fọlọmọ ọkùnrin ti e kan sun lọ sigasiga tabi ko ma le se rara tabi ki nkan ti e kere otitọ inu ati ododo ta fi se ise ninu ise wa lo so wa di asiwaju ti ọna ba dodo ni akanwo baba gbora olochu sara o dupe fun olorun tasimi ni number 13 Akinwale Street off Tomosalako ogba bus stop ogba nikeja radio okonbi tabi ko ko ni sori 080-36-39-26-11 080-36-39-26-11 olorun ko ni fi arun ibo wa mole o a o ma reti ni o dabo
1: Siento peca con lo oya, cante oya, la bala oro aye.
0: Get and services limited. Àwọn ọmọléèwé gan wọn mọ orúkọ yẹn torí pé nígbà tí wọn lé ọmọ ńléèwé tí bàbá lánàá tún lé ọmọ ńlé sought after ó gba bàbá nípasẹ̀ àtiní ilẹ̀ lórí ìjẹjẹmọ pé ọlọ́dẹ ṣe wọ́n jẹ́ kó rọrùn fún bàbá yẹn pẹ̀lú sìmẹ́ǹtì àti búlọ́ọ̀kù tí aláṣẹ àti olùdáléléṣẹ́ sought after tó ń fi ràn lọ́wọ́ ó padà kọ ilé ọ̀hún kẹ̀kẹ̀rẹ̀ wọn kó lọ sí àdúgbò yẹn o nígbà wọn kó débẹ̀ wọn wá rí iléèwé alálùbáríkà tó fi ọmọ sí orí ọmọ ẹgbẹ́ ìṣẹ́ òkú lè gbà yín sought after pé bàbá rẹ ní ìdàbí sought after wọ́n tó wá ń gbọ́ mi lónìí wo ìgbàlá tiẹ̀ náà ló dé yìí sought after pẹ̀lú tí wọ́n gbé wáyìí the western garden òwòde ìpínlẹ̀ ogun ó mọ̀ pé nǹkan tó dára kéèyàn kọ́lé ṣọ́dà ẹ̀ máa ga torí tó bá ti ralẹ̀ yẹn mo ga àwọn ọ̀rẹ́ máa padà já sí bàbá
3: Aki gbogbo ara ilé orúkọ tèmi ni Moses Taiwo láti iléeṣẹ́ Sought After Project and Services Limited. Ilé ìta tún gbé wa lẹ́nu ara ọ̀tọ̀ ni.
0: Ẹni sùúrù sá kí ẹ tó lọ sí Western Owóde.
3: Bẹ́ẹ̀ni
0: ilẹ̀kùn bẹ́ta pinnu wọ́n bọ̀ mí.
3: Bẹ́ẹ̀ni
0: àwọn ọmọ pẹ̀lú pé Mr. Pilot ẹ ṣe o. Kí ni mo ṣe ó láwọn oníṣọ́ ojú bẹ́ẹ̀ ọ̀nà ìṣàdúrà. Kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ta fún ọmọ ní àdúgbò.
3: Rárá kò rí bẹ́ẹ̀ Good Land Estate.
0: Good Land.
3: Gbogbo àwọn èèyàn tá a ta fún láti fún wọn nílẹ̀ pátápátá.
0: Ẹyìn
3: kọ̀ọ̀kan
0: ní.
3: Lórí gbogbo mẹ́rẹ̀ẹ̀rin.
0: Bọ́dà, àwọn ọ̀bọ̀ ní ìsàwò.
3: The Western

0: fi awa se pataki o se koko to ba wa ri be ti eyin tin bi nipa awon ibugi to njade lati ile ise ti metayo trade medical nigeria limited ti won se lona igbalode ti ajo nafdac si fowo si okan lara ibugi be ni bnc capsule ti o kiki re nkan geye kari aye ti n gba ni lowo ara to n ta ni bi eni fi omi atapara nkan to rin tabi bi ni je ka kiri ara paja paja to ni lowo tabi lese bi ati rin ba di wahala bnc capsule na mo n da ifunpa to n ga pada tabi ka ya ma ni pepe ati airun su dede yo tun je ki oju mole kedere bi en si kafu ni egbogi te yan le lo ti yo tun oyin e le mi o wa ni awon pharmacy ati chemist ladugo yin
1: ore mi won le nkan ma le ka kiri ara e bi kokoro tabi bi an ara tun ma yin ole yin we egbe kan ara e ma nputa itai ah ija fara le mu o
2: ore mi baja baja nko isu ara fifa so owo adese to nkuriri guta itai
1: gogo gogo ogun te yan le lo koro yin e fe lo mi bi se dara to bi en si kafu yo mu o kede ba ara to ntani ara to yin ni isan ara to tire aji pepe arugo atakebe paja paja wa biga nkan to npuni je tabi ri ka kiri ara yo kora oju amole kedere aro orun fun ewe ati igbo le wa ni won fi se bi afrika sujade ajo nafdac si fowo si ti yin se ti metayo trade medical nigeria limited lo se bi afrika sujade lati mu pharmacy to sumo yin epe 08103369434 bi ayi pada ko ba si leyin ojo meji kan si dokita re o
0: igbogi mi ni massive capsule ti mo se mu se da mo se mu se bi egungun ba san ni tadoro ni ibadi to nfa ni so ailerin daadaa tabi orikerike ara to n ro ni mustive capsule naa o wa ni awon pharmacy ati chemist ladugbo yin
2: agbe ọfọn payájọ aare o lọ abiru ki ti ẹ ni gan ẹlu gbo wa n di ọrọ mi ori ara rẹ ni omi ru o
1: ẹgbọn mi ẹnikan o se yin aare ara lo n ba yin ja eso bo se n se yin ka gbọ
2: egboro mo n san mi iṣoro n fa mi so orikerike ara n bi mi ibadi to n igbarugbo je temi ileri ogbo na to se keji ma
1: aare ara mi oògùn teyan le lo koro yin ẹfẹ lomi bo se dara to ni massive capsule egbogi to kapa gbogbo ami ati apẹẹrẹ tẹ ẹ sọ nìyẹn o ìlora mustive capsule kẹ ẹ máa ta kébékébé padà ilé iṣẹ tìmítayọ trade medical nigeria limited ló ń ṣe mustive capsule jáde láti mú pharmacy tó súnmọ yín ẹpẹ 08103369434
0: ẹyin olùgbọ mi egbogi gbéra tún haba capsule tó ń jẹ kára ọkùnrin kópọ képọ kí dáadáa tó ń sọ ọlẹ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọn máa ń rà á fún ọkọ wọn gbéra tún haba capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
3: gbéra tún haba capsule ní ìgbòdì ìbílẹ̀ ta fi ọjọ́ pípẹ́ ṣe ìwádìí ẹ̀ lórí ìpínlẹ̀ ọ̀fà dára ọkùnrin kì í kó pọ́npọ́n bó ṣe yẹ àṣẹ gbéra tún haba capsule jáde kí àyà ọkùnrin lè fi gbangba gbéra tún haba capsule a ní láti lẹ́yìn akọ tó bá fẹ́ ṣe bí akíkúgbadà sáàkì ọkùnrin alókunnú dáadáa a lè sáàkì tí máa pàṣẹ bí alágbára gbéra tún haba capsule ọkùnrin nìkan ló wà fún o.
1: bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o.
0: egbògi bnc capsule tí mo sọ ṣáájú ó wà ní christian chris pharmacy ìdúmọ̀tà ó wà ní gbogbo pharmacy bolúkẹ́ ó wà ní mycosin pharmacy sango thymox pharmacy atan chidex ìdúmọ̀tà roma pharmacy ìkòròdú ó wà ní gbogbo pharmacy ramsgate àti juta pharmacy ìṣẹ̀rí roundabout bnc capsule wà ní àwọn pharmacy àti chemist tó wà ní oṣòdì mọṣẹ ìkẹjà ojú ẹlẹgba ìkòròdú ọjọta kẹtù ìkọtù ẹpẹ bàgà ìpájà ayọbọ bnc capsule wà ní command ìṣẹrí àpápá fàgbà ìjúlù ìṣàgá testac agbójú lẹkí ajá òjọ ìyànàbà abúlé ẹgbà àgbàdo ìgbàdo bàrígà bnc capsule wà ní ifọ ìjoko atan owóde ìdíròkò àgbára ìjẹbú òde ìjẹbú gbó abéòkúta ìlàró ṣàgámù ìbàfò bnc capsule wà ní ìpòkíá sùúrù lérè èjìgbò maryland àmúwò ọ̀dọ̀fin mọ́fòlúkò maitu olú iléeṣẹ́ wa nílùú èkó ló wà ní nọmba 119 ìpájà road chisinde bus stop opposite union bank agege nílùú èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08103369434 lẹ́ẹ̀kan sí 08103369434 ibi kíni tẹ́ bá ti rí bnc capsule rà ẹ lè rí mustive capsule àti gbéra tún haba capsule rà ńbẹ́ iléeṣẹ́ tèmítayọ trade medical nigeria limited ló ń ṣe bnc capsule mustive capsule àti egbògi gbéra tún haba capsule jáde ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín àjíǹde ara yóò máa jẹ́ òun.

0: ọjọ́ ọmọ Nàìjíríà ewo lewo lórí pápá bọ́dẹ fẹ́mi náà láṣùwà 92.9 ọlọ́run bá mi òkè náà ní fún wa ṣe ó ń ṣe ni láàánú wípé nínú ènìyàn ọgbọ̀n 30 man àwọn ènìyàn ọgbọ̀n ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti korúkọ wọ́n lẹ̀ tí wọ́n shortlist wọn wọ́n máa unveil wọn kódà wọ́n ti unveil wọn láti mọ ẹni tó máa gbé àmì ẹ̀yẹ Ballon d'Or Osimhen bẹ́ẹ̀ wọ́n snub Lookman kí ló dé kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ kódà Osimhen àti Lookman gangan wọ́n snub àwọn méjèèjì kí ló dé kí ni wọ́n ṣe 2026 men's Ballon d'Or mẹ́ni tí wọ́n máa gbé fún ẹgbẹ̀ nínú ìwé ìròyìn lówùrọ̀ tóní bẹ́ẹ̀ ni ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City wọ́n lu ikọ̀ agbábọ́ọ̀lù FC Porto méjì sí odò Kondo wọ́n ní Haaland gangan lọmọ tí wọ́n ń sọ lọ́wọ́ lọ́wọ́ tá a wà yìí nínú kan Manchester City a jẹ́ kẹ́ ẹ mọ bó ti ṣe ń lọ láàrin wọn ok battle of the stars àwọn ìràwọ̀ lọmọ tí wọ́n wọ̀ yájà láàrin ara wọn Mbappe ńbẹ́ńbẹ́ Messi ńbẹ́ńbẹ́ Yamal ńbẹ́ńbẹ́ orí Ballon d'Or yìí náà ló ṣe wà nítorí pé ó máa ta lẹ́nu yẹ́rìyẹ́rì láti mẹ́ni tó máa gbé ife ẹ̀yẹ náà adé ọ̀hún tó máa gbé lọlé bẹ́ẹ̀ náà ni Arteta àti Eric àwọn ni wọ́n léwájú o ní ti coach of the year nominees bó ló ti ṣe rìn ẹ gbọ́ lórí pápá lówùrọ̀ tòní ẹ jẹ́ ń dá lè bá òun náà bí àṣà àbàdàn òun tó jẹ́ lárídà lárídà àkórí àkórí inú rẹ̀ ní kò jù fún ní lónìí bẹ́lẹ̀ ń já o Abdulfatah Abugafa ló kọ́ tọ̀dọ̀ tèmi high b sport náà bẹ̀lẹ̀
1: bẹ́ẹ̀ ni ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí lórí pápá bọ́n 92.9 náà lẹ́wà Ibrahim Ọlálékan IB Sport lèmi jẹ́ bí Abdulfatah Abugafa ṣe mú wá fún ẹjẹ́ kémi náà sọ fún yín lẹ́kùnrẹ́rẹ́ pé ọ ti taari orúkọ àwọn agbábọ́ọ̀lù tó ṣeé ṣe kan gba Ballon d'Or awa gbogbo wọn káàkiri ààrí Bruno Fernandez àwọn ti máa ń yù ààrí ń bẹ̀ ààrí João Pedro ààrí ń bẹ̀ ààrí Victor Osimhen bẹ́ẹ̀ ni ẹjẹ́ fún yín lọ lẹ́lẹ̀kan náà ẹjẹ́ bẹ̀rẹ̀ láti orí goalkeeper of the year Yassin Bounou ó wà ń bẹ̀ Thibaut Courtois Joan Garcia Joel Cobel Emiliano Martinez Edward Mendy David Raya Matev Savunov Unai Simon, Vozinha, and Catherine Berger ati awon yen awon ti mo ko daruko yen Vozinha o lo pari si ohun ni awon okunrin labala awon obirin ko and Catherine Berger, Catacole, Anna Hampton, Lorena ati Ayata Yamashita be ni o si je nbe awon obirin niyan ni awon odo langbanko bawo lo se lo nbe awon ti under 21 ti omo ri won ti won ti to 20 odun lọ sí náà ti ju ogún ọdún lé ẹyọ kan lọ bẹ́ẹ̀ ni ẹjẹ́ sọ wípé Karim Alabegovic ìyẹn wà nbẹ Ayu Buadi ọmọ ti Manchester City ṣẹ́ẹ̀rà òun náà wà nbẹ Paul Kubasi òun náà wà nbẹ Yan Diamonde ti Madrid ṣẹ́ẹ̀rà òun náà wà nbẹ Leonard Cole òun náà wà nbẹ LG Kupi ọmọ Bournemouth òun náà wà nbẹ Lamine Yamal òun náà wà nbẹ ọmọ ti Barcelona nìyẹn Joan Mazambi ìyẹn wà nbẹ Bryan Maza àti Warren Zaire Emery bẹ́ẹ̀ ló ṣe lọ nbẹ níbi tí àwọn ọkùnrin gangan yìí tẹ fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ẹjẹ́ ń sọ fún yín pé kí n tó fún yín nìyẹn kí n fi sí suspense kí n sọ fún yín pé táwọn obìnrin kan báwo ló ṣe lọ́nbẹ̀ Selmi Bacha òun ni ara àwọn Ballon d'Or àwọn ọmọ Barcelona pọ̀ ọ̀pọ̀ jàǹtìrẹrẹ bẹ́ẹ̀ Barbara Banda òun náà wà ń bẹ̀ Krabu Scarlett Camberos Catacole lẹ́ẹ̀kan sí Bernd Dumbri Alex Greenwood Petri Bunyan Perrine Ada àti Hughes èyí ò lè yọ bẹ́ẹ̀ ni orúkọ tó tún wá wù tó tún dùn mọ́ mi inú òun náà ni Tema Chawinga ẹran ti Chawinga bẹ́ẹ̀ ni tó jẹ́ twins ni wọn ẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n ṣe kinní yẹn fún nàìjíríà nígbà tá pàdé wọn ní Malawi ní AFCON tó ṣẹ̀ tán táwọn obìnrin bẹ́ẹ̀ ni ó ṣe lọ́nbẹ̀ ẹjẹ́ sọ fún yín kí tó fún yín ní àwọn ìròyìn yẹn pé àwọn 30 men's list yẹn ẹjẹ́ sọ fún yín pé lánàá Kylian Mbappe ó fìtàn balẹ̀ látàrí pé tábà máa ka àwọn agbábọ́ọ̀lù tó ti gbá bọ́ọ̀lù sáwọn ní champions league tábà máa ka àwọn ẹni méjì mẹ́ta ẹlẹ́karùn-ún kẹ má dárúkọ Kylian Mbappe àtàwọn ló jẹ́ alákọ̀ọ́kọ́ Cristiano Ronaldo lálákọ̀ọ́kọ́ pẹ̀lú 140 goals Lionel Messi ìbá Thiago òun ni ó tẹ̀lé pẹ̀lú 129 goals Robert Lewandowski ló ní jẹ́ lẹ́kẹta 109 goals Karim Benzema lẹ́lẹ́kẹrin pẹ̀lú 90 goals Raúl González àti Kylian Mbappe àwọn ọlọ́pẹ́ alákàrún ẹlẹ́karùn-ún yẹn sọ pẹ̀lú 71 goals bẹ́ẹ̀lù ṣe lọ ń bẹ̀ yẹn.
0: Okay, all right, bó ṣe wà lápá bẹ̀ yẹn nìyẹn láti mọ àwọn ọ̀gàngànlájà agbábọ́ọ̀lù tó tó gbangba sùn lọ́yẹ̀ àwọn ọmọ àtẹ̀gùn kíbẹ̀ má ṣẹ̀jẹ̀ àwọn agbábọ́ọ̀lù tó yanrantí tó bùkáyà tó ṣe kíni òun tí wọ́n ta lẹ́nu yẹ́rìyẹ́rì dáadáa òun náà lẹ́tí gbọ́ tí a ti kà sí ti gbọ́ ṣùgbọ́n ó ṣe ni láàánú o Galatasaray striker Victor Osimhen pẹ̀lú bó ti ṣe ṣe bẹ́ẹ̀ bó ti ṣe ní góòlù 22 goals and 5 Super League assists across all competitions including 7 strikers strikes in the UEFA Champions League pẹ̀lú gbogbo ìlàkàkà ẹ̀ yìí orúkọ rẹ̀ máa pòórà fún kò sí mbẹ̀ bẹ́ẹ̀ náà ni Adémọ́lá Lukman òun náà bó ti ṣe ní góòlù 12 ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú assist 5 ní sáà tó kọjá lọ bẹ́ẹ̀ ó gbìyànjú láti lọ sí Atletico Madrid síbẹ̀síbẹ̀ fún orúkọ rẹ̀ ò sí mbẹ̀ winger Femi Aziz òun náà wọ́n ṣe bẹ́ẹ̀ yóò orúkọ rẹ̀ kúrò pẹ̀lú góòlù 11 àti assist 12 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Millwall pẹ̀lú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ òun náà láǹfààní láti wà nínú rẹ̀ okay all right ẹ jẹ́ lọ sínú àjọ FIFA World Football Governing Council ìyẹn àjọ FIFA ti sọ di mímọ̀ pẹ̀lú àjọṣepọ̀ Confederation of African Football àjọ CAF wọ́n máa sẹ́ndì àwọn high power joint assessment delegation àwọn aṣojú tó yanrantí tí wọ́n yanrantí tí wọ́n lámìlaaka wọ́n máa gbé wọn lọ́wọ́ ní ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án tá a wà yìí àti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án tá a wà yìí kí ni wọ́n fẹ́ lọ ṣe wọ́n fẹ́ lọ jẹ omi toru ọ̀rọ̀ lórí rògbòdìyàn èyí tó ń ṣẹlẹ̀ nínú Nigeria Football Federation NFF ni wọ́n lọ yanjú aáwọ̀ tó ń bẹ́ẹ̀ ṣe é gbàgbé wípé ọjọ́ keje oṣù kẹsàn-án tá a wà yìí ẹni tó jẹ́ adarí àjọ FIFA àjọ ti orílẹ̀-èdè wa Nàìjíríà NFF ó kọ̀wé olóhùn ò ṣe mọ́ bẹ́ẹ̀ náà làwọn alẹ́lọ́rọ̀ wọn fẹ́ dabarú àjọ NFF bẹ́ẹ̀ lè tòdìbò ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n ní àjọ FIFA ti yọ àwọn aṣojú o bẹ́ẹ̀ ni CAF ti yọ àwọn aṣojú wọ́n gbọ́dọ̀ wà nínú ìfọ̀rọ̀jómi tó rú ọ̀rọ̀ èyí tó fẹ́ wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún àti ọjọ́ kẹrìnlá oṣù tá a wà yìí ní ìlú Àbújá láti yanjú aáwọ̀ èyí tó ń bẹ nínú àjọ Nigeria Football Federation gbọ́misomi òtó èyí tó ń ṣẹlẹ̀ nípa kádìbò káàdìbò èyí tó ń ṣokùnfà bí ẹni tó jẹ́ ààrẹ NFF bó ti ṣe kọ̀wé pòhun ò ṣe mọ́ tí a kọ̀wé tó jẹ́ ti àjọ NFF gangan òun ni wọ́n ti wá sọ nímọ̀ báyìí pé àjọ FIFA àti CAF wọ́n ti yọ orúkọ rẹ̀ wípé Deputy General Secretary wípé òun ló máa léwájú àwọn ikọ̀ ọ̀hún láti yanjú aáwọ̀ gbọ́misomi òtó tó ṣẹlẹ̀ nínú NFF lórí ètò ìdìbò èyí tí ò ṣe ètò ìdìbò tó ń lọ láàrin ara wọn.
1: bẹ́ẹ̀ ni lọ́rọ̀ ti nàìjíríà ni ẹ jẹ́ sọ fún pé arákùnrin yìí augustine eguavoen tó jẹ́ nígbà kan rí fún super eagles ó ti jẹ́ akọ́nimọ̀ọ́gbá wa tó dẹ̀ tó jẹ́ agbábọ́ọ̀lù nígbà kan arákùnrin yìí òun ló máa jẹ́ interim coach fún super falcons fún àwọn ìdíje olympic qualifiers tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí títí wọ́n fi máa rí ẹni tó máa dúró bẹ́ẹ̀ tó máa jẹ́ òun ló níṣẹ́ yẹn gangan ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí òun ló máa wà níbẹ̀ tó máa darí àwọn agbábọ́ọ̀lù náà àwọn máa ti lẹ́yìn pẹ̀lú christopher danjuma ọlátúnjì barua àti aishat yusuf àwọn náà máa jẹ́ alátìlẹ́yìn fún arákùnrin náà bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ sọ fún pé liverpool lókè òkun ni mo lọ straight ẹ jẹ́ sọ fún pé liverpool ó ti agree deal pẹ̀lú turkish airlines tó máa jẹ́ orúkọ tó máa wà níwájú wọn pẹ̀lú £300 million fún odidi ọdún márùn bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ sọ fún pé arákùnrin yìí kelechi iheanacho à ń sọ lánàá pé arákùnrin yìí pé ó ṣeéṣe ká pe wá sí super eagles padà látàrí pé osimhen àti paul onuachu wọn ti ní ìfarapa lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tó dẹ̀ ti ṣe kíni ó ti gbá bọ́ọ̀lù sí àwọn ní ẹ̀mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó dẹ̀ ṣe ìrànwọ́ méjì bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ nínú ikọ̀ tó wà ní bosaspor ní turkey ní second division bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ ẹ̀yẹ sọ fún mi pé ọlọ́wọ́ ẹ̀mú yìí tó ṣakitiyan gan ní world cup ta ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ vozinha ó ti darapọ̀ mọ́ ikọ̀ kọlọkọlọ bẹ́ẹ̀ ni tó yẹ pé ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tó dẹ̀ ti gbà kò tí wọn tí ì mi àwọn ẹ̀wù 3-0 bẹ́ẹ̀ ni ó ṣe lọ nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó gbá pẹ̀lú ikọ̀ ẹ̀ kọlọkọlọ tó yẹ pé wọn dẹ̀ tí ì mi àwọn ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ má gbàgbé pé arákùnrin náà mo dárúkọ ẹ̀ lẹ́ẹ̀kan pé òun náà wà lára àwọn tó lè gba world best award bẹ́ẹ̀ ni mo ti fún yín ní kinní yẹn lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí wá fún yín tán báyìí sìn báwo ni àwọn agbábọ́ọ̀lù náà báwo ló ṣe tò ní 30-man list for Ballon d'Or Joe Bellingham ni alákọ̀ọ́kọ́ Paul Kubasi Marc Cucurella Ousmane Dembélé Luis Díaz Bruno Fernandes Gabriel Erling Haaland Achraf Hakimi Harry Kane Kravashkela Lamine Yamal Sadio Mane Marquinhos Lautaro Martinez Kylian Mbappe Nuno Mendes Lionel Messi João Neves Michael Olise William Pacho, Joao Cornelius, Declan Rice, Rodri, Fabian Ruiz, William Saliba, Ferran Torres, Dayot Upamecano, Vinicius Junior, àti Vitinha. kali o le gba ife balun de o yi
0: la mo ka ma wo bo ti se lo e na a pada mo ti o pada gba oruke se mo ke battle of stars ni
1: awon barcelona ni le mi la mi yama lo ma gba
0: be rawo na won to wa me
1: be
0: so mbappe wa me messi wa me ki messi gba gbe
1: yeah olefi telorin pe last one
0: baba ni ka wo yama mbappe awon meji le mi pe o ma bo si won lo
1: emi o pa Harry Kane le gba
0: Harry Kane olefi se sent for two
1: o si ni bi abi 2 more season la
0: bo si wa lara mo oun na ni fe so pe o dagba ju ni gbogbo awon to wa ninu list yen fe so pe o dagba to de tun ni iriri ju gbogbo won lo but ta ba gbe fun yama owo ti Haaland na owo ti Mbappe owo ti sugbon temi yama yama ta ba ni ka wo e ja lo si oro awon omo ile wa Nigeria o se ni na nu pe ari kokan mo ninu won o si me pelu gbogbo la kaka o fun won na pelu gbogbo la kaka ba ari toke okun ba Ghana agba kan agba I to je ti peach award honors o si me ti gba e na 30th edition re ni e ton pe ni Nigeria peach award won Victor Osimhen won fun ni ami eye Rashid Yekini ehun lo gba ami eye yen gbeyin nu agba bodu o si me bi e to nu ko du ko boyin bo ba ri ti wa wo fi mu won gigun le
1: ebe
0: e ja doke lohun na
2: amo Nigeria e wole
3: Atamanza,
4: God
3: bless
4: you,
3: Atamanza,
4: yeah, God
3: Atamanza,
4: all the ladies,
3: Atamanza,
4: I'm

0: Nigeria ati Russia ere idaraya olore soro international friendly October 6 ni e ma waye gbugbe gbugbe won fi tun dora wo lati daju pe e ja lo soro akonimogba of the year the coach of the year ateta wa me Eric wa me awon meji ti won lead ni fun balloon di o ejo bi awon akonimogba ateta ni mi gbe fun
1: o wote tori ise tagutagu to ti se ni iko Arsenal lo ti transform Arsenal
2: en to ba ma
0: no no
1: en to ba ma no Arsenal lowo yi
0: lowo ta wa yi
1: o ma gbe
0: o mo ti mo si gba Arsenal ju pa awon mo kekeke ti won ko wole lo
1: ben
0: on young sharp eleji etutu la awon mo ko ise yi alawo aro te lo ra rugbo ra awon
1: agbo experience ni
0: o ma lu inje ta
1: experience ni o ma sele be Arsenal di build team yen
0: ko da ibi la wa ta wa fa kan ti se pe fun awon pe o ba yi Chelsea je mi e lo so ele iro ba ne ma so ye ni la ye fi n pe won ti Chelsea n gbe ni si sa se bere ni
1: be
0: ko ti sare da be
1: ko ti daru na Arsenal ton ba pade yen ton ni tin gba kun rin kan ma te fun kan ni so Arsenal yen de re won ti build the team yen o ti nigba kan na ta te ta yen won na ti jiya seyin so ba yin si ati asiko lati joro experience ni tori o ti build the team yen already any agba ball to ba ra o ma kon fitting sinu team
0: yen
1: bere sekese tori en da ba de wo awon fese won se awon goal mi eji ton score ko si ko ti olowo emu yen le se
0: e be Man City Porto nko mo kon ma jiya na tele
1: awon olowo emu Porto yen Diogo Costa olowo emu yen gbiyanju kan ti o ba se be ni Man City ye ko lu won ju meji ton je yen lo sugbon Erling Haaland yen won to ba te a je pe ise yen fe koro mo ma reska lo wa yan alale na lo ma gbalẹ to lohun lo tin gbalẹ la tojo ibai ben ja fun yin ni awon abajade ifese won se to wa ile na ni Champions League ati EFL Cup eyan so fun yin pe AEK Athens olu last pelu ayo kan si odu Club Brugge ya lo Aston Villa pelu ayo meta si meji Dortmund ilu Villarreal pelu ayo meta si meji be lo se lo nbe Porto ji ya lo Man City to wa jale jo ran si lorun pelu ayo meji si odu Lille je ya lo Real Betis pelu ayo meta si meji Real Madrid fọgàwọn inter pẹ̀lú ayò méjì sí ẹyọkan ní EFL Cup náà kọ round 3 báwo ló ṣe lọ́nbẹ̀ Bournemouth ó fọgàwọn Lincoln City pẹ̀lú ayò mẹ́rin sódò Crystal Palace lu Middlesbrough pẹ̀lú ayò mẹ́ta sódò Laurent jìyà lọ́wọ́ Bradford City pẹ̀lú ayò mẹ́ta sí ẹyọkan Sunderland fọgàwọn All City pẹ̀lú ayò kan sí odò Newcastle olùdàlejò ọ̀ràn sí Millwall lẹ́rùn pẹ̀lú bóyá iná ní ayò kan sí odò mọ́lé bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ a máa tẹ̀síwájú ní Champions League lénìí níbi tí Barcelona àti máa gbàlejò Feyenoord fẹ́ lù pa 5:45 ni ìyẹn máa jẹ́
0: ẹsì Feyenoord yẹn bóyá lọ́wọ́ rí o
1: wọ́n máa ń wálé kọ̀ọ̀kan náà
0: wọ́n wá
1: jíwé ẹnijọ́ mẹ́ta ibà Barcelona kò ń pàdé àwọn èèyàn tẹ́kọ̀ọ́ kan máa lọ́ọ́ ṣeléṣe ni asọ́rọ̀ lánàá lẹ́jì ti ń sọ pé àwọn máa rí draw against Barcelona ẹ clásico ní pẹ́ẹ́dé mọ́ afẹ́ náà ṣe Stuttgart àti Viking 5:45 náà ni ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wáyé tó bá ti wá dagun mẹ́jọ Liverpool àti Atletico Madrid bẹ́ẹ̀ ni ó máa ta Napoli àti Arsenal náà yẹn náà dùn
0: Arsenal ma fẹ́ lù wọn bàbá Napoli ò ní gbà
1: Napoli náà ò ní gbà Napoli la ilé
0: gbòsì ọmọ náà wọn tough dada
1: PSG
0: ah
1: customer dada nílé wọn abẹ́ ní léṣe léṣe torí PSG àti Bratislava ti bẹ̀rẹ̀ ó kàn jẹ́ àṣírí ni ṣùgbọ́n eléyìí ma fẹ́ fi kọyà pé Bratislava kẹ afẹ́ lè spell orúkọ yẹn Sporting àti Galatasaray wọn ní sósì yẹn bẹ́ẹ̀ lẹ́yìn torí ìfarapa ó yẹ kí Galatasaray lè na Sporting ṣùgbọ́n ilé ló wà kò sí nǹkan tí ó dẹ̀ lè ṣe Chelsea World Champions náà a máa gba
0: ìfẹsẹ̀wọnsẹ̀
1: ní World Champions pẹ̀lú Leeds United
0: àti bẹ́ẹ̀ ǹjẹ́ máa lẹ̀dí mọ́
1: kí ló wà ń bẹ̀
0: kẹ́tì ẹ̀ fi
1: a máa fi bounce back ní tó bá ti wá di weekend all city náà a máa fi kọ́ yẹn náà lọ́gbọ́n
0: àwọn ní replace fún ara ìpalára iná ṣe ni
1: bẹ́ẹ̀ àwọn ní iná bó ti ẹ̀ pé kò tí ì gbá bọ́ọ̀sì àwọn fún ikọ̀ tuntun Coventry City ṣùgbọ́n ipa ẹ̀ níwájú yẹn kò ṣe rọ sẹ́yìn òun náà fẹ́ dàbí Osimhen like for like player ó bó ti ẹ̀ pé òun ò gbéṣẹ́ rù tó bíi ti Osimhen ṣùgbọ́n tàbá ní presence níwájú àwọn ní ògbọ́dọ̀ wá wájú ká má mọ̀ pé òun náà wà bẹ̀ ó dẹ̀ dá mi lójú kan máa fẹ́ pe tolú arókódáre náà torí òun náà ó ń gbá bọ́ọ̀lù sáwọn ní inú ikọ̀ tó wà ní Ajax
0: senior man kọ́
1: senior man Kelechi Iheanacho
0: a sọ
1: pé ó ṣeéṣe kan pé wọn tí
0: compile list yẹn dáadáa ní club
1: ẹ bẹ́ẹ̀ náà báyìí sí kódà fún ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ léraàwọn ń gbá bọ́ọ̀lù sáwọn last match wọn gan ló ná ìfẹsẹ̀wọnsẹ̀ wọn fún wọn pẹ̀lú 9 minutes goal tó score 2-1
0: kò wá perform ní national level
1: ó sì máa perform time ní gbogbo nǹkan tó máa pè ó máa dé padà àwọn kò tí ì dàgbà náà lọ títí bẹni a dupe lọwọ ọlọrun ọba to ba bere ti mi to de ba pari e pe pataki lọwọ eyin olulufe wa na te fi gbagun fi wa sile tunjo olalekan ni olo olotu wa bẹni olọwọ bo sin wa ganiyat lilu ashiru ati aja la liga ibrahim olalekan ib sports le mi je esun
0: abufata abugafalo

0: John Vance 3-in-1 Chocolate. Enjoy instant goodness.
1: Fún ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò, ọjọ́ kọ̀ọ̀kan máa ń rí bákan náà. Nọ́ńdà, ìṣirò, ìránṣẹ́ owó, gbogbo náírà ló ṣe pàtàkì. Àpò ìfowópamọ́ kan wà tí ń ṣe àdínkù owó tí ń jáde lọ́wọ́ rẹ. Stanbic IBTC ń ṣe àfihàn BizSmart account. Èyí tó lè bẹ̀rẹ̀ pẹ̀lú 5,000 naira fún BizSmart tàbí 1,250 naira fún BizSmart Plus. Ìbádìdúró current account maintenance charges àti enterprise online charges fún àwọn oníbàárà tuntun àti káàdì ọ̀fẹ́ fún àwọn ìṣòwò tí ó yẹ. Kàn sí www.stanbicibtc.com tàbí kí o fi ímeèlì ránṣẹ́ sí enterprise@stanbicibtc.com tàbí kí o pe 0700 333333 láti bẹ̀rẹ̀ lónìí. Ìgbésẹ̀ àti ìlànà wà.
2: Róró wa o, ẹ jẹ́ fún mi níláàjì ìgò. Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí àwọn ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpòpélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
3: Àpòpélébé òróró 90ml power oil tuntun 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: ẹni àwo ma yan Ọlọrun ọba fún àánú ẹ orí ẹ nígbèsè ayé wa torí pé o ń pa wa mọ́ ní ọjọ́ gbogbo kẹ́rẹ́kẹ́rẹ́ ọdún yìí má tún lọ èyí ni ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2026 ọdún àánú sì lè ní lágbára Ọlọrun ọba inú àánú Ọlọrun tá ń bèrè fún ibùkún Ọlọrun tá ń bèrè fún àtẹ gbogbo àlọ́wọ́ láṣẹ aláwùrabí à ń tẹ̀síwájú láàárọ̀ yìí pẹ̀lú àwọn ètò wa lọ́lọ́kọ̀ òjọ̀kan tí aago mẹ́sàn-án àbọ̀ bá ti lò màmá gbẹdẹmukẹ́ ti wà nílé agodo yẹn Abisola Balogun tó máa tẹ pẹpẹ ètò gbẹdẹmukẹ́ extra ṣẹ́ ẹ̀mẹ̀kọ́ àwọn ẹ̀bùn ti wà nílẹ̀ ṣáà tí mo bá ṣe bá ń ṣe ìyẹn lágbèdì aago mẹ́wàá lọ́gbọ́n ìròyìn ìyálẹ̀ ta kété lẹ́yìn ìròyìn àlọ́ sí iléeṣẹ́ NAFDAC aago mẹ́wàá àbọ̀ àlọ́ sórí ètò ọ̀rọ̀ tó lọ pẹ̀lú kánsẹ́lọ̀ àrẹ̀mọ ayénirọ́mọ ọlọ́gbọ́mọ tí ń yà fọ́kọ́ aago mọ́kànlá ètò àlàáfíà tayọ̀ lẹ́ẹ̀láǹfààní àti gba aago mọ́kànlá àbọ̀ ètò ayélujára aago mọ́ 12 kù ìṣẹ́jú 15 akitiyan pẹ̀lú bàbá olóyè aago 12 lọ́gbọ́n ìròyìn àpapọ̀ ilé wa a máa tẹ̀síwájú láàárọ̀ pẹ̀lú àwọn ètò wa lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ kì í pọ̀ ju bí kíkí báyìí ni ọmọlúàbí ti bẹ̀rẹ̀ ganiya àti bello ashiru lorúkọ tèmi.
1: bẹ́ẹ̀ni o a káàárọ̀ tuntun tẹ́ ẹ ti ń gbọ́ lé iṣẹ́ Bond FM 92.9 àtúkù iṣẹ́ òní lágbára ọlọ́run kíra kíta wá kò ní já sásán ẹ jẹ́ àti mímú wa ọlọ́run ní fibi tó síbi tí ó nira bá a ṣe wọ́n jáde kúrò nílé táwọn máa padà délé àánú ọlọ́run tó pọ̀ la máa kó ní tìkẹ́tìkẹ́ lọ́lẹ́ láṣẹ láwùrábí fauzia salakọ sọ́ni lorúkọ tèmi ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe yàn wá láàyàn rédíò tẹ́ ń gbọ́ ẹ máa bá wa.
0: àwọn akẹ́kọ̀ọ́ wa náà wà ń bí bàì mẹ́rin lọ tiẹ̀ wá lénìí àwọn bí àwọn tó kù ń bọ̀ ni gbogbo ọ̀hún à ń lé agbára tó yẹ pé gbogbo alájọba wà níbi ìbàdí aago 12 àbọ̀ ẹ má wá yí kúrò níbẹ̀ fi sílẹ̀ síbẹ̀ Bond FM 92.9 náà la wà ẹ kú kalẹ̀.

0: ọ̀rọ̀ síbẹ̀ ni ilé Èkó yìí ni Èkó yìí ò ní bàjẹ́ lágbára ọlọ́run ọpẹ́ ní fọlọ́run ọba olúwa ṣe o tó tún kàlẹ́ lọ́jọ́ tè níta rí ọjọ́ àánú ọjọ́ kẹsàn-án àbí nínú oṣù kẹsàn-án 99 gbogbo nǹkan máa sọ wá síre lágbára ọlọ́run nínú ọdún 2026 àti bọ́ sí àkàsọ̀ kẹsàn alájà lágbára ọlọ́run ẹnu wa tó rí bẹ̀rẹ̀ ọdún yìí tó ráàrin òpin ẹ̀ láwọn olóko máa ṣojú ẹ̀ gbogbo aláyọ̀ àtàláfẹ́ inú ọlá inú owó àníkó eré lágbára lọ́wọ́ ọlọ́run alayé mo kí kàbọ̀ sílé ètò gbẹdẹmukẹ extra tó ní extra nínú ẹ̀yìn tèmi báwo ni o ṣe wa god bless you ọ̀yá ẹja máa bàbọ̀ láàárọ̀ tèmi ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó kẹ́bù síbẹ̀ lórí ètò ìbálò tó máa bá ròdẹ ṣe gan aṣíwájú àmẹ́ẹ̀dọ́ láwálé ṣówùmí láti london lọ ẹṣẹ adúpẹ́ bí ẹsìn mi dà mo dúpẹ́ lọ́wọ́ yín ayẹrẹ má kọ̀ bàbá dá mi mo dúpẹ́ lọ́wọ́ yín màmá oníbẹ̀ẹ̀dẹ̀ ṣe ìbálẹ̀ ìlú òkè òdè olóòsọ́rẹ́ àbátúndé dàda mo dúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba iná ò ní tọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa lágbára ọlọ́run 080 okay àwọn yẹn tẹ̀ tí ń pè lẹ̀ 070-63-16-1916 ni first caller ẹ̀lú ẹ káàárọ̀ o
1: ẹ káàárọ̀
0: sí orúkọ yín
1: orúkọ mi ni simple láti bẹ̀
0: alàgbà simple láti ìgbè ìkòròdú
1: ṣé gbọ́ mi
0: a ń gbọ́ yín dáadáa
1: simple láti bẹ̀
0: ti gbọ́ bẹ́ẹ̀ ni
1: mo mú number two
0: ìbéèrè kejì tó ti yá
1: ó yá mà
0: ibo ni agbègbè kan tó ń pè ní ìbásà ibo ló wà nílùú èkó yìí ìbásà ibo ló wà
1: ìbátà
0: ìbásà
1: ah
0: ẹ gbọ́ rí láìmọ ìgbà tí ń tẹ̀dí sọ lórí ètò ilẹ̀ gbọ́ rí alàgbà símpù ẹ̀yìn tẹ̀ ẹ ìgbégun ẹ̀gbá satellite town ló wà ẹ̀lẹ́pẹ́ padà 070-63-16-1916 ló bá dé láàárọ̀ tìní ẹ̀lọ́ ẹ̀ká àrọ́sà ó yẹ sà orúkọ yín ẹ̀ka àrọ̀ sà gbogbo yẹn ló ń gbọ́ yín mò ń gbọ́ yín ìpè mí ló jayín ni ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀ka àrọ̀ sà ó
1: ẹ̀ka àrọ̀
0: ẹ̀yẹ́ sà
1: ìta nínú àgbọ̀pẹ̀ láta.

Boop boop.

0: Bẹ́ẹ̀ mú ká extra ló ń tẹ̀síwájú láàárọ̀ tèmi. Hello.
1: Hello ma.
0: Hello sir, ẹ káàárọ̀ sa.
1: Peter Aroma ló ń sọ padà.
0: Okay sir. Ìbéèrè wọn ni kí wọ́n fi ń báyìí. 15 àbí. Okay. Ṣó ti yá? Ìjọba ìpínlẹ̀ Èkó gbé ètò kan kalẹ̀ tó jẹ́ ìwúrí gidi fún àwọn akẹ́kọ̀ọ́. Wọ́n dẹ̀ máa ń ṣe lọ́dọọdún. Kí ni ètò náà tó gbé kalẹ̀? Ọdún wo gangan ni wọ́n bẹ̀rẹ̀?
1: Ṣọ́ṣọ́ wà.
0: No no, ètò ni kò ń ṣe ètò àti ọdún yẹn tó bẹ̀rẹ̀. Wọ́n gbé fún ṣé kí n sọ fún lẹ́ẹ̀kan sí.
1: Ètò yẹn òun ni àwọn ọmọ tí wọ́n máa ń ṣe gómìnà lẹ́ẹ̀kan.
0: Ok.
1: Ẹjọ́ lójúmọ́. So ọdún tí mo bẹ̀rù pé wọ́n gbé kalẹ̀. Ìgbà ayé bàbá wa Tinubu náà ti gbé kalẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ máa jẹ́ ọdún 1999.
0: Wọ́n gbé kalẹ̀.
1: Bẹ́ẹ̀.
0: Ó dáa, mo rò wípé mo kàn fẹ́ gbìyànjú bóyá kí n sọ fún olùkọ́ fún iná because ẹ gbà one day governor ní tòótọ́ ẹjọ́ máa ń jẹ ẹgọ́ tó máa àwọn akẹ́kọ̀ọ́ tó máa one day governor náà gbọ́dọ̀ gbé kalẹ̀ ní 2001 náà bẹ̀rẹ̀ 2001 one day governor tó máa ti ṣe quiz ẹ tó bá jẹ ajẹ one day governor.
1: Ogbó àfọ àti.
0: Anyway bóyá producer àmọ́ bóyá máa fi ní half.
1: Ó dáa.
0: 0706316 1916 ló bá dé láàárọ̀ tìní. Hello.
2: A kó ojúmọ́ rẹ mà.
0: Ojúmọ́ ayọ̀ ojúmọ́ rẹ o.
2: Ìsìnká ń bá ló pé padà.
0: Okay ma. Ó yá.
2: Ìbéèrè kẹjọ.
0: Ṣó wà lẹ. Wọ́n ti mú. Wọ́n náà ti mú ètò.
2: Ìbéèrè kẹwàá.
0: Ṣó ti yá? Ìrẹ́ àwọn àgbà wa lágbára Ọlọ́run. Ṣó ti yá?
2: Oya.
0: Tẹ̀sílì balógun tó wà ní sùúrù léèrè. Orúkọ wo ló ń jẹ́ tẹ́lẹ̀? Ọdún wo ni wọ́n parí iṣẹ́ lórí ẹ̀? Tẹ̀sílì balógun stadium tó wà ní sùúrù léèrè. Kí lorúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀? Àti wọ́n wá ṣe iṣẹ́ wọ́n parí iṣẹ́ lórí ọdún wo ni wọ́n parí iṣẹ́ lórí ẹ̀?
2: Tẹ̀sílì balógun stadium.
0: Ẹni.
2: USC ló ń jẹ́ tẹ́lẹ̀.
0: Oye, ọdún wo ni wọ́n parí iṣẹ́ lórí ẹ̀?
2: 2007.
0: Ok, congratulations, ẹ gba káàdì.
2: Kí ló fẹ́ ra
0: yìí? Ní tó fẹ́ ra, ní kí ló fẹ́ ra lórí yẹ. Hello. Hello.
1: Hello ma.
0: Hello sa. Ẹyin lójú èyẹ sílẹ̀ sa. Ok. Orúkọ yín.
1: Orúkọ tẹ̀ fún bẹ́ẹ̀
0: ni. Láti mu ṣin ẹyin ti mu ṣáà nìyẹn. Ìbéèrè wo ni kí n fún yín láàárọ̀ sa?
1: Number seven.
0: Ṣá, ok. Oya o wa le abi. Oya number 7 Eko City Farmers Market. Odun wo ni won da sile? Na bere Eko City Farmers Market to da sile ni ipele Eko. Won bere lodun wo. O no options o.
1: Eye fun mi le
0: 2010 number 1, number 2 2019, number 3 2020, number 4
1: 2021
0: abi. Alagba Olúdọ̀tun.
1: Ok.
0: Ọjọ́ mi 2020 ni sir. Not 21, 2020. Ẹ lè láǹfààní àti pé padà. 0706316 1916. Gbogbo àwọn ìbéèrè ti dẹ̀ mú wálé ni gbogbo ẹ̀ láti ṣe lórí ètò yìí. Ká ti sọ dáadáa táwọn èèyàn ti gbẹ̀ tó ògbà tá a sọ. Mo ṣe tún máa pẹ́ àti ẹ jẹ́ ká tún gbé yẹ̀wò ká tún wò lẹ́ẹ̀kan sí. Hello. Ẹ máa káàárọ̀ sá o.
3: Èmi ni ọ̀pẹ Kájí Dínà rẹ̀ mú láti ìlú Ìgbèsè.
0: Láti ìlú Ìgbèsè.
3: Ó
0: dá sà. Ìbéèrè ni kí n fún yín sà.
3: Ẹ fún mi ní ìbéèrè kẹfà.
0: Ìbéèrè kẹfà kí ifà kó wọgbó àbí ó wà ń lẹ̀. Ó ti lọ. Ó wà ń lẹ̀, wọ́n ló wà ń lẹ̀. Ṣó ti yá? Ọba wo ló jẹ ní ọdún 1749 ni wọ́n jẹ. Ọba wo ló jẹ nílùú Èkó 1749 nìkan náà fi jẹ. Ọdún yẹn nìkan náà lọ́jẹ.
3: 1749.
0: 1749. Just ọdún yẹn náà lọ́ fi jẹ ọba.
3: Ọba Adeniji Adele.
0: Ọba Adeniji Adele. Àwọn náà jẹ ní 1749. Just a year like that. Ọba Elétukútere ni o. Elétukútere. Àwọn náà jẹ 1749. Just only ọdún yẹn náà ni wọ́n fi jẹ ọba nílùú Èkó. Oya so ti okay mi ti wole.
1: Ẹ
0: lo e ka ro o.
1: E ka ro.
0: E ka ro sa o.
1: E ku je meta.
0: Awa ni e sa. Eni?
1: Wole e
0: Ah, Emma, you know, sir. What you are ready by you? A kudameta, sir. Okay, sir.
4: Number 10, she too, Latimer.
0: Shotia?
4: Number 10,
0: so one
4: day.
0: Oh, what's the law? Number 11, one day.
4: Okay,
0: 11, 13, one day. 14, one day. Number 3, go one day. 13, okay. I have a Margaret Adesheye, General Controller Alesha Wonoje, Nipele Eko.
4: I'm
0: not bad alone. I'm not going to be able to do it. One is 6 Everest Way, near Lassie and B. May I remark over by Dami or not for any card, the Lorate Way? My money bready, Lassie, I ja, a shadu, but I look good, the lace, all about today, Dada, a Mutupelo, you ballo tomorrow, follow the Butimeta, Olay, kind of college, I assume go. I want Alaja, Meji, me funky Alaja, Ganyat, Ashiru, at La Liga, Alaja, Nipas 40, number 1, you know, God bless you, yeah, Faustia, game with that Faustia. E ma ka fi fo ri o ti na se e agbe omo o te mo fi fo na ko e opo o da e se adupe olowo origege ara ki loruko teyin
5: aliya
0: aliya salam aleikum amika salam awon oga wa bi bayi na ki loruko teyin oluwa ni fe mi ni o ayomide ayo temi na de oga madam Yanolu, ah, and we'll call you Okoja Bell. I do question go a quart lane loaded to better muk extra. 08098933388 08098933388 at 0822260860 0022 60 8601 BB in a day, Bisola Baluga, it ain't me, but won't you share what God bless you.

ẹ̀lẹ́ o, gbogbo ẹ̀yin alálùbáríkà tí ẹ̀ ń gbọ́ ohùn mi lásìkò yìí, ṣé dáadáa ni mo bá yín? Ilé ìtajà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ The Big Phones tí àwọn èèyàn ti ń di àǹfààní ọlọ́kan òjọ̀kan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí iṣẹ́ wọn kọjá àfẹnuròyìn lówó péréte lábẹ́ aláṣẹ àtolùdarí Prince Adéfọlájù Samuel. Náà ni kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà tẹ́ ẹ ti bá wọn dòwò pọ̀ láìgbàgbé. Gbogbo ẹ̀yin prospective customers oníbàárà tó ní lérò láti ra phone nílé ìtajà The Big Phones, gbogbo yín pátá la dúpẹ́ lọ́wọ́ yín. Bákan náà la ń fi àǹfààní yìí fún yín ní ìró pé kò dìgbà tí ẹ bá fọ́ báńkì kẹ́ ẹ̀ tó rẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Promo kan àrà ọ̀tọ̀ ó ń lọ nílé ìtajà fóònù The Big Phone pẹ̀lú 98,000 naira. Ẹ lè ra Android phone tó kún fún àwọn àkóónú pàtàkì special features kí ẹ sì tún gba ẹ̀bùn power bank. Ẹ gbọ́ mi dáadáa, àǹfààní 98,000 naira promo tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ The Big Phone pẹ̀lú ẹ̀bùn power bank ọ̀fẹ́ tí ó da agbára padà sínú ẹ̀kí agbára fóònù yín ní òrì ẹ̀mẹ́ta àbí ẹ̀mẹ́rin 3 to 4 times. Fóònù yìí gangan fúnra rẹ̀ wá rèé. Android phone ni ó lè ṣe WhatsApp, Facebook, TikTok, èyíkéyìí social media handle lẹ́ lè lò pẹ̀lú fóònù yìí. Display tó ṣojú lọ́yìn, ẹ̀kí agbára battery alálòpẹ́ 4000 amp hour, ọ̀fẹ́ sì ni wọ́n mú wá fún yín. Fast and reliable free delivery bẹ́ẹ̀ ṣe ń rà á lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ ó máa gba ẹ̀bùn power bank ọ̀fẹ́. Àǹfààní yóò ní pẹ́ kásẹ̀ ńlẹ̀ o, kò wá tán síbẹ̀. Ìwo lágbára 98,000 naira, o sì fẹ́ lo fóònù tí ó tún máa ṣiṣẹ́ bíi power bank tó ní rédíò, tẹlifíṣàn, iná tó wà lórí ẹ̀ fluorescent, ó mọ́lẹ̀ gbò. Tẹ́ ẹ bá ń gbọ́ ó jábọ́ kò fọ́, fóònù yìí là ń pè bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ṣe mọ̀ pé purọ́ níyì ẹ̀tẹ́ ní mú wá, o ní 35,000 naira yìí, kì í ṣe full Android phone. Ṣùgbọ́n ẹ lè browse kẹ́ ẹ tún ṣe Facebook lórí òun náà. Bó ṣe wúlò fún àwọn àgbàlagbà náà ló ń ṣe àwọn ẹni tí ẹ̀yà ojú pè níjà láǹfààní. Bẹ́ẹ̀ bá ṣe ń tẹ button ketekete ni ó máa pe òǹkà tẹ́ ẹ bá ń tẹ̀ síta. Ẹ lè fi 35,000 naira jàǹfààní fóònù yìí. Ẹ bá ilé ìtajà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ The Big Phone dòwòpọ̀ lónìí. Agri bus stop Ìkòròdú ìpínlẹ̀ Èkó ni wọ́n kalẹ̀ sí láti ra fóònù tí yín. Ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kí wọ́n sì bá yín mú wá ní mọ̀nà wà 08141648401 08141648401. Lẹ́ẹ̀kan sí 08141648401 tàbí 08059714390 08059714390. Ẹ gbọ́ mi dáadáa, 08059714390. Ẹ ṣé, a ó máa retí ìpè yín lẹ́sẹ̀kẹsẹ̀. The Big Phone, ilé ìtajà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó mú ríra fóònù lówó pọ́kú rọrùn fún mùtúmùwà.

0: láti lè ṣe Bond FM 92.9 gẹ́gẹ́ ni aago mẹ́wàá lú ẹ̀ka àárọ̀. Ìròyìn ìyálẹ̀ ta ló ń dé ṣe tí ìgbọ̀n yín láti lè ṣe Bond FM 92.9 ẹ̀ka rédíò Nàìjíríà tó wà ní onígbòǹgbò nílùú Ikeja, Ganiat, Bello, Ashiru lọ nílò yìí. Ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ní ìpínlẹ̀ Èkó ti kéde àtìlẹ́yìn fún ìṣèjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ṣíṣàtìlẹ́yìn fún igbákejì gómìnà lọ́wọ́ báyìí ìyẹn Dókítà Ọbáfẹ́mi Hamzat láti rí kó wọ́n jáwé olúborí níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 èyí tí wọ́n fi ètò àdúrà bẹ̀rẹ̀ ìṣíde ètò náà ní ìpínlẹ̀ Èkó níbi ìpolongo ọ̀hún ní Mobolaji Johnson Stadium ní Oníkan àrí àwọn ẹgbẹ́ Mùsùlùmí ẹgbẹ́ ẹlẹ́sìn Kristi àwọn ẹlẹ́sìn àbáláyé gbogbo wọn ni wọ́n parapọ̀ láti ṣe àdúrà fún ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gómìnà Babájídé Sanwó-Olu àti òǹdíje dupò fún ipò gómìnà ní ìpínlẹ̀ Èkó Dókítà Ọbáfẹ́mi Hamzat àti gbogbo àwọn tí ó takàn gbọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC nínú ibi ètò náà ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó alàgbà Kànmí Nílíọ̀sán Jẹ̀lábí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn làmìlaka tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú ẹ̀ wọ́n fi àsìkò náà kéde àtìlẹ́yìn fún ìṣèjọba tó ń lọ lọ́wọ́ yìí pẹ̀lú ṣíṣíde ètò náà pẹ̀lú àdúrà kí ètò ìdìbò náà kí ó lè kẹsẹ̀ járe alága alùpolongo fún ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu Sínátọ̀ Musiliu Ọbaníkòró àwọn náà lo àsìkò náà láti rí pé àwọn gbàdúrà fún Ọlọ́run fún ìbẹ̀rẹ̀ ètò wọ́n ní àwọn fẹ́ fi ti Ọlọ́run síwájú àti àtìlẹ́yìn ètò iṣẹ́ tí àwọn ti là kalẹ̀ wọ́n wá rọ gbogbo aráàlú láti pé wọ́n ṣàtìlẹ́yìn fún ìṣèjọba tó ń lọ lọ́wọ́ yìí láti orí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ kí wọ́n sì pé wọ́n fi ìbò wọn ṣàtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wọlé lẹ́ẹ̀kan sí fún ipò ààrẹ. Bákan náà ẹni tó jẹ́ alága olùpolongo Interfaith Committee Oyinlọ́mọ Dámọ̀lé àwọn náà tẹpẹpẹ àwọn iṣẹ́ tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èyí tí wọ́n ti gbé kalẹ̀ pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olókoòwò látìgbà tí wọ́n ti gorí àlééfà níbi àpérò ọ̀hún. Àjọ Akọ́lẹ̀ Ìkódọ̀tí ní ìpínlẹ̀ Èkó ti ṣe ìkìlọ̀ pé tó bá fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n ní àti àwọn tó ń tajà àti àwọn tí wọ́n rà á lọ́wọ́ wọn níbi tí àwọn ti fòfin dè pé kí wọ́n yé tajà ń bẹ́ ẹnikẹ́ni tí wọ́n á ti mú bẹ́ẹ̀ yóò fi mú kàtà òfin hàn. Wọ́n ní àwọn gbé ètò yìí kalẹ̀ láti tako dínà bí àwọn èèyàn ṣe lọ ń tajà ní àwọn ibùdókọ̀ lọ́nà tí kò bófin mu tí wọ́n sì ń da àwọn ìdọ̀tí sí gbogbo agbègbè ìlú Èkó. Olùdarí àgbà àjọ Lómà alàgbà mú ìwà gbadegẹ̀ṣẹ̀ wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn ti ṣe ìpàdé àpérò lórí ọ̀rọ̀ náà àwọn sì ti fẹnu kò lórí àtidẹ́kùn àwọn olùtajà náà èyí tí wọ́n lọ ń tajà láwọn ibùdókọ̀ táwọn ti fòfin dè wọ́n ní gẹ́gẹ́ bí òfin àyíká àtọ́dún 2027 wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá mú pípọ́ ń tajà ní àwọn ibi tí àwọn ti fòfin dè wọ́n ò gbé irú ẹni bẹ́ẹ̀ lọ sí ilé ẹjọ́. Ìròyìn ìyálẹ̀ ta tààrọ̀ Èkó ní ju báyìí lọ aago méjìlá ọ̀sán ni kí a tún pàdé fún àkójọpọ̀ ìròyìn tèmítọ́pẹ́ Ajayi lólóòtú Ganiya àti Bello Ashiru lorúkọ tèmi tí mò ń kí yín pé ẹ múra síṣẹ́ òní ìwé o.
1: Èdèmàrè lọ́dírí ẹ̀wà.

0: kó fi àsìkò yìí kí yín kààbọ̀ sórí ètò yín ètò wa ètò tó mú ìlera ọmọ nàìjíríà ní ọ̀kúnkúndùn ẹyẹ méjì já ṣá ètò nátàkà àti ìlera rẹ náà ni ètò tó jẹ́ wípé ìdáàbòbò tí yín òun ló ṣáájú tí a sì yan ìlera yín láàyò bẹ́ẹ̀ ni wàyí lọ́sẹ̀ tó kọjá nǹkan ṣẹlẹ̀ nǹkan ńlá balẹ̀ bàgẹ̀ níbo ní ìpínlẹ̀ èkó ẹ̀ẹ́ni kíni òun náà ni ìpàdé invest nigeria conference and expo 4.0 èyí ni ìpàdé tó dá lórí ètò ìdókòwò ní orílẹ̀-èdè nigeria èyí sì jẹ́ abala kẹrin níbo ni ìpàdé náà ti wáyé ìpàdé náà wáyé ní ọjọ́ kìíní àti ọjọ́ kejì oṣù kẹsàn-án nínú ọdún tí a wà yìí bákan náà ó sì wáyé ní èkó hotel ní ìpínlẹ̀ èkó bí mo ti ṣe sọ tẹ́lẹ̀ kékeré kọ́ ìròyìn tó àmójúbà ẹ̀ẹ́ni ibi ìpàdé tí à ń wí yìí ètò yìí kẹ̀dẹ̀ rèé abala ìjọba ìpínlẹ̀ èkó tó ń mójútó ètò ìdókòwò lagos chamber of commerce and industry LCCI ni ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìjọba àpapọ̀ federal ministry of foreign affairs àti federal ministry of industry trade and investment ìyẹn iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó dìdí ìmójútó ètò ọrọ̀ ajé àti ìdókòwò níbi ètò yìí bákan náà ọ̀gá àgbà pátá àjọ nadac ọ̀jọ̀gbọ́n mojísọ́lá adéyeye wà níbẹ̀ ó sì ṣe àgbékalẹ̀ ẹ̀kọ́ èyí tí àkọlé rẹ̀ jẹ́ understanding regulatory environment for investment in nigeria èyí ni níní òye nípa àmójútó ètò ìdókòwò ní orílẹ̀-èdè nàìjíríà orúkọ tí wọ́n ṣe àfihàn rẹ̀ kedere dájúdájú ni wípé àjọ nadac kìí kàn ṣe àjọ alámòjútó nìkan rárá wọ́n ní àjọ nadac tún rí ara wọn gẹ́gẹ́ bí olùbáṣiṣẹ́pọ̀ ẹni tí ẹ lè jọ fọwọ́sowọ́pọ̀ fún ètò ìdókòwò kí wọ́n ní èyí wá túmọ̀ sí fún gbogbo àwọn ọjà àti iléeṣẹ́ pàápàá jùlọ kó ti ṣe rọ̀ mọ́ ètò ìdókòwò ní orílẹ̀-èdè nàìjíríà bí ẹ ṣe ń gbọ́ mi báyìí ẹ tún lè máa wòye tàbí kí ẹ máa bèrè nínú ara yín wípé báwo ni àjọ nadac ṣe ń jẹ́ kí ètò àmójútó pọ̀ ni wọ́n ṣe ń jẹ́ kí ó mú ìtẹ̀síwájú bá ètò ìdókòwò àti wípé pàápàá àwọn ìyàtọ̀ owó gan ni àjọ nadac ń gbé kalẹ̀ tí ó mú ìtẹ̀síwájú bá àwọn ọlọ́jà àti àwọn oníṣòwò àtàwọn iléeṣẹ́ pàápàá ní orílẹ̀-èdè nàìjíríà ẹ má ṣe yọnu ẹni tó béèrè ń kọ́ ìdáhùn ló fẹ́ bọ̀ àti wípé yorùbá bọ̀ wọ́n ní bèrèbèrè kìí ṣèrè ṣe ni lórí ètò tòní adúlófin ní déédé báyìí ni a ó máa mú àwọn àlàyé àwọn kókó ọ̀rọ̀ láti ẹ̀kọ́ tí ọ̀gá àgbà pátá àjọ nadac ọ̀jọ̀gbọ́n mojísọ́lá adéyeye gbé kalẹ̀ níbi ìpàdé tá à ń wí yìí a ó máa mú wá sí etí ìgbòyín.
1: Is to show good regulatory practices.
2: Ìpinnu wa ni láti rí wípé a ń ṣiṣẹ́ wa déédé ní ìlànà òfin láì ṣe ojúṣàájú pẹ̀lú àkóyawọ́. Èyí ni ní ìbámu pẹ̀lú ìṣedéédé káàkiri àgbáyé. A ò dá wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. A ń ṣiṣẹ́ ìṣàkóso yìí pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó fẹ́ tó ìgbà.
0: Ohun ọ̀jọ̀gbọ́n Adéyeye lẹ́gbẹ́ tí wọ́n sọ̀rọ̀ níbi ìpàdé Invest Nigeria Conference ní ìpínlẹ̀ Èkó. A ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni ẹyẹ ṣáà máa bá wa ká lọ nítorí wípé àlàyé tí wọ́n pọ̀ sí lẹ́kùnrẹ́rẹ́ láti ibi ẹ̀kọ́ tí wọ́n gbé kalẹ̀ níbi ìpàdé tí à ń wí yìí. Èyí náà ni orí ìtùnú lórí ètò olúwa ṣeun odùkọyà ọmọọba ń tàmọ alágẹmọ mẹrìndínlógún ọmọọba ń rìn ilẹ̀ mílí tìtì ọmọọba nínàró ọ̀rẹ́ yín ọmọ yín nínú ìlera a ní kí pọ́pọ́ lórí ètò tòníṣẹ̀ ẹ ṣáà máa bá mi ká lọ. Ètò yín ètò wa ètò tó mú ìlera ọmọ nàìjíríà ní ọ̀kúnkúndùn ètò nadac àti ìlera rẹ náà ni ẹsẹ̀ tẹ́tí gbọ́ wàyí àsìkò tí wá tún láti gbọ́ ìròyìn ọ̀sọ̀ọ̀sẹ̀ ni a ṣe máa mú wá sí etí ìgbòyín kí ló ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú iṣẹ́ àti ìṣe àjọ nadac pàápàá jùlọ bó ṣe rọ̀ mọ́ ìlera àwùjọ wa gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àjọ nadac ni àjọ tó jẹ́ wípé wọ́n ní ojúṣe láti mójútó ìlera àwùjọ wa oníròyìn wa tí kì í já wa kulẹ̀ lọ́jọ́ kọjọ́ ubaida adeola ismail ti gbaradì báyìí láti fún wa ní ìròyìn tòní ubaida ṣàlàáfíà ni.
2: Àlàáfíà ni mo wà ẹ ṣeun ṣé àlàáfíà ni abayín lọ́sẹ̀.
0: O ṣeun púpọ̀ àlàáfíà ni èmi náà wà ó yá o fún wa ní ìròyìn tòní o.
2: Ẹ kú dédé wòyí o ìròyìn láti àjọ nadac ni ẹ mú wá sétí gbọ́yìn lọ́sẹ̀ ubaida ismail lórúkọ mi ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti ṣe ìfilọ́lẹ̀ ìlànà tuntun nípa ọtí àti ìmúlò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka fún ọdún 2026 dé ọdún 2030. Èyí fi hàn pé ìjọba ti pinnu láti dín àwọn àìsàn tó ń wáyé látàrí mímu ọtí, pàápàá jùlọ àwọn ìṣòro tó kan ìlera àti àwùjọ láti fi mú ìdàgbàsókè àti ìgbélárugẹ sí ètò ọrọ̀ ajé wa. Mínísítà fún ètò ìlera àti àlàáfíà àwùjọ Ọ̀jọ̀gbọ́n Muhammed Ali Pate ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ pàtàkì náà tí akọ̀wé àgbà iléeṣẹ́ náà Ìyáàfin Dájú Kachlum ṣe aṣojú wọn. Mínísítà náà ló sọ pé ìlànà yìí dá lórí ọ̀nà pàtàkì mẹ́rin: dídín ìpalára ọtí àti ìgbélárugẹ ìlera àwọn èèyàn wa, ìdàgbàsókè iléeṣẹ́ ìlera àti ọrọ̀ ajé, ìfọwọ́sowọ́pọ̀ láàárín àwọn ẹ̀ka àti ìjọba, àti ìṣàkóso tó dáa, ṣíṣe ìwádìí àti kíkọ́ ẹ̀kọ́ láti rí ohun tí a bá rí. Wọ́n pè fún ìdánilẹ́kọ̀ọ́ tó lágbára àti ṣíṣe ìpolongo àwọn tí wọ́n yìn lọ́nà tó tọ́, ìfòfinde lórí àwọn tí fáwọn kéékèèké àti bí wọ́n ṣe ń ṣe àgbékà rẹ̀. Nígbà tí wọ́n sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ náà, olùdarí àgbàjọ NAFDAC Ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹ tún fi ìdí ẹ̀ múlẹ̀ pé àjọ náà yóò ṣe àtìlẹyìn fún ìmúṣẹ ìlànà tuntun nípasẹ̀ ìlànà ìmọ̀ sáyẹ́ǹsì, àmójútó àti ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára pẹ̀lú àwọn olùbáṣiṣẹ́ pọ̀ wa. Ọ̀jọ̀gbọ́n Adéyẹ sọ pé ìlànà náà pèsè ìlànà tó lágbára fún ààbò ìlera àwọn èèyàn wa àti àwọn oníbàárà pẹ̀lú. Nígbà tí wọ́n sì tún sọ àwọn àǹfààní tó bófin mu tó wà nínú iṣẹ́ ọtí tó lè gbé ọrọ̀ ajé wa lárugẹ. Àjọ náà ṣẹ̀ṣẹ̀ fọwọ́ sí àdéhùn kan pẹ̀lú àwọn olùṣelọ́pọ̀ ọtí wípé wọn gbọ́dọ̀ ṣe ọtí inú ọ̀rá tàbí kékékèké tí wọn rò ju 200 ml lọ. Ọ̀gá àgbà àjọ NAFDAC sọ pé àjọ náà yóò tẹ̀síwájú láti mú kí àwọn ìlànà lágbára sí àti láti rí dájú pé àwọn ọtí tí ó wà ní orílẹ̀-èdè wa bá àwọn ìlànà ààbò àti dídára mu, tí wọ́n sì tún rí dájú pé gbogbo àwọn ọjà ni ó kún ojú òṣùwọ̀n, tí wọn sì kí ń ṣe ayédèrú ni ó wọ àwọn ọjà wa. Ìjọba àpapọ̀ sọ pé ìdí pàtàkì tí ètò ọdún 2026 sí ọdún 2030 ní láti dín àwọn ìpalára ọtí, àìsàn, ìwà ìpáǹle àti àwọn ìpalára mìíràn tó ní ṣe pẹ̀lú ọtí mímu kù, àti láti kí ètò àwọn ọ̀dọ́ àti àwọn èèyàn wa lẹ́yìn. Èyí ni ìròyìn tí mo wá sí ti gbẹ̀yìn lọ́sẹ̀. Wọ́n tún máa kàn sí lọ́sẹ̀ tí ń bọ̀. Ubaida Ismail lorúkọ mi. Ó dìgbà.
3: A dúpẹ́ púpọ̀ oníròyìn wa Ubaida Ismail. À ń sọ̀rọ̀ nípa the Invest Nigeria Conference and Expo 4.0. Ìyẹn ni ìpàdé lórí ètò ìdókòwò ní orílẹ̀-èdè Nàìjíríà. Èyí sì jẹ́ abala kẹrin ètò náà. Ètò yìí fún ọ̀gá àgbà pátá àjọ NAFDAC ní ààyè láti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ọ̀tun tí wọ́n ń ṣe nípa ètò àmójútó ní orílẹ̀-èdè Nàìjíríà láti túbọ̀ jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kí ó tún lè wuni, kí ó tún lè fanimọ́ra pàápàá jùlọ nípa ètò ìdókòwò. Wọ́n ṣàlàyé wípé ọ̀kan lára ohun ọ̀tun tí àwọn ń ṣe tó wà mọ́ ètò àmójútó òun náà ni ìwé ẹ̀rí àkàbà maturity level 3. Ó ti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ilé iṣẹ́ tiwantiwa lórílẹ̀-èdè Nàìjíríà níbí láti lè gba ìwé ẹ̀rí tí a mọ̀ sí WHO pre-qualification. Èyí sì ṣe ìrànlọ́wọ́ fún wọn láti lè máa gba iṣẹ́ ìṣègùn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n máa ń ṣe fún àwọn ilé iṣẹ́ mìíràn káàkiri àgbáyé. Ẹ rí pé kékeré kọ́ a ó máa ṣàlàyé síwájú sí lẹ́kùnrẹ́rẹ́. Àmọ́ ká tó wá tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ ní pẹrẹwu, ẹ jẹ́ kọ́kọ́ yọjú sí àwọn òṣèré wa, ẹ jẹ́ àbáwọ̀ pé náà.
4: Ó ti délẹ̀ oúnjẹ mi ti jiná ìrẹsì gbígbóná ti sọ̀sọ̀sọ̀, ọbẹ̀ tó dùn, ẹran tó rọ̀ lẹ́nu, ṣẹ́wo ẹ jẹ́ kí n sọ fún yín. Tí oúnjẹ mi kò bá dùn mọ́ lónìí, kébi mú mi sọ́lẹ̀ lónìí.
5: Ìyábọ̀.
4: Kí ni?
5: Ìyábọ̀ ń bọ̀. Ẹnu mi rò fọ́. Àgàdà ọwọ́ dùn gbẹ́gbẹ́.
4: Wọ́n wọ́n ti lọ́dù. Ṣé ọjà mi sílẹ̀ o? Kí n tó fi kó gbèsè rẹ tí o jẹ sílẹ̀ tẹ́lẹ̀ o.
5: Bíbó. Ìyábọ̀. Kọ́kọ́ fún mi lónìí tútù. Orí. Ó fẹ̀lẹ̀ ojú olúwa rẹ̀ gbẹ. Alamu. Ojú rẹ̀ yìí máa wà lẹ̀ díẹ̀. Ọ̀rẹ́ mi, ogun tí mo rà lánàá ni orí bákan látàárọ̀. Ó ní kùnú tí yọmí lẹ́nu.
4: Alamu. Irú ọ̀gùn wo tún nìyẹn torí Ọlọ́run?
5: Ogun bẹ̀rẹ̀ ó pẹ́kú ni. Tí mo rà nílé ìtajà tó bẹ ní ẹ̀bá ọ̀nà ní ọ̀nà gáràjì ni o. Ọ̀rẹ́ mi. Ó máa ra ògùn lẹ́bàá ọ̀nà. Eléyìí ni wọ́n ti ṣe ìkìlọ̀ fún ọ. Olówó pọ́kú ni ògùn náà. Olówó pọ́kú ni. Olówó pọ́kú ni. Olówó pọ́kú ni. Olówó pọ́kú ni. Tó mú àwọn ènìyàn fi ọwọ́ ara wọn ṣe ara wọn.
4: Òtítọ́ ni Alamu.
5: Àwọn ènìyàn máa ń ra ògùn tí kò ní àmì NAFDAC lára.
4: Nítorí wọ́n fẹ́ dín ẹ̀dínwó ọgọ́rùn-ún márùn-ún náírà. Kí ló dé?
5: Mo fi mí sílẹ̀ ọjà rẹ̀. Ògùn ògùn jẹ́.
6: mo ki gbogbo ile re ka san o
7: e ka bo ga tude o ga tude ti wale de o o ga na back ti de o e wo ki oni kalu ku ko ko aye de ori ohun ti won ba ri pamo ko ko ko le bayi o
6: eh iya bo e ma ma fi awada si eye o aye de ri ogun nkan to buru ni ki se nkan ta fi se fe
8: o ga tude
6: e ba la wu soro nje ni mo ra ogun olowo poku lebo ona o ti wa se are bayi e se ti wa ri bayi bi opolopo ajale se ma bere niyan
8: oga tode
6: ni mi ni o se fe da yi de ogun mo ri de oni ki se nkan to le rara idi yi ti na da ki bi se igbaruko ti isakoso ayewo ati imoju to to peye
8: e oga tode mo do pe na da ti yato site atemiwa bayi
6: beni lati gba ti ati bere eto isodo to labe idari oga agba ajo NAFDAC ojogbon mojisola aideyeye opolopo nkan lo ti yato ayewo to munadoko si labo to munadoko eto itopipe oja to munadoko si eto igbofore to peye ati wiwa ni ibamu pelu ilana ofin itewogba ti agbaye
7: oga tode mo ti gbọ ni pe won ma se itopipe oja lati ibi ti won ti se de ibi ti won ti ta
6: beni ohun ni a n pe ni track and trace ni ede oyibo o je ka mo ojulowo ogun o si tun je ka tete se idamo ayedewu
7: ilu wipe tele awon otaja ayedewu po ninu oja wa
6: beni awon ayedewu ogun ni won ni eroja buburu lara awon mi o ti e wa ni kekan lara rara be si ni awon miran ti koja odun iwulo won won kan tun won to soju igbani
8: olorun o
6: awon miran padanu owo awon kan padanu ilera ara be si ni opolopo padanu emi won eleyi ma leun o le gan ni ibi ni ti NAFDAC ti se se ikilo fun awon ara ilu bi pe e se ayewo ki e to ra
8: oga tode ṣugbọn awon ayede ile oja a ma foju do ojulowo o
6: ben ibi ni ti a ti gbọdọ se ayewo fun nọmba NAFDAC ki a to raja lọwọ ile itaja to ni iwe ase ṣọra fun awon ọja olowo pọku ki o si fi ẹjọ ohuntaja ti o ni iwe ase sun
7: oga tode awon ni a ro wipe awon osise NAFDAC kan ni da awon itaja lanu
6: lára o ṣíṣe àkóso mú ojútó ẹ̀mí àwọn èèyàn ni èyíkéyìí ayédèrú ògùn tí a bá kó kúrò nílẹ̀ ó lè jẹ́ àjálù ńlá ló dènà fún ìdílé kọ̀ọ̀kan
8: òótọ́ nìyẹn ó dàbí kí ìyá lọ ra ayédèrú ògùn fún ọmọ rẹ̀ láì mọ̀
7: pẹ̀lú bí ìlú ṣe lo kòkòkò yìí kí wọ́n tún máa fi ayédèrú ògùn tó fún wa ó ga o
6: ètò ìṣàkóso NAFDAC kì í ṣe iṣẹ́ ọ́fíìsì lásán ìjà fún ìlera àwọn ará ìlú ni
8: ìyẹn ni wípé títí ṣọ́ọ̀bù àti gbígbẹ́sẹ̀ lé àwọn ọjà tí à ń rí lórí amóhùnmáwòrán wa àṣé fún ìdáàbòbò ará ìlú ni
6: bẹ́ẹ̀ ni àwọn ará ìlú náà gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa
8: ìyẹn ni pé ẹni tó bá mọ ibi tí wọ́n kó àwọn ọjà ayédè ìpamọ́ sí kí wọ́n tó kó fẹjọ́ sùn
6: lẹ́sẹ̀kẹsẹ̀
7: wọ́n sì tún wí pé wọ́n fi orúkọ bo ẹni náà ní àṣírí
6: completely confidential a ó fi orúkọ bo ẹni náà láṣìírí
8: ẹwù mo pinnu láti òní lọ
6: bí o tún ra ogun lẹ́bàá ọ̀nà mọ́ o
8: a jẹ́ wí pé ìrora ti di olùkọ́ ọ̀rẹ́ mi ni
7: bẹ́ẹ̀ sì ni ọ̀wọ́n gógó owó iléèwé ni o sì san lónìí
8: ẹwù ọ̀gá tó dé nǹkan máa yà mí lẹ́nu kí ni báwo ni ìwọ ṣe fẹ́ mọ̀ wípé ọjọ́ ni mú ìpalára bá onítọ̀
6: ìyẹn ò lè tí wọn ò bá ṣe ìforúkọsílẹ̀ tó péye tí páálí ara rẹ̀ bá mú ìfura dání tí owó rẹ̀ bá sì wálẹ̀ jù tí òǹtajà náà bá mú ìfura dání yára bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ o.
7: nítorí wípé olówó pọkọ ayédèrú ọjà ó lè fa àárẹ̀ olówó tabua lọ́la.
8: tàbí ìsìnkú olówó jaburata.
6: ìlera ṣe kókó ju ohun tí à ń fi tayò lọ o.
8: ìlera ló gbọ́ ọ̀rọ̀ ká máa ṣe jẹ́jẹ́.
7: bẹ́ẹ̀ ni gbogbo owó ẹ wá gbọ́ o kí ẹ tó rà á kí ẹ tó lò ó kí ẹ tó fi para ẹ kọ́kọ́ ṣe àyẹ̀wò rẹ̀. ẹ wo ọ̀rọ̀ ọgọ́ ló gbọ́ aláṣọ ọ̀tá o
9: tani o ti so wo nje mi nitori mo gba ki ko le se akoso gbese o ejo o ejo ba mi mo wo nje e ba mi mo wo nje mi o
10: Mori abi wo wi mo kuku ti we fun wa ere aladun ni o ma pa ni lere amo ba se nrerin ka ma ranti ni pe o ni eko to wa ninu awon ere idaraya won yi ta ma gbe wa fun yi ni ori eto yi lati le fi se itoju ilera ara wa nitori pe Yoruba bo won ni opo oro ki ku agbon ati ni pe o le se oro le se owe toro ba so nu nko owe ni afin wa ki awon oro ti a mu wa fun eto ilera wa ko ba le ye wa yekeyeke ni a se ma nfi pa owe ninu awon ere idaraya wa si waju se o wa lati gbo lati odo yin nitori pe Yoruba bo won ni otun we osi osi we otun ohun ni owo fi mu nitori na je ni ibere irin tabi ohunkohun ti e fe fi to wa leti were ni e sa ti kan si wa nipa WhatsApp tabi atejise lori onka yi odo esan odo eji arun eje eta ejo eta erin oko
11: dokita ki se igba kokore ti omo yi ma ni aisan iba ile ise wa lagbara to yi
12: arabirin aisan to so mo yin leju be se le lo awon ayewo ta se fi han wa pe omo yin ti mu ti se bi e o si ti sakoba to po lagbo ara re
11: ah iwo lo niyan e ko le je be
13: o tan ni mami o ti na ra pe lo de lo ma fi gba naira ate ma fun lo sile eko ra lojojumo
12: o ti ni mo ba po lomode je ni o sakoba fun bi won se ni agbo ni ile eko be lo sakoba fun sise ipinu to ye koro fun o ni agbo ara nko o ma n ba kide ni ati edo je ni o fa je ri ni be lo se se lo fun awon jegere lati jara bo agbo ara wa lojo waju
14: o tun ma sokunfa irewesi okan aini farabalẹ aidare ni loju tun si ma sowo di omu ti parako ti won ba ti bere si mo ti nigba ti won wa lewe
12: e je ka fowo sowo po lati dekun oti ninu fawon iwe wa e je ka gboju aago si oti ninu ora pele bi ati ti won se sinu igbo kekeke ti oju 200 ml lo lati yo awon omo wa kuro ninu igbokun oti ninu a le daabo bo ojo waju won Ajo NAGRAC pẹlu ifowosowopo ajo National Orientation Agency lo sekede yi
10: waye nibi ipejo Invest Nigeria Conference eyi to waye ni ipinle Eko ta so re lori eto loni oga agbapata ajo NAGRAC ojogbon Mojisola Adeyeye tun menu ba agbekale eto track and trace system ni eto ti a fi topase ogun eleyi to ba ti kuro ni ile ise to ti wonu oja to si ti wa ni awojo wa eleyi si se pataki julo nitori pe o ni lati se pelu amojuto ogun ta fi se itoju aisan ogun ta nyo sinu ago ara wa gẹgẹ bi alaye ojogbon Adeyeye agbekale eto track and trace yi eyi ti itopase ogun yi o ti je ki ajo NAFTAC di ajo alamojuto alakoko ni ile Africa nipase agbekale eto track and trace eyi ni eto ta fi n to ipase ogun yi siwaju si eto ta n wi yi o wa je ki ajo NAFTAC je elekeji ni gbogbo agbaye ajo NAFTAC ni ajo ikeji ni gbogbo agbaye to se agbekale eto track and trace yi won si se agbekale re fun awon ajesara ati awon ogun olowo papa ero ba ti afojusun eto ta wi ohun lati mu idaabobo awon ohun elo ati eto agbeka ohun papa ki o tubo munaduko si amo ibeere to wa nle bayi ni wipe eyin ni Nigeria rere te n gbo wa bayi ki ni ero ti nipa eto tuntun ti ajo NAFTAC gbe kale yi
15: mo ni gbagbo pe o ma fun awon ti won lo ogun ni igbeya igba mi opolopo lo ra ogun ti won mo orisi ibi ti ogun ti wa ati bi won se se ti igbese yi ma se dada yoo fun awon omo Nigeria ni ifokanbale lati lo ogun ti ijoba fi owo si yoo si yowo kuro ninu ewu ati aisan
16: igbese yi je igbese ti o yanranti ṣugbọn awọn ijọ NAFTAC naa gbọdọ mọ wọn si gbọdọ mọra si ati maa ṣe ipolongo ati idanilẹkọọ fun awọn ọmọ orilẹede ki wọn ri pe awọn eto ti wọn ṣe wọnyi o ṣiṣẹ fun orilẹede wa nipa pe ki a ri pe awọn ọmọ orilẹede tẹle awọn ofin wọnyi bakan naa èyí tó jẹ́ ti àwọn orílẹ̀-èdè wa ni pé wọ́n gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé lórí bí gbogbo ìgbésẹ̀ wọ̀nyí ṣe máa wá sí ìmúṣẹ ìgbésẹ̀ tí àwa ọmọ orílẹ̀-èdè náà ó gbé ní ìrànlọ́wọ́ pẹ̀lú àwọn NAFTAC láti fi gbogbo ti ayédè ọkùnrin orílẹ̀-èdè wa.
17: Mo lérò pé ìdàgbàsókè tó dáa gan ni nítorí pé yóò rọrùn láti yan ibi tí àwọn ògùn ti ń wá àti ibi tí wọ́n ń lọ tí wọ́n bá ń ṣe dáadáa tí wọ́n sì ń tẹ̀lé gbogbo ìlànà tó yẹ. Ó lè ṣe ìrànlọ́wọ́ láti dí àwọn ògùn ayédè kù nínú àwọn ìyá wa.
2: Ó ṣe pàtàkì láti máa gbọ́ ohun tí ẹ̀yin ènìyàn wa tẹ wà láwùjọ wa tẹ rò nípa àwọn ètò tuntun tí à ń gbé wáyé nítorí pé fún ìdáàbòbò ìlera èèyàn láwùjọ náà ni a ṣe ń gbé kalẹ̀. Wáyé ẹ jẹ́ wá padà sí ohun tí à ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ nípa ẹ̀kọ́ tí ọ̀gá àgbà pátá àjọ NAFTA gbé kalẹ̀ níbi ìpàdé Invest Nigeria Conference èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ọ̀jọ̀gbọ́n Adéyẹyẹ bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ wọn. Wọ́n rán gbogbo àwọn olùgbọ́ wọn létí ìdí tí a fi ṣe àgbékalẹ̀ àjọ NAFDAC.
1: NAFDAC is the Food and Drug Regulatory Agency.
2: Àjọ NAFDAC jẹ́ àjọ ìjọba àpapọ̀ tó ń ṣàmójútó àwọn nǹkan jíjẹ àti oògùn lórílẹ̀-èdè Nàìjíríà. Òfin Act of Parliament ọdún 2004 ló fún wa lágbára láti ṣàmójútó ṣíṣe gbígbé ọjà wọlé àti jáde lọ sí òkè òkun, ìpolongo, àgbéká, títà àti lílo àwọn ọjà àti àwọn oògùn. Àwọn nǹkan mẹ́jọ la mójútó tó fi mú nǹkan jíjẹ, àwọn oògùn, ìpara, àwọn irinṣẹ́ ìṣègùn, omi inú ọ̀rá, ìyẹn pure water, àwọn kẹ́míkálì, àwọn iṣẹ́ ìfọṣọ àti àwọn nǹkan tá a fi ń ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀. Òfin náà fún àjọ NAFDAC lágbára láti ṣe ètò àmójútó tó lágbára sí kí àṣà ilé iṣẹ́ tó ti wà lẹ́yìn ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè mìíràn. Àjọ NAFDAC sì ti ṣe àwọn ètò tí ó kì ìfọwọ́sowọ́pọ̀ yìí lẹ́yìn tí ó sì mú kí ọrọ̀ ajé wa gbòòrò sí.
18: Ohun kan tó ti yẹ ká mọ̀ ni wípé ní àjọ NAFDAC wọ́n mọ̀ pé òwe Yorùbá ní igi kan kò lè dá igbó ṣe àti wípé àgbájọ wọn kọ́ òun ni àfẹ́sọ̀yà. Àjọ NAFDAC kì í dá iṣẹ́ wọn ṣe o rárá. Ó ní àwọn ojúṣe tí gbogbo àgbáyé tí wọ́n ń retí láti ọwọ́ àjọ NAFDAC. Kí ni àwọn ojúṣe wọ̀nyí tí gbogbo àgbáyé ń retí láti ọwọ́ àjọ NAFDAC? Ẹ jẹ́ gbọ́ láti ẹnu ọ̀jọ̀gbọ́n Adéyẹyẹ fúnra wọn.
2: Ìpinnu wa ni láti rí wípé a ń ṣiṣẹ́ wa déédéé ní ìlànà òfin láìṣe ojúṣàájú pẹ̀lú àkóyawọ́. Èyí ni ní ìbámu pẹ̀lú ìṣedéédé káàkiri àgbáyé. A ò dá wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. À ń ṣiṣẹ́ ìṣàkóso yìí pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó fẹ́ tó ìgbà.
18: Lórí ọ̀rọ̀ àwùjọ káàkiri àgbáyé yìí, ẹ jẹ́ ká tiẹ̀ sọ̀rọ̀ nípa ipò tí àjọ NAFDAC fúnra rẹ̀ wà gẹ́gẹ́ bí àjọ alámòjútó.
2: Gẹ́gẹ́ bí àjọ tí ń ṣàkóso àti àmójútó àwọn ọjà lórílẹ̀-èdè wa, a ti ní ìdàgbàsókè lórí ìṣàkóso àgbáyé tá a mọ̀ sí maturity level 3. Kí àjọ bíi tiwa tó dé maturity level 3, ó gbọ́dọ̀ máa ṣiṣẹ́ rẹ̀ pẹ̀lú àwọn òfin tó lé ní igba. Gẹ́gẹ́ bí òfin tí àjọ tó mójútó ìlera lágbàáyé ìyẹn WHO ti là kalẹ̀. Gbogbo àwọn ìlànà yìí tó tó 1000 la sì tẹ̀lé. Àwọn orílẹ̀-èdè mẹ́sàn-án nìkan ló ti dé ìpele kẹta yìí. Àjọ wa jẹ́ ìkẹta ní ilẹ̀ adúláwọ̀ tó ti kẹsẹ̀ jáyé. Tí wọ́n sì tún wá ṣe àtúnyẹ̀wò iṣẹ́ wa bóyá à ń ṣe déédéé ní ọdún 2024. Ìyẹn rí benchmarking tí a rí gbà ní ọdún 2025.
18: Àmọ́ maturity level 3 yìí, kí ni ó fà á tó fi ṣe pàtàkì gangan? Àti wípé kí ni ó wá túmọ̀ sí fún ètò ìdókòwò àti ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ jẹ́ gbọ́ bí ọ̀jọ̀gbọ́n Adéyẹyẹ ṣe ṣàlàyé rẹ̀.
2: Àṣeyọrí yìí ṣe pàtàkì fún ọrọ̀ ajé wa torí a lè ṣe òwò pẹ̀lú àwọn orílẹ̀-èdè mìíràn tí ọjà wa bá kún ojú òṣùwọ̀n tí ìṣàkóso àti àmójútó wa bẹ̀rẹ̀ sí lágbára. Ṣùgbọ́n nǹkan tó yí àjọ NAFDAC padà ni.
18: Ọ̀jọ̀gbọ́n Adéyẹyẹ tún ṣí ìwé ìtàn níbi ètò tá à ń wí yìí. Wọ́n ṣe ìrántí ohun tí àwọn bá nílẹ̀ nígbà tí wọ́n gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà pátá àjọ NAFDAC.
2: Nígbà tí mo dé àjọ NAFDAC, gbèsè tí mo bá nílẹ̀ nílé ní $3 billion. Mo sì sọ fún wọn ní àjọ náà pé a kọ́kọ́ san gbèsè náà. Láàrin ọdún kan, a sì san gbogbo gbèsè tí àjọ náà ti jẹ. A sì ti rí dájú pé a jẹ gbèsè kankan mọ́ látìgbà yẹn. À ń rí pé a ń ṣe iṣẹ́ ìṣàkóso tó péye, bẹ́ẹ̀ a sì ń ṣe àkóyawọ́.
18: Kí gbogbo àwọn ohun èlò oògùn jíjẹ mímu kó tó kàn wá gẹ́gẹ́ bí ará àwùjọ. Ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò ni ó ṣe pàtàkì láti ṣe kí wọ́n lè wà ní ìbámu pẹ̀lú ìlànà dídára jùlọ. Nítorí náà, àwọn yàrá àyẹ̀wò tó dáńgájíá mélòó ni àjọ NAFDAC ní tí wọ́n fi ń ṣe àwọn àyẹ̀wò tí à ń wí yìí? Ẹ jẹ́ gbọ́ láti ẹnu ọ̀gá àgbà pátá àjọ NAFDAC.
2: Àjọ NAFDAC ní yàrá àyẹ̀wò ìyẹn laboratory 7 lórílẹ̀-èdè wa Nàìjíríà. Bẹ́ẹ̀ a sì ní àwọn 5 tó ti gba ìwé ẹ̀rí ISO àti àwọn tó ti ní àṣẹ láti ṣe àyẹ̀wò fún abẹ́rẹ́ àjẹsára. Nígbà tí mo dé àjọ NAFDAC, púpọ̀ nínú àwọn irinṣẹ́ wa ò ṣiṣẹ́. Ṣùgbọ́n àyípadà tẹ rí yìí ló wáyé nípa ṣíṣe ojúṣe wa ní ìlànà òfin. Àwọn yìí ló fún iṣẹ́ ìṣàkóso àti àmójútó wa lágbára. O ni egbe kan tan pe ni International Council for Harmonization to ni egbe 25. Ajo NAFDAC je kan lara won ninu awon orilede to le ni 180. Eyi waye latari ise takutakun ti ajo won se lati ri daju pe ani isakoso to peye ninu ise amojuto wa. Won tun ni ajo kan ta tun pe ni Pharmaceutical Cooperation Inspection Scheme to ni orilede 50 gege bi elegbe ajo na. Lori to koja won ti ranse si ajo wa lati darapo mo egbe na. Ti a si tin ba won sise po ajo miran ni International Medical Device Regulatory Forum ni a ti pe wa lati darapo mo egbe won tori ise takutaku ti won ri pe a nse awon aseyori yi la nse ti e le mo tori ko si lori iwe iroyin
18: bibi eto yi ojogbon adeyeye tun soro nipa awon orisirisi eto ti won gbe kale lati se atileyin ati iwuri fun awon osise ajo NAFDAC
2: nigbati mo de ajo NAFDAC lore kore ni won ma dasele tori ko si iwuri fun awon osise tori owo osu o to kan gbara ti mo de ni mo ti pe asoju pe awon osise ajo NAFDAC tori pe ti awon osise o ba ni iwuri ise o le lo dede ati le awon kan kuro lenu ise tori ase ma se tori ise wa ni lati se pelu imo ninu science to si sise re dede
18: ojogun adeyeye salaye wipe ajo NAFDAC won tesiwaju lati sa gbogbo akitiyan to ye ki won le gba iwe eri akaso ikerin eyi maturity level 4 to a o ma rojo mu se lokun ko ma ti pe ti abere eto nini amu alaye wa fun yin nibi eto eko ti oga agbapata ajo NAFDAC ojogbon mojisola ti won gbe kale nibi eto Invest Nigeria Conference and Expo 4.0 ni ipinle Eko eyi ni eto ti o ro mo idokowo ni orilede Nigeria asalaye fun yin pe abala ijoba ipinle Eko to lojuto eto idokowo ati oro aje Lagos Chamber of Commerce and Industry lo fa so wapo pelu ile ise ijoba apapo Federal Ministry of Foreign Affairs ati Federal Ministry of Industry, Trade and Investment. Iye ile ise ijoba apapo to mojuto eto idoko ati oro aje kakiri orilede wa lati se agbekale eto Invest Nigeria yi. Ti e ba ni ibeere e le kan si ajo NAFDAC lori onka yi 08090607065 lati le fi esun kan lori awon ohun elo ayederu tabi awon ti sise won oku oju osun e kan si number yi 08090607065 besi ni e tun le kan si ajo NAFDAC lori ayelujara ni www.nafdac.gov.ng lati ni imo si nipa ise ati ise won e lo gbagbe e tun le tete si awon eto yi ti ati se seyin eto NAFDAC ati ilera re nipa kikan si wa na lori ayelujara ni gadoagencymedia.com.ng e ki ato wa lo e wa gbagbe bi ase nse o amaro ni gbogbo gba wipe ki e se kini ri aridaju ko to ra wipe ki e se kini o ri aridaju ki o to ra Olorun alaafia yo ma pa wa gbe o. Eto yi je agbejade Gado Agency Production ti ajo National Agency for Food and Drug Administration and Control NAFDAC je onigbowo re. Adupe pupo lowo ogbeni Malaki Upong fun akitiyan won lori eto yi. Ohun awon osere tegbe ninu ere idaraya wa awon na ni Elizabeth Pupuola, Kola Aleja, Sambelu ati Victoria Alagbe. God is Odomijemi Oluwatu eto ti Olorun Femi Kadiri ati Oluwasegun Shitabe si se atileyin won. Eyi ni omo yin ore yin ninu ilera Oluwa seun Gbemisola Odukoya omo ba nta omo alage mama ile lobi omo ba yin ile ni titi omo ba ni yin oro. Eje ka fi pade si otun eto ni ose to nbo. Titi digba na nko alafi Oludua yo ma je fun emi ati yin o. Ire o.
19: Ìjẹ́ ẹ̀mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kúkú láàrin ọjọ́ tó ń bi sí ọdún márùn lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú orílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó mílíọ̀nù 2.2 sí mílíọ̀nù 2.3 mẹ́ta ni kò tíì gba abẹ́rẹ́ àjẹsára kankan orílẹ̀-èdè Nàìjíríà.
18: Bẹ́ẹ̀ ni wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ òkókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù mẹ́tàlélógún lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbé wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀ tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
19: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
20: Àyẹ̀tí fún àbẹ̀wò ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ó dojú egbò.
19: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn-án sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́ ilé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múná dóko tí kò sì léwu rárá tí a sì sọ fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn. àwọn ọmọ wa àtara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7782. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
0: Ìpínlẹ̀ Èkó ń tẹ̀síwájú. Àyípadà ń dé bá ìpínlẹ̀ Èkó. Ìlú bá ṣe ń tẹ̀síwájú, a kì í pààrọ̀ èròjà ìlọsíwájú. Nítorí a kì í pààrọ̀ awakọ̀ nítorí ọ̀nà jìn. Ìgbà ọ̀tún nìyí. Ṣùgbọ́n yẹ ká gbé lórí ìpínlẹ̀ tá a mọ̀ tó ń ṣiṣẹ́ dáradára. Dr. Kadri Obafemi Hamzat, adarí tó ní ìrírí. A ti dán wò àrí wípé awọ rẹ̀ kájú nù. Olóṣèlú tó mú àwọn ètò fún ìlọsíwájú. Ṣùgbẹ́ni tó bá mojú òògùn ló yẹ kó pa bìnírè. Ẹ̀wọ̀n abílọ́gbà tí kò ní ṣiṣúyọ. Ọ̀kan gbòógì lára igi lẹ́yìn ọgbà ìlọsíwájú tó ti sùn wá bọ̀ ní ìpínlẹ̀ Èkó.

0: Femi Hamzat, gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó, lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC, People's KOH Diaspora Campaign Directorate, ni wọ́n mi níṣẹ́ pàtàkì.
1: FM 92.9
2: Ilé-iṣẹ́ Bond FM 92.9 ní báyìí jẹ́ ká wá nǹkan fìdílé ká lọ pàdé Kánsẹ́lọ̀ Ayénirọ́mọ, ìyẹn Yínúṣà Ọlọ́mọ ọmọ tó ń yà fọ́kọ̀ lórí àkọ́tù ètò ọ̀rọ̀ tó ń lọ fún tòní. Ẹ wá nǹkan fìdílé kájọ ṣègbádùn ẹ̀.
3: Tọpẹ́ mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn òṣìṣẹ́ tuntun Ẹ̀tẹ̀ǹtà wa. Àlàáfíà ni èmi àti ọmọ mi wà.
4: Ó ga ò lọ́lá. Nígbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ bímọ, mo rò pé wọ́n máa darí rẹ lọ sílé ìwòsàn General ni bí wọ́n ṣe ṣe nígbà tí o bímọ kẹ́yìn.
3: Rárá o, gbogbo nǹkan tí mo nílò ló wà ní Ẹ̀tẹ̀ǹtà wa. Mo sì yẹ kó sọ fún mi pé kí n fi ọkàn balẹ̀ pé wọ́n máa tọ́jú mi ní ora ẹyọ ògùn kan níta.
4: Ṣé pé ibùsùn wà fún àwọn tó nílò ìtọ́jú?
3: Bẹ́ẹ̀ ni o, yàrá ìgbẹ̀bí tó mọ́, àwọn nọ́ọ̀sì tó ní wà, gbogbo ògùn tí mo nílò ló wà níbẹ̀. Àwọn ìjọba wa ń gbìyànjú o.
4: Eléyìí dùn mọ́ mi nínú. Màá sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ fún ìpàdé àwọn aláboyún.
5: Ìjọba ń gbìyànjú lórí ẹ̀sẹ̀ǹta o nípa ìdánilẹ́kọ̀ọ́, ìpèsè oògùn àti ìtọ́jú tó péye.
6: Ìwọ náà sì ni Lọlá. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó ẹ̀sẹ̀ǹta súnmọ́ ìdúró ti lérò náà. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà. Nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ jájọ sọ́pọ̀.
7: Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ.
8: Nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
5: Ìkéde yìí wá láti owó àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀, National Primary Healthcare Development Agency, NPHCDA.

dúpẹ́ fún ọlọ́run ọba aláwòrán bí ọba àná ọba òní ọba ọlá ọba ọbẹ̀ ìdẹ́bẹ̀ tí ní ẹgbẹ́ mọ́wọ́ ẹ̀ ló wà ẹ ti mà pé táwa fi mọ́ bẹ̀rẹ̀ tó ti wà nìyẹn torí àrùn fáyọ̀bí òsè ká máa dúpẹ́ pọn ni kí ọpẹ́ tọ́ sí kí ọpẹ́ yẹ ó náà ni ọba tó ń sin gbogbo gbogbo tí yan owó nu gbogbo ọba tó ṣe pé tó àtẹ̀yìn àti mí ìkáwọ́ ẹ̀ la wà ìwà pátápátá tá a bá ti ń di sáyé ká máa dúpẹ́ fún mi a tún dúpẹ́ lónìí o torí nígbàtà lórí ètò oníjẹjọ ní tọ́bá dòní kápá ìrírí àkọ́tún ètò tí wà ń pàṣẹ sí adá lábà lọ́jọ́ náà àbá dàṣẹ látọ̀dọ̀ ọba tó dá wa a dúpẹ́ ọlọ́run ọba òkè oníjẹ́ ká dúpẹ́ ìrọ́jú òní ni ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún ẹgbẹ̀ ó lé àárùndínlọ́gbọ̀n this day is 9/9/2026 lágbára ọlọ́run a jọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọdún tí ń lọ sópin díẹ̀ náà ni díẹ̀ náà nìyẹn bó ṣe wà nínú ọdún tí ń lọ nínú ọjọ́ tí ń lọ nù sẹ́jọ́ àti wákàtí bẹ́ẹ̀ náà ni kálukú súnmọ́ ọjọ́ ìkíní ayé rẹ̀ tó ń jẹ́ ká máa rùn yẹn mọ́ ogun tá a bá ti ń ṣe ìtọ̀rọ̀ tó ń lọ náà ni ẹ̀ ń tẹ́tí gbọ́ láti lè ṣe bọ́ ní fm dot nine tá a kalẹ̀ sójú lé kìíní ní òpópónà adékunlé fàdíwò ìdíàrò ìlẹ́kùn lé ní kẹjà ìlú onígbòǹgbò gẹ́gẹ́ láwá tẹ̀dó sí lábẹ́ ọba wa ìsúrí àmájẹsì ọba olúwa ṣẹ́gun olú

0: bí kíkí lọmọlúàbí ti bẹ̀rẹ̀. Baálẹ̀ ọkọ̀ àlú, baálẹ̀ àkúsẹ̀ ọ̀pọ̀ bí níbi onígbòwò kingdom, olóògbà ní Abiodun Sadiq fi àsìkò yìí kí àwọn olórí láàfin bẹ̀rẹ̀ lórí olórí Esther Olajuwọ̀ Àjàsá mọ́nà ìyànlá ládàgbé olórí Adébíyókè Àjàsá olórí Atinúkẹ́ Àjàsá ìyá àbejì. Bákan náà ni wọ́n kí Dr. Ganiu Olú Rẹ́mi Sọpẹ́yìn Regent tìlú Ọjọ́ta Lagos. Wọ́n tún jẹ́ olóyè àpèsè ti gbé onígbòbò kejì ní ìṣàkóso ọba Adéyẹmí Olúwaṣẹ́gun Àjàsá Ọlásìdẹ̀ Ìgbàmù ọ̀sẹ̀ onígbòbò káfọ̀tà fún àṣeyọrí ọdún kẹfà lórí àpèrè babalá wọn àṣeyí sàmọ́nú àṣàmọ́dó sẹ́ẹ̀mí lọ́lẹ̀ Olódùmarè àṣẹ.
1: Olórí ìbálẹ̀ tí wọ́n kí àwọn èèyàn ní ìsìn náà, olórí wọn náà ní ká bá wọn kí kábíyèsí àti gbogbo àwọn olórí kábíyèsí ní àfihàn onígbòǹgbò pé wọ́n pa ayẹyẹ ọdún kẹfà tí wọ́n ṣe. Alhaji Adédèjì Oyèké náà ni wọ́n ní ká jẹ́ iṣẹ́. Bákan náà tún ní ká bá wọn ká tún dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ àpèdè, ìyá àṣálẹ́ ẹgbẹ́ àpèdè, ìyáwá Bọ́lá Anúkan Anú Sadia, ìyá olóúnjẹ ní Akúnwájọ pé wọ́n kó àlejò àwọn ẹgbẹ́ àpèdè lánàá pé lágbára Ọlọ́run àtàjèrè ọjà. Ọ̀rọ̀ iléepo tá à ń sọ lẹ́ẹ̀kan, àwọn èèyàn kan pé ní àwọn ẹ̀wọ̀n arábalẹ̀ sọ kí wọ́n gbọ́ dáadáa, ẹ̀ má bínú, ẹ jẹ́ ká ṣe báyìí. Wọ́n sọ fún pé ibi tí gèèjì wọn tó ti pé pérépéré lásìkò ti àwà yẹn. Wọ́n ní móbì tó wà ní Àgímowó tẹ bá ń lọ sí ọ̀nà Badagry lọ́hùn-ún. Àgímowó mo sọ fún yìí ó pé pérépéré ẹ̀ra ipò yín ní ibẹ̀. Bákan náà ni móbì tó wà ní Oko Afọ́ ní ọ̀nà Badagry náà ní Oko Afọ́. Gèèjì wọn pé pérépéré ń bẹ̀ kọ́dá ká máa fọ́ wọn jọjà wọn. Àwọn kan wà náà káàkiri tó jẹ́ pé wọn ọ̀pọ̀lọpọ̀ níwó lẹ́ta tán yín ní mẹ́ta. Àmọ́ ṣé gèèjì pé àwọn tá à ń wí iye ìjọba ní kan wọ́n tà tẹ́ bá ti rí ojú mítà tẹ́ bá bá ń bẹ̀ ìjọba ìjọba ní ọ̀tà nù. Gèèjì wọn sì pérépéré lọ jẹ́ ká máa sọ. Bákan náà ni móbì tó wà ní Oníbùkù ẹ̀yàn tẹ́ wà tẹ́ bá lọ sọ́nà àtàn Oníbùkù ẹ̀ ti mọ̀. Gèèjì wọn ó pé pérépéré níbẹ̀. Wọ́n yí sílẹ̀ ìjọba ní kan wọ́n tà. Móbì ni mo wí o, àwọn tí mò ń wí o, móbì ni mo sọ o. Ṣé wá rí Festac Town níbí First Gate? Festac Town First Gate mo ń sọ o. Móbì tó wà ń bẹ̀ kéèjì wọn náà ó pé pérépéré ń bẹ̀. Ìjọba ní kan wọ́n tà. Òun náà ni wọ́n ń tà. Bákan náà òun náà ni ọmọ sórí tí ẹ bá dé Bovas lọ́nà Ìkòròdú. Bovas tẹ bá ń lọ Ìkòròdú náà. Ọwọ́ tún báyìí ni tẹ bá ń lọ Ìkòròdú. Ẹ ti rí Bovas. Kéèjì tí wọ́n náà pé pérépéré mẹ́ iye tíjọba ní kí wọ́n tà. Òun náà ni wọ́n ń tà. Ẹ má jẹ́ àgbàgbé àwọn ibi tí ajúwe fún yìí. Tẹ bá ń lọ sí Alákùkọ láti Ìjàyè tẹ ìgbà náà gbàdo wọlé. Owó ni kòkòrò náà ń pè bẹ̀yẹn. Caterpillar náà ń pè environment yẹn. Kéèjì tí wọ́n náà ó tún pé ń bẹ̀ náà ìjọba ní kí wọ́n tà. Òun ni wọ́n ń tà. Ká ní fún ọ̀hún ká máa fi jẹ ọjà ọ̀wọ́n. Àwọn ibi tá a júwe fún yìí bẹ́ẹ̀ bá ṣeré sí ẹ̀yin náà máa pè mí. Mo sọ nọ́mbà mi tí máa parí ètò ojú òní tiwa.

0: parí sókè nìyẹn ọmọ bàbá wa barista tọ̀tọ̀síwà nìkú lóògùn lọ́jọ́ sí orin ọ̀tán ọmọ náà wà láyé kó ṣe ọpọlọ àti lókè ọpọlọ àsìkò òṣèlú láwà yìí ni yé sọ fún wa àsìkò yìí wọn ọ̀ràn wá sí ẹja gidi àgàn ètò campaign ti bẹ̀rẹ̀ báyìí àwọn tán contest ẹni yìí ni wọn láwùjọ àwa náà tá a tẹ̀lé wọn ẹjẹ́ àwa ẹni yìí láwùjọ nípa kò dá wà láàlẹ̀ láìpò campaign tẹ̀lé ìbúdé mbc kí n fa ìgbà yẹn gbogbo ẹni tó bá fẹ́ campaign pàtà sọ tó fẹ́ ṣe fún ìlú ni wọ́n wí títẹ̀ bá máa ká sọ ẹ mọ́ àá jà ẹ mọ́ ta síra yín galukọ sàn tí ó sì ẹ̀jẹ̀ bí àárín yẹn bí ó ti jẹ́ wọ́n ti ọjọ́ tó ní nítorí àwùjọ àríkí tó tán lẹ́nu pàánù.
1: Ní gbàgbédè yìí Raphael Adéwọlé ni mò ń dágbére fún yín tẹ̀ mọ̀ sí àyàn fi ara wípé ó ti di lọ́sẹ̀ tó ń bọ̀ táwọn tó máa pàdé ẹyin lọ́mọ gbọ́ wa àwàlẹ́ ọmọ gbọ́ láṣẹ.
0: Ibi ìlà ìdúró dé tó fún ti àárọ̀ tọjọ́ tòní sùn nígbà pípín jọ mẹ́jọ ni ẹ̀tàn gbọ́ wa jò báyìí lọ ọlọ́ba ni mú ọjọ́ kò láyọ̀ ẹ kò lè dá ìsìnkú nọ́mbà mi rí o 0833251214 ẹyin. Nepa wa ni orile agege ria eye o ku die ka to emi lo mo wi o tun so mi ki se be yen nikan ka kiri ni sugbon ka kan ma fi onu le fun ara adugbo ke na ba re gba owo kan se na ma pe kini kankan o ku die a wo se fun awa ni o slogan egbe ti wa ni android first of reason ohun tó ní ìtumọ̀ tó lápẹrẹ ni àìfi gbogbo ẹnu sọ̀rọ̀ tán ẹ̀yin tẹ́ ẹjọ́ ga wọn ẹ bá wọn sọ̀rọ̀ dáadáa má bá ràyàn níṣẹ́ ẹrú àáfitọ́mọjẹ́ni o bá ní mo ti jẹ́ nu. Ari ambassador yunus arimọ inú ọmọ ènìyàn jẹ́ ológun ọmọ tí a fọ́kọ̀ nọ́mbà mi rè 0033251214 òkú ná tó wó ta àbíjọ́ mẹ́fà sí àbíjọ́ mẹ́jọ ká tó ẹ̀yìn yàtọ̀ síyẹn ọ̀nà táwọn ọmọ yín gbà báyìí yẹn sọ̀rọ̀ tàbí tán gbà ṣe bó ti jẹ́ mo sọ fún yẹn o jọ́mẹ̀dì òní àpàdé lórí àkọ́tún ètò tẹ bá fẹ́ẹ́ pin nọ́mbà mílẹ̀ kan 0033251214 ẹ̀ṣẹ̀ rẹ̀ lájọ mọ́ sí o. A gbọ́dọ̀ ṣètò ká má dàpọ̀ lọ́wọ́ bọ́tìmù ẹ má bínú lọ́wọ́ bọ́tìmù dákunjọ ájà pàṣẹ àtìmùkẹ́ dáadáa kùṣẹ́ olóòtú ètò mi ájà bisọ́lá alájà náà tó lọ bẹ́ẹ̀ járe àbí ájà bisọ́lá balógun jp kò tẹ́ kí alájà ọ̀rẹ́ olóògùn náà kì í náà ti jíjẹ ìmúwa náà alàgbà gbẹ̀ngà fàtìlẹ̀ àkùṣẹ́ o àti yàrá wúraọlá àdégòkè wàràfọ́nà mọ̀kánà àlíyà ẹ̀yàn máa ti wá náà mo fi wé pátápátá bí òní tìyẹn ntẹ́ ẹ bá wá ọlọ́ọ̀jẹ̀ ẹ̀ máa o bí ó ṣe jẹ́ nìyẹn jọ́mẹ̀dì òní àpàdé àkọ́kọ́.

0: ẹni iléeṣẹ́ Bond FM 92.9 ìfẹ́ so wá pọ̀ náà ni àti gbogbo ẹ̀ lájọ ń kọ́ bọ́ọ̀lù bọ́ ṣe ra gbogbo ẹ̀ ń bí báyìí ní báyìí gẹ́rẹ́gẹ́ lago mọ́kànlá àárọ̀ lù ẹ kà lọ sórí ètò tí ọ̀pọ̀n súnkàn òun náà ni ètò tí wọ́n ti máa ń yànnà fún wa báwo lọ ṣe yẹ ká àlàáfíà ara wa buye kórí àti tàyíká pàápàá ká lọ pàdé ọrẹ́olúwa latifat ògúnnáìké lórí àkọ́tun ètò àlàáfíà tayo àlàáfíà wa kò ní di fíafíà o ẹ bá nǹkan fìdílé kájú jọjọ gbádùn àkọ́tun ètò ọ̀hún lónìí.
1: àìdùn máa fi kẹrin lọrọ mi o aláfẹ àló ṣàgbà o.
2: àìdùn máa fi kẹrin lọrọ mi aláfẹ àló jòǹg

0: Àláfíà Táyọ̀ ètò ni àláfíà Táyọ̀ tó ń dé láti etí ló ní ṣe sí ìgbọ̀yìn láti ilé iṣẹ́ Bond FM 92.9 lónìí níbo là ń lọ níbo là ń rè àrùn jẹjẹrẹ àìsàn jẹjẹrẹ cancer òun náà ni a ó máa gbé yẹ̀wò lénìí cancer òun náà ni a ó máa gbé yẹ̀wò lónìí ìjẹ́ báwo òun náà kí ni cancer a ó máa gbé yẹ̀wò àwọn nǹkan tó ń fà á àwọn bó ṣe jẹ́ ìjẹ́ ta ni yóò máa bá wa yànnà náà ni orí afẹ́fẹ́ lónìí àti ìrokùn àti ìrọ̀sà ẹ mọ̀ pé lọ́dọ̀ wa ń bí báyìí gbogbo nǹkan tó jẹ́ pé ó máa ṣe yín láǹfààní òun náà là á máa ń ṣe a ti jùwọ̀ sódò láàárọ̀ tòní ẹja ńlá ni ìwọ wá gbé dókítà idris ajibade àwọn náà ni àgbéwàsí ilé agbára láàárọ̀ tòní tí wọ́n jẹ́ olùdásílẹ̀ àti ọ̀gá àgbà iléeṣẹ́ ias natural medicare international limited àwọn náà ni àgbéwá tí wọ́n máa bá a sọ̀rọ̀ lórí àìsàn jẹjẹrẹ ẹ kú ojúmọ́ dókítà idris.
1: A kú ojúmọ́ gbogbo ẹṣẹ́ tó ń gbọ́ lọ. A kò dédé àsìkò yìí ṣé àlàáfíà ni gbogbo wa wà á ní ṣe àárẹ̀ ló gbà
0: ọ. Gẹ́gẹ́ bí mo ṣe dárúkọ yín dókítà Ajibade Idris ẹ̀ tún sọ orúkọ yín kẹ̀ sọ bí ẹ ṣe jẹ́ àti bí tiẹ̀ ti wá kẹ̀ tún sọ fáwọn èèyàn ṣé Yorùbá bò wọ́n sọ pé ẹni oníkàn láti ń gbọ́n pọ̀n.
1: Ẹ ṣe Dr. Idris Ajibade lórúkọ mi èmi ni olùdásílẹ̀ àti olùdarí ilé ìwòsàn IANS Natural Medicare International Limited. Ní olúlé ìwòsàn wa wà ní Newton Bus Off ní abúlé ẹgbà pàdé ní ẹka sí ilé ìkòròdú.
0: Ẹ ṣeun ẹ ṣeun gẹ́gẹ́ bí a ṣe sọ̀rọ̀ kó tó di pé a bọ́ sí orí afẹ́fẹ́ a ní àwọn máa sọ̀rọ̀ nípa àìsàn jẹjẹrẹ lónìí cancer kí ni àìsàn jẹjẹrẹ.
1: Cancer kìí ṣe àìsàn ẹyọkan àìsàn tó jẹ́ sí pé oríṣiríṣi àìsàn ló parapọ̀ òun ló form cancer. Àwọn àìsàn tó parapọ̀ yìí abnormal cell growth àwọn ni wọ́n wà uncontrollable tí wọ́n ní control mọ́ àwọn ni wọ́n wá spread sórí kèrékè ara tí a ń pè ní cancer. Ṣé wá rí anídìí àti kọ́kọ́ tàbá sọ pé abnormal cell growth òun gangan ló ń fa cancer. Anídìí àti kọ́kọ́ understanding tí a ń pè ní cell ká tó mọ ohun tí wọ́n ń pè ní abnormal cell. Kí ni sẹ́ẹ̀lì gangan fún rẹ̀ kátó lọ sórí abnormal sẹ́ẹ̀lì sẹ́ríbọ́dì wa is made of trillions of cells. Ara gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí gbogbo wa pátápátá àwọn sẹ́ẹ̀lì oríṣiríṣi òun ló méèkì wa. Ṣẹ́ra àwọn cells yìí bọ́lá òun ṣe dá wọn tí bọ́dì bá ti need wọn wọ́n máa grow àwọn cells yìí wọ́n máa divide ara wọn in a control way. Tí bọ́dì ò bá ti ní ìdí wọn mọ́ wọ́n máa stop láti divide ara wọn. Tí nǹkan kan bá ń ṣe àwọn sẹ́ẹ̀sì kan yára wọn ò yá bí nǹkan kan ṣe wọ́n wọ́n wà damage wọ́n máa repair ara wọn. Tó bá ti wá ṣiṣẹ́ fúnra ara wọn naturally àwọn sẹ́ẹ̀lì ara wa wọ́n máa kú wọ́n bá ti dàgbà àbí wọ́n bá ti wà severely damage. Ó dà gẹ́gẹ́ bí àwa náà ni tá a bá bímọ ọmọ yẹn tó bá ti dàgbà dé level kan ó máa dé arúgbó máa dé lọ́gbà àwọn bàbá wa tó ṣẹ̀ wá sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ ná bí àwa. So gbogbo àwọn tó ti lọ yẹn tó gẹ́gẹ́ bí cells tó bá ti dàgbà àwọn tó bá ti dàgbà nu wọn náà máa kú naturally gẹ́gẹ́ báwọn èèyàn náà ṣe ń kú. Now ibi tí cancer ti wá wọlé nù ṣe wá rí àwọn tó ti dàgbà yẹn àwọn cells tó ti dàgbà tó yẹ kán kú àbáwọn tó ti wà damage tí wọn lè ṣe ara láǹfààní kankan mọ́ torí pé wọ́n ti wà severely damage. Ohun tó yẹ kí wọ́n fi kú kó má wá kú. So ohun tó máa wá ṣe pé genetic changes máa disturb control àwọn kìíní yẹn. Ní àwọn tó máa fi yín wa ni pé ṣe rí àwọn damage cell tí mo ní tó bá ti dàgbà tó yẹ kọ́kọ́ tí wọ́n kú yẹn wọ́n máa wá produce ẹlẹgbẹ́ wọn tó máa produce yẹn àwọn ló máa wá form abnormal cells tá ń pè ní túmọ̀. So changes mi.
0: Kí ni ó ń fa genetic changes yìí.
1: Now ṣe rí genetic changes yẹn nǹkan àkọ́kọ́ ń pè ní genetic changes ni pé it's like kí manual tí wọ́n ní ká máa fi ṣiṣẹ́ manual tí yàn fi operate kí manual yẹn mana enu soro B cell se ma grow. B cell bo se ma function. B cell bo se ma repair. Ti o ba pass gogon ki cell iku. B instruction ni process pe bo se ki cell lo ni. Ki manual yi ko wa wa disrupted. Ki virus wonu manual yi. Mm. Fa pere eto yin se laarin agbo mokala sabo mokala bo lo ye ke ti seto.
0: Then
1: ki that is the instruction and that is the way it's been organized. King Coco Wawonu, King Coco Shelley, Canada instruction Wawa, at B, King Coco, that system, you can commercial to Lola Taro,
0: tori awon eyan tin ke wole
1: cancer se opolopo awon eyan to ni cancer cancer o fi oni symptoms o ma gbe jade pe eyan fi mo pe opolopo en to ni gan won tete mo to pe ko ni early symptoms eyan fi ma mo afi to ba tin di pe o tin wo o tin gba ijoba nu ara to ba tin di pe to wa take control of awon system ara n se ni e ma ma ri ohun ni pe bi ke yan ma ro unexplained weight loss in your command over my room.
0: Lie needy.
1: I become my rayon. You know, come and feel which. I became my church in Malaya type of Dingo Boba. Malaya type of Dingo Boba. I'm a funny. I became my sweat and hope for Lale. And the loss of appetite.
0: Lumps,
1: baby breast lumps in it.
0: I want cocoa.
1: Now, at any stage, so far as the two bad job by local government, yes, or in your gun, so far away, Yara, two bad things that job by law or gun, yes, totally in any stage. Stage three, I'm not in yet again, this summer for a put you at that stage. Put it by local government, who bound local government, who are near around the local government, and who's it that? Any person who bound what is the regional problem? Who bound gun, who are near me, between your gun, yes, you can't find your what? Gbogbo àwọn ẹ̀yà ara tó wà ní gbogbo agbègbè ẹ̀ ó ti spread dé gbogbo dàbí state ìyẹn ni stage 3. Stage 4 wá dà gẹ́gẹ́ bí federal ó ti kọjá gbogbo àwọn agbègbè lásán ó ti transfer àti gbogbo àwọn ibi tó tún jìnnà sí ibi tó ti kọ́kọ́ sí bẹ̀rẹ̀.
0: Ṣé stage 4 yẹn la lè pè ní terminal stage?
1: Òun ni terminal stage, òun là ń pè ní metastatic cancer. Ìyẹn ni pé ó ti spread káàkiri, ó ti gba ilé, ó ti gba ó ti dàbí federal fẹ́ tó ti mú gbogbo state lápapọ̀. So ìyẹn ni sórí àwọn fi ló jẹ́ kí n fi ìtòkó ba lè yé wa táwọn sọ̀rọ̀ sí di local government, state àti federal.
0: So báwo wá ni a ṣe lè mọ̀ pé nǹkan yìí gangan cancer ni? Ṣé a pé gbogbo àwọn àpẹẹrẹ tẹ fi sílẹ̀ yìí ìgbà míì ó lè jẹ́ nǹkan míì deyin doctor se man so fun pe tori pa so fun yin pe apere yi o ki se dodo ko je iba o ki se dodo gbogbo awon pe bawo la se le mo gongo pe cancer le le yi
1: ase ke yan sayewo o sa bo ti ami lewon pe tori pe ta ba so pe okay mo ti daro ko pe ninu awon kan to ma mu dani ki malaria ma ri oko ni gbogbo ba o le je odun ni malaria lo do ko ma je cancer se yan ba se ti malaria ti o treat e so abi ki yan treat infection e pa pa ju lo hepatitis B and B ka ma so reach by low infection se o ba treat e abi ti wo ni treat ti kini yen passes ni ma je cancer sugbon oporopo awon nkan ki se cancer amo ba wo la se mo pe cancer ni ati ka sayewo
0: ayewo ni
1: ben blood test wa MRI imaging wa MRI endoscopy wa biopsy wa to ni se se test ben lo
0: Alafia Tayo leto eto ni Alafia Tayo to nlo lowo lowo lati ilese Bond FM 92.9 aiso jejewe iyen cancer o na ni a ngbe yewo laaro to ni dokita Idris Ajibade won wa ni ile agbara nibi ti ati John 2 yebe yebe lori eto laaro to ni ti e ba ni ibere kan tabi omi fun dokita Ajibade Idris e le pe wa sori ero 070-6316-1916 0706-3161916 Ono ni edifiku wa ni ni agbara lati bere bere kon abi omi lowo dokita Ajibade Idris dokita kini aisan jejere yi se o se wo san patapata kokoro lare n to ba nse
1: ti be ni ti eyan ba ti discover aisan yi ni early stage to ba se wa ni stage 1 to wa ni stage 2 se mo pe e mo se salaye awon yin se na se subi ki nkan si wa ni local level
0: bene
1: bene wa ni no organ ko ti di regional ko ti spread kakiri o si rorun lati face organ yin lati face at that level to ba se wa ni to tin wo stage 3 to tin wo gbo awon surrounding organs mo iyen lo saba ba ni difficult ju ati to ba ti wo stage 4 sugbon ati stage 3 at stage 4 ìtọ́jú wà fún ṣùgbọ́n chance survivor tó bá ti di pé bóyá ti gba gbogbo ilẹ̀ tán ó kàn máa ń slim díẹ̀ ni ó máa ń slim ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí ìtọ́jú yẹn rí à kò dẹ̀ fi bẹ́ẹ̀ common ṣùgbọ́n tó dájú jù ni pé tó bá ṣì wà ní stage 0 stage 1 stage 2 ìtọ́jú yẹn máa ń yá ó dẹ̀ rọrùn àwọn kan ti research work ti wà pé àwọn orú stage 1 stage 2 ti wà rí bá látara early detection àti early treatment.
0: Ìyẹn ni pé ká bá ṣe àyẹ̀wò láti ìgbà dé ìgbà.
1: Ìgbà dé ìgbà.
0: Ẹ ṣeun. Hello.
2: Hello.
0: Ẹ kú ojúmọ́ o.
2: Ẹ
0: káàárọ̀ o. Kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá?
2: Ẹ̀mí ò jẹ́ ní Kájọ́jì láti Kórè Òkè,
0: Matogun. Yes, láti Matogun. Kí lẹ fẹ́ bí dókítà Ajibade láàárọ̀ yìí?
2: Ẹ̀rí àwọn ìbéèrè mi kì í lọ́jọ́ ìrìn sí pe oúnjẹ ṣe bàtà tó wà àti ṣébi ó dàbí ọ̀rọ̀ tọ́pọ̀ àwọn oúnjẹ ṣe bàtà tó wà ní ẹ̀mí tó fẹ́ bẹ̀rẹ̀ síbí wọn tó náà bá ṣàkóso pé ọkùnrin ló ń gbájà tí òkèèrè gbogbo ìjà bí tó gbogbo ìjà tó ti gba
0: ọkùnrin ìjà ẹ ṣeun adáyín ló.
2: Ṣé àwọn oúnjẹ tí ẹ̀kú wà tàbí máa fi ẹjọ́ pé a lè dùnà
0: kánsà
2: gòkè kánsà.
0: Ẹ ṣeun. Dókítà.
1: Okay. Àwọn tó jẹ́ general cancer, a máa sọ̀rọ̀ lung cancer, a máa sọ̀rọ̀ pancreatic cancer, a máa sọ̀rọ̀
0: ìyẹn àwọn oríṣi cancer tó wà lẹ́yìn sọ yẹn.
1: Àwọn bẹ́ẹ̀ ni àwọn general nìyẹn. Bọ̀ àwọn tó jẹ́ specific one bíi breast cancer, obìnrin lè sábà máa mú. Prostate cancer, ọkùnrin lè sábà máa mú. So àwọn tí oríṣiríṣi ọ̀ yìí tó common jù òun náà ni àwọn nǹkan tó pa ọkùnrin àti obìnrin pọ̀ ní ẹ̀yà ara bí lung, bí pancreas, bí stomach, bí blood, bí muscle, bí cartilage, gbogbo àwọn yẹn cancer máa ń mú wọn. Àwọn tó yàtọ̀ òun ni breast tọkùnrin ò ní, prostate tí tọkùnrin ní tóbìnrin ò ní, àti testicular cancer náà wà. Ìyẹn ni pé ojú ara ọkùnrin cancer máa ń mú.
0: Ìbéèrè tí
1: tóbìnrin náà cancer wà fóbìnrin náà tó yá tó máa ń mú ojú ara obìnrin.
0: Ok, ẹ ṣeun. Ìbéèrè tí mo ti ẹ̀ fẹ́ béèrè ní tẹ́lẹ̀ bàbá yìí ti béèrè nǹkan tó fara pẹ̀ wọ́n ní ìjó ní oúnjẹ táwọn èèyàn lè máa jẹ to le je ki growth e ko slow e down emi na de fe bere tele yi pe ije arun cancer o sese keyan denu e keyan ti e ma ni rara jo sese ibere meji ni mo ti fun yin yen o
1: ibere akoko e woni ki koko down nbe
0: iyi te ba ni koko down na ni sir
1: okay bawo la se le prevent the cancer ti o fi ni mu wa akoko won ni pe se ri awon lifestyle changes ati awon itoju kan agbodo mo ti to akoko ni awon itoju ni treatment of infection ta ba ti gbo pa ni infection de je pon goro gan se ta ba ti gbo pa ni infection ya ri ki awon itoju to ko ni infection especially awon to ba ni H pylori ulcer H pylori ni opolopo awon lo de ni ulcer jo even lo mo 12 years omo 30 years to ma ko le dai ti mo ni nu DNA changes ni yen then king on sora sonju e je ka regulate ka ma se re dara ya lure kure ka ma je ko ma je gugu ko ta ma ti ni la ma ma je ka ri to nje to nbe wa ko jo je healthy diet en ka sora fun UV radiation oni nko ko ton pe ni UV light e je ka sora fun atawon chemical oloro awon industrial chemical gugu awon kan yi o ma change
0: e awon chemical oloro yen bawo ni a se le rinan padi e
1: awon to ma opolopo ile ise la o na won chemical ko ma lo ga si pe awon chemical yi o ni fa genetic changes to ma affect DNA ni awon organs
0: se teyan ba fa won simu ni abi ton ba fi se awon nkan ta nje
1: teyan ba fa won simu
0: abi
1: ton fi se nkan ta nje opolopo nkan ta nje nsin e ba wo awon to nse won fi be se dewo olorun se mo orisirisi la ngbo won ni kini kan lo mi soke fufu
0: to fi je pe eni ti o ti ni koni ni abi eni to ti ni to ma slow growth e to ma slow e down ki la won je na abi awon nkan ta le ma se
1: onje solution sin yen ton ni pe ka je fresh food onje ti won fi chemical ni onje ti o so wo chemical la re
0: organic
1: preservative la re organic food natural food e je ki wo aka weyin wo se bo yo se ri ni data o se ri lana ngba ta wa ti kere se be lo se ri loni fresh food la je ngba da kiri ko se fresh mo se gugu fruit o gbada la nso e wo awon to da food won di bayi ni won da nso se agbo ko ni won fry food re awon kokoko ta tin a tin jeun fry food won ni re ko ba le ni bi ro so won ni awon
0: epo won no bu colorin se epo
1: won bu colorin se epo won awon kan to ba ti ta shampoo ti won ta so o ma ba ba je o ni o ni awon chemical ton a fi pa a ni ma se yara yara to ba ti jo kiji gbogbo awon nkan yi awon saba de wa so pe ki la fe ma je won la tin so nse gari won tin nothing na go se de ati pe ibe lo nsi nsi won ka ri pe ni nta gbara wa baka ka ri pe a gbiyanju a se amojuto awon nkan ta nje o ma je pe process food po eyin ka go mo natural
0: e seun
1: doctor
0: e seun doctor
1: no ye ka se research lori e ka de ma je
0: won e seun doctor 0707063161916 070 6316-1916 òun náà ni ẹ lè fi pò wá lórí ètò ní àkótọ́ kí a tó máa lọ láàárọ̀ tòní dókítà ajíbájé ẹ bá mi gba àwọn èèyàn wa lámọ̀ràn lórí bí a ṣe ní bá àìsàn jẹjẹrẹ ìyẹn kánsà bá ṣe ní ṣàgbákò ẹ ẹni tó bá ti ní àwọn ìtọ́jú tó lè fura àti ìgbé ayé tá a lè gbé tá a lè fi wà lálàáfíà láàárín ìṣẹ́jú kan sí méjì.
1: Gbogbo ọwọ́ àwọn tí ẹ bá ṣe ní ẹ bá yẹ ká dúró torí pé àìsàn gbẹ̀mí gbẹ̀mí lèèyàn bá tọ́jú ẹ̀ máma bẹ́ẹ̀ ṣe ni ẹ jẹ́ ká gbìyànjú ká súnmọ́ àwọn tí wọ́n ń ṣètọ́jú ẹ̀ ká sì lè wá tọ́jú fún. Àwọn tí a lè tí ní ṣùgbọ́n a ní nǹkan kan tó ń ṣe wá bóyá orí fífọ́ látúwìtì títí tí ò lọ ni àbí inú rírun látúwìtì títí tí ò lọ ni àbí ìfẹ́sọ̀kọ látúwìtì títí ò lọ ni ẹ gbìyànjú ẹ lọ ṣàyẹ̀wò kó má lọ jẹ́ pé kánsà ti tọwọ́ bọ̀ ọ́ má lè ti rí bẹ́ẹ̀ súnmọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ nípa ojútùú kánsà wọ́n lè tọ́jú wa ẹ nípa nǹkan jíjẹ ẹ jẹ́ a rí i pé aṣọ nǹkan tó ń bọ́ sẹ́nu wa àwọn náà ká ṣe research pé kí nǹkan yìí oúnjẹ oúnjẹ wo ló wà natural ẹ ní ká máa jẹ natural food láti rí i pé àwọn omi àti ìsinmi àti ìṣe physical exercise láti lè máa ṣe àwọn nǹkan tó yẹ kó bí cleansing láti lè máa clean the body system wa lóòrèkóòrè àwọn tí a bá mọ irú nǹkan tá a lè máa lò ẹ kàn sáwọn tí wọn bá mọ nípa ẹ lè kàn sáwọn náà fún direction fún advice lórí àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí àti báwo la ṣe fẹ́ máa clean ara wa every 3 months máa advice àwọn èèyàn pẹ̀lú gbogbo bí ìlú wa ṣe dáńsì àti nǹkan tá a jẹ láàárọ̀ oṣù mẹ́ta mẹ́ta ẹ kí èèyàn máa ṣe cleansing ara ẹ̀ kó flush gbogbo ìdọ̀tí nínú ara ẹ̀ kó lè tó gba nǹkan yìí jáde kí àgọ́ ara kó bá lè wà ní àlàáfíà.
0: Ẹ ṣeun dókítà Ajíbádé láàrin ìṣẹ́jú wíní-wíní mẹ́ta mo fẹ́ kí ẹ bá mi dáhùn ìbéèrè arákùnrin wọ́n ní ìjẹ́ a lè tọ́jú àìsàn kánsà pẹ̀lú oògùn ìbílẹ̀.
1: Bẹ́ẹ̀ni
0: ó ṣeéṣe
1: nílẹ̀ Yorùbá ṣe àrùn jẹjẹrẹ ni wọ́n ń pe àìsàn kánsà èmi kọ́ ni mo dẹ̀ pé mo sọ lórúkọ àrùn jẹjẹrẹ ṣígun bàbá mi kọ́ ló pe láàrùn jẹjẹrẹ ó ń túmọ̀ síta àrùn yẹn náà ti wà tipẹ́ ó dẹ̀ ní báwọn bàbá wa ṣe ń tọ́jú ẹ̀ so àrùn jẹjẹrẹ ni Yorùbá pé wọ́n dẹ̀ ní tọ́jú fún.
0: Ẹ ṣeun dókítà Ajíbádé Adúpẹ́ pé a pè yín lórí ètò ẹ̀sìn wa ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí àti fóònù nọmba yín tí àwọn èèyàn bá fẹ́ pè yín lẹ́yìn ètò.
1: Bẹ́ẹ̀ kan sí Dr. Idris Ajíbádé orúkọ mi èmi ni olùdásílẹ̀ àti olùdarí ilé ìwòsàn IANS Natural Medical International tí inú ilé ìwòsàn wa wà ní Newton bus stop ní ilé alájà mẹ́rin tó wà ní Newton bus stop lápúlé ẹ̀gbá ibẹ̀ là wà.
0: Fóònù nọmba
1: yín ẹlẹ́sìnkè wa ni 003-869-0104 lẹ́ẹ̀kan sí 0803-869-0104.
0: Ẹ ṣeun dókítà ó dá mi lójú pé ta bá tún pè yín níjọ́ mi ẹ̀ tún dá wa lóhùn ẹ̀ tí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa wá ẹ̀ ṣeun àdúpẹ́ ó dá. Ìjẹ́ bí ó ṣe jẹ́ lórí ètò àlàáfíà táyọ̀ láàárọ̀ tòní òun náà ni ẹ ti gbọ́ yẹn àìsàn jẹjẹrẹ òun náà ni àgbéyẹ̀wò láàárọ̀ tòní wọ́n ti sọ ohun tó ń fà wọ́n ti sọ bí a ṣe níbi ṣe alábàápàdé ẹ̀ wọ́n sì ti sọ fún wa pé àwọn tí wọ́n bá ti lùgbàdì ẹ̀ àwọn nǹkan tí ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa ní àárọ̀ tòní. Ìjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ olótùmí bí ọdún fọ́lọ́run ṣọlá ìgbàgbọ́ lọ́wọ́ bọ́tìnì ni yẹn La Liga Mama Fausia. Òun náà ni ọlọ́wọ́ bọ́tìnì mi láàárọ̀ tó ní oṣooṣù mo dúpẹ́ àwọn àìsàn wa ń bíbà ìwọ̀n pọ̀ ń bíbà ìbíbà lágbàdo ọlọ́run ẹ ṣàṣeyọrí ayọ̀ bí mi ṣe máa ń sọ àtàwọn tiwa náà níbi tí wọ́n wà. Ọlọ́lúwa Ògúnnáìkè lórúkọ tèmi fún ìbéèrè àbí tí ẹ bá ní nǹkan kan tí ẹ bẹ́ẹ̀ bá sọ lórí ètò yẹn lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08033-423-5411 08033-423-5411 ire o.

0: Orúkọ mi ni Dr. Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kawe ni orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà ìdá 80 àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain. Gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀. Orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú. Orí fífọ́ ní gbogbo ìgbà. Àrùn stroke tàbí ó lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. Ó lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ni ó lè fa ìrọ́mọbí fún obìnrin náà, gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa high blood pressure. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àbójókòó pé, ó lè fa kí èèyàn overstress ara. Ìgbésí ayé tí à ń gbé, fún àpẹẹrẹ, kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, ìmá mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí mo ní ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé-ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé, pay and non-medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni acupuncture. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ijama. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé-ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣètọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò sì máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé-ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé-ìwòsàn balẹ̀ sí abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé-ìwòsàn wa wà ní TrueTest Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Gendo U-turn bus stop gangan ní abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Kọ́lọ̀ wọ́n sọ́ọ̀bù nọ́mbà wa òun ni 0803-869-0104. A sì ní ẹ̀ka ilé-ìwòsàn wa ní Ìkòròdú ní nọ́mbà 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Kọ́lọ̀ wọ́n sọ́ọ̀bù nọ́mbà Ìkòròdú ni 0816-585-8582. Àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
1: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé-ìwòsàn wa tí mi ti mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com.
0: Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, àwa ni mẹkáníìkì ara. Ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye. A máa retí yín.
2: لبيك اللهم لبيك
3: إليه
2: ifowopamọ Dutch Bank pẹlu ifowosowopo igbimọ heart orilede eyun ni National Heart Commission of Nigeria ati awọn igbimọ alabojuto irinde ajo ipinlẹ lo fi tayo ran wa leti pe ayisi nbe sibe fun ikowojo heart ọdun 2027 yara ma di ereyin fun heart ọdun ti nbo o pẹlu aniyan to dara ati iranlọwọ ala ipinu re yo yori si rere boya onibara wa lo je tabi be ko isin ila koko to dara lati si ajo ifowopamọ na bere ti ifowopamọ ni die die lati di kore mu fun heart ọdun ti nbo ati awọn ọdun ti o tele pẹlu si account ifowopamọ heart Dutch Bank loni pẹlu abẹwo ni www.heartsavings.dutchbank.com tabi ko wa ni 07008252265 fun alaye lekunrere Dutch Bank iwo nikan la fe wa o

ago méjìlá ọ̀sán ti lò ẹ̀ẹ̀ka san o a kú iṣẹ́ lónìí Idumare yóò pin wa lérè o ìròyìn àpapọ̀ rèé tó ń dẹ́sẹ́ ti gbọ́ yín láti lè ṣọ̀bọ̀ǹdà fm 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó síwájú ẹ̀ gbọ́ kókó tó ń bẹ nínú ìròyìn náà ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú apc ṣe àkànṣe àdúrà síwájú ìpolongo ìbò gbogbogbò ọdún 2027 àjọ kólẹ̀ kó dọ̀tí ṣetán o láti máa mú àwọn tó ń kó ilẹ̀ fọlọ́mọláńké tó sì ń dalẹ̀ síbi tí ò tọ́ nígboro ìpínlẹ̀ èkó bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ àjọ torí sí ìdánwò aec ti ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá láti gbéná wojú ọ̀kan lára òṣìṣẹ́ àjọ aec náà tó ṣe màlàmàlà ilẹ̀ amẹ́ríkà ti sọ di mímọ̀ wípé àwọn ọjà bíi ọtí líle ọ̀kadà àtàwọn èròjà bẹ́ẹ̀ tó ń ti orílẹ̀-èdè canada bọ̀ ni wọ́n gbẹ́sẹ̀ lé o wàyó ròyìn náà rèé lákọ̀tún látẹ̀nà abdulfatah abdulgafar ẹgbẹ́ onítẹ̀síwájú apc ìpínlẹ̀ èkó ti kéde wípé tapátitán làwọn yóò fi dìbò tẹ̀síwájú fún aṣíwájú bọ́lá ahmed tinubu nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀hún ti ṣe fi àdúrà bẹ̀rẹ̀ ìpolongo ìbò gbogbogbò ọdún 2027 èyí tó wáyé nígboro ìlú èkó ẹgbẹ́ òṣèlú apc sọ pé ààrẹ tinubu ti dá mi wájú dandan ni kò tẹ̀lẹ̀ tútù fórílẹ̀-èdè nàìjíríà àti wípé ìlànà tí wọ́n fi polongo ìbò yóò jẹ́ ìletò síletò agboolé ságboolé pẹ̀lú àrọwà sáràlú èkó àtàwọn olólùfẹ́ rẹ̀ láti dákun jùmọ̀ ṣètò àtìlẹ́yìn fún ààrẹ bọ́lá ahmed tinubu bí ó ti ṣe wọ ọ́fíìsì fún sáà kejì àdúrà ìpolongo ọ̀hún wáyé ní mobolaji johnson arena ní oníkan nípínlẹ̀ èkó bí tí àwọn mùsùlùmí ẹlẹ́sìn kìrìstẹ́nì àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ti ṣe pa wọ́pọ̀ gbàdúrà fún ààrẹ tinubu àti gómìnà tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ nípínlẹ̀ èkó àti àwọn adìrẹ̀dupò tó kù nínú abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc ìròyìn tá a gbọ́ sọ pé alága ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ èkó pásítọ̀ cornelius ọ̀jẹ̀lábí tó tún jẹ́ àti olórí ìgbìmọ̀ gac olóyè tajudeen olùsì agbẹnusọ ìlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó olóyè mudashiru ọbàṣà àti akẹgbẹ́ rẹ̀ nígbà kan àná yẹmi kúforíjì tó fi mọ́ alàgbà wálé ẹdun tó fi mọ́ sínétọ̀ ìdíàtà débùlé àti sínétọ̀ ganiu solomon àtàwọn kọrin ọ̀gangan lájà olóṣèlú ẹgbẹ́ òṣèlú apc ló ń bẹ níbi àpérò àdúrà náà gómìnà sanwó-olu sọ di mímọ́ nínú ọ̀rọ̀ kíní káàbọ̀ rẹ̀ wípé àdúrà làwọn fi ṣe ọ̀pápù tẹ̀lẹ̀ ìpolongo ìbò náà pẹ̀lú ìlérí láti ṣiṣẹ́ káàkiri ìpínlẹ̀ èkó àti gbogbo ilẹ̀ yorùbá ṣàtìlẹ́yìn ìpadàbọ̀ sípò lẹ́ẹ̀kan sí fún aṣíwájú bọ́lá ahmed tinubu wọ́n rọ àwọn ọmọ ẹgbẹ́ náà láti fi ọkọ̀ọ̀kan ṣe ìpolongo ìbò náà kó lè ba kẹsẹ̀ járe ẹ̀wẹ̀ alága ìpolongo ìbò ọ̀hún sẹ́nẹ́tọ̀ musili wọ baníkòrò fi àkókò àdúrà náà ké sí tolórí tẹlẹ́mú ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti jùmọ̀ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú fífi ohùn sókè képe lẹ́dùà kí ó dáwọ́lé ìlàkàkà ọgbọ́n àtinúdá wọn káṣeyọrí lè bá àbá ìdìbò náà o ṣe àpèjúwe àwọn adíje dupò ẹgbẹ́ òṣèlú apc náà látòkèdókè gẹ́gẹ́ bí èròǹgbà wọn tí wọ́n sì ní àtìlẹ́yìn ẹgbẹ́ ọ̀hún lẹ́yìn alága ìpolongo fún àkànṣe àdúrà náà alàgbà oyinlọmọdámọ́lé sọ pé àkọsílẹ̀ aṣíwájú ló ń ṣiṣẹ́ fún táwọn sì gbọ́dọ̀ rí dájú wípé ó padà bọ̀ lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ òṣèlú ndc nigerian democratic congress ti sọ di mímọ̀ wípé àhesọ ọ̀rọ̀ gbáà ni ìròyìn tó ń lọ lù wípé àwọn ti gba owó àwọn adíje dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ndc náà fún ìpolongo ìdìbò ọdún 2027 wọ́n sì ti da owó ọ̀hún sí igbó atú wọn ní irọ́ ni kò sí ohun tó jọ o ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọ̀sà director òun ló ṣe àpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí èyí tó wá látàwọn ẹgbẹ́ alátakò aṣinilọ́nà láti ba ìpolongo ìbò jẹ́ fún ẹgbẹ́ náà tẹ̀síwájú wípé
bi ya wuye wuye ohun popo sisi egbe oselu ti se gbode kan ona alumokoro ya abu si lopolopo egbe o ma wa lati fi ba oruko egbe miran je eti won so pe irufe leyi to wa yi o egbe oselu ndc so pe iduro dede egbe ohun ni gbarade eto dibo to nbo lona ni awon fi mo wi pe egbe ohun yo kese jari pelu atileyin awon ale loro ninu egbe ohun ewe ajo kole kodo ti ipinle ko ta mo si lo ma ti fa awon ara ilu leti o bi pe ti o ba fi di ose to nbo awon to raja to ntaja loju popo tabi ibi ti elese ngba ni yo ri pipon oju ijoba koda wo foju ba ile ejo o ri ta gbo so di bi mo pe otun na lo ti enu adari ajo loma jade ti won se apejuwe wi pe ilana ti awon eniyan gba fi ntaja loju popo ati ayi ti o to lo je ki won ma da ile sibi to won lati ba dukiya ijoba je ni gboro ilu Eko adari ajo loma alagba mo iwa agbarigeshi kede ofin na lana nibi apero won to wa ni olu le ise ewo ipe ajo loma oni laju le kitalubo idoti oko wo ni gboro ilu Eko alaye re ni wipe labi ofin idabobo aika ilu Eko odun 2017 o se koko se pataki lati fi opin si dale sibi ti o to ati eti oye ni gboro ilu Eko ele ise olopa ati ajo to ngbogun ti iwo daran ti fi iwe pe opon lara awon osise ajo wayeki alagba olariwaju fadeon pe ko foju ba ile ejo nilu abuja loni lori esun ti won fi kan wi pe o gbe iroyin ofege sori ero ayelujara lori iwa odaran to si ba ajo wayeki loruko je o ita agbo so pe ile ejo giga ti ipinle Eko ti kesi alagba fadeon wi pe ko dekun a nte iwe ibani loruko je sinu iwe iroyin atori ero ayelujara loruko adari ajo wayeki na dokita Amos Dangote le se olopa ti fi iwe pe won si buwa lu pelu atileyin AIG akani yen ezima ti won si pa lase fun fadeon ko foju ba ile ejo nilu Abuja loni oloni fun foro jomi toru oro lori esun ti won fi kan dokita fadeon la gbo pe iwe esun ile ejo lo ti tewo gba to won si so pe be ni won ni koda dokita Dagnuti atajo wa e ki ti so di mimo wi pe owo toran milionu 500 naira ati owo toran milionu lona 100 naira ni yo san ege bi owo eso ibani loruko je ati ikede iroyin ofege lati tako egbe ajo wa eki won so di mimo pe gbe ni fadeon o nbe nilu Abuja lowo lowo won si ni yo ko toro aforiji sinu iwe iroyin lati kesi gbogbo agbaye pe o wuje bi esun ti won fi kan o alaga ijoba ibile olonda SCDA ogbeni Joseph Peter Kumayan ti se ileri o lati daju wi pe eto ran lowo leka eto eko yo je ti awon mo bibi ilu na pelu tenuma ipinu re lati daju wi pe daba soke de ba awon eniyan ninu isejoba re ogbeni Kumayan soro da lojuna nibi ti o ti se eto idorawo fun igba o le 500 awon akeko yi ijoba ibile olonda LCDA ti won ti se toro ni lagbara eto eko fun won nilu Iworo awon akeko na ni ogbeni Joseph Kumayan lo gbe pe ni jaka iwaju won bi pe awon se tan lati ya tona rere ojo la ika eto eko fun won pelu idaju wi pe iran lowo je ti won latodo ijoba na won ro awon akeko na lati se amulo anfani to nbe ni waju won alaga na so pe ikorogun ogunlele eka eto eko je ijoba ohun logun lojuna ati je ki eto eko gberu si iroyin apapo nle ngbo o lati le sebonda FM 92.9 Ikeja nipinle Eko.

0: ẹni iléeṣẹ́ bond fm 92.9 ó ṣe ń ṣe ń bá wà sí ọpẹ́ náà la màdú ẹni tí ò bá tẹ̀ mọnúrò ni ò ní dúpẹ́ ẹni tó bá mọnúrò á mọ̀ pé ọpẹ́ tọ́ sóhun torí pé bó o bá ti wà tẹ́mi sì ń bẹ wọ́n sì ní tẹ́mi bá wà nǹkan ìrètí ń bẹ ohun tó ń fẹ́ tó bá ti tẹ̀lọ́ kò túmọ̀ sí pé kò ní dé báyìí àdúpẹ́ fọlọ́ ọpẹ́ ni ká máa dá gbogbo gba torí pé bá ṣe ń pọ̀ sí bó ṣe ń búrẹ́kẹ́ sí bẹ́ẹ̀ náà ni oore tọ́lọ́mọ máa ṣe fún wa bó ṣe máa pọ̀ sí torí náà ẹ má jàjọ ọpẹ́ lẹ o gbogbo ipò kípò tá a bá wà ọ̀rọ̀ ìṣítí rèé láti iléeṣẹ́ bond fm 92.9 bí a ṣe ń gbé ìjókòó náà tá a ń palẹ̀ mọ́ láti gbé fún madam kasi obi kedu kọ́ọ̀dì ọdún pa ready for work ngó ọ̀ya ok ìpùtùrẹ̀ yá ok ó lóun ti yá ló ń jẹ́ bẹ̀ adúpẹ́lọ́wọ́ ọlọ́run ọba lórí bá wa bẹ̀rẹ̀ láti aago àtúrọ̀ kùtùkùtùkùtù tá a ti bẹ̀rẹ̀ sí í ṣe ètò níbí àṣìṣùpẹ́pẹ́ ọlọ́run pé kò bá wa yanjú èdèbí tó yẹ kó yanjú dé báyìí àwọn adúpẹ́lọ́wọ́ tẹ̀yìn náà tẹ̀yìn wá láàyò rédíò tẹ̀ ń gbọ́ wa tẹ̀ lè ṣe láì má gbọ́ wa àdúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ọba yóò bá wa nífẹ̀ẹ́ tí yín náà ẹ̀yin tẹ̀ ń gbé polówó ọjà yín wá adúpẹ́ lọ́wọ́ yín o àtàjèrè lẹ́ máa tà lágbára láwùrà bí ẹ̀yin tẹ̀ tí ìgbéwá náà ẹ máa bọ àyè pọ̀ ńlẹ̀ torí pé ọ̀nà ẹ̀ta ló kọ́kọ́ ń tà kọmọ kíní kí n kọmọ ẹranko míì tó tà iléeṣẹ́ bond fm nìyẹn ayé tẹ̀ ń bá wa ṣètò náà gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ gbọ̀wọ́ ọ̀gá pátápátá láti ibi tó ti bẹ̀rẹ̀ láti dg lórí dl lórí dm pátápátá àtàwọn ọ̀gá wa tó wà bí manager programs deputy director lọ́lọ́kọ̀jọ̀kan adúpẹ́ lọ́wọ́ àsìkò ní òsì àbámá dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan adúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀ṣẹ̀ gbárùkù tiwa lórúkọ ganiyat bello ashiru tàjọ ṣiṣẹ́ látàárọ̀ dì sí yín pẹ̀lú àwọn ọmọ ilé ẹ̀kọ́ wa náà tó wà bí àsìkò sí ní àbámá wọ́n ṣe báyìí kárí pẹ̀lú ó ṣì báyìí ó fún mi ní sáyìn gen z báyìí ẹ̀ṣọ́ ọlọ́run ògúnrẹ́ ìgẹ̀ yìí náà rí gen z tọwọ́ ẹ̀ fún mi adúpẹ́ lọ́wọ́ yìí pé ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa aago méjìlá àbọ̀ lólùbáyì agbẹ́kọ̀ọ́ náà fún nǹkan sí òbí fauzia salakọ sọ ní lórúkọ tèmi ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa ó yá begin.
1: Ayé ìlà àgbàdì ògùn.

Abeba 92.9 Bond FM. Ogeni Bond FM 92.9 Akanchawa.

You know.

Oh,

0: wanted to go. We put in the matches.
1: FM 22.9.

0: láti jáwọ́ olúborí àmì mẹ́ta Luico Inter Milan pẹ̀lú méjì sẹ́yọ kan ní tó mú ìtẹ̀síwájú bá ikọ̀ Real Madrid torí pé àfojúsùn ní sáà yìí náà ní láti gba ife ẹ̀yẹ mẹ́sì kó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún tá a mọ̀ sí 16 UEFA Champions League ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ kìí ṣoníṣẹ́ o bá a ṣe mú níbẹ̀rẹ̀ yìí kó lè bá a dáná yín o láṣàlẹ̀ gangan Liverpool máa wà ńlé gbàlejò Atletico Madrid ní ìtẹ́ pé yóò lámìlaka àwọn aláṣọpá méjì ni ṣùgbọ́n ìkan lábàwọ̀n díẹ̀díẹ̀ Napoli pẹ̀lú ikọ̀ Arsenal èmi náà ni láṣàlẹ̀ gangan ni ṣé Arsenal láǹfààní láti tẹ̀síwájú múṣẹ́ àwọn náà kúkúdùn torí pé Champions League sáà táwa yìí àwọn náà ní àfojúsùn láti gbà á ṣùgbọ́n ẹnu òṣè torí pé ẹnu òṣè fún màálùú yóò bá rí fọganizer ó lè dán lára àbí sí wọn mọ lánàá bóyá ìṣẹlẹ ẹnìkan lánàá aek athens àti lansk ni wọn mú nǹkan rẹ tó ṣe pé ẹyọ kan sódò náà ló yọrí sí ẹni tó wọn alẹ athens náà ló lu lansk tó gbà lálejò ní 1-0 bí sọ pé o club bruges àti aston villa ó mà lọlé ó sì lọlé wọn ó lọ kó wọn lómìnira bẹ̀lọ pẹ̀lú brady mẹ́ta tó kú dání 3-2 ló yọrí sí aston villa ló jẹ́ olúborí lábalábẹ̀ náà borussia dortmund ẹni burú ló mọ̀ òun àti villarreal ìlú ra wọn ní mẹ́ta sí méjì borussia náà ni ó jẹ́ olúborí mẹ́rin náà tó gbé àmì mẹ́ta lọ ṣẹwádìí fc poto lókè poto ó mà jẹ́ méjì sódò villarreal mo kí ẹ kú retí pé òun ti ta góòlù méjì padà ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ náà ṣì nìyẹn àti ìsọ pé ọjà àwọn tẹ̀mọ́ lille àti ikọ̀ real betis ìfẹsọ̀nsẹ̀ yẹn kọjá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ góòlù wáyé bẹ́ẹ̀ 3-2 ìyẹn náà yọrí sí tó sì jẹ́ pé ó kọjá kàsí nǹkan ikọ̀ bournemouth ní ti fa cup lánàá ó mà ló lincoln tó wá bá lálejò mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló kó lè lọ́wọ́ gbàtí crystal palace náà ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú tóun náà lo middlesbrough ní mẹ́ta sí òdo lánàá òde yìí ní ti ìfẹsọ̀nsẹ̀ carling cup ṣùgbọ́n lè ní ẹja amútẹ̀dí gangan tó dé àsìkò tí ò fi bẹ́ẹ̀ sí ká máa tẹ̀síwájú nínú ìfẹsọ̀nsẹ̀ tó wáyé lè ní náà tó yẹ pé ó sì kọjá bẹ́ẹ̀ mímá kí victor olúwaṣẹ́wó sìmẹ̀ galatasaray náà nìyẹn wọ́n máa jálejò nílé sporting cp láago mẹ́jọ láṣálẹ̀ yìí efl cup lè ní chelsea the blues kájẹ́ ká sọ pé yẹn náà ní champions league nìyàwó àwọn àti leeds united náà máa bá champions league tí wọ́n lálẹ́ tòní chelsea àti leeds united wọ́n ní champions league lálẹ́ yìí ó ti yé yín bọ̀ ìpele tí round 3 àwọn náà wà ó máa bẹ̀rẹ̀ láago mẹ́jọ lálẹ́ yìí gangan náà ni well president ọlọ́run ò ṣe fún àfẹnibáyín tòun ò tó àwọn náà máa bá champions league lálẹ́ tòní aago mẹ́jọ ló máa bẹ̀rẹ̀ àwọn àti leeds ní ṣáà chelsea pẹ̀lú leeds ìyẹn dẹ́ka kúrò jà iléeṣẹ́ bs media ká tó máa tẹ̀síwájú èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín lólùfẹ́ yín lórí sọ lọ́wọ́dín legit ni gẹ́gẹ́ bí àṣà mi.
1: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn? Olórí ìsebè ni mo fẹ́ra jù lọ. Olórí àbúrò tí ò lórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
2: Àmọ̀ pé.
1: Rántí pé ìfàmù afanilákòyà o. Olórí wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Owó ro Devon Kings ló yẹ kó ra. Ó jẹ́ olórí ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Olórí ìjọ ohun tí mo lè yan láyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ni, ò parọ́.
1: Ó lè rẹ ìwọ̀nba tí owó rẹ̀ bá takò sí. Mọ̀ pé wàá gbádùn
2: oúnjẹ aládùn tó bá fi òróró náà sí.
1: Òótọ́ ló sọ, ó ṣe wọ̀n rẹ̀ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórí ìsebè Devon Kings ni olórí ìsebè tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ebi àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: láàrin ọdún tó ń bi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àròtalẹ̀ gbogbo ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú orílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó mílíọ̀nù 2.2 sí mílíọ̀nù 2.3 mẹ́ta ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan orílẹ̀-èdè Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ ni wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látorí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbé wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀ tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
0: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Àyàfi fún àbọ̀ abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ó dojú egbò.
0: Bẹ́ẹ̀ sì ni fún àwọn obìnrin láti ọdún mẹ́sàn-án sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbòbò ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́ ilé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múná dóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbòbò àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7 7 8 8. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.

aago méjì àṣálẹ́ ti lù ẹ̀kọ́ àjálẹ́ o àkùṣẹ́ lónìí àsìkò àtura ìròyìn àgbáyé ló ń dé sétí gbọ́ yín láti lè ṣẹ̀bọ́ fm 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó síwájú ẹ̀gbọ́ kókó tó ń bẹ nínú ìròyìn náà iléeṣẹ́ ọlọ́pàá ti fa aráàlú èkó létí láti lọ fi òpin sí à ń ṣe ìdájọ́ lọ wo ara ẹni lẹ́yìn tí wọ́n pa arákùnrin kan tí ó kú bí ọ̀sẹ̀ méjì tí ó ṣe ìgbéyàwó nílùú èkó ìjọba ìpínlẹ̀ èkó ti ṣe ìfilọ́lẹ̀ ìpolongo ìgbógun ti àìsàn èyí tó jẹ́ ti onígbá méjì àtàwọn àìsàn mìíràn nílùú èkó ìjọba àpapọ̀ ti san owó àjẹ́lẹ̀ fún àwọn olùkọ́ àgbà ní fásitì àti ilé ẹ̀kọ́ gbogbo ìṣe polytechnic lórílẹ̀‐èdè wa nàìjíríà ilẹ̀ òkèrè ó lé ní àwọn ọkọ̀ bàálù tí ó dídí ẹ̀ ní igba tí wọ́n wọ́gilé látàrí ìdààmú dààbò tó dé bá ojú ọjọ́ ní united kingdom wàyó rìnà rí lákọ̀tún látẹ̀nà abdul fatah abdul gafar iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti fa aráàlú èkó létí láti lọ ṣe gààyà sí ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹni èyí tí ó wáyé láìpẹ́ yìí nípínlẹ̀ èkó níbi tí àwọn kan ti ṣekú pa arákùnrin kan léyìí tó kú bí ọ̀sẹ̀ méjì kó ṣe ìgbéyàwó rẹ̀ sp abimbola adebisi agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ló fi ọ̀rọ̀ ìfanilétí náà sóde lẹ́yìn tí ó fi fọ́nrán ìṣẹ̀lẹ̀ náà kan àwọn oníròyìn sọ di mọ̀ pé arákùnrin basit ni wọ́n pa nípa ìfọnafọ́ṣù lágbègbè patsy ní lagos island nípínlẹ̀ èkó lẹ́yìn tí ìjàm̀bá ọkọ̀ kan ṣẹlẹ̀ léyìí tí ó ṣèṣì kọlu arákùnrin kan tó ń fẹsẹ̀ rìn lọ láì gbèsùgbẹ̀gbà àwọn ọmọ jàǹdùkú àtàwọn aráàlú bẹ̀rẹ̀ sí ń lu arákùnrin náà tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀ ròyìn tá a gbọ́ sọ pé láìpẹ́ yìí ni arákùnrin basit dé láti ìlú òyìnbó láti gbaradì fún ìgbéyàwó rẹ̀ tó ku ọ̀sẹ̀ méjì wọ́n wá sọ dùmọ̀ fún gbogbo àwọn aráàlú èkó láti dákun má máa fi ìdájọ́ sọ́wọ́ ara ẹni dípò èyí kí wọ́n fi ọ̀rọ̀ tó àwọn agbófinró létí gẹ́gẹ́ bí òfin 1999 constitution tó sọ pé ó dáàbòbò ẹ̀mí aráàlú kò sì fààyè lẹ̀ fún ẹnikẹ́ni kó dẹ̀mí aráàlú ní ègbodò ìròyìn àgbọ̀ sọ dùmọ̀ pé àwọn afurasí tó ṣiṣẹ́ láabi náà ni wọ́n ti wà lákàtà àwọn ọlọ́pàá bákan náà àwọn olùgbé ìpínlẹ̀ èkó ti nàka àbùkù sí ìṣòro ìṣèdájọ́ lọ́wọ́ ara ẹni èyí yòówù tó lè jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà abala àgbéyẹ̀wò kókó núwe ìròyìn ni wọ́n ti nàka àbùkù sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sọ pé nítòótọ́ àìní ìgbàgbọ́ nẹ́ka ètò ìdájọ́ wa àti ẹ̀ka ètò ààbò orílẹ̀-èdè yìí ló jẹ́ kí ọ̀pọ̀ aráàlú máa ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn èyí tó sì lòdì sí òfin ẹ̀tọ́ ọmọ ènìyàn ọ̀pọ̀lọpọ̀ tó dá sí abala àgbéyẹ̀wò ni wọ́n rọ àwọn ẹ̀ṣọ́ agbófinró àtàwọn ẹ̀ka ètò ìdájọ́ wa láti mú ojúṣe wọn ní ṣíṣe kí wọ́n sì máa fi òtítọ́ ọnú ṣiṣẹ́ wọn kí aráàlú lè bá ní ìgbàgbọ́ nínú wọn èyí tí ó bí ìfòpin sí ìṣèdájọ́ lọ́wọ́ ara ẹni tá a mọ̀ sí jungle justice lórílẹ̀-èdè wa nàìjíríà ìjọba ìpínlẹ̀ èkó sọ pé àwọn yóò dáàbò bo àyíká o nípa ìṣàmójútó àwọn omi tó ń ti ilé iṣẹ́ jáde àti tó ń ti àwọn inú ilé jáde lójúnà àti ní àyíká tó fi lọ́kànbalẹ̀ dẹ́dẹ́dẹ́ èyí tó bí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa bí àyíká ó ti ṣe wà ní mímọ́ tónítóní o adarí àjọ tó jẹ́ ti waste water management ní ìlú èkó ni wọ́n ṣe àjùmọ̀ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ṣẹ́ gbogbo oníṣe tó jọmọ́ ti ìmọ̀ ẹ̀rọ ní àyíká ní ìlú èkó tá a mọ̀ sí nigeria institution of environmental engineer ní ìlú èkó nígbà tó ń ṣíde ìdánilẹ́kọ̀ọ́ náà ẹni tó jẹ́ kọmíṣánná fún ìmọ́tótó àti àyíká ìlú ohun àlùmọ́ọ́nì ìlú èkó ọ̀gbẹ́ni tokunbo wahab lẹ́ni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ àyíká onímọ̀ ẹ̀rọ ọlákunlé rotimi akodu tí ó ṣojú rẹ̀ ńbẹ̀ tí wọ́n nàka àbùkù sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdọ̀tí àti omi burúkú tó ń ti àwọn inúlé mìíràn jáde àtàwọn iléeṣẹ́ míì jáde èyí tó sì léwu fún ìlera àti àyíká ìlú èkó ọ̀gbẹ́ni wahab tún ìpinnu rẹ̀ sọ wípé a lè ṣe àmójútó àwọn omi tó ń ti inú ilé jáde tí ó sì tún wúlò fún àwọn nǹkan mìíràn fún ìdí èyí ọ̀rọ̀ aráàlú
lati mo rufe omi ti won ma ti jade ninu ile ise won ati laarin ilu ko won ba se akoba fun ilera araalu ati fun awon alumoni to nbe laarin ilu Egbe egbe oselu APC ti se bere ipolongo ibo sipo gomina ati legima asofin gbogbo kaakiri orilede wa Nigeria ni ibamu pelu ase ajo eleto idibo INEC nibi ta ti ri adije dupo to nbe labi ase egbe oselu APC fun ekun badagri keji ni ipinle Eko alagba comrade Oladunjoye Olatunde ti bere ni wara sesa lati daju bi pe o se koko se pataki lati ma soro ti o ma mu itesuwaju ba wodu re ati ijoba ibile re ati ekun to nsoju fun ni kaakiri orilede wa Nigeria comrade Olatunde ti gbogbo aye mo si Oladun Oloyin o tenumo wi pe egbe oselu APC o ni iranjo ola ati ajumose to yanranti fun orilede Nigeria pelu erungba ti e na to si sto fun awon ekun agbadarigi keji comrade Olatunde Oladunjoye Oladun Oloyin o ni ki awon ololufe egbe oselu APC ki won lo mu iberu bojo ku oloju ona ki won ni igbagbo ninu olorun bi pe eto dibo na yo kese jari oro awon egbe oselu APC bi pe ipolongo ti bere ki won si ma wa asele ti egbe oselu APC to ti gbese atohun amaiderun ti won pese fun araalu papa julo labe isakoso are Bola Ahmed Tinubu pelu ireti otun ri ni Hope Agenda to nbe lowo to ti mu iyipada riri bayi ka eto oro aje eto abo ati bebe lo Joba ipinle Eko ti bere ipolongo lori igbogun ti awon isan pepepe ti papa julo yi to suyo loke oya to ti se be nida awon eniyan laamu bi o se ni da ilu Eko laamu commissioner fun eto ilera Akin Abayomi o pepe na ni bi apero ilakaka ijoba ipinle Eko lati gbogun ti awon isan yi to se fojuri ati ti o se fojuri o ojogbon Abayomi so di mimo ipe gbigba bere ajesara lori kore fun awon ogun were o se koko o se pataki lati gbogun ti awon isan to le da eje laabu ati to je ti kokoro nu eje I to le mu gbofun gbofun wa ati to le mu ki orun ko ma wu ati awon isan mi to le ko inira ba awon ogun were ati araalu ojogbon Abayomi ni kutu hai ta ba ti kefe isan laago ara lo ye ki won ti ma lo fun itoju ko to di pe o gbere jejige si won ni ara commissioner no kisara ilu Eko lati lo se suru won si ma foya bi pe aboju to nbe lori awon isan yohun to le suyo latoke oya bi pe ipinle Eko ti gbaradi lati kurufe iru isan be to iroyin agbaye le gbo lati le se bond fm 92.9 keja ni ipinle Eko

0: anebe ni yoba monoro yo mo bo ti e ku dupe lowo olorun oba alaye beda ba monoro yo mo ba ti dupe lowo olorun oba to je pe ohun nu anu re to tun da wa si tile tile si o je ki buburu kan subu lo wa ku si je karun karun kan so wa lojo kabiyesi oba mi edumare ti owo gugu ba ti wu wa ko wo tese wa ko wo ba ti nsoro ko wo wa ti se wa ko to da wa si tile tile ko to pa wa mo bi eyin oju ti o je ka kan lagba mi wa la kan bo ti le hun ko mo ogo ni foruko re loke orun ori ofe la rigba lodo re ki nse mimo se wa ki la je ki la mo ki la le da se bi ko se nipa agbara olorun baba to tun fun wa lori ofe lati tun wa sori eto leni eto yin eto wa po gbara gege ba ti ma mu wa se ti gbo yin ni gbogbo asale Wednesday papa julo na gogan bi ta tin soro yi ni Bond FM 92.9 oruko mi o yi pada oludosun omo kolade nle mi je akanju olohun oro tin fojojumo won olorun oba tin se atoko eto yi lore kore awa la ma wa eyin la si ma ba ati wa fi asoke dupa lowo gugu awon kan ti won tin fi okan beto ibo lati gba ta aya eto ti bele mo gba ladura pe ile atona yo ni daru eti ta se fi n gbo wa oni de o mo wa gba ladura pe gbogbo ohun ti olorun ba emi ti se nnu aye yin ni daada nipasẹ eto yi isu ese aye yi o ni ba be je be ba tin lu bayi ni o ma dun be ba si tin pe bayi ni o ma je atutide na nu ni gege ba ti ma se lori eto yi eto yin eto wa opo gbala ibi ti a tin ni ore ofe lati ma gbohun awon baba wa Reverend Dr. Lagun Adesoya awon oluṣagutun agba ti ijo Celestial Church of Christ Afonifoji Ibukun Parish to wa ni challenge bus stop ni Moshini ilu Eko awon baba mi Reverend Dr. Lagun Adesoya ti tun wa lori eto pelu mi ni asale yi lati ma mu wa lo sinu awon asayan oro Olorun lati ori itemimo Olorun wa gege bi ise won lore kore ṣugbọn ka awon baba wa to kan lagba mi oro Olorun gege ba ti ma nse lori eto yi
1: fun gbogbo eyin ti e ni ohun kan te fe ba awon baba so ni ida kankan tabi o fe ki awon baba ko gbadura fun o tabi o ni ohun kan to n yo lenu yala boya fun idi kan tabi idi keji aye ti kan de aimo ise si o o ni ore ofe lati pe awon baba wa fun adura tabi imoran to yoranti o ni ore ofe lati pe awon baba mi Reverend Dr. Lagun Adesoya leyin eto yi sori ero ibanisoro ti won pe fun o yi nigba ti won ma pase oro sinu aye re ti gbese aye re o si ni ri bakan na mo e pe awon baba mi Reverend Dr. Lagun Adesoya sori ero ibanisoro yi
2: is 0706589-6331 is 0706589-6331 tabi ki e pe is 08059-68-1221 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí i 08059-68-1221
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pé àwọn bàbá wa Reverend Dr. Lagun Adesoya sí rè lẹ́yìn ètò mo sì ń gbàládùra pé gbogbo àwọn èrè tí bàbá ó máa sún fún ọ ní ó máa mọ́ ọ lórí tí ó máa tó ayé rẹ ṣe tí gbèsè ayé rẹ ò sì ní rí bákan náà mọ́ ní gbogbo àṣálẹ̀ ọjọ́ Wednesday ní dédé agogo mẹ́jọ lẹ́mọ̀ bá àwọn bàbá wa Reverend Dr. Lagun Adesoya pàdé lórí ètò yín ètò wa wó gbàlà ètò yín rere tá a máa mú tọ̀yìn wá lọ́gọ̀gàn bí tá a wà yìí ní Bond FM 92.9 níbi tá a ti ń dábí ẹ̀dùn tá ń rọ̀ bí òwe àyà wa ti wá bẹ́lẹ̀ báyìí torí àwọn bàbá wa ti wà ní ìkàlẹ̀ báyìí láti máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọ̀rọ̀ Ọlọ́run àwọn àṣàyàn ọ̀rọ̀ Ọlọ́run látorí ìtẹ̀mímọ́ Ọlọ́run wá gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe lóòrèkóòrè nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ìyẹn ni ìbùkún bẹnu rẹ̀ ìwòsàn ń bẹnu rẹ̀ fún gbogbo ọkàn tó wá gbà láàyè láti túnlé ayé rẹ̀ ṣe ọ̀rọ̀ yìí rere náà látún mú tọ̀ wá lónìí fún gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí mo sì gbàládùra pé ìgbé ayé rẹ̀ ò ní wà bákan náà ní báyìí a máa pe àwọn bàbá wa Reverend Dr. Lagun Adesoya wọlé báyìí àwọn bàbá wa Reverend Dr. Lagun Adesoya àwọn olùṣọ́àgùtàn àgbà ti ìjọ Celestial Church of Christ Afonifoji Ibukun Parish tó wà ní challenge bus stop ní Moshini ìlú Èkó àwọn ni ó máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọ̀rọ̀ Ọlọ́run láti orí ìtẹ̀mímọ́ Ọlọ́run wá gẹ́gẹ́ bí ìṣe wọn ẹ máa bá wa bọ̀.
3: Ìgbàlá wọlé tọ̀ ló ní ọ̀rẹ́.
4: Wá gba ìgbàlá oríire.
3: Ebíye ìgbàlá tó lè fowó ra rárá.
4: Wá gba ìgbàlá ṣeyọrí.
5: Olúwa ọ̀rọ̀ tá a sọ lónìí ìmọ́lẹ̀ ni gbogbo ọkàn tó ṣókùkù Olúwa jẹ́ kó tọ̀ mọ́lẹ̀ sílẹ̀ ẹ̀mí ni iye ni gbogbo ọkàn tó bá gbọ́ tó gbà á gbogbo ohun tó ti di òkú jẹ́ kó yé nu torí ẹ̀mí ní sọ ní de ayé ara kò ní èrè kan ní orúkọ Jésù Kristì Ọlọ́run ìyanu ìyanu rẹ jẹ́ kó ṣẹlẹ̀ nu ayé wa mú ìbínú kúrò lórí wa Jésù Olúwa wa.
6: Hallelujah, hallelujah. Psalm 15 àbí kí ló sọ̀rọ̀ ẹ̀.
7: Olúwa ta ni yóò máa ṣe àtìpọ́ nínú àgọ́ rẹ, ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ, ẹni tí ó rìn dédé.
6: Hallelujah. Yé gbogbo à ń gbọ́ tó bá jẹ́ fault ẹ tètè máa mú jáde tí ò bá rìn dédé o ti mọ̀ pé ó rìn dédé.
7: Ti ń ṣiṣẹ́ òdodo.
6: Ti ń ṣiṣẹ́ òdodo. Tin so otito inu re.
7: Eni ti ko fi awon re soro eni leyin.
6: Ti ko soro ile o leyin.
7: Ti ko si se ibi si eni keji re.
6: Ti ko se ibi si eni keji re.
7: Ti ko si gba oro egan si eni keji re.
6: Ti ko gba oro egan si eni keji re.
7: Ni oju eni ti eniyan ke eniyan di gigan.
6: Ehn.
7: Sugbon. Ama bu ala fun awon ti o be ro Oluwa.
6: Yes.
7: Eni ti o bura si ibi ara re.
6: Yes.
7: Ti ko si yi pada.
6: Eh.
7: Eni ti ko fi owo re gba ele.
6: Yes.
7: Ti ko si gba owo ebe si alaise.
6: Eh.
7: Eni ti o ba si nse nkan wonyi.
6: Yes.
7: Iyo yes e lai lai.
6: Ta lo so? Dafidi ni. Hallelujah. Adafidi ko ko sa. Eh? Olorun inspire lati so ni. Dafidi to de so yen. Ti a ba wo nu Bibeli. Hallelujah. Eri ko ogun po fun. Awon ogun to de po fun. Awon afowo fa ni. Ninu wahala ta ni lati ni experience. Ti o ba ti ni wahala kokan. Ko le ni experience aye. Gbogbo ton ba gba e ni ni to gba e lola ti a tu easy lati gba e lo tola o fun e le experience awon to so fun to ti gba na na to so experience won fun e won na kogbon be ni hallelujah iyen ni ogbon lati correct eyi hallelujah e ri pe David do so ru awon eyan to lati ba wa waju Oluwa ti a ba wo ogun to dide si ninu bibeli o po Mo David go which is the sito o ko Olorun sile. Hallelujah. Pe Olorun wa and to perfect. Hallelujah. Olorun so pe o n fe ki gbugbu aye ko se patapata o n le sanu fun. So ngba tori pe ese yan ti to o wa gbo fin sile. O fi so pe bo ba se bayi. Bayi ni result here. Hallelujah. O fi de so pe bo ba pa gbugbu o fi mo to ba se kan. Olo je bi gbogbo e abi o mi pe olorun fe da gbogbo aye lebi pata ko wa le sanu fun awon to ki se ise to se hallelujah ko si ise ta le se to le convince olorun tori olorun lo nsise bibele je ka mo pe olorun sise fun ojo mefa ni ojo keje o si mi kuro nu ise re ojo keje yen de lo da eniyan Hallelujah. Ngba to da eyan nu kilo da si inu isimi. Ori ko sise kokan. Hallelujah. Tugbon awon eyan create Olorun fun ara won nu aye. Awon Olorun kiri. O wa le won kun jeun. Ma ma paro pe e mu ade wa fun. Mu eran wa fun. Mu eko wa fun. Hallelujah. Obe joko abi ko joko. Ba jera ise ati kini wa mu wele hallelujah ki lo lo eje o mu gbo fool nko ti o le soro to ri pe ko le soro eya lo ma soro o sin yen o wa si nkan to gbele ani ko kule fun hallelujah so awon ti ironu e ti ku patapata ni olorun lo je ki iye won ko jera hallelujah won te ni ru pe igi ti mo gbe ye ti mo se photo eniyan se be mo lo ge loko to ba lagbara oni je ngeun oru to ba otutu mu mi mo tu ko sinu ina mo fi dana hallelujah o tu we se be o ti fi nu e se be o gba gbe yoku kale wa ni olorun wa nsi iye oni ton ti ra ni kò ní ọkàn rárá àtọ ẹranko gbá ni bíbélì sọ pé ẹranko kò ní iye hallelujah
7: ṣùgbọ́n àwọn wọ̀nyí bí ẹranko ìgbẹ́ tí kò ní èrò
6: wọn kì í ro
7: ẹranko ṣá tí a dá láti máa mú pa wọ́n sọ̀rọ̀ ẹ̀gàn nínú ọ̀ràn tí kò yé wọn a ó pa wọn run pátápátá nínú ìbàjẹ́ ara wọn.
6: Olúwa yóò ṣàánú fún wa wọn. Hallelujah. Ṣé rí àwọn ẹran ayé nìyẹn ọkọ jùlẹ bẹ pọ ijọ mo fe yàtọ abi wọn a de pa abi wọn ni pa hallelujah ṣe ọlọrun da si o se to kan lọrun eran ko ta mu pa ni mo be yan ba si ọlọrun esu lo ma sin ko ti keta hallelujah David is sort of from experience o ti ni orisirisi experience omo e ti dede sawon yawo e awon eyan ti dede si orisi o ti sore de bi were nigba ton le kiri orisirisi wa lati fi accumulate experience pe to ba pe joko a le so o de wa ko omo e hallelujah o so fun Solomon pe ma bere onkun lodo Olorun ju ogbon iwe owo ori kerin ese keje
7: ipele se ogbon ni lati ni ogbon
6: ati pelon ogbon ipele se ogbon hallelujah lati ni ogbon ke eyan to je ologbon o ti bo sowo awon to je pe o la lodo e ko to je ologbon hallelujah wọ́n ti ṣoríṣiríṣi fún wọ́n ti tọ́jẹ́ wọ́n ti di everything so ó ń là ní lání experience hallelujah Isaiah 48 verse 13 jẹ́ bá rí ọ̀hún òkè tó ń ṣe ìdí tí àrá ń sọ tí gbogbo ẹ̀ ń ṣe kíní ọlọ́run rìn ní hallelujah gbogbo tí ọlọ́run dá wọ́n reference ẹ̀ wọ́n respect ẹ̀ wọ́n bẹ̀rù ẹ̀ àwọn ènìyàn bẹ̀rù ọlọ́run àlè ní ọgbọ́n nínú kẹyàn ni ọgbọ́n yẹn ọlọ́run ló máa kọ lọ sí Jeremiah 48 verse 13 náà
7: Moab yìí ó sì tijú nítorí Kemoshi gẹ́gẹ́ bí ilẹ̀ Israẹli ti tijú nítorí Bethel ìgbẹ́

0: tell you about it, Kojoko Dano. Holy experience.
1: Mwa puti wani rara. Lati by where I wa. O city sile. Lori gede gede.
0: Yes.
1: Biati wani. Ako city da. Lati onwelo. De onwelo. Bani ko iti lasi igbekun. Ni torina. Itawa re wa ninu re. Orun re ko si pada.
0: Hallelujah. Cheri. Bi eyan ba mu omensin o da minu cup kan ko jo mi gbona o re fe mu o mu cup keji to ba ya a se mu abi ko se mu lati nu cup ko da si kan wa tu da pada sinu cup mi hallelujah to ba ya de state to ma le mu sugbon to da sinu cup mi ton danu charo mi mu ti eyan ba ti go through wahala ko le kogbon e to la wahala koja lo gbon to ba so npe baya an kokon wa ti iru awa yi ni mo mo pe adugbo ti mo dagba si leko hallelujah te mo bi so npe ni odun la ebe ni awa dagba si bel mo ti lo lewe an ko mo kon wa nbe omo odun la hallelujah te ba ri won e sa fun won te yan ko ato enja ko de ma gbe ko ma la mole ko de tun ma dide ko tun ma la mole ko ma di ko la mole to about 40 times o tun dide ah ta lo wa sa fun ra mo jiji e to la yan mole lo ma sa pe yi o koku igba to ba pick race lo ma wa le hallelujah igun adupe lowo olorun ba se gbe nbe olorun oje aya ndi e won o fu a new experience iru nkan to njade nbe se mo pe isale gongon o no last one no pe o ma gba bolu nbe sugbon won bi elomi reku laibe koja won gugu awon eyan mo pe danger zone ni losan gongon sugbon awa ta dagba be won mo wa hallelujah gba ta lo ba won fu jari daba koja wa won ma wo wa ni ale omo omo adugbo ni hallelujah but at the same time ke lo jade be ogbon ti eyan ba koja nu wa la ko gbogbo ti David bere si ni ku jo yen o lo so fun Solomon pe ma bere nkan kan lowo olorun ogbon ni kon ni ko bere o mi logbon lati se eto gbogbo ilu yi ogbon de ki darin hallelujah abi ogbon ni ko lo wa sodo Solomon ola wa lodo e everything lo wa lodo e to je pe gbogbo aye wa npe wo ta de ni ogbon Jesu logbon ohun to bere ko ye baba e lo so pe bere ogbon ko le lanu ohun kan to wa nu aye ah lanu kan to wa nu aye awa a join aye ni hallelujah awa gbe aye wo church ni ẹ lọ́run sí ọpẹ́ ilé olúwa ni ìdájọ́ ti máa bẹ̀rẹ̀ olúwa yóò ṣàánú fún wa ó tí mo fẹ́ kí ó yí gbogbo wa ni pé àwọn kọ́kọ́ wà tó jẹ́ pé ọlọ́run ò fara mọ́ àwọn tí ọlọ́run ò fara mọ́ àwọn tí ò jọ ìwà ọlọ́run ni hallelujah kárákítà ọlọ́run yàtọ̀ sí kárákítà ènìyàn ohun tó fi mọ ọmọ ọlọ́run ni kárákítà ohun tó fi mọ ọmọ èṣù ni kárákítà iwa to ba nku hallelujah abe gbo pe esu da yan ko saye ko da yan kokon gbo ngba ti kene pa ebel ina pe o le omo esu o ni ti esu baba e lo je ife ku fe baba e lo se oni ro ni apayan ni character ni esu ni en ba puro en to ba ku rai en to envy yan àwọn gbogbo àwọn nǹkan tí ó wà ní bẹ́ẹ̀lù yẹn kárákítà èṣù ni yẹn náà fi mọ ọmọ èṣù kì í ṣe pé èèyàn kan jẹ́ ọmọ èṣù ó yà lọ́nà rebellion hallelujah olúwa yóò tọ́ wa sọ́nà psalm 1 verse 1.
1: ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn burú.
0: àwọn wọlé ọlọ́run bless kí náà pè ń sìn
1: ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú
0: ọ̀rọ̀ tọ́lọ́run bless nìyẹn
1: tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀
0: ọ̀rọ̀ tọ́lọ́run bless nìyẹn
1: àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà nínú òfin olúwa àti nínú òfin rẹ̀ ni ó ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀ ewé rẹ̀ kì yóò sì rẹ̀
0: hallelujah tí igi bá wà létí odò ìyẹn máa mọ̀ pé òjò rà bójò rọ̀ torí pé every time ni o ní supply anybody tó bá bá ọlọ́run rìn supply ẹ̀ máa constant látọ̀dọ̀ lọ tí ọlọ́run bá ń báyàn jà àwọn ológun ayé náà ń ṣe hallelujah wọ́n á wo ibi tí àwọn tó ń supply wọn ní ohun ìjà wọ́n á máa ṣọ́ wọn tí wọ́n bá rí àwọn tó ń supply wọn á seize ohun ìjà yẹn lọ́wọ́ wọn tí àwọn tí bí ò bá rí ohun ìjà hallelujah ọ̀tí aṣẹ́gun àbí kò ní ṣẹ́gun ẹ̀ bí ọlọ́run ṣe máa ń ṣe fún àwọn tí ò jẹ́ tiẹ̀ ni á block gbogbo ọ̀nà pátá àrò bó mọ̀ ṣe kò ní ní idea kankan tó lè ṣe hallelujah ọlọ́run sọ pé fi dán mi wò bí mi kì yóò ṣí fèrèsé ọ̀run àbí kí ló wà ní fèrèsé window ló kún gbogbo bíi bẹ́ẹ̀ ọba wà ní ilé tó wà lókè a rí nǹkan tó wà ní ọ̀nà jíjẹ́ àbí kò ní rí a rí opportunities ideas ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tí ò jẹ́ tí ọlọ́run wọn ò ní idea kankan ó ti kú mọ́ wọn nínú ìríra ọkùnrin méjì ló wà ìbùkún ni fún ọkùnrin náà wọn ò ní men àbọ̀ pẹ̀lú èèyàn púpọ̀ ìbùkún ni fún ọkùnrin èèyàn kan náà sọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run dẹ̀rẹ́ ọkùnrin jẹ́ méjì psalm 8 verse 4 kí ni ènìyàn
1: tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀ àti ọmọ ènìyàn
0: tí wọ́n pé èkíní ìkejì nìyẹn ènìyàn àti
1: ọmọ ènìyàn
0: ẹni tí èèyàn bí hallelujah ènìyàn ọlọ́run ló dá ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa gẹ́gẹ́ bí ìrírí wa àwọn méjèèjì lọ́run ló wà hallelujah ọmọ tí èèyàn bí èèyàn ló máa jọ ọmọ tí ọlọ́run bí ọlọ́run ló máa jọ bí ọlọ́run ṣe ń bí ọmọ nípa ọ̀rọ̀ hallelujah ènìyàn àti ọmọ ènìyàn ẹ jẹ́ wo àpẹẹrẹ genesis orí kejì ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún.
1: olúwa ọlọ́run sì mú ọkùnrin náà ó sì fi sínú ọgbà ẹdẹ́nì
0: kí ló ṣe ó mọ́ àbí láti inú erùpẹ̀ ó fi sínú ọgbà ẹdẹ́nì èèyàn kan nìyẹn
1: láti máa ró
0: láti máa ró
1: àti láti máa ṣọ́
0: láti máa ṣọ́
1: olúwa ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé nínú gbogbo igi ọgbà ní kí ìwọ kí ó máa jẹ
0: ṣùgbọ́n
1: nínú igi ìmọ̀ rere àti búburú ni ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀ nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀ kíkú ni ìwọ ó kú
0: tí èèyàn bá dẹ̀ kú kí ló ń jẹ́ bẹ́ẹ̀ pause ẹni ègún ẹni ègún náà fi ń kọ́ sórí igi jésù ló dé ẹni ègún torí wa hallelujah àbí orí igi kọ́ náà fi kọ́ sí àwa dẹ̀ ní accuse gbogbo ohun tí ọlọ́run ní àgbọ̀dọ̀ ṣe là ń ṣe jésù dẹ̀ wá pé ok máa dá wọn padà sí ọ̀dọ̀ ọlọ́run ẹ fi mí sí ààyè wọn ó dẹ̀ gba ààyè wa ṣé kò yẹ ká máa bọlá fún gbàdúrà sí ọlọ́run òun ló sọ fún ẹ kó má bẹ̀rù mo bá wà náà àmọ́ jábèsì ni òun lọ́lá o ṣùgbọ́n kò tíì tó jẹ́ kó túbọ̀ fẹ́ sí ẹni tí òun ló ní kó bèrè ó lé ọkọ̀ abalẹ̀ kò ní sí aṣálẹ̀ ilẹ̀ gbígbẹ́ ó máa bomi sí òun máa tún mú ẹ̀mí òun ẹ̀mí ọlọ́run ló mọ nǹkan tí ọlọ́run dá ọmọbí tó pamọ́ ẹ̀ sí àmì ní orúkọ jésù kristi Isaiah 50 verse 1.
1: báyìí ni olúwa wí níbo ni ìwé ìkọ̀sílẹ̀ ìyá yín gbé wà ẹni tí mo ti kọ̀ sílẹ̀ tàbí ta ni nínú àwọn onígbèsè mi tí mo ti tà ní fún kíyèsí nítorí àìṣedédé yín
0: àwa la tara wa o
1: ni ẹ̀yin ti tara yín àti nítorí ìrékọjá yín ni a ṣe kọ ìyá yín sílẹ̀ nítorí nígbà tí mo dé kò sí ẹnìkan nígbà tí mo pè ko si enikan lati dahun awo mi akuru to be ti ko fi le ra pada
0: so fo lu ape o ti ko pe o de wa bi nsin owo to fi ra pada yen ko fi se turn around fun e mi da tin so pe ko si ko ma flow lodo ti e lato ni lo itora ati alafia ifokan bale ola olorun ko wa lare adura amen amen amen ni oruko Jesu Christi Jehovah Jesu Christi Michael mimo ati je ipere oluwa ipe wa oluwa ma je o ja si asan awon to ba n pe yi ni pe o mo pe gbogbo aye lo ti se ton ti kuna ogo re o ba si pe wa kuro nu aye o ti da wa lare ni ni oruko Jesu Christi bi eni keni ba fe da wa lejo olorun ti da wa lare Jesu ni o se idajo aye ati oku Jesu na la to wa lo pe wa a wa lodo re Oluwa gbogbo en to fe se idajo wa won gba gbo won wo ni idajo re bi olorun ba wa pelu wa ta lo fe ba wa ja ye ki awon ota wa ko ja si ota re ti ba je ohun ti ota ti so boya orun na fi so nigba to yo jade tabi osupa tabi irawo ni oruko Jesu Kristi so won di ke Jesu ire ni orun ododo ire pelu imu orun imu larada ye ki orun imu larada ko ran sori awo eniyan re mu wa larada Oluwa mu ipinu re se lori wa ka le ma yan ologo adupe lowo oro Olorun go ni fun Kristi loke oro Jesu Oluwa wa
2: adupe lowo yin baba wa Reverend Dr. Olagun Adesanya fun asayan oro emi si itasale yi adupe fun emi si Olorun ninu aye yin won gbaladura pe be tin ja fafa si ise Oluwa ba tin pe yin te nje wa Olorun oba emi yo se gbogbo ise yin ni ase pe e ni tenugbo lo bi owo ijoba orun na ti gbogbo wa se wa nle pa bayi Olorun ni se le iwo fun ko wa wa amen ni oruko Jesu fun gbogbo eyin te wa fe imo si waju si lori akore oro ti baba ti fi ba wa soro ni asale yi boya fe ki baba ko gba yin ni imoran kan tabi ikeji tabi fe ba awon baba soro ni ida kan ko tabi fe ki awon baba ko gbadura fun yin kan pase si bi orisun ibanuje aye yin tabi o ni ohun kan ti e dawole tabi te fe dawole te fe ki awon baba ko fi adura ran yin lowo ele ore fe lati ko awon baba wa Reverend Dr. Olagun Adesanya sori awon ero ibanisoro yi nigba ti won ma ba yin soro ti won si ma pase oro si bi igbesi aye yin ti aye yin o si ma gba tunse igbesi aye yin o si ni ri bakan na mo e pe awon baba wa Reverend Dr. Olagun Adesanya sori awon ero ibanisoro yi 08059681221 tabi ki e pe 07065896331 07065896331 o si wan gbaladura pe bi won tin ma gbadura fun won tin won ma pase oro si bi orisun ibanuje aye re ibanuje aye re yo dayo emi o ma wa fi isa lo ni asale yi lori eto yin eto wa opo igbala nigba ta tun ma pada bo ni ose to bo lati tun jo gbadun ara wa lori eto yi eto opo igbala ani gbogbo jijade ati iwole wa ninu ose yi ni yo mu imisi ati ibukun Olorun dani ire o daro

0: bere ni o mo ma je kiti o di be to ba ti ra pere kekeke tete gbera bayi
1: ma bo so do baba gba
2: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
0: ero ibanisoro wa 08068216859 08068216859 gbogbo adugo to ba tin gbo wa bayi de te ma bo lodo baba gba lori ati ni dogun ni ati se igbanse doran ni e tell me ti baba olorun saanu wa to ba gbo wan gbowo ka to se igbanse ni be se ngbo mi pa dele mechanic ni elomie ni le ba soro nitori pe elomi o le nawo sagu are agu ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya e mo ti lo leko si se e ma so be sugbon olorun oba fe nikan si je nikan lo bo olorun se ma ko se ti ma nbo sodo wa olorun tin gbadura a ti mo pe agu an ti gba ko to gbera le ni to ba tin ra pere pe boya nun mi bata nbo lese re e a se nkan paja paja lowo lese ati ni dogun apa romi egbe kara romi ati gbera gan baba ni party ya iwo le lo ogun loni ogun mo ni olorun bo ni ja rogun an gbe ni sugbe ni to an gbe ni sugbe ni to ameri o an di magidi mo pe ka to rin olorun ni je keri sugbon adua la so ran ju ka gbe igbese nkan to won oju olorun to nbe gbogbo ona ti so kan si keji ba fi wa lagu are to nfura si tete ma bo si
2: number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
0: lodo baba agba teni be gloju
1: ero ibanisoro wa 08068216859 08068216859
0: etite kole te ba ngbo lale ejide bendaji te ba ngbo losan e ma ti di pari ke ti ma bo ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo lori tewe tebo ti o mu kara yin o se kebe kebe elomi ni mato ti o toju mato eyin lo ri bi o se ri gege be na lo ro ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba service e mo ko le ta fun soju ona odun wo ni won ti wa laye to tin je to tin mu to n gbadun to tin je toju ara e ni tan ma wa soro pe bye bye le ra wa o ti won judo iro na ma n pa ma ba so be o baba agba teni be glo gbogbo bi ti mo nde pata adua na ma se femi boya gbogbo ara lo nte ni ara yin eni owo nkan mi ni egbe kara ro mi ni to ba ti wa nri awon apere kan ogbodo gbe igbese lati wa toju are
2: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
1: ero ibanisoro wa 08068216859 08068216859
3: e tun ba te siwaju
0: ki lo ndo la mu kini won ti nawo nawo nawo lere ai sagman ni lowo olorun ma je ari ogun wahala ya n lu pipi ayin to ejo birin lete n gbo gbogbo ti mo so pata wa ni abi won so ran gbo birin ni gbogbo tokunrin to birin lo ni ta so yo sugba won to ba won wa woju olorun to nbe lo na to like san kan si keji nu agbara iwo kan si baba agba te nbe loju ona abayo olorun lo se to ba ti de lori gbogbo nkan gola le ma fenu ba gbogbo ti won na ba joko to ri ko n se olowo lowo bayi ma pa isa tarun ta ba ti bi mo ma bo si
2: number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
0: tete ma bo ko ma bo mo se nsoro yi lokunrin lobirin lomode lagba olorun bo ni so wa den to ma tiro a to se a ofi won se yeye sugba nkankan lo se okun fa e te ba tin ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idanari lori sirisi ti na ti gbogbo ara o ma fa kichara abi eja o ma nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fati ewo tete ma bo sagbade we marubu ta kebe lodo baba agba te ni do to ba ti de gan won na ah baba won ni itowo la ma do be a ki n gbokere ma dunu obe re ma ti foworo oye ko ko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se n gbo mi ba yen dide fia e ma bo pe ah o de je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo sodo baba agba te ni be loju
2: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
0: e wa ke wa janfani ewe ati gani afiji eyin na didi ke ma bo kilo nsi o kilo yu elenu wahala ti damu wo lo wa nu agba re to ti fa isan boya ati ni dogun ati gbese di wahala gbogbo egbe kan ara ku tai tai jenje ni bi ni ele iwo si bi ni olorun bo ni je ka wa rogun ofa ofa buruku oni ba wa fefe buruku oni fe luwa orisirisi ona lo ngba wa elomi afefe ni ti e elomi ofa lo fa elomi ko sin dati chairman to ba ti de eyin na o mo lori ba se nbi ati ayewo ati to ba ye ka si pe kilo fa ti leyi soju orun lo ti sele ni abi ngba te nlo ni kankan ba e pi te mo boya boya to wa ti dagu ara to wa nbara je ti o mo ba nu mi ara nu eje inu egungun olorun ni je kari ṣùgbọ́n tẹ́yẹ bá ti wá rí ẹjẹ́ ká tètè gbégbé sẹ́ ká mọ̀ pé ọ̀dọ́ bàbá àgbà sẹ́yìn bẹ́ẹ̀ lójú.
2: ní number 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọtún.
3: bẹ́ẹ̀ bàbá àgbà tẹ́ni bẹ́ẹ̀ lójú wa.
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa is 08068216859 08068216859.
0: ẹ má lẹ ti náwó àbẹ ti dé bìkọ́rí ẹ̀yìn ẹ mú gbàgbọ́ yín dání ẹ wọ́n ní bí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtàn lè kanna ẹ gbà pé bẹ́ẹ̀ bá ti rí mi lélẹ̀ tẹ́ ẹ bá ti dé báyìí ogun àti wàhálà àtàìsàn tó náà làm kò ti ṣe.
2: ẹ wọ márùá tó ń lọ sí abaranjẹ road tàbí tẹ bá ń gbọkọ bọ abaranjẹ road ní kẹ bèrè ẹ bọlẹ ní délé ara bus stop apá ọtún yẹn lẹ yá sí number 20 amoka street délé ara bus stop off abaranjẹ road nílùú ìkọtún lẹkọọ nílùú.
0: ibẹ̀ ń bàbá àgbà wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
1: 08068216859
3: a máa retí yín o.
4: fẹ́ bá ní kẹ́ ẹ play.
5: ó tì pàṣẹ la fẹ́.
6: hip-hop ní kẹ́ ẹ play jọ.
7: sẹ́yìn ilé ìjọ ni ẹ̀ ń tiro ẹ̀ ń tẹ̀pa ẹ̀ wá ń dá sọ́rọ̀ ijó.
5: dèrò ń kẹ lẹ́nu ẹ èmi ti sọ kánú ijó alẹ́ òní ẹ dáyàn mọ́.
6: ẹ pẹ̀lẹ́ o kí ló fa tó tó nù.
7: bàbá ẹ̀yin náà ti sọ pánù. ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan egungun àti ẹran ara yín jẹ́.
6: bàbá àgbà tẹni bẹ́gi lójú ṣe o mo lu egbògi bàbá àgbàdúrà mi gbà mo sọ pánù.
5: tó jẹ́ pọ́lọ́ ń lo yọ mí lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà mo bọ́ lọ́wọ́ ara títa ọ̀rọ̀ sísọ mi ń jága ara báyìí àtẹ́lẹsẹ̀ tó mọ̀ mí lè mọ̀ ìyẹn ti dàfi sẹ́yìn ewé ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ mario ọlọ́run gbà wá lọ́wọ́ ìsan afinipamọ́ àrùn afiniṣẹ̀sín ìdè mi já ojú tó bá fàkókò ẹni ṣòfò ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. bàbá àgbà wà ní number 20 amoka street délé ara bus stop off abaranjẹ road ìkọtún lagos state. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859 lẹ́ẹ̀kan sí 08068216859 de ronke o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pánù.
8: Band FM.

0: iléeṣẹ́ tó ń pọn ọtí Four Ram Bitters òun náà ni a ti mú ọ̀rọ̀ àmọ̀ràn wá fún ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Four Ram Bitters ẹ̀yin onífàájì ẹ̀yin gbajúgbajà ẹ̀yin ọmọ jayéjayé jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ àmọ̀ràn yìí láti iléeṣẹ́ Four Ram Bitters pàápàá lórí ọ̀rọ̀ tí àwọn àgbàlagbà máa sọ pé ọtí kì í pàgó ẹni tí kò bá mọ̀ wọn ara ẹ̀ òun náà ni ọtí máa pa ìwọ̀n oníwọ̀n láàmọ̀ a gbọ́dọ̀ mọ̀ wọn ara wa a gbọ́dọ̀ mọ ọtí tán ká máa wá sọ àsí ọ̀rọ̀ a gbọ́dọ̀ mọ ohun tí agbára wa gbé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé Four Ram Bitters kò ní ìgbàgbọ́ nínú dàrúdàpọ̀ a gbàgbọ́ nínú pé kéèyàn ṣe fàájì ìjọba ṣùgbọ́n o gbọ́dọ̀ mọ límìtì ara ẹ̀ o gbọ́dọ̀ mọ ohun tí agbára ẹ gbé o gbọ́dọ̀ mọ capacity ẹ ní Four Ram Bitters a gbàgbọ́ pé kò yẹ ká mu títán ká máa sọ àsí ọ̀rọ̀ kọ́wọ́ máa lù kórí máa jó kẹsẹ̀ máa lù kórí máa jó kí ọ̀rọ̀ má ba ọgbọ́n mu kò dáa rárá àti rárá bá bá ti mutí dé gèjì àwa ìyẹn gèjì wa ó yẹ kí a ti lè mọ̀ pé èyí tí mo ṣe ó ti tó Four Ram Bitters ó fẹ́ kí a jẹ́ èèyàn tó responsible ìyẹn ni pé èèyàn tí ó mọ ohun tó ń ṣe oníbìníran ni wá a gbọ́dọ̀ mu ti kọjá ààyè wa lóòótọ́ ni ká gbádùn ara wa o ṣùgbọ́n kì í ṣe pé a máa wá di wèrè dùn wò lọ́jà kò ṣe bí lọ́mọ máa ṣe àwọn ìṣe tó yẹ pé àwọn èèyàn a máa bẹnu àtẹ́lùwá àfẹ́ bẹ́ẹ̀ iyì Four Ram Bitters òun náà ni pé ká mutí níwọ̀n kò dìgbà tí a bá ń bẹ́ nìkẹ́ni díje o pé mo lè mu páàkì kan tán mo lè mu páàkì méjì àwa yìí láti wá bá ẹnikẹ́ni díje ká ṣe fàájì níwọ̀n ara wa kí Four Ram Bitters kó gbé wa débẹ̀ kó fún wa ní ìgboyà èyí tó tọ́ àti èyí tí ó yẹ fún ìrìnàjò ayé wa pé àwa wà timid a lè sọ̀rọ̀ níbi tó yẹ ká ti sọ̀rọ̀ ká já díẹ̀ sára ká ti mọ ohun tí a fẹ́ sọ kó ràn wá lọ́wọ́ kó fún wa ní a little push ìyẹn ni pé kó fún wa ní courage tí a nílò kì í ṣe pé a máa sọ ìtàn jàpá tìrókò ọkọ̀ yan níbo fún àwọn àgbàlagbà láìṣe ọmọdé níbi òde fàájì tàbí pé ká máa para dáradà ká máa wá odindi ọkọ̀ wa nínú gọ́tà tàbí ká máa bèrè kí ló wà nínú rédíò tó fi ń dún Four Ram Bitters ò fẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì báyìí a lọ gbá òpó iná mú dìgì a ní olólùfẹ́ òun àgbógbóró nǹkan bẹ́ẹ̀ kì í ṣàwọn tó bá mu Four Ram Bitters kò dáa ọtí tá a bá mu tó jẹ́ lóde fàájì kó fún wa ní ìgboyà kó mú wa pẹ̀lú àwọn jayéjayé èèyàn class ohun tó yẹ kí ọtí ṣe fún wa nìyẹn pàápàá Four Ram Bitters ṣùgbọ́n a gbọ́dọ̀ mutí débi pé àwọn ọ̀rẹ́ wa wọ́n máa wá rí wa wọn ní lè bá wa ṣe mọ́ wọ́n máa yẹra fún wa ìyẹn ò dáa o Four Ram Bitters ó wà fún àwọn èèyàn tó fẹ́ gbádùn níwọ̀ntúnwọ̀nsì ẹ mutí ẹ gbádùn ara yín ṣùgbọ́n ohun tó ṣe kókó ni pé kẹ́ ẹ mọ̀ wọn ara yín ẹ dáàbò bo ìjẹmọlúàbí yín ẹ má yẹ káwọn èèyàn rí yín kó máa fẹnu ṣáátá yín látàrí àwọn nǹkan tí kò tọ́ tí kò yẹ ǹjẹ́ ẹ̀yin fẹ́ jẹ́ alágbàtà Four Ram Bitters ẹ lè kàn sí wọn lórí ẹ̀rọ Instagram wọn tàbí gbogbo àwọn social media handles wọn tó kù @4ram_bitters @4ram_bitters yẹn 4 as in numerical 4 4 ẹ̀rin kẹwàtẹ rams tó ní s rounds _bitters bitters kò sí gbogbo Four Ram Bitters tẹ bá mú báyìí ìgbádùn ni ṣùgbọ́n Four Ram Bitters kò sí fún aláboyún àtẹni tí kò tí pé ọdún 18 ẹ jẹ́ ká mú tí mọ níwọ̀n.
1: Exclusive to jambase.com.
2: Ó Lad Shadow Medical Healing Omkoja Fenuroyin ninu ka fi ewe ate gbo sitoju ara awon ni won se ose iya ijebu to mu ilera eda ji pepe eri inu to nfa iju ati eda fawon to nwoju oluwa o kan jogbon ela to nse segesege tabi ti ko ti e wa mo dohun igbagbe wa ki won na darapo ma won to yin oluwa logo ibaje ato si egbe tabi to sugar ki e keta ton okunrin duro gbon loju ise nitori opa eyin to tin na won ogun orukun to ro ni adoro itan seboko baje ilaki ko bere si pe wa sori 080 362 0392 gbo lekan si 080 362 0392 ose iyajebu to nsise bi ajebi dan a ma segun nkan to rin sokulukulu ninu ara yato si ose iyajebu to nsise bi ajebi dan atun ni opolopo orisirisi egogi mi to munadoko to ngogun ti orisirisi are ara eni to wa awon agbaba wa lara e ti won da laamu efori gbogbo igba airorun sun dede o nwa igbega lenu ise iwo sha ti ma bonu nipa ohun to nba ofira lagu ara ni ewe ategbo pombele nile ise ola trado medical ini ohun fi se itoju gbogbo eni to ba kan si won iwo ni ko ma tun bora re pamọ tete pe wa sori 080 362 0392 lekan si 080 36 20 39 32 tabi kan si wa ni number 8 alaja limota idera street off isale ariya dalemo bus stop songo ogun state kan si ile ise olat trado medical healing home loni fun eyike iya ilera ara re ko le ri mo daju pe ewe ategbo o si nje sibe sibe
3: Babawo lojo bi Alhaji Ganiyu Farugdin aka Fasco Furniture e ma gbese ni kokko feso jojo ope ori kadun to rara ti dara agba Alhaji Agbemi Sola ope lo yeru food canteen iya beje olonje lo kiyin Alhaji Ganiyu Farugdin Fasco Furniture ku ori re ayeye ojo bi odun 85 75 years of age loke epe gbogbo ojo kokan la osu keto ninu odun 11th September la ayeye ojo bi Alhaji ti todun isi bo sojo Friday 11th September 2026 ni 35 Samuel Street Akowojo Ipinle Eko gbogbo afeni fere la fe ko peju pese sibe happy birthday to you sir Alhaji Ganiyu Farugdin aka Fasco Furniture emi ya sopolopo odun laye gbogbo re te foju yin kan ko ni pare eyi te nreti lodo Olorun a se fun yin ni rorun Alhaji Agbemi Sola ope lo yeru food canteen iya beje olonje lo popona oyin lola sasa Ipinle Eko lo nki yin o
2: Àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gumi lójú àtòkèrè láti lọ àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wá nígbà míì pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìrìnrìn rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti ná gbàrà náà gbòòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìrìnrìn rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osula Herbal.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rè o 070-38-615168 070-38-615168
2: Òtítọ́ inú àti ìbẹ̀rẹ̀ Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tí wọ́n kò rújú rá kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wá.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rè o
5: 070-38-615168 Abba Spiritual Therapy ti gbogbo aye mo si baba tapa worldwide won kale si 61 santo avenue abule egba bus stop nipile eko won ni ara rile logun oro eda to ba wa lalafia ohun gbogbo lo ni agbo to ba si gba ni lowo abiku omi nu re ko gbodo gbe siwaju ohun gbogbo e koju opo isile yo se lanfani 0803 373 5570 0803 373 5570 tabi 0708927444 0708-927-4444. Ohun ti agba fi n jẹko abe ewe bayi lo wa adara masase kan ko si bi seri abaje ajaneku fere ohun kan agbede ile aye eda to porukuru musu be ni olorun ko se bi eyan ni ka be ara aye ko le pa kadara da ni toto sugbon won le fowo ago seyin olorun yo pese omo alarubarika fun gbogbo eyin te nsu pa ri bi omo sososo bayi ni ile atarekun atare ke ki di ti e labo fun asiri gbigbadua ka lama adua Baba Tapa Worldwide ni keke si won wa ni Santos Avenue Abule gba bus stop Leko ileise Baba Tapa Worldwide ni opopolopo lo je pe aise alalobo tabi arun dile lo nba won fira awon kokoro aifojuri majele oje imototo are ni ne ma se pataki gbogbo eyin obirin to je pe wa nipase oyun nini Baba Tapa Worldwide sadura pe e o jawe abiwere lagbara Olorun oba eyin agan e o to wa labosun e o fi pamo lara lori eyikeyi aisan arun alalobo airorun sun arun pojupoto arun omolegun tabi foni kufola dide ki gbesi aye eda ko wa pa kori kemu lori epe e pe soju opo baba tapa worldwide 0803-373-5570 0803-373-5570 tabi 0708-927-4444 0708-927-4444 won kale si 61 Santo Avenue Abule Egba bus stop nipile Eko animo kai baba tapa worldwide won ni mo tetede mo rire mo pe leyin anu se mi olorun ko ni fi se ara wa gbe wa de o baba tapa lo so be

0: ẹmọ ta lẹ gbogbo olólùfẹ́ ètò wa ètò àgbàwá gba bòwò ìṣẹ́rí o wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún ìlọsókè lálẹ́ òní à ń kọjá lọ sí ẹkùn òkè ògbò ní ìpínlẹ̀ ọ̀yọ́ dókítà sheik adéọlá bukola igbó ńlá kìjikìji wẹ́rẹ́pẹ́wà níkàlẹ́ ẹnì máa kí àlejò wa lọ́wọ́ ètò sójú òpó yìí ọkọ sọ́wọ́ àlàáfíà yín 0800-330-61710
1: alejo eba ni tubu awon olorufe leko nko yin
2: e se nko ti mu ni ukaila adiola ti gbe omo si akirikuru ti asitu je asiwaju obi sey leyin na agbole ta ti jade gan agbole ti isembaye isembile ti waye ri ti o si duro titi disi ni agbole agbagbo mi ti ni tiwe omo saju gulo lo ma gbe labo
1: labo
2: ibẹ ni ati jade wa
1: baba wa kilo bi ke fun tabi odo bayi kilasi re
2: awon laye atijo awon baba ma ko kini ko ni ajide ni mo ba mu ewe tan wi to ba ko si nu odo to ba gun pa won da fun mi to ba fi wole bi wole la o ti do bi tin bo ko ko ko la ba lu ba ko ni mo se ri lodun ti o to ba wo dada o to yato oloji
1: eye esin be na
2: isin be di si mo wo ti gba kan iya kan wa ni odo wa ngba kan an pe ya eni ya ya alarugo ma re awon aso orisi si jo ma re o wa di jo pe mi kan ma lo gba lo yoro
1: nanguru
2: mo wa lo gba ti lo mu kan ni ya yen ti nbo ni iya ni nbo ni o lo so gbo lo ni mo ni ayi lo ngba ti ma mi ri mo ọkọ ìyàwó ẹ̀ ń bá tún wájú máa rí wọn wájú lóhùn bóyá àwọn dẹ̀ ìyà sínú gbó ni a mọ̀ nígbà tí máa débẹ̀ padà ìyà ti dó lára gbè kó bá ìgbé ẹ tóbi rà pàtàkì àwọn dẹ̀ kó igi o òun ò wá ìpín òrí mi gbogbo ó lè wọlé sára gbé ẹ nígbà tí wọn wá ní sùn tó fi jáde nígbà wọn jáde wọn wá lọ padà nígbà tí wọn lọ padà ìdí náà wá padà ló bí gbé ẹ ohun tí wọ́n pè tí di ẹmi lanu mo wá pè tí wọ́n ní pẹ̀lú ọba ìmọ̀ ń gbọ́ màá mi ìṣẹ̀lẹ̀ ni mo bá forí mo bá pa àwọn padà ìyẹn bá pa níbi padà ilé yẹn ṣe ọ̀rọ̀ wọn ní ìṣe wọn
1: gbé òkè
2: nínú òkè mo wá lọ sọ̀rọ̀ fún bàbá wa kan bàbá àgbàlagbà ni bàbá náà ń wí bàbá yẹn dẹ̀ ní ó dẹ̀ jẹ́ ọ̀jọ̀ mọ́ tó tó nímọ̀ àwọn ni bàbá tó kù lágbálẹ̀ ilé wa ń gbà yẹn bàbá ní tó bá ti rí tí ń lọ kọ pa àwọn ọjọ́ mi gbọ́lá tí ó gbọ́lá nílé mo bá ń sọ mọ́sánsọ nígbà tí wọ́n bá ìyá gbọ́lá nílé ìjọ kejì báyìí ó tó jọ kẹrin ìṣẹ́ra wọn sí ìjọ tí mo rí wọn ni wọn wà lọ́wọ́ àwọn olùdíje ìyá ìyọ̀ abájọ lọ ká ìyá mọ́
1: ibẹ̀
2: ìyá tí wà ní ìpínlẹ̀ ọ̀hún àbá ni iléṣù ìpínlẹ̀ ìjáde àléṣù ìpínlẹ̀ ìjáde àbá bá mú ọgbọ́n ìbílẹ̀ ọ̀dà ibẹ̀ ni yóò tún ṣe bú wà níbi ẹ̀ mo tí bàbá wa ṣe pẹ̀lú bí ẹ níbẹ̀ ìròyìn mi mọ́ torí pé mi ò tí jìnà nípa ilé ẹ ní bàbá ṣe ní ní tó wà ń bẹ káwọn ó ṣe ni pé àwọn gbọ̀gbọ̀ ní ètò táwọn fẹ́ lò fún àwọn ọmọ tí wọ́n ń sàárẹ̀ ní ilé bẹ́nu ìdí ẹ nínú ìdí ẹ ló ti mú àwọn nǹkan tó lù fún gbogbo àwọn tí ọba tí yẹn bá dé gbọmọdé ilé gbọmọdé ibẹ̀ láti tó kọ ọgbọ́n sọgbọ́n.
1: lẹ́ẹ̀kan sọ orúkọ yín àti fóònù àbá yín.
2: nọ́mbà tèmi ni 08-83-73-53-77.
1: lẹ́ẹ̀kan sí.
2: 08-83-73-53-77.
3: òkìkí ẹ wà ó yẹ ẹnì sóníbẹ̀ níbi ayẹyẹ àrégbèsọlá family day festival 2026 ọjọ́ thursday 17th september ní eégún wọ̀wọ́ máa gbòde ó friday 18th september 2026 ní àkànṣe wá sí ní 15 akínbáyé street opposite ọba ọsọ́lọ̀ new palace ìsọlọ̀ ìpínlẹ̀ èkó bẹ̀rẹ̀ láago mẹ́rin ìrọ̀lẹ́ òní wá sí fọdílẹ́ tí sheik usman sanusheu al-adabi mufasiru àgbà ìlọrin emirates ọjọ́ sunday 20th september ètò àṣekágbá ní ansarudin college of education 6 karimu street ìsọlọ̀ ìpínlẹ̀ èkó bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán. Ọ̀gá la Fuji, Al-Haj Wasiu Alabi Basuma àti Al-Haj Abdulaziz Sauti Arewa náà máa jà lùbọ̀lẹ̀ lọ́jọ́ náà. Lábẹ́ adelé olórí ẹbí Al-Haj Najimdin Ìdùnwú Arẹ́gbẹ́sọlá, alága ọjọ́ náà, Honourable Bayo Aremu Ọláṣojú, Chairman Ìsọ̀nà LCDA, Grandfather of the Day, Al-Haj Chief Taurid Farombi Alado, olórí ẹbí alágbèjì, Ankara Gate Pass. Láti ra Ankara tí yẹn máa pé 08023431478 àti 08179997359. Committee Chairman Al-Haj Chief Said Ìṣọ̀lá Arẹ́gbẹ́sọlá, SA400 Aṣíwájú Ọkọ́ta lolu kéde.
0: Ibi kíkí lọmọlúàbí ti bẹ̀rẹ̀. Baálẹ̀ ọkọ̀ àlú, baálẹ̀ àkúsẹ̀ ọ̀pọ̀dí níbi oníbòwò Kingdom. Olórí ìgbàlẹ̀ Abiodun Sadiq fi àsìkò yìí kí àwọn olórí láàfin bẹ̀rẹ̀ lórí olórí Esther Olajuwọ Àjàsá Mọ́mí Ẹniọlá. Lágbàgbé olórí Adébíyókè Àjàsá, olórí Atimúkẹ́ Àjàsá Ìyá Àgbèjì. Bákan náà ni wọ́n kí Dr. Ganiu Olú Orílẹ̀-èdè Sopẹ́yìn Regent tìlú Ọjọ́ta Lagos. Wọ́n ti di olóyè àkóso ìtìlú onígbògbò kejì ní ìṣàkóso ọba Adéyẹmí Olúwaṣẹ́gun Àjàsá Ọlásìdè Ogwuahun àwòṣe onígbògbò káfọ̀tà fún àṣeyọrí ọdún kẹfà lórí àpèrè babalá wọn. Àṣeyí sàmúnú àṣàmọ́bó sẹ́ẹ̀mí lọ́nà Olódùmarè àṣẹ.
4: A dúpẹ́ lọ́wọ́ àwọn onígbọ̀wọ́ wa bẹ̀rẹ̀ lórí iléeṣẹ́ Baylord Limited tó wà ní roundabout Ìkọ̀sán lábẹ́ ọ̀mọ̀wé Bẹ́wàjì Adébáyọ̀. Níbi tí wọ́n ti ń ta ojúlówó phone accessories, inverter, solar system kamọ̀ sí ìtàn fóònù. Telephone number wọn ni 08023043099. Bákan náà, a ò gbàgbé ilé iṣẹ́ Dókítà Àlùfáà Aláṣeré Cousin Damiláre Anímọ̀káyé Babatapa Worldwide. Bọ́lá ẹ̀dá bá ta kókó tàbí àìsàn, àrùn alálọ́bọ̀, àdúrà àti ewé tegbò ni wọ́n fi ń yanjú ẹ̀. Number 61 Santos Avenue, Abúlé Ẹ̀gbá, Lagos ni iléeṣẹ́ tí wọ́n wà. Ẹ pè wọ́n sí ojú òpó yìí 08033735570 tàbí 07089274444. Lákòótán, a ò gbàgbé ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ Alhaji Taufik Ajiboro Bàbá Òkèrò Elégbòogi Dèbèdébè Shop 10A Oyekola Shopping Complex Jákọ̀ọ́lẹ̀ Gate Ìsọ̀rọ̀ Road Lagos ní iléeṣẹ́ tuntun wọn wà. Èyíkéyìí àìsàn, àrùn inú ọṣan láàárín lọ́kọ-láyà ojú òpó yìí ní kẹ́ ẹ pè wọ́n sí 08094471143 tàbí 08022613442. Gbogbo yín àìníṣẹ́ àìsàn.
0: A pàdé níjọ́ mẹ́jọ lórí àkọ́tọ̀ ètò ẹ̀tọ́ yín àgbà wa bua bẹ́ẹ̀ ọba ṣe ọ́rí o. Ó dàwọ̀.
5: Adé bí a ṣe ń dé o, ẹ dákun ẹ̀yà ìwà gbọ́ wa. Adé bí a ṣe ń dé. Eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì tẹ́ ti ń gbọ́ wa yìí káàbọ̀ sórí ètò wa. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ ti mọ̀ wípé tẹ́ ẹ bá ti gbóhùn wa báyìí, a fẹ́ sọ̀rọ̀ nípa àlàáfíà nítorí pé wọ́n ní àlàáfíà ni ògùn ọ̀rọ̀. Ni mo fi ń kí bàbá wa ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ Bàbá Òkèrò káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wọn. Ẹ jọ ẹ bá mi dárúkọ yín kẹ bá mi kí gbogbo àwọn èèyàn.
6: Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín olólùfẹ́ yín Taufik Ajiboro tí gbogbo àwọn èèyàn mọ̀ ní Bàbá Òkèrò ló ń kí wa pé àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
5: Àmì Bàbá Òkèrò ẹjọ́ ẹ má bínú o, ọ̀rọ̀ kan wà tí ẹ máa ń sọ tó jẹ́ pé kò fi gbogbo ara kò kí ń yé mi. Ẹ máa ń sọ wípé iṣan ni wáyà, iṣan ni wáyà. Wọ́n wò pé iṣan wáyà, báwo ni iṣan tó wà nù ara ṣe papọ̀ mọ́ nǹkan tá à ń so mọ́lé tá à ń pè ní wáyà? Ẹ jọ ẹ bá wa yànnà náà kí gbogbo aráyé kí wọ́n lè mọ ìtumọ̀ ọ̀rọ̀
6: wọn. Ẹ ṣeun atọ́kùn lórí pa dáńpẹ̀ ní iṣan ni wáyà nínú ara. Gbogbo wa náà la mọ̀ pé ní nǹkan kan ló so gbogbo ara papọ̀. Iṣan òun ló so gbogbo jointi wa papọ̀ mọ́ra wọn. Òun ló fà á tí a fi mọ dáadáa pé rẹ̀ pé iṣan ni wáyà nínú ara. Nítorí pé wáyà rè kaso kan mo bi kan ka jo imo kan mo bi kan be na ni oro isan to wa ninu ara o na lo si je la fi npe ni isan ni waya ninu ara so iwo to ba wa ni ipenija nipa isan inu ara iwo na ko didele ko gbo ntan so ko teti bele je ko si joju si wa pe lagbe olohun yo ku nbe
7: ase ah o sese wa ye mi wa yi o na leyin na ti gboyan e kokan niyan o feni ti o ba mo isan ni waya ninu ara ejo ma wa binu aisan isan ara yi kini awon nkan ti yan ma ma ri bi pe nija ti yo fi mo yi pe ah lomokunrin o ohun ti lu igbadi aisan isan ara
6: e seun atokun lori aisan isan nu ara yi tori pe ki dede wa sinu ara o lawon kankan to ma fa akoko ninu to ma fa aisan isan nu ara fun omokunrin to ma fa idakole fun omokunrin ti ko ni je ki omokunrin le soju si e dede lodo ololufe akoko nbe o ni pe eni to ba ti ni arun gbajumo ri tan pe ni ato si egbe elekeji o ni eni to nba obirin sere lasiko to nse alada re lowo abe eni to je si pe a mo se yo bi e meji bi e meta kile to mo abe eni to je pe eyo ti o ni jade dada ti o mo jade sere sere abi nta papade latara ile igbonse gbogbo awon nkan wo yi a mo se akoba fun isan inu ara ti nkan yin ba wa wole sinu ara awon ipeneja ti okunrin le ri a mo fantan pe ni idakole fun omokunrin iwo omokunrin to je ji pe ni owo re tara re ba ti dide laarin seju kan si meji ara re o ti wale abi wo to ti e ni le ba obirin re sere bi e meji bi e meta kile to mo abi wo to ti e ri pe ni ara ti o ti e ni gbere rada depo pe o le se ojuse re monito ba ti mo po ti ni ipenija ntan pe ni dakole moniko dide le ko mo bo wa baba boke o ni top number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isoloro ibe ni baboke wa ero ba ni soro baboke o 08094471143 08094471143 abi 08022613442 08022613442 omo odun melo ni o o ti ju omo 40 years o ti ju omo 50 years o ti ju omo 70 years to je pe laarin seju kan si meji o ti pari seni monito ba dodo baboke o iwo na o mo ipe ni olohun bele ni baboke o to si nba wa se lati dogba lori idakole ti mo nsoro nipa e o je nkan to ti se mi gan funra mi ri ti mo si lori sirisi nkan ti kini yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi lori isan ara ti mo so mokunrin dole yi baba yi lo se toju re fun mi o lo fi je si pe ni gbogbo eni to nwa sodo baboke o awon na gba pe olohun be lodo baboke o si n gba wa se lati yori pelu ase lodo olohun oba to mu ti wa to mu ku nibe mo nigba o pe ti enu ni soro se ero ba ni soro baboke o 08094471143 08094471143 08022613442 08022613442 pelu ase lodo olohun titi e na ni soro se ti isara yi to ba wa pe lara a ma damo okunrin be na ni a tun ma damo omobirin gbogbo to ja si pe ni o le rin dada ko rin laarin seju kan si meji ko ti bere si mo mi elele abi ko mo rin gege bi eni ti bata fe boyo silese re ki sese ko mo faniso ka rin mo le ara gbagbe ka mo rese gbe dada abi ko dabi gba ta tego mole ka teleze ko mo gan ni gogo ko mo dabi gba ti yan tego mole elomi nbe owo mo gbon ni ese o mo gbon elomi nbe opo eyin ni o mo faso elomi nbe ori o mo fo elomi nbe ese re o bere si wu elomi nbe oju re o bere si su ori fifo elomi o ni rorun sun dada ko sun laarin wakati meji meta ko ti laju kalele nkan yi o da monitor ba dodo baboke o pelu ase lodo olohun olohun o ba wa mu ku nibe ko si ni bakan na mo moniko mo bora e mole e mo bora yin pa e dide le mo bo wa baba boke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isolo ni Eko ibe ni baboke o wa pelu ase lodo olohun ti enu ni soro se
7: ami o baboke o ta o foga kirin se ma lana olohun ni je kirin se gbogbo awo okunrin te n gbo mi lasiko yo olohun ni jo lana okunrin mi wa to je pe to ba ri ololufe re ara re o ti sare dide yo ti dabi pe den lo to ba ba sun mo ololufe re bayi a fi wo odo ba denu kole iru ki la fe pe eleyi
6: e seun atokun teri awon nkan te daruko hun a n pe kan ni idakole oto ni arabeku oto ni ojora oto ni teso sugbon mete ta nkan omokunrin na na ma da lamu idakole le n to n ba obirin re sere yo se n dede to ye ko se sugbon ko ni lagbara lati se elekeji la n pe ni arabeku laarin seju kan si meji ara re o ti wale eleketa la n pe ni ojora ara re o dide kani yen fe bobirin re sere yo dabi gba to ranti nkankan ara re ti wale to ba ti wale o ti pare senu sugbon to ba dodo baboke o ani ero ogba lode iyi ta ma fi sayewo ti wonu mo foju ri gbogbo nkan tin se ninu ara pelu ase lodo olohun to ba dodo baboke o wa gba pe ni olohun be lodo baboke o
7: olohun be lodo baboke o eyin te n gbo nile loko eni tolohun ba ti fun ni ase tolohun de fun ni anfani lati ma fi tewete gbowo yo san aiwo na mama ronu pe ma fe ni dollar mama fola dotunla to le lomi bo se ngbo wa bayi ni si aisan yi o ti pe lara re o e ma binu iyen gangan ni o mu mi lo bi bere ti mu fe bere yi to ropolopo elomi ani a ohun ti lo gba ohun ti lo awo ohun ti lo koko baba sasun ko na lo nja si mu o pa lodo baboke o olohun ti gbadura gege bi won se ma so opolopo awon ti won lo ni won fun baboke o elomi bayi to ba gbe soro lo tolorun ba bi are yo ti wa dupe pelu awon ebun lala mo ni a lo sodo aboke o on to wa tenu mo na ni pe ati lo gba ati lo awo ati lo koko baba sasun ko na ni kini n to n fa ile ati pe kini ona abayo lati ma je ki nkan iko sele
6: esun atokun opolopo awon eyan ti won ti lo gba tan wa lawo olohun nikan ma saba wa sodo aboke o pupo olohun si ma fun wa lati yori nitori pe ani ajegun kan ti a n pe ni ajegun adayeba yi baba to bi baba wa on lo ni ajegun yi nitori pe olode ni won ngba ti won wa bi omokunrin baba won so yi pe ni omokunrin to ba koko bi o ni ko gbe ajegun yin le lowo on lo fi je si pe ni gbogbo eyan ton wa sodo wa olohun ba wa se sugbon ajegun adayeba ta wa n pe gbogbo eni ta ba fun ko se ni ti o lo ti so yi pe ni olohun o gbadura won
7: e tun ma so nkan kan pe ẹni orisirisi ọna ati ogun te fi koju aisan isanu ara e mo fe ke tun bo ba wa salaye
6: be ni e seun atokun ogun ta wa fi se iwosan fun anu ara 60 ati 5 ni ta npe ni 65 on la ma fi se iwosan fun ara sugbon e lodo ti baboke o emi ologun eyo kan to ma wo gbarun tori be to ba dodo baboke o a so fun dede ba se fe fun ologun igba to fi gba lase lodo olohun ti wona ba lo wa gba pe olohun be lodo aboke o tesin sise bi bo se ja kosin
7: seyin na ti wa ri yato bayi opolopo eyan lo wa lori ere sugbon esin to siwaju ohun lo gba po kini baboke o won ti pe ninu ka se ogun iwosan fun awon eyan lori aisan isanra to nda olomokunrin laamu ko wa pin lori olomokunrin nikan olomobinrin na ti won na ba nri orisirisi awon apere boya elomi ti alada re gan ti wa dede ma fi igbala re dola kan si baboke oni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church mo ma nsalaye lore kore pe to ba je pe ona isolo ni won gbabo to ba ti deja kande bayi ka tori shop kini shop keji e ti ri plaza yen o tobi bayi ni waju Deeper Life Church ni ibe ni shop number 10A wa iwo sha ti bere baboke o eye meji o kin je asa baboke o ilu monka ni won e le pe won sori ero bani soro lati mutali yin le tori ro ma npo nitori pe ibi to lo n ba tin gbo adura opolopo eyan lo ma nfe lo be baboke o ki le fe so nipa ero to ma npo se ko je pe boya e ma nsoju saju pe eni to ba gbo ko boloku wa abi nkan kan
6: gbogbo abakan na jo ni wa nitori pe to ba de meka a yato sira wa pe yan ba se de ona la se mo se idanelo fa won yan to ra won yan mo po iwo na to ba fe wa tete dende le ko ni ba tete wa laaro ati wa nbe lati ago mejo aro dago mefa role
7: awon akose mose yin
6: be ni agbogbo awon akose mose wa na ni won wa nbe o ba gbogbo won pata apo nbe ti wa ti re ni kaluku na si lo mo ise are ngba to ba dodo wa o gba pe olodun be lodo wa boke o to si n ba wa si
7: ame yi to da juju ni pe bi baba oke o bi awon akose mose se nda yin lohun odo baba oke o na ni e pada lo fi adaba eturo si to dawon ni won pada dan yin lohun finally so mani foya pe akọṣẹmọṣẹ náà máa tì mí sí bàbá òkè o gangan fúnra wọn àwọn ni wọn ń dá àwọn èèyàn lóhùn gba ojú òpó bàbá òkè o kó o máa pè wọn lẹsẹkẹsẹ 0800 944 7143 080 9447 1143 tàbí 080 2261 3442 080 2261 3442 a o ni ṣaisan taisan fi tan le lase olorun oba edumare shop number 10A oyekola plaza niwaju deepa life ohun la mi e o digba kan na
8: arike rike emi lo de to roju koko bayi
9: oju le se se mo ti ma bo je
8: ah emi mo se
9: eni ba ye bo se ni furu koko furu koko je ni pe le so kidi le ka to wo busu yo ro pe ni se kidi lo nko la se de re lanu beke o ke fe o ni ti tan sade dadi ona ti o ti kari wonu bi epolo to fenu kan yo
8: ah ai satarun yo ma se nkan o emi wa ni ti se bayi lo lu fe mi
9: se emi ni ma se so fun pe ka lo moju to rara yin but e ta o fe ga ma kari o o we gbogi baba o ke ho
8: ti do win iwo na soro soke salaye bo se se fun baba o ke o ko ma ra yo to gun ja le re fun lo goje ope yin to ni gorogo ara ti jaje ara ti ta ara yun ki ba to ma bo lese omo eniyan ko sun o ke do ma se lo sere sere tabi to po la poju isara to guni so baba oke o le lepo je atura lori yi ke yi aisa tabi arun to fe da ni gule baba oke o kale si shop 10A oyekola shopping complex ladoju ko deepa life church jakonde gate egboro isolo ipinle eko e pe 080 944 7113 080 944 7113 Baba Okeo, elekogi debede ebe.

0: Ilé iṣẹ́ Fini International. Ibẹ̀ nìkan ló lè ti ríra. Wọ́n bẹ ní number 41 Ogurombi Street, Ìdímù, Lagos. 081-39-68-24-21. Ètò gbégbé ayé bẹ́ẹ̀ tó gẹ̀. Rọṣẹ́ tó péyàn kí dá ayé tiẹ̀ náà yí padà sí rere.
1: Bákan náà, kéèyàn máa ronú lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ nǹkankan tó lágbára díẹ̀ tó ṣẹlẹ̀ síyàn. Èèyàn wá ronú jù lórí nǹkan yìí tí Ọlọ́run ọba ọ̀rẹ́ tí ìgbó omi ìtùnú fún èèyàn lórí ẹ̀. Kéèyàn bá ronú jù ó lè fa sóòkì fẹ́yàn o. Torí náà mo tún gbàládùá fún gbogbo ẹni tí àbúrú kan ṣèkejì tó ṣẹlẹ̀ sí Ọlọ́run ọba tí kò yàn yọ yóò kò yọ nínú ẹ̀. Ẹ̀ra máa ronú o. Ètò wa tún tẹ̀lé àṣàsí àbìlù àpẹta àsán ògèdè ọ̀fà sókè fún ìyàn o. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní kò ní jẹ́ ká lùgbàdì ayé o. Téèyàn bá lùgbàdì ayé bẹ́ẹ̀ bá ti rí èèyàn tí wọ́n ń fún ní nǹkan jẹ lójú orun àbí èèyàn sùn wọ́n ń gbé ní òmíbi tó wà lọ síbi tí ẹ̀yẹ kó wà níbi tó ti gbé rí. Ó ní ẹ bí ọ̀bá múra owó ayé ti wà lára ẹ̀. Báyé bá ṣàṣìyàn lọ́nà tí ò da ó lè fa stroke fún yẹn o. Ìyẹn tí a mọ̀ sí rọpárọsẹ̀. Àdúrà mi sí gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa ni pé ẹ̀mí orógun àṣàṣì o. Gbogbo àwọn tí wọ́n sì lùgbàdì irú nǹkan bẹ́ẹ̀ Ọlọ́run ọlọ́jọ́ ni ó kò wọn yọ. Bákan náà ètò wa jẹ́ bábánbárí bẹ̀ tí mo fẹ́ kí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n àti ẹ̀yin olóye kí ẹ̀dẹ̀ ronú sí. Òun náà ni kí ọkùnrin ọmọ fi agbára bá obìnrin ní àsìpọ̀. Ìtumọ̀ ni wípé kí ọkùnrin ó fẹ́ lo agbára lórí obìnrin ju ìwọ̀n àbántágbára rẹ̀ ká lọ. Bóyá lọ rò ògùn kan bóyá manpower ló lọ lò. Òun lọ mọ nǹkan tó ń lò tí nǹkan ọmọkùnrin yẹn ṣáàjì pé ó di gbagidi. Tọ́wá di pé gbèrú obìnrin nígbà tó obìnrin nígbà gbangba tó bá ṣẹ̀ṣẹ̀ ń pariwo wípé àwọn ọmọ kù sí ọlá bẹ́ẹ̀. Ìyá náà ni yóò tó dìde àbí tó obìnrin bá ti dànù. Ọmọ ìyá mi tó ń gbọ́ mi àgbàlagbà ní ìyìn àbọ́mọdé ọjọ́ alẹ́ yín. Ọlọ́run ní jẹ́ ká fi sóòkì lé ìgbésí ayé yín o nígbẹ̀yìn ayé o. Gbogbo ẹni tí ẹ bá ti rí tí ń ṣe eléyìí kẹ ti mọ̀ pé àtúbọ̀tán ọjọ́ alẹ́ rẹ̀ ló fi ṣeré yìí o. Ìwọ̀n ọba tí Ọlọ́run ọba tó dáyé tó dá gbogbo nǹkan tó fún wa lágbára mọ́ bẹ́ẹ̀ náà ní ká ẹ ṣe lò ó. Kí lẹ̀ ń wá káàkiri òpin ẹ̀ ìgbádùn ilé ìfọ̀ àti ilé ìfọ̀ gbogbo náà ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta lọ́wọ́ ti tún gbé tó ń lọ bí 10 minutes ní 2 minutes 20 minutes ìwọ gan ò ní gbàgbọ́ rẹ. Torí náà ń fi àsìkò yí rọ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìtọ́jú pé òògùn kára ó lè lẹ̀ ń wá káàkiri ẹlẹ́jà wọ́n bẹ̀ torí ọjọ́ alẹ́ yín o. Àbẹ́yìn bàbá náà tẹ ti tàbọ́n tẹ ti rà tán gbogbo dáadáa kéèyàn ń ṣe láyé rẹ ti ṣe ọwọ́ jẹ́ pé nǹkan máa ń fara ìrìnà ń wá káàkiri. Ọlọ́run ló jẹ́ kó ní stroke. Ọlọ́run ló jẹ́ kó dìbò lù wá o. Torí náà ẹ kàn sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-54-27-61-37 080-54-27-61-37 080-54-27-61-37 àti 081-39-68-24-21 081-39-68-24-21 àti 081-81-71-33-50.

0: 081 81 71 3350 ati 081 48 25 60 32 081 48 25 60 32 ọlọ́run ọba ọlọ́dún òní kò ní jẹ́ kí a fi àìsàn gbogbo gbogbo ẹni tó bá ní àwọn àpẹẹrẹ tá a kà fọ́ra wa yìí ẹjọ ẹ má sọsẹ ẹbẹ mẹjá wà àwọn ibi igi tí ó kájú ẹ ó wà ní ilé iṣẹ bàbá yísá pẹlú ìgbélẹ́bẹ̀ ọlọ́run tí ẹ bá kàn sí wa lórí àwọn nǹkan tí a sọ yìí kò bá sí pé nǹkan yẹn ti wá mú yín bọ́yọ́ wọ yín lẹ́nu ni bóyá apá ọ̀tún ni apá òsì ní ẹ̀rù ìrìnmọ́ ní abẹ́ẹ̀dẹ́ jáde ni ẹ ṣàtìgbé káwọn mọ̀lẹ́bí yín ẹni kí wọ́n kàn sí wa ẹ pè wá káti ẹ kọ sọ̀rọ̀ kábẹ́ẹ̀ sọ ọ̀nà àbáyọ fún yín pẹ̀lú òwúrọ̀dọ̀ ọlọ́run ẹ̀dẹ̀ rẹ ni ayọ̀ ọlọ́run ọba ọlọ́dún òní àìsàn tó jẹ̀mí wa lọ ọlọ́run ní fi ṣe wá.
1: ẹ lẹ́nu àwọn ẹ̀yẹ ẹ̀yẹ wa bàbá yìí sá ló ní àsọ fún yín pé a ní fàìsàn ló gbá o ẹnikẹ́ni tó bá fẹ́ rí wa àyè wà fún láti aago mẹ́jọ àárọ̀ títí dalẹ̀ ní gbogbo ọjọ́ bẹ́ẹ̀ bá ń bọ̀ ẹ wá ọ̀nà láti dé ìdímù kí ẹ wá gbé ọ̀kadà tàbí kẹ̀kẹ́ márúwá kí ẹ ní ẹ̀ ń lọ ọ̀dọ̀ bàbá yìí sá nọmba 41 Ogunrombi road láti àárọ̀ títí di alẹ́ ni a máa ń wà níbẹ̀ tàbí kẹ̀ pè wá sórí àwọn nọ́mbà wọ̀nyí 080 54 27 61 37 080 54 27 61 37
2: Hara yes, I'm here with you.

0: life I go for any so fo aboroto ogun aye oni bori wa ti e bi adua life o te se tabi aya kan si won ni 41 ogboronbi road dimu Lagos lati gbe kun rere alaye e pe afa sori 080 542 76137 at 081 396 8241. Kun fire kun tolo ni papa yisa ni lo lo nse nla kun gbogbo eyin lo yombo e
1: baka ni e ma gbagbe lori ose atopiyan aso fun lai na yoruba pe 15,000 naira lanta ṣugbọn gẹgẹ bi ilu ṣe ri a gbé nkan yamowo wale aso di 7,500. Ẹlòmí ọmọ wa rò pé iṣẹ́ kí lọ sọ náà ṣe tó bu wá gbowó lórí báyìí ó ń tú ìdè ó ń já ìdè gbogbo ẹni la fi wí oye pa oṣù ọ̀ka ìbáàgbé ọ̀ka torí fún orúkọ ọlọ́run tó ní ilẹ̀ tó lókè tó dá wa sáyé kó fa ní ìyádìí láti lè ṣe pé kí ni èrò àwọn aráabí kí ni ó fi lè ìgbésí ayé tó rọrùn òun náà la fi gbé ọ̀sẹ̀ akọ́kùnrin àgbéjáde. Mo fi ń dá lójú bí èèyàn bá ti lò ó bá ṣe ní kò lò ọwọ́ ayé kò rárá ọ òun ti ní lórí ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹ. Ẹ jẹ́ ká wò ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà lóde òní tó ń wọkọ tí ò rọkọ fẹ́ ẹlòmíì náà rí ọkọ ṣùgbọ́n àgbétìlẹ ọmọdé gbége léra bí wọn bá ti láṣepọ̀ pẹ̀lú ẹ̀ náà tó yáwá bí ọmọ gbogbo tí wọn bá báwọn ṣe fún un òní ṣe mọ́ kí ló ń ṣe ọkọ̀ wàá ra ọsọ atọ́pẹ̀yàn kọjọ́ tó lọ náà lọ́wọ́ kọjọ́ tó lọ lórí ẹ̀ ìyẹn ló rẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀dà kala ọjà rẹ̀ ọ̀tà gbèsè jíjẹ ní tẹlòmíràn lílé kiri lójú ohun omi tẹlòmíì bí wọn ṣe ń mú orí ẹlòmíì tẹ́ ń tì í lọ ní odò bẹ́ẹ̀ ni ẹ ń tì í lọ ní òkàdá gbogbo eléyìí ọwọ́kọ́wọ́ ni kò dá kí gbogbo ní nǹkan kan máa ṣẹlẹ̀ sí yàn ẹ̀rọ ara ọ̀sẹ̀ atọ́pẹ̀yàn àwọn ọmọ tá à ń lọ ilé ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ òní wọn àbí wọ́n ń sá ní ẹ̀kọ́ ẹyin náà ẹ wò ó bí ọba nídìí ẹsẹ kì í ṣàdédé sẹ nǹkan kan ló ń dààmú wọn ẹ fọṣẹ atọ́pẹ̀yàn.

0: ìdìnà sí wọn ọjọ́ ọ̀la wa làwọn ọmọ yìí o ẹ mọ̀jẹ̀ àwa ta ọjọ́ ọ̀la wa ká má ta dàmú o torí kò sí bá a fi bímọ kọjá pé ọjọ́ alẹ́ ká lè rẹnikẹ́ni gbogbo àwọn ọmọ wa ọlọ́run ní san lọ́bàárọ̀ ọmọ o. Bákan náà bàbá màmá a ti sọ fún yín láìyẹn yìí gbà á láti ṣe àwọn ọmọ yìí títí dọjọ́ ọkú wa ni tá a bá ṣe síwájú tá a bá dání sílẹ̀ wa àlejò tútù o àwọn ọmọ wọ̀nyí wọ́n dín ìgbìyàn lọ́wọ́ wa láti pé gbogbo ibi tá a bá lè mú wọn dé a gbọ́dọ̀ mú wọn dé bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn wò kí wọ́n dé èèyàn ńláńlá kí wọ́n dé èèyàn pàtàkì lónìí ọlọ́run lọ́mọbi tí ìyá ẹlòmíì tó wù dé irú èmi gan tí mò ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti sọ fún owó yín ìyá tó bí wa wípé ogún ọlọ́mọ yín o ọgbọ́dọ̀ tọ́jú ẹ̀ nílé ni ìyá wa ọ̀rá rù adélé nígbà tá a wà ń kékeré ṣe báwa jọ náà náà ni ṣe ìyẹn wa gba ẹ̀sìn ọgbà lọ́wọ́ wa àfọ́sọ pé ká mọ̀ mọ̀ nǹkan tá à ń ṣe kò rí bẹ́ẹ̀ o ti parí o ní yorùbá sọ pé à ń kọ ìlà àwọn tó bá jẹ iná tán kọ yọmọ di àmúṣeyẹ ẹjẹ àpòyìnbó òbí ẹjẹ àtọjú àwọn ọmọ wa o ẹjẹ àtọjú wọn ẹ wá ara ọsẹ àtòpọyàn fáwọn ọmọ yìí kí wọn sorí ire ẹlòmíì ẹlòyẹ táwọn táwọn ọmọ yín ní lọwọ ìjọ lóríṣẹ ẹ ẹlòmíì gbé ẹwọ ní ìgbà tẹlòmíì ti fẹ tábù lọ sílùú òyìnbó kò sí lọ wọn ti gbá ẹlòmíì gbá dípò pé owó gan tí ń kó sórí ìrìn àjò ó tó dá bísínẹsì lẹ torí náà ìwọnba òun náà ni kábára wa sọrọ máa wo ọlọgbọn olóye lọrọ yìí o a mọ retí ẹ wá ara ọsẹ àtúntò yẹn ó sì wà lórí 7500 torí ẹ náà la gbé lé lórí torá wa náà mo bí ìlú ṣe rí ẹ kàn sí ọrọ ìbánisọrọ wa 08 0 54 27 61 37 080 54 27 61 37 àti 081 39 68 24 21 08 1 81 71 33 50 081 81 71 33 50 àti 08 1 48 25 60 32 08 1 48 25 60 32
1: ẹ wo ṣe ni gbogbo ọjọ́ ń sáré ẹjẹ́mi ọmọ fèyí sì lọ fún tòní títí ọjọ́ mi ìta tó láǹfààní àti pàdé Fẹ́mi Ògúnyẹmí rèé o ẹ ti gbogbo ayé ń pè ní olókùrú ọmọ bàbá tí ń bẹ lérú ayé wo ní dojúrú o àwọn káwa náà ò gbégbésẹ̀ ká mọ̀ wura wa ràn o.
2: Ọ̀sẹ̀ tó péyàn.
3: Ọ̀pá bídà sọ bí dúró.
2: Aboyún wẹ̀ ó bí wẹ́rẹ́.
3: Àgà tí ò rí bí tọwọ́ àlàbòsùn.
2: Ọ̀pọ̀ táyé ti gbàgbé fún nǹkan rẹ.
3: Bí wọ́n ṣe ń wi ọ̀sẹ̀ tó péyàn.
2: Ni àwọn èèyàn rántí wọn fún rere.
3: Bàbá yín sá ló gbé jáde.
2: Pẹ̀lú orúkọ ọlọ́pọ̀ ń bẹ́lẹ́.
3: Ẹni ọwọ́ ayé bá ń bẹ lára rẹ̀.
2: Kò lè gbé nǹkan rẹ ṣe.
3: Ẹni tí wọ́n kọ,
2: ẹni tí wọ́n ya.
3: Àbọ̀ gbọ́jà kalẹ̀ ọ̀tà.
2: Wẹ̀ ọ̀sẹ̀ tó péyàn.
3: Kí wọn náà gbà pọ̀ ráyé wá.
2: Bẹ́lòmíì ti rówó tó.
3: Orí àìsàn ní náà lè.
2: Wẹ̀ ọ̀sẹ̀ tó péyàn.
3: Àwọn tó ti dààmú ọ̀jẹ́ ti ṣeré.
2: Àwọn tó wà nílẹ̀ yìí àti lókè òkun.
3: Àdùrà ni wọ́n fi ń ṣe.
2: Ẹgbẹ̀rún 15 là ń tà tẹ́lẹ̀.
3: Ṣùgbọ́n lásìkò yìí,
2: ó lè kárí ilé kárí oko.
3: Ẹgbẹ̀rún 2 àtààbọ̀ ni o.
2: 7500 naira.
3: Kí ló tún dúró wò?
2: Máa bọ̀
3: nílé-iṣẹ́ Fini International.
2: Ọ̀sẹ̀ tó péyàn.
3: Kì í ṣe ọ̀sẹ̀ tá ń tà káàkiri ẹsẹ̀ títí o.
2: Nílé-iṣẹ́ Fini International.
3: Ibẹ̀ nìkan ló lè ti ríra.
2: Wọ́n ń bẹ ní No. 41 Ògúrombí Street, Ìdímù, Lagos. 08 1 39 58 24 21
3: Ètò gbégbé ayé bẹ́ẹ̀ tó gẹ̀.
2: Rọṣẹ́ tó péyàn.
3: Kídà ayé tẹ̀ náà yí padà sí rere.
4: Band FM.

0: gbogbo ẹgbà tiléto kó ètò yìí ètò wa ni àwọn ọmọ olúmọ so gbogbo ẹni kẹ máa gbétò yìí gbogbo bí tẹ wà kí ayọlé kó lè máa yan inú kẹ lè máa dákan wálé.
1: àbíláàárọ̀ òdede ẹgbàmọ́ ìṣàbí nílé olóko lódò lẹ́yìn òdì ní débi tí ẹ ti ń gbọ́ iléeṣẹ́ abọ́ndẹ́ fm 92.9 ètò wa ètò yín àwọn ọmọ olúmọ náà rè ń dé sí etí ìgbọ́ yín ètò ìyá ti máa ń sọ ìtàn àwọn ọmọ ẹgbà àti iṣẹ́ ribiribi iye àwọn akọni wa ti ṣe pé láàlà àwọn akọni wa ẹ gbọ́dọ̀ já sí òfo èmi wà o èmi ọmọ yín àbí ọdún fọlọ́nṣọ ọmọ ṣọ́run ṣómọ́ ìní kòró ṣódẹ̀kẹ́ màmá pọ́ láyẹ̀ ni alọ́fà ó láyẹ̀ ni alòjé ayé ọṣọ́run ṣómọ́ ìlàfẹ́ tí àrànwọ́lẹ̀ gẹ́rẹ́gẹ́ lẹ́gbàálé ẹ̀yẹ̀ká jórúkọ ìdúnde àwọn.

lọ́sẹ̀ ìkọjá lábàlá ti ìtàn ẹ̀gbà káàbára wa sọ a sọ ìtàn nípa ti ààrẹ ọ̀nà kákàǹfò moshood káṣímáwò ọláwálé abiola ìdíramọ̀ sí mko bó ṣe jẹ́ pé nígbà ìfẹ́ jẹ ààrẹ ọ̀nà kákàǹfò àwọn kan dìde wọ́n lọ ṣẹ́ bàlùmọ̀ wọ́n pé ẹni rí oyè náà jẹ àṣebáwo ṣe ń lu oore awonjo olóyè àmùdà ìjẹ́ àṣípàtì ìlú ọyọ oore egun ti ń bẹnu gòyìn jẹ jíìnì o òun rè lọ ṣẹ́ bàlùmọ̀ ọ̀tẹ̀ kó lọ gba agbẹjọ́rò kan àgbà olóyè ml lagunjú wọ́n wá ṣèrè pé wọ́n wá dẹ́ka wọ́n ṣẹ́ bàlùmọ̀ wọ́n ti wò pé sátidé ọjọ́ kejìdí ní ogún oṣù kìíní ọdún 1998 òun rè afẹ́ ṣe ìwúye ààrẹ ọ̀nà kákàǹfò wọ́n wá lọ̀pẹ̀jọ́ láàrin ọ̀sẹ̀ yẹn wọ́n lọ̀pẹ̀jọ́ ní ọjọ́ ìṣẹ́gun ní ọ̀pẹ̀jọ́ yẹn wọ́n wá dẹ̀ wá lẹ́kẹ̀ wọ́n kò tètè múwe ìpẹ̀jọ́ wá wọ́n fẹ́ kó bá wa lójijì kó bá wa ní jàfù kó má sì bí a máa ságbà kí dédé rẹ̀ di ságbà sùlà kó di ìlà ìlú ùlàbàlù bí àṣà wọn eléèbò ṣùgbọ́n báwo ṣe ń lù bí mo ṣe wí lẹ́ẹ̀kan re awonjo mo wí yín lọ́sẹ̀ ìkọjá pé ibi abátan ẹ̀dẹ̀ rè ibi aláàfin ti kébò sí pé ṣọ́ngó o àgọ́jú o abiodun o èmi ti ẹ̀ rò pé abiodun tèmi wà ní máa yọ sí bàbá rè wọ́n pé abiodun aláàfin àná oore àwọn képe o níyì àwa mọ̀ bá yẹn ẹjọ́ yẹn pé ẹjọ́ yẹn nira díẹ̀ torí pé ẹjọ́ olópo kan òun rè wọ́n pè pé ẹni fẹ̀jọ́ sùn òun nìkan rè lẹ́tọ̀ sí ẹjọ́ àwọn ìjágbẹ́jọ́rò wọ́n ti mọ̀ọ́rú ẹjọ́ yẹn ẹni kejì èlérí ẹjọ́ yẹn èlérí defend ní aláàfin wa wò títí pé èlé burúburú kó má kẹnìkan mọ́ ni ẹni kú ní a kò mọ̀ wọ́n ránṣẹ́ sí olóyè afẹ́ babalu láì jẹ́ afiwájóye ti lu adó èkìtì mayegun ti lu mo dákẹ́kẹ́ pé kó bá kọwọ́kọ àdọ̀àdọ̀ àfirọ́gì ń ṣẹlẹ̀ relé kó má bá wà rí sí ìyẹn náà bá wọlé wọ̀yẹ̀ wò bẹ̀rẹ̀ sí túwé òfin gbogbo lambati wà ní òfin òun rè tú o bó ṣe ń wo common law òun rè ń wo house of common òun rè ń wo gbogbo àwọn ìwé pátápátá ìfìdé white book ẹ ò mọ white book ẹ bèrè lọ́wọ́ lọ́ọ̀yà yín ní òde kóòtù kọ́ lágúnjú rí níjọ́ tuesday ká lọ kóòtù àwa ti kólù láti lu ẹgbà bẹ́ẹ̀ àwọn ìyá àlùlù oríṣiríṣi ṣé ẹ mọ̀ pa àwọn ẹgbà dédé ọ̀rọ̀ dundun fọ̀rọ̀ gbogbo ṣàpamọ́ ra rí wa báyọ̀ kú lọ báyọ̀ máa kọrin wa kéèyàn gbé wa sókè kó láwa mọ́lẹ̀ báyìí ká máa pé kò yí dá mi mọ́lẹ̀ máa bá bẹ́rẹ̀ yọ ìbẹ̀rẹ̀ rọmọdé ń ròkó ẹwẹ́ kó sì jẹ́ wá àárẹ̀ ọwọ́ wa ń dun èèyàn lára ṣó fẹ́ fìyà jẹ mí torí po jù mí lọ bó o bá jù mí lọ ńkọ òòjọ́ èsì ń lè bá ká máa kọrin o a máa kọrin wa òun ọlọ́run fi kẹ́ akólùdání ní ya dọ́hùn kí ọlágúnjú kó rí afẹ́ babalọ́lá ó pé kéde ẹjọ́ yìí ẹjọ́ olópo kan wa ó lẹ́tọ̀ àti rojọ́ kankan bí báyìí láfẹ́ babalọ́lá máa pé òótọ́ wà ẹjọ́ olópo kan ro pé ṣùgbọ́n mo fẹ́ ká mọ nǹkan kan pé wọ́n pé ẹni ọ̀rọ̀ ọkọ̀ òun rè dúdú èkúté bó ṣe ń kà jáde nínú ìwé òfin rè yẹn o àwọn èèyàn ti wò pé ẹjọ́ olópo kan ẹ ṣe dìfẹ́ǹdì dédé àwọn lọ́ọ̀yà kékèké dédé wọ́n ti kúnnú kóòtù wọ́n fẹ́ wò bí olóyè afẹ́ babalọ́lá ṣe fẹ́ jàjàbọ̀ lọ́wọ́ òfin wọ́n ti kọ́lẹ̀ pé ẹjọ́ olópo kan ẹsẹ̀jọ́nú rẹ̀ no case wà ní yòówá pé òótọ́ rẹ ẹjọ́ olópo kan ẹsì case nú ẹ ṣùgbọ́n ṣé ẹ mọ̀ nípa white book dédé wọn o ìsìtún jẹ́ white book gbogbo wọn náà rùn síwájú báyìí ní yòó máa ṣí báyìí kó máa ka òfin jáde nú rẹ̀ báyìí ó pé ẹni ọ̀rọ̀ ọkọ̀ òun rè ń dúdú èkúté á pé mo gbọ́ fín ọ̀rọ̀ ìbákọ̀yàn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n báyìí rè nǹkan ọlọ́rọ̀ adájọ́ náà mírí báyìí ó ṣe sàdánkátà pé káre ọmọ kọ́ lóògùn alẹ̀ adájọ́ ìmọ̀ òun yẹre ọmọọba adérẹ̀mí ìjẹ́ ọmọ ọ̀ọ́ni adésọ̀jẹ́ adérẹ̀mí ọkànlé ọgbọ́n ó gbọ́n ní ìwà òun wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ wednesday ẹ mọ̀ pé ìnáwó kù ìjọ mẹ́rin àwa kò lè wálé mọ́ ìlú ọ̀yọ́ lásùn gbogbo ìlú wa kò lè lu àtọ́jú ìlú wa àwa ẹran ewúrẹ́ kan apá a fi bọ ìlú àwọn sára àwọn bẹ́ẹ̀ pé bàbá wa àwọn olóògùn o ìwọn ẹni ká ṣe oore à ń ṣe o ní òdi wednesday yẹn àwọnú kóòtù lọ wọn tún rọjọ ọjọ méjèèjì pọn wọn bára wọn wọ wọn fọgi lárí ti òyìnbó ní ìkàrímù gbọ pé kí n bá bímọ ọkùnrin kọlọ̀ bá lè yọǹda ọmọkùnrin fún mi agbẹjọ́rò rè má ṣe òòrò bóyìnbó ṣe ń bọ́ lẹ́nu rẹ̀ bí bọ́lù gi
atu fa titi titi oro na ko ni yanju o gbo totu o gbo tosi adajo aderemi o tu pe ka tu wa ni toxic day awako won wale awako tu sun yoyo ni o wa sele awa pe ada bi eni nweju hun baba lawo gidi wa ko ba pe yan ma ku lola ese bo ese tutu o ko ru e lo pa le le le mo a pe iwo gbe fashion le bo se la fa e mo le o du isi ah n ko ni so yin tori oro le akin sonta o dun lare yo oka wa eyin irin ka wa iwo efun awa dide re a se bon se ni ka se won ki bon se nki eyin eyan e sa fe ti mi logbon gba se ri ile se tunta a se ni yo ma di ijo Friday awon ebere si pe afẹ babalola ma lo lu oyo ehe awon ni ti ri bi ejo nlo o se se ko pa o o pe ibi ba le ra nbo mokunrin ni ya sa de court ka dajo da so tu ko da so si bi wakati merin ni o ma dajo awa re jare o ba se gbelu si ta re ilu ya ti bo lati jo Tuesday ka bere si ilu lu pe owo la ni awa ologun owo la ni ju won lo kila ni a ologun owo la ni ju won lo bi mo should ka si ma wo olawale abiola bo se je are ona kaka fo ti dede le yoruba re e ti sare e sare na igbajumo ti sanu ele tabi mo should ka si ma wo olu ola re ah olu un bo se sele ni abala titun igba fun ti asale toyin lori eto wa eto yin awon omo olumo re yan omo olumo o nte si

ẹṣẹ́ ìfiránṣẹ́ Gráìlì wí, wọ́n sì ṣe àgbàsọ rẹ̀. Igòkè ẹ má ṣe lọ ara yín lò sínú àwọn èyí tí ẹ ń làkàkà láti lóye, ṣùgbọ́n kí ẹ máa ríran nípasẹ̀ òfin ayérayé kan. Ẹ ní ara yín lára pẹ̀lú ọ̀ràn yàn aláìṣe yípadà kan láti ṣe àtúnṣe, èyí tí ẹ kò lè yí lé àwọn ẹlòmíràn lórí. Ohun tí ẹ ti fi ní ara yín lára nípasẹ̀ èrò, ọ̀rọ̀ tàbí ìṣe yín ni kò ṣe é túnṣe láti ọwọ́ ẹlòmíràn bí kò ṣe lọ́wọ́ ẹ̀yin tìkára yín. Ẹ gbé e yẹ̀wò. Bí bẹ́ẹ̀ kọ́, ìdájọ́ ti Ọlọ́run ni ìbá jẹ́ ìró asán. Bí bá sì jẹ́ bẹ́ẹ̀, ohun yòókù gbogbo ni yóò sì tún fọ́ sí wẹ́wẹ́ sínú ìparun. Nítorí náà, ẹ dá ara yín nídè. Ẹ má ṣe fi wákàtí kankan falẹ̀ láti fi òpin sí àtúnṣe Ọlọ́run yàn yìí. Ìfẹ́ ní òtítọ́ láti ṣe rere, láti ṣe ohun tí ó dára jù. Tí a ró lágbára nípasẹ̀ àdúrà òtítọ́ tí a gbà tọkàntọkàn yóò mú ìràpadà wá. Láìsí ìfẹ́ ní òtòótọ́ tí ó fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin láti ṣe rere, àtúnṣe kò lè wáyé láéláé. Nígbà náà, aburú yóò máa rí àkọ̀tun oúnjẹ tuntun gbà léraléra láti tún mú ara rẹ̀ wà láàyè ni, tí yóò sì tipasẹ̀ èyí máa bèrè fún àtúnṣe lákọ̀tun láìsí ìdádúró kankan. Tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ wípé nípasẹ̀ ìsọdọ̀tun léraléra yóò kàn dàbí ìwà àléébù tàbí ìnira kan ṣoṣo péré lójú yín ni. Nígbà tí ó jẹ́ wípé odidi ẹ̀wọ̀n kan tí kò lópin ni ó jẹ́, tí ó ń sopọ̀ lákọ̀tun láì dẹ́kun, àní kí èyí tí ó ń bẹ níbẹ̀ tẹ́lẹ̀ tó lè ya ara rẹ̀ sọ́tọ̀. Nígbà náà kò ní sí ìtúsílẹ̀ láéláé, nítorí ìfipá bèrè fún àtúnṣe láìsimi. Ó sì dàbí ẹ̀wọ̀n kan èyí tí ó dè yín nídè mọ́lẹ̀. Nípa bẹ́ẹ̀, ewu ńlá gidi kan ń bẹ wípé ó sì lè wọni lọ sísàlẹ̀ sí. Nítorí náà, ẹ ta ara yín nídìí sókè nígbẹ̀yìn láti ní ìfẹ́ inú rere. Ẹ̀yin tí ẹ sì ń bẹ lórílẹ̀ ayé níbí tàbí tí ẹ ti wà níbi tí ẹ kà kún òdìkejì ayé gẹ́gẹ́ bí ìmọ̀ràn yín. Pẹ̀lú ìfẹ́ inú rere tí ó dúró ṣinṣin, òpin gbogbo àtúnṣe gbọdọ̀ wáyé. Nítorí pé ẹni tí ó ní ìfẹ́ inú rere tí ó sì tún hùwà bẹ́ẹ̀ gẹ́gẹ́, kò ní fàyè gba gbèsè tuntun tí ó ń fi ipá bèrè fún àtúnṣe lákọ̀tun. Èyí yóò sì mú ìdáǹde ohun ìtúsílẹ̀ wáyé nígbà náà, èyí tí ó jẹ́ pé òun nìkan ni ó fàyè gba ìgòkè lọ sí ìmọ́lẹ̀. Ẹ tẹ́tí gbọ́ ìkìlọ̀, kò sí ọ̀nà mìíràn fún yín fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n ní báyìí, olúkúlùkù ni yóò tún ní ìdánilójú wípé kò lè pẹ́ jù láéláé. Lóòótọ́ fún olúkúlùkù ìṣe, dájúdájú ẹni láti ṣe àtúnṣe rẹ̀ kí ẹ sì san gbèsè rẹ̀. Ṣùgbọ́n ní kété tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí gbìyànjú nítòótọ́ láti ṣe rere, ẹ sàmì sí ibi tí àtúnṣe yín yóò dópin nìyí, kí ẹ sì mọ̀ dájúdájú wípé òpin yìí gbọdọ̀ wáyé lọ́jọ́ kan. Ìgòkè yín yóò sì bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀. Nígbà náà, ẹ lè bẹ̀rẹ̀ sí mú iṣẹ́ ṣe lórí gbogbo àwọn àtúnṣe yín tayọ̀tayọ̀. Ohun tí ẹ bá sì bá pàdé nígbà náà wáyé fún àǹfààní yín ni. Ó mú yín súnmọ́ ìtòsí wákàtí ìtúsílẹ̀ yín, ìdáǹde yín. Ǹjẹ́ ẹ mọ rírì rẹ̀ nísinsìnyí nígbà tí mo gbà yín nímọ̀ràn láti bẹ̀rẹ̀ sí lo gbogbo agbára yín láti ní ìfẹ́ inú rere, láti pa èrò ọkàn yín mọ́ bí, láti má ṣe wọnídìí rẹ̀ bí kò ṣe pé kí ẹ lépa rẹ̀ pẹ̀lú gbogbo ìfẹ́ gbígbóná yín, gbogbo okun inú yín. Yóò gbé yín sókè, yóò yí yín padà àti àyíká yín. Ẹ fi sọ́kàn wípé
olukuluku igbesi aye je ile eko fun igba die bipe nigba ti a ba gbe agbo ara yi ju segbe kan eyi ko mu opin ba eyin ti kara yin e o ma wa laaye titi lo tabi ki e ma ku titi lo e o ma gbadun ayo orun titi lo tabi ki e ma jiya titi lo enikeni ti o ba lero pe pelu isikun ohun ohun gbogbo ni a tun ti yanju fun ohun ohun gbogbo ni a ti mu dogba fun ohun oni tohun le yi se pada ki o si ma ba ona ti re lo nitori o kan fe ti pase eyi ton ara re je lasan ni pelu ipaya ohun yo duro ni waju otito nigba na yo si bere mu ona iponju re pon dodon gbon ohun ti kara re gogon ti a ro loye aabo agu ara re eyi ti ninu pon re rogba yi ka bi ogiri ni a o famora ni a o pago yika a o si de mo sinsin nigba na lati owo ohun ti o farajora lati ta itara ife inu ji fun ohun ti o dara pupo eyi ti o le da ni de ti o si le mu goke yo soro pupo fun ko si ni sese fun igba pipe nitori pe ohun wa ri patapata fun ipa ti ayika fun ide yi igoke se nira pupo nigba na ju igba ti o nbe leleran ara lo nibi ti ire ati birin legbe ara won eyi ti o je wi pe aabo agu ara nikan ni o je ki o sese nitori pe igbesi aye yi je ile eko kan nibi ti olukuruku emi ni a fun ni anfani lati dagba soke siwaju si ni se dede pelu ipinu ominira re nitori na eta ara yin nidi soke nigbeyin eso olukuruku ero yo pada jabo fun yin nihin tabi lohun e si ni lati to wo eni keni ko le bo lowo ohun ti o daju yi kini anfani re fun yin nigba ti e ba gbiyanju lati fori pamo sinu iyanrin tojo bi eye ogongo niwaju ododo yi e doju ko ohun ti o daju na ti gboya e o mu rorun bayi fun ara yin lasan ni nitori ilo siwaju yara pupo nibi e bere mu ise se ṣùgbọ́n ninu iye amọ̀denu náà wípé gbogbo gbèsè àtijọ́ ni o gbọdọ̀ di sísan padà ẹ má ṣe retí kí òjò ìbùkún rọ̀ wùtìwùtì lé yín lórí lójú ẹsẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ òmùgọ́ ṣe ń ṣe bóyá àwọn kan lára yín sì ní ẹ̀wọ̀n ńlá kan láti já kúrò ṣùgbọ́n ẹni tí o bá ti torí èyí sọ ìrètí nù wulẹ̀ pa ara rẹ̀ lára lásán ni nítorí pé a kò lè yọ ọ̀dá rẹ̀ fún un kí a sì darí rẹ̀ jí nípasẹ̀ iyèméjì ó kàn jẹ́ kí ohun gbogbo ṣòro púpọ̀ fún ara rẹ̀ lásán ni bóyá kí ó má ṣeéṣe fún ìgbà pípẹ́ ó yẹ kí èyí jẹ́ ìmóríyá fún un láti má fi wákàtí kankan falẹ̀ mọ́ nítorí òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí lo ìgbésẹ̀ ayé ni pẹ̀lú ìgbésẹ̀ àkọ́kọ́ ìdúnnú ni fún ẹni tí ó nígboyà láti ṣe é nítorí a ó tu sílẹ̀ lọ́wọ́ rẹ̀ lóríkèlóríkè òun lè dògìrì lọ pẹ̀lú ìgbésẹ̀ ńlá kí ó sì tún borí ìdènà kẹyìn pẹ̀lú níkọrin ayò àti ọpẹ́ nítorí òun di òmìnira àwọn òkúta nì tí iṣẹ́ ibi rẹ̀ àtẹ̀yìnwá ti mọ òkìtì rẹ̀ kalẹ̀ bíi ògiri níwájú rẹ̀ tí ó sì di dandan kí wọ́n ṣèdíwọ́ fún ìtẹ̀síwájú rẹ̀ ni a kò ṣáà ní gbé kúrò nísinsìnyí bí kò ṣe pé nídàkejì ẹ̀wẹ̀ a ó fi ẹ̀sọ̀ tẹ́wọn síwájú rẹ̀ kí ó bá lè mọ̀ wọ́n kí ó sì borí wọn nítorí pé òun gbọ́dọ̀ mú ọgbọ́gba wá sínú gbogbo àṣìṣe tí òun ti gbé ṣe ṣùgbọ́n pẹ̀lú ìyanu àti ìyìn òun yóò rí ìfẹ́ náà láìpẹ́

èyí lásán ìbá tó lérè ṣùgbọ́n ó pọ̀ jù yí lọ láì lópin. Mo tuntun sọ kété tí ènìyàn bá ti bẹ̀rẹ̀ sí mú ìfẹ́ inú rere ṣe ó tún fi òpin sí ọ̀ràn yan rẹ̀ láti ṣe àtúnṣe ni èyí tí òun gbọ́dọ̀ mú ṣe tí kò sì lè bọ́ lọ́wọ́ rẹ̀ láéláé lọ́nà yìí ẹlòmíràn kò lè gba ipò rẹ̀ pẹ̀lú ìpinnu yìí òpin àtúnṣe ọlọ́rọ̀yàn náà fojú hàn báyìí yíyí èyí sì pọ̀ tó bẹ́ẹ̀ tí gbogbo ìṣúra ilé ayé yìí kò lè tẹ̀wọ̀n tó o nípa bẹ́ẹ̀ òun ja àjàbọ́ lọ́wọ́ ẹ̀wọ̀n tí ó ń dèé nídè èyí tí òun rọ fún ara rẹ̀ léraléra nítorí náà ẹ tají kúrò lójú oorun amúnilókun lọ yìí ẹ jẹ́ kí ìtají náà wáyé nígbẹ̀yìn ẹ jáwọ́ kúrò nínú ìpanibíọtí yìí tí ó mú ẹ̀tàn amúnikúsára wá wípé ìràpadà láti ọwọ́ olùràpadà ti di lẹ́tà ìdáàbòbò ni èyí tí ó ń fàyè gbà yín láti lo ìgbésí ayé yín gbogbo nílò ìwà àìbìkítà ìmọ̀ ti ara ẹni nìkan bí ó bá ti jẹ́ wípé ẹ padà di onígbàgbọ́ nígbẹ̀yìn ẹ yí padà ẹ sì nígbàgbọ́ nínú olùràpadà àti iṣẹ́ rẹ̀ bí ẹ ṣe ń fi ayé yìí sílẹ̀ lọ àwọn òmùgọ̀ tí wọ́n ń retí irú ègé iṣẹ́ àbùkù atanilóṣì bẹ́ẹ̀ láti ọwọ́ ọlọ́run ọba èyí túmọ̀ sí títọ́ aburú dàgbà dájúdájú ẹ rántí èyí kí ẹ sì sọ ara yín di òmìnira òpin ọ̀rọ̀ àgbàsọ.

ọgbọ́n olúwa káyẹsọlẹ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ ìjìnlẹ̀ ètò tí ó pilẹ̀ lórí iṣẹ́ ẹni nínú ìmọ́lò òtítọ́ ìfiránṣẹ́ gíráàlì látọwọ́ abrushin àti dé abala ìbéèrè àti ìdáhùn báyìí ẹ láǹfààní láti béèrè ìbéèrè nípa ìyè ìwà láàyè àti ìṣẹ̀dá ojú òpó tí ẹ lè kàn sí wa tàbí tí ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí ni 08034576961 lẹ́ẹ̀kan sí 08034576961 tàbí 07089552842 lẹ́ẹ̀kan sí 07089552842 ẹ̀yin tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wa lórí facebook wa ọgbọ́n olúwa káyẹsọ ẹ lè fi ìbéèrè yín ránṣẹ́ sójú òpó facebook yìí.

tún dáhùn ìbéèrè kan sí ká tó máa lọ ẹjọ́ kí ni ìtumọ̀ ẹ̀ṣẹ̀ àjogúnbá ẹ̀ṣẹ̀ àjogúnbá jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó múni fojú sí nǹkan ayé nìkan nítorí gbogbo ọmọ tí a bí tẹ bá yẹ ọpọlọ wọn wò ọpọlọ wájú wọn ó tóbi púpọ̀ ọpọlọ ẹ̀yìn ó kéré púpọ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé irú ọmọ bẹ́ẹ̀ nígbà tí ọpọlọ ẹ̀ bá ti dàgbà nǹkan ayé ló máa fojú sí nǹkan ẹ̀mí á ṣòro láti yé ìyẹn túmọ̀ sí wípé ẹ̀ṣẹ̀ àjogúnbá yẹn túmọ̀ sí pé ó ní ìtẹ̀sí láti máa wo nǹkan ayé kó sì máa fojú sí nǹkan ẹ̀mí ẹni tó bá sì ń fojú sí nǹkan ayé nìkan ó wà nínú ewu àti ṣubú sínú ọ̀fìn ìtumọ̀ ẹ̀ṣẹ̀ àjogúnbá nìyẹn ṣùgbọ́n kò ṣe dọ́dọ́ gbọ̀n pé kí ọmọ náà kó fojú sí nǹkan ayé nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí ó lè yí wà padà kó sì máa bẹ̀rẹ̀ sí lo àǹfààní ọpọlọ ẹ̀yìn láti mọ lóye nǹkan ẹ̀yìn

labalábọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọláya lẹ́ ń gbọ́ ètò bàbá ètò whispers of the night. Ẹ darapọ̀ mọ́ wa lórí social media, lórí Instagram orúkọ wa ni labalábọ̀rọ̀, ẹ like Facebook page wa labalábọ̀rọ̀ radio. Ẹ má gbé kúrò.

Resort ni gbe mo fe wo school re.

0: kábọ̀padà sí eré ètò wa ètò yín labalábá ọ̀rọ̀ ètò ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọ̀láya. Gẹ́gẹ́ bí mo ṣe sọ kí a tó lọ sọ́dọ̀ lọ ọ̀bọ sí ni wa, ìrírí kan wà, ìṣẹ̀lẹ̀ kan ẹ̀hẹ́jẹ́ ń sọ bẹ́ẹ̀, ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ báyìí. In fact, nǹkan burúkú gbáà ni. Kò dẹ́ ń ṣe àkọ́kọ́ ẹ̀ tó máa ṣẹlẹ̀ rí, ẹ má jẹ́ atanra wa. Ó dẹ̀ lè má jẹ́ ohun èyí tó ṣẹlẹ̀ náà ló máa jẹ́ ìkẹyìn èyí tó máa ṣẹlẹ̀ gbẹ̀yìn. Ó sì máa ṣẹlẹ̀ pàápàá jùlọ tí àwọn èèyàn tí wọ́n bọ́n bá rí eléyìí tí wọ́n mú ọgbọ́n kọ́ nínú ẹ̀ kán dẹ̀ ṣe àtúnṣe àwọn ibi tí ilé ibẹ̀ yẹn ti ń jò tó ti yé wa. Ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀, in case tẹ bá wà ńbẹ̀, ẹ wà ń gbọ́ mi báyìí, ọ̀rọ̀ labalábá yín ò dùn wọ́n, kò gúnrégé. Àárín bàbá àti màmá ò gúnrégé torí pé labalábá ò fò dáadáa. Ìwọ́ tiẹ̀ wà ń bẹ̀, ìyàwó ẹ̀ kọ́ ló sọ pé rárá o, ara wọn ò múvu àbí rárá ò lè tọ̀ síbẹ̀ o. Ṣùgbọ́n wọ́n fúnra rẹ̀ gan ni mo pa agbára ti less, agbára yẹn dínkù burúkú. O wá ní ìdí láti fi láti o ní ìdí àgbélárugẹ. O máa ń sọ fún wa pé àgbélárugẹ ni ẹ̀wọ̀n àánú máa ń ṣe o fún bàbá. Fún màmá pàápàá, flusher máa ṣe fún màmá. Because tẹ bá ń lo flusher, tẹ bá ń ṣe kí ẹwà okay as bàbá, tẹ bá ṣe kí ìyàwó okay, ẹ mọ̀ pé two oge four nìyẹn. So ọ̀rọ̀ A1, ọ̀rọ̀ flusher, ọ̀rọ̀ anything tí ó máa jẹ́ kí gbogbo ẹ máa dán mọ́rán, kó máa dùnrùn gbà, kó máa lọ ní mẹ̀lọmẹ̀lọ, ẹ kàn sí wa lórí nọ́mbà wa tẹ́tí mọ̀ 080-231-35773. Àtẹ̀jíṣẹ́ nìkan la máa ń gbà fún ọ̀rọ̀ yìí o, ọ̀rọ̀ ìgbélárugẹ ní ẹ̀yìnlẹ̀kùn lọ́rọ̀ abẹ́ aṣọ, bí a ṣe lè ran bàbá lọ́wọ́ láti gbé wọn lárugẹ, bí ìyá náà ṣe lè múùfù dáadáa. Ọ̀rọ̀ àtẹ̀jíṣẹ́ ni o, ẹ má pè fún o. Tó ti yé wa, nọ́mbà yẹn dẹ̀ ni ká kàn sí, ká fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 080-231-35773. Ọ̀rọ̀ A1, ọ̀rọ̀ flusher, ọ̀rọ̀ gbogbo bó ṣe máa lọ ní mẹ̀lọmẹ̀lọ, o ní kẹ́ fi àtẹ̀jíṣẹ́ yẹn ránṣẹ́ sí. A sọ pé ẹ lè pè wá, ṣùgbọ́n kò ń ṣe ọ̀rọ̀ A1. Dẹ̀ntẹ́ bá dẹ̀ máa pè wá, pé ẹ fẹ́ ka bá yín dá sí nǹkan àbí ẹ fẹ́ kí wa láàárín aago mẹ́wàá àárọ̀ sáago mẹ́rin ìrọ̀lẹ́ ní Monday sí Friday sọ́jọ́ Jímọ̀ nìkan ni a ní àǹfààní láti pè ní kó tó di aago mẹ́wàá àárọ̀ tàbí tó bá ti kọjá aago mẹ́rin ìrọ̀lẹ́ àbí ní weekend. Ẹ jọ tẹ bá ní nǹkan tẹ tiẹ̀ fẹ́ sọ, bàbá kan tiẹ̀ fi wọ́n fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wípé urgent matter, emergency. Ọlọ́run ní jẹ́ àrọ́rọ̀ emergency lórí ọ̀rọ̀ labalábá, kò sí emergency kankan bẹ̀. Pátápátá tó bá fẹ́ di pé bóyá kiní tí ẹ bá rí bi lọ tó jẹ́ pé ìyẹn ò ṣe bó ṣe yẹ ẹ̀yẹn dúró dijọ́ kejì, kò sí emergency kankan bẹ̀ tó ti yé wa. Ọlọ́run ní jẹ́ àrọ́rọ̀ emergency o, amen. Then tẹ bá rántí pé mo sọ lọ́sẹ̀ tó kọjá ní oṣù kẹwàá, tí oṣù bá ti ń lọ sí parí ní oṣù kẹwàá, lágbára Ọlọ́run Olúwa tó yìn labalábá, a máa ṣe àpéjọ ìpàdé ìdánilẹ́kọ̀ọ́ àti kájọ jó kájọ yọ̀. Ọjọ́ méjì ni, ọjọ́ kan wà fún Yorùbá, ọjọ́ kan wà fún English. Ẹ jẹ́ ká ti máa, àwọn kan tiẹ̀ tí wọ́n ti ń forúkọlẹ̀, wọ́n ń béèrè pé Olúwa tó yìn ṣàmá sanwó ni. In fact, àwọn kan ti ẹ̀sọ́ pé tá a bá sanwó gan ànímọ́ rírì ẹ̀. Nǹkan tẹ̀mí ṣe máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ká má sanwó ni pé oye ìwọ̀nba owó ta bá ní ẹ̀jẹ̀ àmú wá bẹ̀ ká fi ra nǹkan tí Ọlọ́run bá fún wa lágbára láti rà. Nítorí ara nǹkan tí mo máa ń negotiate fáwọn meetings yẹn ni pé àwọn tó bá ń ta nǹkan wọ́n á wá tà fún wa ní discount promo, wọ́n á gbé wá fún wa àárín rà ní promo, wípé wọ́n gbé wá à ń wo ra wa báyìí o. ko wa yo owo e fun wa ni eni mi ma nse sugbon opolopo awon eyan lo ti so pa lo to igoba ti ejowo kinkini SEC so mo shiru wo but awa ta ba ni anfani lati se registration sin a ti fowo sin bi a ti ose to nbo a ti se pade yen moran moran a ti se fini fini a ti wa decide pe okay a ma fowo si ye bayi de ni sugbon lowo lowo bi mo se nba wa soro e a le fi oruko wa agbegbe wa ye omojo wa ati okunrin la ja obirin la je o ka fi se atejise ka fi ranse si number wa ta mo yin na ka so pe ipade oluwa toyin labalaba o fe se lesu kewa on la fe register fun number yen na ni 08023135773 08023135773 ipade ta fe se ni osu kewa lagbara olohun atokunrin atobirin ni o emi ko mo so fun wa loju yi a ma ko pe ni atokunrin atobirin ko se oro menopause nikan la ma so a ma soro menopause a ma soro prostate a ma soro labalaba papa a de ma soro awon nkan mi to je pe o ma se wa ni anfani papa julo bi ojo ori se ngoke awon orisirisi experts lo ma wa nbe opportunities ma po tori e mo se agree awon kan to fe pe ni eje asowo die so da ko kan ni je pe all comers anybody nkan ta ba de sowo fun gba mi a kinna ni e bu se ye ka na ni e sugbon te ba fi oruko ranse te se registration ni bi e se ngbo mi o ti lo niyan the next time a mo ye to ma je to ba je ma se registration ati ye to ma je a ma fi si wa a ma fi to wa leti ni agbara olohun e je gbe coming aba pada de nkan ta ni fun wa gangan lori eto lale ma wa ma gbe si wa leti labalaboro only to ta ngbo ni bond 92.9 fm e ma gbe kuro nbe e duro nbe nkan to ba nsise e duro lori e se ye wa laba plus laba plus la la la
1: labalaba oro oro abi aso laarin lokolaya le ngbo eto baba eto whispers of the night e darapo mo wa lori social media lori instagram oruko wa ni labalaba oro e like facebook page wa labalaba oro radio e ma gbe kuro sisi awe lewa

0: fare. Che mune chambosi. Che mio co chimpa è. Omo fo mo feran re gidi gogon. E mi gogon li sweet at regbe mlaya. Ma ja ja o, ya o mi ma ja ja o.
1: Ẹ káàbọ̀ padà sí ètò wa ètò yín ètò yín ni ètò wa yín labalábá ọ̀rọ̀ ètò ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọkọ̀láyà bí ọ̀rọ̀ abẹ́ aṣọ wa bí ó ṣe mọ́ ọ tẹ̀síwájú òun ló jẹ wá lógún ní orí ètò yìí bond 92.9 fm síláwà tí a kalẹ̀ sí nọmba 1a adékúnlé fàjìyèwé ní ìkẹjà gra nílùú èkó Bàdádì wa Abiodun Fọlọ́run sọ òun ni olótú wa ọlọ́wọ́ bọ́tìnì wa bàbá àdínní wa ọba Noa sínà ń jòpọ̀ ní irú ọjọ́ ìní báyìí a dúpẹ́ pé ẹ wà níbi tẹ́ ẹ wà àwa náà sì wà ń bí ẹ ń gbọ́ wa yékéyéké àwa náà a sì mọ̀ pé ẹ wà ní sẹpẹ́ láti gbọ́ ètò yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí olùṣọ́ ní ìfẹ́ dárúkọ ìjọ náà torí yẹn ọkàn wa òkúté ẹ̀kan wa pé ó di dandan ká mọ̀ pé olùṣọ́ ni nǹkan ta ṣe ń sọ pé olùṣọ́ ni ká lè mọ ibi tí nǹkan lè tó lè bàjẹ́ dé tó dẹ̀ lè anybody dẹ̀ ló lè affect ló lè kàn tí a bá ṣe nǹkan pẹ̀lú nǹkan tó wà ńlẹ̀ tí a bá wá ọ̀nà àbáyọ sí nǹkan tó wà ńlẹ̀ olùṣọ́ yìí àti ìyàwó ẹ̀ wọ́n ti jẹ́ ọlọ́run nípè bí a ṣe ń ṣe ètò yìí àti àwọn ọmọ bóyá pé ọlọ́run náà jẹ́ àbítẹ̀ṣù àkàn fi sọ̀rọ̀ ni kí ló ṣẹlẹ̀ ooru aago kan ooru ni bàbá aládùúgbò ẹni tó jọ ń gbé àdúgbò lórí èèyàn kan sẹ́ndì mẹ́sẹ̀jì sí i pé bóyá dẹ̀ pé ni ẹ wá o nǹkan ń ṣẹlẹ̀ wọ́n tẹ̀ kọ́kọ́ sọ ó lè ti wọ̀lú lọ́sọ ni àó lè kẹ̀ báwo ni nígbà tó máa fi débẹ̀ náà máa fi rí ẹni tó sẹ́ndì kìíní yẹn ṣá náà pé èèyàn kan lónìí à ó ń ṣọlẹ̀ o bàbá mi àti màá mi náà ń bára wọn fà á o kí ló dé láago kan òru olùṣọ́ ni bàbá yìí o àti ìyàwó olùṣọ́ nígbà tó máa fi débẹ̀ ìyàwó olùṣọ́ ti wà nínú agbami ẹ̀jẹ̀ ara wọn tó ti di tó ti ń tẹ́lẹ̀ mi ti ń lọ ẹ̀dẹ̀mọ̀ ooru ní ibi tó dẹ̀ wọ̀ ń ṣe ibi tó yẹ pé a sì lè rọ́kadà àbí márúwá lóru yẹn wọ́n try ta ló ní mọ́tò tó fi lè sáré rush wọn lọ sí hospital kò bá mọ́ wọn rí onímọ́tò wọn rẹ̀ ẹni tó ní mọ́tò wọn rọ́kadà wọn rí kankan ẹni tẹ́mi ẹ̀ ti ń lọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀jẹ̀ ti wà nínú ẹ̀jẹ̀ ló wà ọkọ̀ dà bàbá dà wọn náà rí bóyá bàbá sí bàbá ti rí pé nǹkan báyìí ni mo ti fà ni mo ti dà ẹ́ tó ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ tó ti rí ló ti gbé bẹ́ẹ̀ wọ́n bá ní gbogbo àwọn cda wọ́n bá fọ́n ká sínú igbó ó yẹ ẹjẹ́ alọ́wà kò sẹ́ni tó rí nígbà tó dàárọ̀ ẹ mọ̀ pé aago kan ooru nígbà tó máa fi di bí aago méje làwọn ọlọ́pàá dé pé wọ́n máa rí èèyàn kan tí mọ́tò tó ti gbá sí pópò ó dẹ̀ ti kú ẹni náà ti kú o wọ́n bá náà ṣáà wá pé àbí ẹni táwọn ń wá ni bó ṣe di ẹni tí wọ́n wá ni o bóyá olùṣọ́ ló wá já sẹ́nu mọ́tò fúnra rẹ̀ kó ba lè kú tàbí ibi tó ti ń sá lọ tó ti ń sá eré bóyá ò ní ẹ̀mọ̀ pé lóru àwọn mọ́tò anybody tó bá wà lọ́nà máa gba ni bóyá yẹn ti rò pé bóyá ẹni tó ń díbọ́ lélẹ̀ tó ti gba dànù bí a ṣe ń sọ̀rọ̀ yìí àti olùṣọ́ o àti ìyàwó olùṣọ́ o àwọn méjèèjì wọ́n ti dákẹ́ ẹ̀mí o àwọn ọmọ wọn tó fẹ́ pé bàbá mi àti màá mi àwọn màlọ́njà àwọn èèyàn ti kó gbogbo nǹkan tán ní àti ibi tó ti ń ṣolùṣọ́ àtàwọn tó ń ṣolùṣọ́ lé lórí àtàwọn ọmọ tó ń bílẹ̀ gbogbo wọn ló ti dà sí ilẹ̀ ń sìn táwọn ti lọ ṣẹ̀mọ̀ tí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ the first thing tẹ́mi kọ́kọ́ máa rò ni pé tí ọkọ àti ìyàwó bá bẹ̀rẹ̀ ìjà pàápàá tó bá lọ ń di pé lóru ọ̀nà àgọ́ kan ó lè jẹ́ bàbá àmì ò lè sọ o èmi kàn fi torí irú ètò táwa ń ṣe ká dẹ̀ mọ̀ pé ó wọ́pọ̀ se ri mo ti ma so fun wa ni ori eto yi mi o so pe baba oluso se pin imo nkan ton se boyo gunyawo e lobe ni boya kokon di ijasa lo sele ton fi gbara won de beyin awon mejeji pe wa lo o wa lo lo nkan pe o lo gunya mi ti e wa mo mi de seso nkan ti mi mo tori ori asase la wa sugbon mo ti ma so fun e pe se ri ti okunrin ti o ba ti o ba fe to sibe to ba fe se labalaba papa julo to ba fe se lodo iyawo e ti ko raye ko ke raye wonu ile re every time to wo po gan pe eh gbogbo igba ti mo ba tin fe ti mo fla fe wole sinu ile mi no man ti le ko mo mi ibinu to ma gbe wa si ara won ko te se pe ni gbogbo igba nikan once yen nikan afokunrin to ba ni ko ra eni ni ijanu to ni self discipline bi mo le se soro e gbogbo wa awa baba ta n gbo mi la gbudo lo ko bi a se ni ipamora ti eni ko ra eni ni ijanu ibinu sodi tori looto teje ba ru lo si ese keta baba ti eje yin o raye pump out o ma pada ni o le di bi ni o le di anything o le di anything elomi gan ti ele lo se jamba si are o le di anything awon mi gan to pada lo to wa lo bara won se gan awa gbogbo wa na lati mo jamba to ko wa then obirin ni side ti e bawo lo se ma ma latan nkan ta obirin ma so mo fe so ni bawo ni mo se ma ma latan fokunrin ti o kara masiki ni opo igba ni awon oluso opo igba mo so mi so pe general lo awon oluso won ma n take care iso ton so yen awon omo ojo ma wa okay won ma ni time lati take care pe okay omo ojo mo ku je pe eni to wa nle gangan won ti eri ti ero atawon mo ati yawo ma wo pe o de possible lo to ko ni wo eyin ile le wa e ma worry mo se n pada bo e je ni sey e je ka le kolokolo ta lo na to wa so pada wa be be di yen ni e di ye lawon to wa nu le won ni time much time ke kere ton ni ton ma ma fi wole lati ise oniso ton se o ti rera na won na fe sun at the cost of the rest yo gbin yen ni wa ma re pe okay gbagba to o ku ka ma se kini o mi le la kon fun e to ta ba bi oni eh ta ba bi ikini a ri so ta ba bi keji a ri so baba gbe wa iya ni ko so na nbe ka ba bi iya aso awon na so pe orin so pure ni mo se ma so leri eto pe a gbudo gba funra wa ni ki lo nje laba ati laba o gbudo jorin papo ni if not ko le se laba ti o ba de se laba ko se fifo e o laba ti yeti kan o le se fo to ma fo dada ba se mo o se ka mo no kole sele be so boya nkan to ti ma se awon nkan mi ma so mo opolopo awon daddy ati mommy ni e pe nkan to nko si wahala gangan ni labalaba ti ofu sugbon ti lulu ma de ti gigun ma de ti orisirisi nkan ma sele awon mi gan ani mi ninu e o sugbon owo to ye ki fun e owo nje owo kan ko si kankan to nje be akon ma da wa ni ojo den gori ojo lojojumo to ba ya a di pe atodun keta nsin le mi ati yawo mi ti se mo eleme ania 15 years odun kedo gori ajo wa nu le o yara kan gan la gbe sugbon ko si nkan kan be la re wa ku ti ko de ye ko je be ti ko de ye ko ri be nitori pe kin ta ba ni loko laya o ni ndi idi ta fi je loko laya looto oro omo bibi wa be sugbon ko nso nikan e je ngbe tomi na kalo soke lon ka gbo nkan to lo tu wa ni fun wa nbe ta ba pada de ma continue oro yi nitori pe eni ti o ba leti e je ki o gbo nkan ti emi so fun awon ijo eyin ijo le wa nbe ni ale yi o oluwa toyin olun ba wa soro do olohun gba enu mi lati soro fun wa ni o boya ta ba ma gbo inu mi a de le dun ti a ba ma gbo lale so that gbogbo àwọn oríṣiríṣi tó ń ṣe ẹlòmíì kò ń ṣe kú ló bá dé kò bá kú yọ ṣùgbọ́n àwọn ẹni gan kó tó di pé wá bá kú ó wá mú kú dání won no ti wa lenu e ton ma ja ton ma ko won lo police station so fun won pe je oro oro nu abe aso ni oro oro leni e lo so e lo pari e nle tawon olopa ba si le ma se pe oro leni family ni e lo le ke lo pari e e me pe la bala ba ti o fu dada na especially o ma wa ninu equation yen ti o balance ni o equation ti o balance ni la bala ba oro we need to thank gbe ni bond 92.9 FM. Oh, when then, Bob, when you look what's in it, the Labba Labba one of Africa.

tẹ bá wà ipò kípò tó ní kálukú wà àwọn kan wà tó ń wò yín tó ń wò yín níwájú tó dẹ̀ ń wò yín láwò kọ́ṣe tẹ jáwò kọ́ṣe fún wọn tó jẹ́ pé wọ́n ń wò yín pé èmi náà dẹ̀ fẹ́ rí báyìí àwọn dájú wà náà tó wà lókè báyìí tó olùṣọ́ náà ní gbogbo wa one way or the other tá a bá rí bẹ́ẹ̀ pé olùṣọ́ náà ní gbogbo wa a fi dẹ́ẹ̀dẹ́ mẹ́la họ ṣe o a ní sùúrù o tó bá dẹ̀ wá jẹ́ pé ìyá yìí dẹ̀ wá sọ pé no mi ní sílẹ̀kùn fún ẹ ẹ wá bẹ ṣe máa ṣe àwọn míì ti pé fámílì wọn ti pé everybody wọn ti pé lúwa tẹ̀yìn lábalábá wọn ti pé ìyá yìí ilẹ̀kùn wọn ti pé wá a ti dá sí wọn ní kò sí ní kò possible nǹkan tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ most times tíyàwó máa ní kò possible nítorí pé kò gbẹ́ tó mi tó ẹ̀ lè mi máa ṣe ń sọ fáwọn tíyàwó wọn bá ń fún ní tough time ẹ try nǹkan tó bá lè ṣe ẹ ṣe kẹjọ kan gbọ́ ètò yìí because tó bá kàn lọ báyàwó ẹ pé àwọn obìnrin kan fẹ́ bá sọ̀rọ̀ àwọn òpin ṣe báwo ṣe mọ̀ pé kò ń ṣe àwọn girlfriend ẹ most times àwọn ìyàwó tó ń gbé tò wọ́n máa ń gbọ́ nǹkan tọkọ wọn sọ àwọn àtọkọ wọn ọ̀rọ̀ wọn máa ń yíra wọn mi sọ pé lè jẹ́ 100% o bẹ́fítà lọ́ máa ń ra wọn létí pé à ń sọ báyìí fún wa ń gbà báyìí ń sọ báyìí fún wa ń gbà báyìí tó ti yé wa so tẹ bá yẹ̀ mọ́ ẹ pé kò rí bẹ́ẹ̀ ẹ wá nǹkan ṣe sí tẹ bá sì nífẹ̀ẹ́ ìyàwó yín àbọ́kọ yín àbí tó bá yẹ pé ẹ wà lára wọn tó yẹ pé báwo náà ṣe máa gbọ́ láwùjọ ipé orí báyìí orí báyìí dẹ̀nẹ̀ láti jókòó pé jẹ́ kí wọ́n á kó igi ní ìbọn náà àwọn igi tó ti kẹ̀kẹ̀kẹ̀ síbẹ̀ jẹ́ ìyẹn wọn kò kí n kó igi tuntun síbẹ̀ ká wá dáná tuntun ó ṣe pàtàkì nítorí pé kí ni ẹ wo ìyàwó olùṣọ́ kò ń ṣe pé olùṣọ́ òun àti olùṣọ́ náà dá sílé ayé ńgbà kan ó tó gbà kan lọ ríra wọn tó fẹ́ra wọn náà tó dẹ̀ wá jẹ́ ọ̀rọ̀ pé wọ́n parapọ̀ wọ́n wá tùgẹ́dà ń sìn ló wá máwọn méjèèjì lọ sọ̀rọ̀ kò sí nǹkan tó wọ́ ọ̀tẹ̀ o even labalábá kò wọ́ ọ̀tẹ̀ pé ká fi para wa pẹ̀lú bí labalábá ṣe ṣe pàtàkì tó torí kó dẹ̀ ṣe pàtàkì yẹn gan more than bá ṣe mọ̀ padà ṣe ìlò tó òun ló ṣe jẹ́ pé ó possible ẹlòmíì wọn ò tí ì pa o wọ́n ti pa sáyé o lílù ìkúkù ẹ̀ṣẹ́ kò obìnrin míì pàápàá wọ́n ti fẹ́ ojú ẹ̀ many times kò ríran dáadáa mọ́ ọkọ mi náà kẹ̀dẹ̀rẹ́ ẹ̀kọ́ náà tó ti bá àtẹ̀yìn torí kíni torí àwọn ẹlòmíì pàápàá wọ́n sì ń ṣọmọ́ ń ta wọ́n dẹ̀ sì máa ná ìyàwó ilé pé kò dá wọn lóhùn so that kò ní máa feel then pé torọ́ ń rí nǹkan gbà ń tà ni kí ni mo kí lè to alẹ́ kí la fi ń sọ fún wa ẹ jẹ́ ká dẹ́ẹ̀dẹ́ mẹ́la hàn ìwọ ìyá tó wà ń bẹ̀ tó fẹ́ pé kí la tún wà náà kí la tún wà àti bí gbogbo ọmọ tán mo ti wọ 50 la fún bẹ̀ yẹn lọ́nà wọ 50 ọmọ pé 50 gan ló nídìí balabala bájú mọ́mì kan wà wọ́n sọ pé 60 àwọn ti fẹ́ lọ pé 60 so kò ní ìdìmọ̀ náà ìfún ọkọ wọn bọ́ ń sọ wọ́n ní nǹkan táwọn ṣe fẹ́ fọ́ ìyàwó mi ni pé ìyàwó àwọn ti ń wọ 60 ipé kò dẹ̀ sí ọ̀rọ̀ pé bóyá labalábá máa fò láàrin àwọn ọmọ àwọn ò tí ẹ jà nǹkan tó kàn rò ni pé tóbìnrin bá ti ń wọ 60 bẹ́ẹ̀ yẹn rọra fílẹ̀ pẹ̀lú ayé ẹ o lè máa bá ṣe labalábá mọ́ níbo torí ẹ̀ ló ṣe ṣe pàtàkì a gbúdọ̀ wá fún pàdé tí mo fẹ́ ṣe pẹ̀lú wa lóṣù kẹwàá yẹn lágbára ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ báyìí náà la máa sọ bí àwọn nǹkan wo lẹ lè ṣe tí ẹ̀jẹ̀ bá ru lọ síbẹ̀ tí yẹ pé kò dẹ̀ sí ìyà ń bẹ̀ instead tẹ máa fi gbàdá tẹ máa fi mú fọtí tẹ máa fi ṣe gbogbo ẹ̀ àwọn nǹkan wo lẹ lè ṣe a ti sọ lórí ètò bá a tún ríra wa face to face ẹ ní àǹfààní láti béèrè ìbéèrè àwọn expert bàbá wa ń bẹ àmàdá yìí lò àwọn ọ̀rẹ́ mi dókítà náà àwọn ní skin doctor gan gbogbo ọlọ́ máa wà ń bẹ̀ kí ló dé tí ọjọ́ orí bá ń lọ sókè tí ara yẹn wọn máa ń jọ kọ̀ọ̀kan ẹ má jẹ́ kí n dà pọ̀ mọ́ èyí tí mo sọ nínú abala yìí ẹ já lọ sókè lọ́run.

0: Labalaba ọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọ̀láyà lẹ́ ń gbọ́. Ètò bàbá ètò Whispers of the Night. Ẹ darapọ̀ mọ́ wa lórí social media, lórí Instagram orúkọ wa ni Labalaba ọ̀rọ̀. Ẹ like Facebook page wa Labalaba ọ̀rọ̀ radio. Ẹ má gbé kúrò.
1: Ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Labalaba ọ̀rọ̀. Ètò ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọ̀láyà. Ti ilé-iṣẹ́ Health Communications Limited pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Bond 92.9 FM tí a gbé kalẹ̀ fún àǹfààní gbogbo lọ́kọ̀láyà. Ètò ta mú wá fún alálẹ̀ ìyẹn ti gbọ́ bó ṣe lọ. Nǹkan tí à ń sọ ni wípé ẹ jọ nítorí Ọlọ́run, mo fi Ọlọ́run bá Ọlọ́run ọba bẹ̀ wá. Tí o bá ti ń digbọ́n mi sí omi ètò tó ti ń kọjá bí careful, ẹ tètè jáde síta, ẹ kàn sí Olúwa tó yìn labalábá. Àbá yín dá sí, a ní gbowó lọ́wọ́ yín láti dá sí. Ṣùgbọ́n tẹ bá sọ pé àwọn míì máa sọ pé a fẹ́ wá rí yín gangan ni. Tẹ bá máa wá rí wa, ìyẹn ló máa di pé ẹ máa book appointment. Tá bá máa lò ní orí fóònù gan ju tá bá máa book yín lórí fóònù pé ká jọ ṣe lórí WhatsApp náà, ó máa mú of course because ìyẹn ti wá di therapy session. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan tá bá lè ṣe. Tó bá ti ń di nǹkan míì, ẹ jẹ́ pòórá ká kúrò níbẹ̀. Kajabo nbẹ kakuro nbẹ ti o ti wa o ṣe pataki to ba le jẹ pe nkan ti ya ṣe n sọ pe rara o ni pe gbe won de gbe mi de be ratatatatatata te rataka dada te gbe won de be dada iyin ma wori eni gbe won de be dada e je so story family friend lo je si wa baba dada ni baba e awon ti yawo won won ba ton le ṣe won jo ṣe ìgbà tó yá ẹlẹ́mọ̀ ọjọ́ tí ń gorí kiní àrùn bàbá yẹn ti máa ma sọ pé tá ẹni rẹ̀ gbogbo yẹn àwọn ká gba àwẹ̀ 70 days àwẹ̀ kiní kan àwẹ̀ bọ̀ ńgbà tó wá yá ṣẹbẹ̀ pé ara máa bèrè fún àwọn kankan náà ń bá sọ fún wọn ìgbà tó wá máa rẹ́dì ipẹ́ kan máa gbéyàwó wọn débẹ̀ agbára ò wá tó dáadáa mọ́ tó máa ń gbẹ́tọ̀ èrò wá mọ̀ pé àwọn ń bá sọ in fact orúkọ wọn wá sí mi lẹ́nu mo bá ní ẹ̀rẹ̀ ẹ jẹ́ lọ fún agbára kágbára àyìnfà àwọn gan lọ́wọ́ bá mi ó ní madam kí ni tẹ máa sọ yẹn a1 tẹ máa sọ yẹn mo ní mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí wọ́n jìnà sí mi tí mi rírí wọ́n ń jẹ àǹfààní a1 ẹ̀yin tẹ́ wà ní gímú mi báyìí lẹ́wà wọ́n ní àpé òkè àwọn ti rẹ́gì ń sin kankan mo dẹ̀ sọ fún wọn mo ní ẹ̀mọ̀ nǹkan èmi ni mo fẹ́ kọ́kọ́ invest torí èèyàn dáadáa bàbá dáadáa ni wọ́n tún lè ṣe wọ́n tọ́nà ṣe èèyàn dáadáa ni wọ́n mo bá ra kékeré mo bá mú kékeré pátápátá mo bá ní ẹ̀mọ̀ nǹkan ẹgbàá náà mo mọ̀ọ́mọ̀ mi pé wọ́n pé alpha báwo ni iṣẹ́ nǹkan don send the message yá wá lẹ ṣe sọ ló ṣe rí àwọn gan ti wá sọ fọ́ọ̀rẹ́ wọn kan tó wà lu òyìnbó ìyàwó ọ̀rẹ́ wọn yẹn wá wà around béèyàn náà ló máa lọ àbọ́là mo ṣàrìgbà tán sọ pé urgent gbarí kíni urgent kí ló urgent níbẹ̀ ṣé nǹkan ta ti sọ fún ìlànà nínú ìyàwó ẹ ọ̀rẹ́ àwọn yẹn ìyàwó ẹ máa lọ sọ àwọn need láti pick up táwọn káwọn pick up ọ̀rẹ́ wọn yẹn náà so tẹ bá wà níbẹ̀ tó bá jẹ́ wàhálà yẹn ni wàhálà ọ̀nà àbáyọ wà nǹkan ta lè ṣe wà ẹ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nọmba wa tẹ̀tí mọ̀ 080-231-35773 àtẹ̀jíṣẹ́ ni o ẹ má pè bá ṣe ń pe nọmba yìí náà máa bẹ̀rẹ̀ sí kọ́ọ̀lù nísìn má bẹ̀rẹ̀ sí máa pè ní pé ẹ jọ ìwọ̀n àǹtẹ sọ ibi tá a dẹ̀ ti sọ yìí náà láti kígbe ó sọ lọ́wọ́lọ́wọ́ ẹ pé ẹ má pè lórí ọ̀rọ̀ ìwọ̀n àtẹ̀jíṣẹ́ ò ní kẹ fi ránṣẹ́ ṣùgbọ́n ìtọ́ fẹ́ gbọ́ òun náà máa gbọ́ eré o ìyẹn ni mo lè rí sọ sí yẹn so anything tó bá fẹ́ cause wàhálà ẹjọ ọ̀nà àbáyọ wà àtúnṣe wà then ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ ń dá ètò igbọ́ as ọkùnrin àbí even as obìnrin àwọn míì máa rò pé ọ̀rọ̀ sọkúsọ ni mi lè sọ fún ìyàwó mi kó wá máa gbọ́ ó máa bú mi ẹ sì bẹ̀rẹ̀ o you never start o nítorí pé a sọ sọkúsọ ń bì tẹ bá sọ ẹ pọ̀rọ̀ labalábọ̀ ọ̀rọ̀ sọkúsọ ni then hypocrite ni ẹni tó bá sọ ẹ pọ̀rọ̀ labalábá tá à ń sọ ọ̀rọ̀ sọkúsọ ni àṣótọ́ aláìṣòótọ́ ni wá nítorí pé nǹkan tá à ń ṣe ni ọ̀rọ̀ yẹn dẹ̀ ń dùn mọ́ wa ṣùgbọ́n à lè pe ìyàwó wa àbọ́kọ wa kó wá bá a gbọ́ and the best thing nìyẹn ká jọ gbọ́ ló ṣe pàtàkì tó lè máa ṣe é sọ fọ́kọ àtìyàwó ilé ìjọsìn kan náà ni kẹ máa gbọ́ kẹ máa lọ kẹjọ máa gbọ́ ìwàásù kan náà so that ẹbá jọ misbehave a máa fẹ́ pé wọ́n dẹ̀ sọ báyìí lánàá wọ́n dẹ̀ sọ báyìí kẹjọ máa gbọ́ wáàsí kan náà ó ṣe pàtàkì the same way wáàsí là ń sọ lórí ètò labalábá ìwàásù kan náà òun náà làwa náà sọ lórí ètò labalábá ẹ ṣe gbogbo nǹkan tó bá wà ní ipá àti agbára yín láti jẹ́ kí ọkọ yín àbíyàwó yín jọ máa gbé tó yìí ó máa ṣe yín láǹfààní ni fún àǹfààní olówà fún ó máa easy ìyàwó tẹ àwọn míì tó yẹ pé ìyàwó àtọkọ náà jọ ń gbọ ẹ wo ìyàwó mi ó kàn máa ń gbé tó yìí ni o ò tí ṣe pé kí ni àwa ni ó easy fún wa àní sísítà mi èèyàn mi ẹ̀yin ẹ mọ̀ mi tẹ tó ń ṣe mí ni bá ṣe máa ń sọ nìyẹn ẹ rò pa gbowó lórí ẹni àgbà ṣùgbọ́n nǹkan tó ń ṣẹ̀ wá tó jẹ wá lógún ni pé bí gbogbo ẹ̀ ṣe máa lọ ní mẹ́lẹ̀mẹ́ because ṣe é tí labalábá yín bá fò dáadáa tí ibi tẹwà yẹn wà òkè ó máa kàn mí ibi tí mo wà o because àwọn ọjọ́ tá a jọ máa pàdé ra wa lójú pópó tá a bá ń drive tó bá jẹ́ irú olùṣọ́ tí ló gbé ìsìn tó gbéyàwó ẹ̀ pa tíyàwó dẹ lọ sọrun tó náà lọ sọrun pẹlẹ ṣe fún òpérò ẹni yẹn tínú bá ń bi tó bá ń wa mọtò kò ní wa mọtò pa sí kìíní kò ní hit anybody ẹni àwọn olójú ọ̀nà so tí labalábá yín bá fò dáadáa tí ẹyin bá tòrò dáadáa á kúkú á dọdọ àwa náà one way or the other á kọ gbogbo wa láwùjọ every time ni mo fẹ́ kẹ́ máa rò ó bẹ́ẹ̀ pé tí ilé mi bá tòrò ó mà máa affect àwọn alábàágbé mi ó mọ̀ máa wà fẹ́ẹ̀kì àwọn tájọ wà nílùú ó mọ̀ máa fẹ́ẹ̀kì àwọn tájọ wà lórí orílẹ̀-èdè ayé honestly ó tọ̀rọ̀ ní ẹ̀ lè wípé ẹ̀mí tí wọ́n wà lóko báwo ló ṣe fẹ́ affect ẹ̀yìn akókó affect wa ẹlòmíì tó wà lóko tó jẹ́ pé ṣé àgbẹ̀ ló ń ṣe irú kó jẹ́ olùṣọ́ ẹ̀ ń sìn kó jẹ́ ṣé àgbẹ̀ làwọn àtìyàwó wọn ṣe àbí kó jẹ́ ìyàwó wọn nìkan ló ń ṣiṣẹ́ àgbẹ̀ pẹ́pẹ́ àwọn nǹkan tó máa gbìn tó máa fúrúgbìn ẹ̀ ló náà máa kó wá sí Èkó láti wá tà ṣàwọn pé ìyá yẹn ń sìn minus one yẹn ó ti dín o káti ẹ̀ má wà lọ fún àwọn like that a lè ever mọ̀ gbà sí tó yẹ pé maybe èèyàn kan sínú ń bí torí ọ̀rọ̀ lórí lómìn lè kó lé inú bíbí àìsí labalábá yẹn òun ló máa gbé tú ọ dìde òun lè máa bá wọn mọ́tò pọ̀ ẹ lè mọ orúkọ tó máa ṣe ẹ̀bí àbíní yẹn ló máa fi sọ̀rọ̀ sí yẹn ní how tó bá sọ̀rọ̀ yẹn inú àwa dá padà fún tẹ́ ẹ̀ mọ́ bí tẹ́yìn yẹn ti ń bọ̀ lábáwá di yan pọ̀nyanrìn àwọn àdì pé òkè olú kọ́kọ́ fọ́ mi lé tí mo gé jẹ ibi tó ti gé èèyàn jẹ tó ti gé bóyá ẹni náà ní èdì ni tó gé ṣe oríṣiríṣi ló lè ṣẹlẹ̀ ń bẹ̀ bíbélì tèmi ń kà sọ pé níbi tí ìkùnsínú àti ọ̀tẹ̀ àti ìbínú bá wà ó ní oríṣiríṣi ìvù nǹkan burúkú oríṣiríṣi ọwọ́ èṣù òun la máa rí ń bẹ̀ so ẹ jẹ́ ká ṣe nǹkan tó yẹ ká ṣe ìwọ ìyá tó yẹ pé àní mo máa sọ pé gbà míì kó tí ẹ ṣe gbà míì ẹ jẹ́ ká là á ọ̀rọ̀ labalábá fẹ́ díẹ̀ lẹ̀ tẹ́ ara ẹ lẹ̀ kí bàbá ṣe nǹkan kó ó yàtọ̀ sí pé ẹ kò tí ì ṣe é lè kò tí ì ṣe é ẹ jẹ́ ká là á ó tọ́tọ́ lórin lóòótọ́ inú dídùn lórí fi ń já mú mọ̀ but àìmọye nǹkan táwọn ọmọ wa kò sórí inú dídùn bẹ́ẹ̀ orí wáyà láti ṣe nǹkan tó yẹ ká ṣe fún wọn èèyàn ká wá ní ẹ ṣe bọ́mọ mi nìyẹn sọkọ mi wájọ ọmọ mi ni ṣé ìwọ nìkan ló dá lọmọ yẹn ni ṣèbí joining pẹ̀lọkọ náà lè ṣe arrive at that place tó bá ṣọkọ ẹbí ara ẹ kó lè rọgbọ bákan náà ni fún bàbá ríà obìnrin ò ṣe pé kíníkan àwọn tó ń dùn fún tí gbogbo ẹ ń lọ bó ṣe yẹ kó lọ bàbá dájì wa kan wà wọn lè máa gbé tó ìsinmi mọ bóyá ó ti pẹ́ díẹ̀ tán ti gbé tó mi ìfẹ́ pe orúkọ wọn ọdọọdún at least wọ́n máa ń raṣọ lọ́wọ́ mi ò mọ̀ mọ̀ pé wọ́n máa ń ṣe nǹkan mi ìfìyàwó wọn láti bò mí ọ̀tọ̀ọdọọdún tí bẹ́ẹ̀dẹ̀ ìyàwó wọn bá ti ń bọ̀ bá wá ti máa pè mí pé má torí mo ní clothing line mo ń taṣọ náà àwa wù bẹ́lù àwọn aṣọ tí ò háyàn lára ni o tí ò di àwọn aṣọ tó jẹ́ káyé ìgbé ayé kó fúyẹ́ lára yàn wọ́n wá sí wá báyìí pé bẹ́ẹ̀dẹ̀ ìyàwó mi ti ń bọ̀ surprise dẹ̀ ni every time surprise lọ́ máa ń ní pé ká ṣe fún ọ emi na de ti mo ti ma tin package aso yen ma ti packing kon kekere gift na mo fun mama chiru iru ba ma yen lo ma so pe tori pa won tin wo 60 awon tin wo ye kan ko wa sona fun baba it's not possible o de ma so fun awon daddies wa mo ni se ri awon obirin anu kindness ati care kiyan kara ma si kiyan o wa nje wa gan o ma nje wa gan te ba de mo pe eni kini lowo ko ju dona pe wo le ma fi je wa care nikan apele iru eyi bo te se yen fe gbowo run le kankan ya o de ko ti to 2 weeks o obirin o pe en fi mo pe 2 weeks ni le ni o se meji ni rin ti wa lori mi bawo ni pe kini o ti eran ti because most times awon ko ni eran ti birthday yawo gan ni ran ti yawo lo ma won ti birthday ti ti won ma ran ti tomo won ni ran ti wedding anniversary awon nkan be yen wa okay ku ti je ke wa bi kan so sinu phone yi yawo yin ma ma ro pe eran ti ni phone lo ma gbe wa fun yin pe apola ni yawo ni birthday yawo e ko ti wa ni pa we are counting down no ha re pe boya bi te care to ni ti ka ma se be fun ra wa o lo se ma ro gbo o ni kan se ma lo bo se ye ko lo oni laba laba se ma fo dada oni laba se ma plus laba to ma de la la la la to ma je pe ko gbe ba ti 70 e ba ti 80 ipe yin se mama set e le ma se be en of course en le se be se se ma te je 50 40 30 but e se ma wa po e se ma le po o de ni se to le ra ni yin ra ni yin awon mo atomo mo gan ni agan ma ngra pa to ba si lo si that level eh no no e fun won le ko ma jaye ori won nkan ta mo wa fun alale niyan de le ro wi pe agbo e kan la wa soro e me wa alale yin gbo e je ori be ko ma echo ko ma echo ko ma echo ke ma tun gbo olohun wa de fun ase ba se nfe lagba olohun e ma gbagbe ni ale bi mo se soro e le fi oruko sile lati wa fun ipade ipade gidigba ti olohun to in plan ni isu kewa e foruko yin iye omodo yin agbegbe te ngbe ati boyokunrin ni agobere ni e fi ranse si number wa 30 mo atejise ni e fi ranse si 080-231-35773 080-231-35773 e fara flusher ni e fara A1 na ni the same number o le ma fi atejise ranse si titi ojo mejo ni ase ijumare ti e ma ma mu akotun eto yi wa si eti igbo wa se dupe lodo olohun ti won pa wa rin irin ajo ti eto kale yi adupe dupe bakan ni ase dupe lowo awon engineers wa awon oga wa ni bond 92.9 fm papa julo olotu wa ati olowo button wa ogbeni abiodun fo olohun so ati alasopo ni ojo special editions bayi ni e baba adini labalaba oro oba noa odupe na lo gugu bi labalaba oro ni ile ati loku ti e gbo eto yi titi ojo mejo ni ase ijumare ti a tun ma pejopo lori eto lati gbo akotun eto yi emi ti ni toto oluwa toyin ni mo nje the labalaba one of Africa.